0: ṣàìrójú ọba tágbára.
1: Mo dúpẹ́ pé ayé ò gbomi lójú yín láàrin òní sí jẹjọ àjọ túká.
0: Kíyèsí ọba alágbára ìwárìrì ọba tí mi.
1: Mo gbé Ọlọ́run ga pé àìsàn ò ṣe yín kò sì ṣe mí náà.
0: Ní tí ò ní bèrè ìrànlọ́wọ́ ọba tó tayọ wàhálà.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ rí jẹ ẹ rí mọ́.
0: Ìbẹ̀rù àṣẹ mi bóyá ti ń sọ.
1: Mo dúpẹ́ pé ẹ rí ní ẹ tún rí lò.
0: Ohun tó fẹ́ fi mí ṣe lèmi ọmọ tó fi ń dẹ́rù bà mí ṣá. Ọba tèmi ò lè mú tó lè mú mi.
1: Mo gbé Ọlọ́run ga wípé àwọn apanilẹ́kúnjayé ẹ̀dá wọn mọ̀ náà léyìn.
0: Ọba tí ń bọ́ ni tí kì í jẹun.
1: Ẹ kú lé o.
0: Ọba tí gbogbo wa ò lè rí sójú tó jẹ́ pé kedere ló sì ń wò wá.
1: Mo júbẹ̀ ẹlẹ́dàá, mo júbẹ̀ àṣẹ̀dá.
0: Ẹ fi bẹ̀rù àáfàá ìjọba tó dá wa lọ. Ẹ ti ẹ̀ gbàgbé Olódùmarè pátápátá. Ọba ti jẹ́ mú.
1: Àti wáyé ọjọ́ àti wọ oòrùn mo júbà rí Ọlọ́run mi.
0: Wọ́n bá faṣẹ́ sọ̀rọ̀ kíkú tó dé.
1: Mi ni ó ní mí tó lẹ̀ mí mi, mo gbé ọga.
0: Ọba Ọlọ́lá pàápàá, ọba Ọlọ́lá jùlọ, ọba ti jẹ́ olúwa.
1: Ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù tí ṣẹlẹ̀ kẹsàn-án.
0: Ọba tó bẹ́ẹ̀ nípò.
1: Kí tó ń lọ ní tiẹ̀ nù.
0: Ṣé Ọlọ́run ọba ṣẹ̀dá ni? Olúwa.
1: Ọba tó dá mi sí, mo gbé ọga.
0: Àmì ẹ̀rù jẹ̀jẹ̀, ìfẹ́ ńlá.
1: Ẹni ó ní mí, mo yìn ọ́.
0: Àmì ń dá lábẹ́nú. Mo rántí olúwa ìwárìrì ọlá.
1: Mo rí pé àwọn tó sàn jù mí lọ wọ́n ti fi lè bora bí aṣọ.
0: Pínpínkọ́ ní ńlá lọ́ba yárábì mi.
1: Mo yú ẹnikẹ́ni mo fi gbé ọga ní ẹlẹ́dàá mi.
0: Ìwà mi gbòòrò dé. Ẹni tó ní màdébẹ̀ ò sí rárá.
1: Mo dúpẹ́ sísùn mo sì dúpẹ́ jíjí.
0: Odò gbórílẹ̀ èdè lọ lódidi.
1: Mo dúpẹ́ jíjẹ, mo dúpẹ́ mímu.
0: Ìran èèyàn kí lẹ̀ ń folú.
1: Mo dúpẹ́ jáde, mo dúpẹ́ wọlé.
0: Ẹnìkan kì í dé àwádé.
1: Mo dúpẹ́ lórí aya, lórí àwọn ọmọ tó fún mi.
0: Ọba tí pera rẹ̀ ní àwa.
1: Mo dúpẹ́ lórí iṣẹ́ tí mò ń ṣe tọ́lọ́wọ̀n òjẹ̀ká yóò fi bú mi.
0: Alágbára kọ̀ọ̀kan lọ́dígi àgbàlagbà ọba gẹ̀gùdì.
1: Mo sì dúpẹ́ lọ́wọ́ àwọn tó yẹ pé Ọlọ́run fi ṣe èjìká tí ìjọka sọ tèmi náà yẹ.
0: Ọba tó dàgbàdàgbà tó tayọ àkókò. Kàkà kó orun ó.
1: Àdúrà mi kan sọ́lọ̀ ni wípé tẹ́ fi kú ọ̀rọ̀ yìí tẹ́ wá yìí.
0: Ọba tó rí kọjá oorun, ọba fi kalẹ̀ ṣe mọ́wà mọ́wà.
1: Ogun kí ni mo wá mú láyọ̀ gan-an, Ọlọ́run ò ní jẹ́ wọ́n wu sí yẹn, ìyẹn ò sì ní wu síra yín.
0: Jẹ́ kò tútù kò gbóná, Ọlọ́run èlé koko lọ́jọ́ líle.
1: Adébísí.
0: Tẹ̀ lọ́jọ́ tútù tútù.
1: Ǹlẹ́.
2: Ǹlẹ́ àwẹ̀.
1: Àní mo ní ọmọ pè láwẹ̀
2: mọ́. Afẹ́rẹ́.
1: Mo ti gbọ́ wí bí ẹ̀mẹ wà lórí ẹ̀ àwẹ̀ bò.
2: Mo ti wí fún wọn pé ọ̀nìyàn gidi náà ń pè láwẹ̀.
1: Ọ̀nìyàn gidi.
2: Ọmọ ẹ orí gàbàrí ìburú kẹmọ́ ni transistor radio.
1: Ọlọ́run ìkíni omi kú.
2: Abẹ́ bó ti wù kú ìgbàbàrí. Kẹ́mọ́ ni kọ́bọ̀ lọ láyé rẹ̀. Ní bó ti ẹ̀jẹ̀ wúruwúruwúru ọ̀nà ìlúyàn náà.
1: Náà ló fi máa gbọ́ nẹ́tíwọ́ọ̀kì tó ṣe máa bọ̀ lẹ́yìn àbí ìṣìdúró díẹ̀.
0: Ọmọlẹ́kùn àfojúdi òbíbà tí bá.
1: Ọlọ́run mo gbé ọga.
0: Olúwa mi lẹ̀ mú ti.
1: Èmi yóò gbé ọga Ọlọ́run mi. Èmi yóò gbé ọga Ọlọ́run mi. Èmi yóò gbé ọga Ọlọ́run mi. Ju gbogbo òrìṣà ti ń bẹ láàyè.
0: Olúwa mi ò tí bẹ̀rẹ̀ ẹ̀dà rárá tí kò wá fi ń bọ́rùn nílẹ̀.
1: Jẹ́ kí bí.
2: Allahu Akbar.
0: Ẹ̀jọ̀ máa yan jẹ tó kí n la. Ẹ̀rẹ̀ huru ọ̀rọ̀ kò jẹ́ kó nínú rẹ ó sùn lọ́gànjọ́ mọ́.
1: Ọlọ́run ìwọ la yin.
0: Ó ṣe sókè. Ọ̀rọ̀ olúwa.
1: A fẹ́ wí a sì ń rí wí ìwọ ni.
0: Bólórí bínú tó dorí kodò.
1: A gbé ọgọ ẹlẹ́dàá ti wá.
0: Ebi tànà ò sí láyé mọ́. Bọ́jọba fẹ́.
1: Ọlọ́run tó ní amọ̀ tàn tí ò já tán.
0: Òkun ìbá àgbẹ̀ tètè.
1: A gbé ọga o.
0: A ò ní rẹ̀ dànù.
1: Ìwọ la gbé fún o, ìwọ la fẹ̀yìn fún o, ìwọ la fogo fún
0: o. Ohun gbogbo, ohun labi.
1: Èmi kan sá.

0: ọ̀rẹ́ mi lẹ́kàn lábí ọmọ abínú fọbẹ̀ jẹun lókè ìbàdàn ọmọ
1: àtòrí pẹ́ wù ọmọ àtẹ̀sẹ̀ bọ́ sókùtù ní
0: ọmọ ìyá àjẹsà ó mọ̀ rí wí ó mọ̀ rí sọ.
2: Elédùmarè bàbá mímọ́ elédùmarè ọba
0: adúpẹ́ pẹ́ òkun.
2: Adúpẹ́
0: adúpẹ́ pé ọ̀sà.
2: Ajúbà ti pàṣẹ.
0: Gbẹ̀ngà ọláyíwọ ló yàtọ̀.
2: Bàbá mi mọ̀.
0: Olóòtú ètò yìí.
2: Dùmarè ọba òkè
0: o. Òní Adébíyí ló kọ́ mi.
2: Dùmarè.
0: Olùpọ̀ alẹ́ ìlú ọmọ alẹ́ ti jọba lóde ti pò. Olùkù mi ò pé méjì. Ọ̀rẹ́ jọ bí mo jọ̀rẹ́ mi. Débi ṣe ọmọ adédọ yìí. Ìwé ìjẹsà.
1: Ọ̀nà ìbẹ̀rẹ̀ kẹ́mọ́.
0: Mo lé dẹ̀gbà àjẹsà kí n mọ́ àjọbí tó gbó káká.
1: Wọ́n wà láfò mi méjì.
0: Kí ni lásán wọn lóde ìgbàjọ́? Ẹlẹ́gẹ̀dẹ̀ tí omi lásán àwọn òde ìjẹsà. Èyí ó bá dá níbẹ̀ ní ara fún wa. Ìyá mi Fúlùkẹ́ Adélo mú mo kí.
1: Bóòlù ṣe àṣẹ dọ́là lọ́wọ́ àlọ́ mi. Ilé mi Fọlákẹ́ Ayadéro mú náà ló kí mi jẹ́ pé kí mi fún wọn dọ́là. Àbí ṣé kí mi ṣe Àtọ́láyínká.
0: Ni wọ́n wulẹ̀.
1: Àtọ́láyínká.
0: Kò sí wàhálà. Àkúrẹ́ mà ta ta.
1: Àti aya Olúwọlé.
0: Kò sí wàhálà.
1: Ọmọ pé ó wà lọ́ọ̀yà Ìjẹsà.
0: Bẹ́ẹ̀ ni
1: a ń jẹsà lẹ́sìn tòlótòló ẹrù àpáyé ní sẹpẹ́yẹ kí a ti a ṣe pẹ́pẹ́yẹ ní ti a ẹ̀sùn àti a ṣe pẹ́pẹ́yẹ bẹ́ẹ̀ bọ́gẹ̀dẹ̀ sí pọ̀ lọ́dọ̀rí aná rè ni títí dàsìkò nígbò yá lami kó fún ọ̀kankan mọ́ fi ṣèlúbọ́ lọ́fẹ̀ẹ́ kọ́gẹ̀dẹ̀ fún wa.
0: Ibi tó
1: so wẹ́wẹ́wẹ́
0: ẹ
1: kan máa fi dí pé kéré
0: ní ti ẹ
1: bọ́nìyàn bá gbé píkọ́pù adọ̀rí anílẹ̀ṣà kẹ wá sí gangan kẹ wá sí ròdì kẹ wá sí ìjẹ̀bújẹsà kẹ wá sí lásẹ̀ a lóòdù ọ̀gẹ̀dẹ̀ fún.
0: Lọ́fẹ̀ẹ́ tẹ́ẹ̀dẹ́ gba nkankan lọ́
1: ẹ̀. Kí ere kankan repo sí mọ́tò ní kẹ́ máa
0: lọ. Onídìí kò tiẹ̀ repo kó dàbí bẹ́ẹ̀. Wọ́n gbé ibi jẹ́ ìbáṣẹ̀ mi lọ. Abel ọmọ òye lékè mo kí n. Ọmọ wọn lókè bàbá bá àṣàlẹ̀. Wọ́n gàjí ọlọ́ olúwa owó labí ọlákùlẹ́yìn mo kí n XAN. Robert Kempt nílẹ̀ Amẹ́ríkà mo kí n. Tí sàlẹ̀ wa ní New York sí ṣé o. Grandpa Christopher láti Awẹ́ Aba mi ẹṣẹ́ o. Ìgbà ló tóró olóòba ní ìfọyín ìrìn. Nǹkan ò ní ṣẹ̀mí yín. Ẹ bá lo gbọdún láyé ẹ̀ ní dèrò ilé ìwòsàn. Àwọn ọmọ tẹ́ ẹ̀ ń fojú kàn tí ní oyún fi ń dùn ò ní dẹkùn mọ́ yín lọ. I'm proud of you, sir. Àmọ́ Ọláyinka Ọlájídé mo kí yín. Wọ́n gàjí Abídèmí Karim mo kí yín. Wọ́n gàjí ilé agbọ́mọlà Olúṣọjí lóde ajé ńlẹ̀ Ìbàdàn mo kí yín, sir. Alájí àtàlájí àbìsírí yòó nílùú London mo kí yín. Kẹ̀yìn sọ̀rọ̀ tí ò lówó nú mo kí yín.
1: Àwọn òwe ni o, ọ̀nìyàn ni.
0: Aida Oyeneyi. Abiola Yale Yale. Alhaji Soliu Oladejo ni Canada. Mama Olubunmi Oluwole. Mama Lady Dickiness Fúlùkẹ́ Ayaderomu. Alhaji Dr. Mrs. Olaide Rahim. Alhaji Tajudeen Oye ọmọ Oye Wọlé. Ó máa fọkànlàjà bíbẹ̀ ò sí mo kí yẹn ṣe ṣe. Òkè tẹ́gùn yìí ẹ̀ ní jábọ́ lógun lọ́dọ̀ ọlọ́run. Olubadan of Texas.
1: Okay.
0: Doctor. Oluwa lo fe mi olaiwonu olaiwonu. Omo won ni le oloso si loke labo
1: ni ayo la.
0: Rai mi omo Ogun Sanya. Sina to daju.
1: Okari okari.
0: Baba mi John Ajibola omo Oluwole. Omo won ni ladun ni le Ibadan. Alaji Ambali Aziz. Ran ki mo gaji ile aje laruru. Ki oloye mo gaji Said Akinsunde. Mo gaji ile Afonka nle Ibadan. Awon ni eni Okusede Atoluana. Olowo tun BXA. Alaji Siraji ni Ayinde omo lawa ni mo ke. Eran oju kan ki tin ale oju oni ti. Are gugu magaji le badam okin ati gugu on to ye pe won gbo eto yi aba mi ni ya le gba mo ki ya jebu mo ki ba ni abe ku sa mo ki o awon eyan ku Facebook denu beans ki won won le bere eto Adeni to Munirudin Mokin
1: ise o ise o amo lori o
0: oluran ti ayo adela to di njo nle Ibadan
1: ti lagbaru
0: mo dikine si fuluka adero mu afa abanise Mokin
1: abanise odo lodumare
0: seye faleye egbon mi Mokin

0: ẹni tí mi ò lè dárúkọ mú kí n ló kọ ìgbìmọ̀ aláṣẹ tó ga jù nílé iṣẹ́ tí wọ́n ń darí wa. Ẹṣẹ́ ẹkú fẹ́ lágelu. Àsìkò tí orun máa ń dùn mọ́ yẹn lẹ́yìn tẹ rédíò lẹ́ tún ń gbọ́ wa. Bẹ́ẹ̀ ṣe wá tán rédíò tún wá lọ sí Facebook ẹ̀ tó ń wò mí. Ẹ ní da láàárẹ̀. Ẹ ní dolo sí. Ìwọ̀n tó kù nu ọdún ayé ò ní fẹ́ kún mọ́ léyìn. Ó ti ní kò wá ní mọ́ a kò ní jẹ́ pẹ̀yìn o. Gbogbo tẹ́ ń wò lónìí tí inú yín fi ń dùn kò ní bàjẹ́ mọ́ yín lọ. Ayọ̀ àlàáfíà àti ìdùnnú lẹ́ fi parí ọdún yìí. Mo kí lẹ́ẹ̀kan sí ẹkú ilé. Ibi aroko sí làáfà bọ̀ sí mo sọ ní jíjọ wípé bàbá kan mọ̀ pé mí. Àgbàlagbà lọ́jọ́ orí wọn àti age of 76. Wọ́n sì nìkan dá gbé. Jẹ́ kí la dé. Ó ti ń pè mí ti tó bí ọ̀sẹ̀ mẹ́rin sí márùn-ún tí mi ò dá wọn lóhùn. Torí pé ọ̀nà pọ̀ ni.
1: I support better life for my
0: ọ̀nà pọ̀ ni ṣùgbọ́n

0: yanjú ọ̀rọ̀ mi ọlọ́ àti gbogbo ẹni tó ń gbọ́ mi. Gbogbo ẹ̀yin tẹ́ ti rọ́jò ọmọ jẹ kò ní kò lẹ́nu yín. Gbogbo ẹ̀yin tẹ́ gbogbo ọlọ́run ó ṣe orí ọmọ yín ó kéèké. Ìṣù ọmọ ó jìnà fún yín jẹ lógo lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀ ní í ṣe wàhálà ọmọ lásán. Ayé ọmọ ni àbọ́kọ́ ọmọ ò ní sọmọ yín dọ̀tá yín o.
1: Lágbára olódùmarè èmi kọ̀yìn rìn síra.
0: Mo bá gbéra. Ó di kiri kitikiri kitikiri àkìtì àwọn bá délé bàbá yìí. Mo délé wọn. Ẹkún sì gbọ̀n mi. Ẹkún gbọ̀n mi o. Mọ jẹ ráyè lọ́jọ́ alẹ́ mi ọlọ́run. Àánú yanjú ọ̀rọ̀ ayé mi. Mo fẹ́ nìkan sọ̀rọ̀ ní Amẹ́ríkà lọ́jọ́ kan mọ́ gàjí táwọn gbádé gẹ̀ẹ́sẹ̀ ọmọ ajẹ́lá rúru. Wọ́n wá sọ̀rọ̀ kan fún mi. A sọ̀rọ̀ débi ọ̀rọ̀ pé à ń tọ́jú ọmọ àwọn òbí ò wojú ọmọ lálẹ́ wọn ni àmì sọlúpọ̀ kí ló ń ṣe yín. Ṣé máa ṣe gbàgbọ́ àpò kọ́lọ̀ ń jẹ ẹ̀jẹ̀ ń jẹ ọmọ yìí pínkẹ́ má jẹ oṣù gbọ́n oúnjẹ tí ń gẹ̀ẹ́ kọ́lọ̀ ṣiṣẹ́ rẹ̀ lẹ́nàá.
2: Ìtàkìlà kìtà kìtì kìtì
0: kìtì. The way you build your children build yourself like that.
2: Orí bàbá mi yé, orí màmá mi yé.
0: Àmúnú ọ̀ọ́lẹ̀ sọ, ó ní àkójọ mo tó dé ń kọ́. Wá sí ọ̀tá àti tẹ́mi tọ́pẹ́ mọ́ ń sọ. Ní Olúbàdàn mú kí yín o àti tọ́pẹ́ Olúbàdàn Estate. Wọ́ gẹ́gẹ́ ni kó o wá àyè fúnra rẹ kó o ṣe rí ẹ mọ́ bínú mo ṣe fẹ́ ṣètò ìlálẹ́ yìí ẹ̀yin ọkùnrin ẹ mọ́ bínú ẹ̀yin obìnrin ẹ mọ́ bínú tó bá ti rí pé ìyàwó kan ò lè pé ọ.
1: Tẹ̀nà ọmú kejì
0: èmi ò mí ní kẹfẹ́ ìyàwó mi ò bọ̀ tí mo fún yín mo kàn sọ́ bímọ ni o ẹ wá mi.
1: Ọlọ́run gan lòdì sí.
0: Tàbí kẹ́ ẹ wá wà nǹkan kan tí ò jẹ́ kẹ́ ẹ mọ́ nìkan dàgbédọjú alẹ́ yín.
1: Àbí ó máa ṣe o.
0: Ọ̀rọ̀ igun gan o lọ fà. Ẹyin ọ̀dọ́ ẹyin tẹ́ ẹ jí ọ̀dọ́ táwọn òbí máa bá sọ ọ̀tá ẹ̀wọ̀ àrùn kì ẹ tún wáá gbọ́ kẹlẹ́ yìí o. Bóyá tí màmá rẹ̀ àbẹ́bá rẹ̀ ló bá fojú kan ìyàwó rẹ̀ tí ẹ ní. Ọmọ yẹn ló sì fẹ́ fẹ́ ó ṣe fẹ́ mi àbí
1: ọ̀nà ọmú mi
0: ẹ dárò. Ọjọ́ tó lọ ọkọ ń dalẹ̀ ìyàwó ń dalẹ̀ ọmọ ń dalẹ̀
1: òbí ẹ̀ kìrakìta.
0: Mo ṣe wá ṣẹlẹ̀ gẹ́jẹ́ wá tàn fún yín bí àbá ìgẹ́ ṣe sọ fún mi. Yàrá tí n fi máa gbà káwọn èèyàn máa sọ ìrírí wọn ètò kí wọ́n máa sọ ètò fún àwọn gan ni pé wọ́n gbà àkókò.
1: Wákàtí méje mẹ́rin ní lè sọ́tọ̀.
0: Wọ́n gbà àkókò kápẹ́pẹ́ táwọn ṣètò ní kápẹ́pẹ́ táwọn lu wákàtí mẹ́ta ní ìbádá ṣùgbọ́n wọ́n gbà àkókò.
1: Bẹ́ẹ̀ láàgbà
0: tán. Àdé wọn ó dẹ̀ tún bí ó ṣe jọ létí yín gbà mí ẹ mọ̀ wò pé bóyá àbí yóò fẹ́ gúnlẹ̀ sí pé bóyá wọ́n nílò ìrànwọ́.
1: Tàbí
0: kò sì sí lórí ètò yìí tàbí
1: nìkan lọ́jà rí.
0: Ẹ dákun inú ojú bí ẹ pé èmi nìkan lè gbé èmi náà ní sọtọ kọ èmi náà ní sọtọ ìyàwó èmi náà ní sọtọ àwọn ọmọ bí mo ṣe design rẹ ni kó bá a sí wàhálà àti
1: ìtàn fún mi. Ìyàdùn ara ni ọmọ.
0: Àǹdẹ́ mo á tó kẹ́kọ̀ọ́ kan ni pé bí wàhálà bá ṣẹlẹ̀ ní òdílé ẹja yanjú ẹ ni.
1: Bẹ́ẹ̀ni olórí
0: bẹ́ẹ̀ ni. Èta sáré kínní kan bẹ o tó lè tá àmọ́ o ọjọ́ iwájú àwọn ọmọ tá a bí.
1: Bẹ́ẹ̀ni. Òun ni o.
0: Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ rédíò ní ṣètò lórí ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ ọkọ àti ìyàwó tí wọ́n kọ àwọn tí ó di wàhálà tí ó di bá.
1: Ṣé rí
0: báwọn kan ṣe ń gbádùn yín yẹn àbí òye yín ẹ máa fi ọjọ́
1: iwájú
0: ẹ máa fi wò pé tẹ́yìn bá lọ tá àwọn ọmọ
1: yìí
0: kí ni ó bẹ̀ ẹ̀ ìjẹ́ kan kò ní bá.

0: ajá ṣe ní wọn tún wọn sí.
1: Bẹ́ẹ̀ni
0: kí ra kí ra kí ra. Sọ fún yọkan rí pé Mr. Olúkọ ṣe mọ pé àwọn voice àwọn ènìyàn náà ẹjẹ mọ ṣe báyìí.
2: À ń dá mọ
0: ṣe báyìí. Irú àdúgbò yẹn jẹ́ ṣe mọ pé àìmọ̀ jẹ́ ń gbé.

0: kékeré rẹ̀ tó kúrò láyé.
1: Àwọn kan ti kú oṣù pé àwọn kan tó ń bẹ.
0: Àlá nínú rẹ̀.
1: Iṣẹ́ torí ni ẹjẹ́ wọn gbájúmọ́ dáadáa. Wọ́n ní nígbà tí àwọn jọ pàdé lé ilé-ìwé fásitì ńlẹ̀ Ìbàdàn là ń bá wò pé àwọn fíìtì ara àwọn. Àwọn gan làwọn pàdé tó pé wọ́n mọ́ra níwọ̀nba wọ́n sì ní èjì bíi tálé bí sí.
2: Síwájú àjòbí.
1: Mo yọ̀nda.
2: Wọ́n méjèèjì ni mo fi mọ́bìnrin mi fi máa dá fẹ́nu.
1: Òye ọkọ orí tẹ́bùrù mọ́.
2: Ìrọ́mí kò sí.
1: Àpòlókú tó gómìnà.
2: Kò sápò mi.
1: Sẹ́nìkan bọ́ ọdún ni.
2: Atẹ́gùn mi fẹ́ sí jù.
1: Ojú wojú atẹ́rẹ́ ọ̀pọ̀ òwe ni ojú wojú múra sí. Wọ́n ní ní ijó àkọ́kọ́ tábìrin ìwà àwọn wá sílé àwọn.
3: Let's no man put us under.
1: Ọmọ agbó lẹ́kàn ní òkè òfà bá bá àṣàlẹ̀ ní arákùnrin. Wọ́n níjọ́ náà pé àwọn òsín lé màmá àwọn ní arákùnrin arábìnrin ìbá. Ó bá màmá àwọn ó sì bá bá àwọn. Wá ní nísòro òfẹ́ dé. Màmá àwọn rí for the first time. Nígbà tí àwọn dé àwọn yọ mọ àwọn jọ jókòó wọn nígbà náà ta ni ó mọ bí ìwọ yàrá. Wọn ní kò dàbí títí pé ojú ẹsẹ̀ náà lẹ́mọ ẹlẹ́mọ fọ́ tẹ̀lá. Wọn ní gbogbo ṣe ń wá náà wọn ní pálọ̀ bàbá àwọn náà ní ń jókòó sí. Wọn ní ṣùgbọ́n ní ọjọ́ àkọ́kọ́ tó wáyé náà ni mọ́mí àwọn sọ fún gbà táwọn sọ tó pé ta lọmọbìnrin àwọn fẹ́ fẹ́ ni. Kí ọjọ́ máa ń pè ní pé kinní kan bàjà ò jẹ́. Wọ́n láwọn ò gbàgbé ọ̀rọ̀ yẹn láyé. Mo ní ọ̀mọ̀ ńkọ́ wọ́n ní ọ̀mọ̀ àti gbó. Wọ́n ní ọ̀mọ̀ àwọn ti kú ní ètùtù fẹ́ lé lógún ọdún. Àwọn abẹ́rẹ́ pé máa mi kinní kan bàjà ò jẹ́. Ṣájà ò ní nítorí àwọn Yorùbá yẹn ò yí àwọn. Wọ́n á dà wípé Ọlọ́run ò fi báríkà sí. Ìbùkún Ọlọ́run yóò wọ̀. Báwọn ṣe jọ ń gbègbè sí ayé lọ rè wẹ́rẹ́wẹ́ kó tó di pé àwọn á di lọ́kọ-láya. 49 years ago by next year January 50 years of wedding anniversary. Wọn ò jọ sí ilé ara wọn bẹ́ẹ̀ ni wọn ò jọ gbé mọ́ lónìí bàbá ti dẹni tí ń dá gbé. Tó wá ṣẹlẹ̀ gan tó bá túbọ̀ láti wá bẹ̀rẹ̀ wọ́n ní àwọn bẹ̀rẹ̀ ìgbésí ayé àwọn gẹ́gẹ́ bí lọ́kọ-láya. Àwọn lọ gba ìbáwọn ṣe ṣìyàwó tán níjọ kan tó ló kọ́ ńlẹ̀ Ìbàdàn. Báwọn ṣe gba àdúgbò kan ṣe ń pè ní Báṣọrun ló táwọn lọ rèé gbalé sí rèé. Nígbà náà àdúgbò ó ti dọ àdúgbò àwọn alákọ̀wé ni pẹ̀lú ìdá náà ti ń ṣiṣẹ́. Báwọn ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé rèé. Nígbàtí Ọlọ́run ó sì ṣe àánú fún àwọn àkọ́bí àwọn láyé ìbejì ní obìnrin sì làwọn méjèèjì. Àmọ́ lọ́wọ́ ẹ̀rọ ni wọ́n lọ́wọ́ ẹ̀rọ bó. Mo ní àtàdé ọwọ́ ẹ̀rọ ni bá tó bú ẹ̀rìn. Wọ́n lẹ́yìn ìgbà náà àwọn tó bí obìnrin kan tẹ̀lé

0: coming. Wọ́n láwọn ṣe òkú mọ̀mọ́ àwọn. Ó níyàwó àwọn sì make sure pé lóòótọ́ lódodo kò fi sílẹ̀ kankan. Wọ́n lẹ́yìn rẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí ṣéyàwó fún àwọn ṣéyàwó fáwọn àbejì. Oko ọ̀la tí àwọn Taiwo Kẹ́hìndé tí Taiwo mú ọkọ̀ wálé ni làwọn tó gbó lẹ́nu ìyàwó àwọn. Wọ́n bí èpè ọkàn ọlọ́run láti méjì Taiwo sọ fún mi sí pé òun fẹ́ wá kí wa lọ́la. Ola bawo.
1: Nigba oni ti mi so.
0: Taiwo. Yes dad. Gbo ki o me so nsin. Eh mo so fun mo mi ti pe na
1: ogba ti so fun. Mo so fun yin ni.
0: Mo na wa fari ya pe ah
1: iya beji. Ko ichi ri.
0: Se do na awon mo yi o bi won fe lo mi ni. Oko mi fe wa jo fe wa ki mi lola for the first time.
1: O je mi mo. Omo si ti wo fun o. Tipe.
0: No. Epospore. Mo ni gburun ti awon ko so ni pe be ba lo e ma lo ntin. Amo je pe bo ka fe oju si ani to n ba n lo. E ba ni bi te lo la e ma lo. Ah. Mo na bo sinu ile. Awon si n da ẹ̀kún ọ̀rọ̀ sọ pé ẹdùn ní kí ló ń ṣe ọmọbìnrin yìí tí n bá ń lọ kí n mọ lọ ń tèmi ó dáa náà wọn ò ní fẹ́ lomi ìṣe àwọn
1: lọ́sùn ẹ̀jọ́
0: àwọn pé àwọn tó yàwọn àbúrò àwọn ẹjọ́ late information ni kíní ẹ má bínú bó ṣe wá ní o kó mọ́ ìsàwọn nìkan lórí àga ó ní. Ìyàwó àwọn ti ṣe pípa àwọn bèrè lọ́wọ́ pé kí ni fẹ́fẹ́ fọ́ labáyé nísò ẹ̀ má wọrí àwọrí kí n má wọrí báwo àwọn tó ń bọ̀ mélòó ni wọ́n kí ni wọ́n fẹ́ pípa fún wọn.
1: Àbí à ń sáà jẹun à ń sáà mú mi.
0: Ẹyin àti ṣe wọn máa tẹ́yìn kí ni kankan sáwọn ìyàwó àwọn sáwọn gbáwo gán. À bá pé tẹ́ wò wá kí ló ṣẹlẹ̀ kí lẹ ti ṣe wá ní àmú gbogbo nǹkan ti set ní ọkọ ìṣẹ́ wa là ó dà á bá bọ́ sí ìta àwọn oríṣiríṣi drinks á bá rà àbúrò àwọn tó wá jó bí wọn sọ fún wọn pé broda but ìgbà wo lẹ ti ń pé ṣé máa wọrí ìjọba mi àwọn èso tó bá dẹ̀ da tá a lè gbé fún wọn tí wọn bá ń lọ.
2: Ilé ọkọ
0: wọ́n ní wọ́n wá o wọ́n náà wá wọ́n ní wọ́n wá wọ́n lè jẹ 20 tí wọ́n wá àwọn wà ń wọra àwọn àtàbúrò àwọn ṣùgbọ́n kíní kan náà ni pé àwọn àbúrò ìyàwó àwọn àwọn ẹ̀gbọ́n ìyàwó àwọn gbogbo wọn ni wọ́n wá ṣùgbọ́n àwọn àtàwọn àbúrò àwọn àwọn jẹ́ mẹ́rin lórí àga.
2: Ìmọ̀ràn mi sọ́kọ ìyàwó
0: ni wí. Wọ́n níjọ́ náà ni wọ́n mú ọjọ́ ọ̀gbéyàwó tíyàwó àwọn ti mọ̀ sí.
2: Olólohun gbogbo.
0: Wọ́n ní ṣe ní kúrú ní ga.
2: Ayáde ilé ló tẹ̀.
0: Àwa gbà pé wẹ́. Bó ṣe wọ̀ ló ṣe ń ṣe yẹn.
2: Ẹ̀rọ ọkọ̀
0: o. Lóòótọ́ làwọn àwọn gbà pa àwọn lè but not to that extent pe ki yo nkan mo sele awon fe mo se nkan fa awon omo awon ta won fowo awon to to na won mojo yawo mo se yawo yawo lo tori pe ona to ijeje mo ke baun mo ni fashion la won ti lo ra mo lu olupo so mo bi ti mo pe amoyin lo
1: loyo ni loyo ni
0: emi de so bi ke bayi na àárẹ̀ tí wọ́n kọ́tọ̀ ọdún lọ́kẹ́
2: ọ̀rọ̀
0: jẹ́rẹ̀ wà kọ́dọ̀ gbò. náà náà wa file pọnti fọnà ruka wọn gbogbo àwọn staff first bank táwọn ti kúrò táwọn tó wà tá ti gbogbo ọ̀là wa oníjọ́ náà àwọn rí pé in tó wọ àwọn làwọn ṣe mr olùkù ibè làwọn ti mọ̀ wípé ọ̀rọ̀ tí mo máa wọn sọ ọjọ́ kìnní àná
1: ọjẹ́ jáde
0: jọ̀rọ̀ yóò fẹ́ ṣe báyìí.
2: Níṣẹ́ ni kò fọ́pọ̀ mọ́ra.
0: Wọ́n lẹ́yìn ìyàwó làwọn apẹ̀ Kẹ́hìndé pé Kẹ́hìndé má jẹ́ kí tí a ó dàbí ti Taiwo jọ́ ó. Wọ́n ní ṣùgbọ́n mi ṣe olúkọ. Wọ́n ní bẹ́ẹ̀ náà tún ni. Bẹ́ẹ̀ náà tún ni ti dòwú. Báwọn ṣe ń bá gbèsè ayé àwọn yìírè. Wọ́n ní ọmọ àwọn tó wá jọ́kùnrin. Wọ́n ní àwọn tó jọ́ obì tó jọ́ bèrè. Nígbà tí wọ́n lọ lọ́dọ̀ àwọn tí wọ́n ò tí ì máa rí. Àwọn jọ ń gbé apartment tiwájú. Ọmọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wọ́ tó jọ́kùnrin. Àwọn ń gbé apartment tẹ̀yìn. Pé táwọn ẹ̀bà tí wọ́n ń parí skúl báyìí, wọ́n fi lélẹ̀ wọ́n lọ ní. Tẹ́mọ̀sì ti lọ báyìí àwọn ò tún fojú àwọn báyìí àwọn ò tún fi kàn wọ́n mọ́. Ìyá mọ́nìdèjì mi rí ṣẹ́gun ẹ̀sìn fẹ́ dákọ́. Àwọn ò rí lágbájá àwọn ò rí dóòlù àwọn ò rí làkàṣe gbè. Ṣé kó gbogbo àbí iṣẹ́ rán ni ṣé kó jókòó tí ọ ni kí ló jókòó tí ọ fún. Wọ́n ní kò sí tán wàá lè sọ báyìí. Ìyàwó àwọn fly up ni ǹjẹ́ kí ló wá ṣẹlẹ̀ gan.
2: Fúnra wa ò lò rọ̀ rárá lò rọ̀ rárá lò rọ̀ rárá jẹ́.
0: Mo ní sà wọ́n mi yìí ẹ fọwọ́ kàn wọ́n rí bóyá tọrọ kan ṣe bí ọ̀rọ̀
1: bóyá òjùgbájú sí rí.
0: Wọ́n ní lẹ́ẹ̀mejì ò ṣẹlẹ̀ rí. Mo ní lẹ́ẹ̀mejì. Ti family mọ̀ sí àbíbò wọn ni bẹ́ẹ̀ ni. Wọ́n ní kan bẹ tí wọ́n lò tó months in a usage. Pé tí ojú kan pé ọlọ́run ló ṣáà pé ọlọ́run ṣáà náà pé but pé tẹ́nìkan pé ìyàwó àwọn kò ṣe nìkan tó máa ń dákẹ́. Tọ́rọ̀ kan bá ti ṣọ láàrin àwọn.
1: Òun rẹ̀ ṣàgùntàn ní tiẹ̀. Ìwúrẹ́ lòun ọkọ rẹ̀ lọ́fẹ́ kẹ jágòtàn.
0: Wọ́n ní bọ̀tù lẹ́yìn tí méjì yẹn wọ́n ní kò ṣẹlẹ̀ mọ́ àwọn òjẹ́ kò ṣẹlẹ̀.
2: Ọkọ tayà ẹ má yà.
0: Wọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún táwọn lò ní first bank.
2: Tayà ẹ má yà.
0: Táwọn fi dọ̀gá.
2: Àtọkọ ẹ má yà.
0: Mr. Olúpo, glory be to God, àwọn ò gba pẹ́ẹ́rì rí. Tán fi fiṣẹ́ báńkì lẹ̀ lẹ́yìn ọgbọ̀n ọdún.
2: Fúnra wa ò lò rọ̀ rárá lò rọ̀ rárá.
0: Bí ṣùgbọ́n tó wá kọ́kọ́ tí sẹ́hàn kọ́kọ́ tí ó dáhùn ti bẹ̀rẹ̀ tí àwọn ti ń bẹ̀rẹ̀ sí ń rí fíìmù ni wípé.
2: Tán ò lò rọ̀ rárá.
0: Táwọn fẹ́ tayà ní bank. Wọ́n ṣe wọ́n arrange 740 fáwọn. Hòtẹ́ẹ̀ kan nílẹ̀ ìbàdàn tó sì lóko lókè ni a lò. Kí n má gbé polówó ọjà wọ́. Wọ́n ní ìyàwó àwọn ò lọ. Mo ní bóyá yìí náà fún ọ ní late information. Wọ́n níná. Wọ́n ló ti kó oṣù méjìlá àwọn olùtayà rà ń sọ fún àwọn pé tó April and May. Lókùtà wọn lò ní ọ́fíìsì o. First day of June. Àwọn ti di èrò olé o. Torí náà àsìkò yìí ní ká mọ gbádùn ara wa àtàwọn iṣẹ́ tá a ṣe. Wọ́n láwọn sọ fún ìyàwó àwọn wa ní wọ àti ta
1: ni. Níwájú ta ni.
0: Pé what do you mean? Ta ni wa ti ta ni.
1: Ta ni. Ṣé mo rán ọ ní sẹ́kọ̀?
0: I can forgive.
1: But I won't forget.
0: But I won't forget.

0: àwọn ṣe fẹ̀yìntì tẹ́lẹ́yìn oṣù méjì ni wọ́n àrẹ́ǹjì Sanford party yẹn àwọn sọ fún àwọn àbúrò àwọn pé tó ẹ bá ń débẹ̀ o mo kú ewu odò láì farakan mi iṣẹ́ báńkì àìmọye àwọn táwọn jọ bẹ̀rẹ̀
1: lọ́rùn mi ti rẹ̀ wọ́n
0: tí wọn ò parí ẹ̀ sí bí táwọn parí ẹ̀ sí mo gbọ́n lọ Èkó mo gbọ́n lọ Ìlọrin mo gbọ́n lọ Àbújá àwọn iṣẹ́ lábẹ́òkúta àwọn ṣiṣẹ́ ń wọrí iṣẹ́ báńkì náà wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní gbogbo owó tí mo fi tán mọ́ mi bẹ́ẹ̀ mo tún rí dáàdì jálá kọ̀wé tí wọ́n fẹ́ wọ́n ẹ̀ wò bẹ́ẹ̀ wọ́n mọ inú tébùlù ẹ̀mẹ́wàá bẹ́ẹ̀ wọ́n mọ inú ojúlẹ̀ ẹ̀mẹ́wàá
1: rẹ̀ mọ́ tónítóní ǹlẹ́
0: pé ọpẹ́ lọ pé àwọn àbúrò àwọn àwọn alájọṣe àwọn ni wọ́n tẹ̀ láwọn débẹ̀ wọ́n ló kújọ́ kẹta nìyàwó àwọn ló sì pa irọ́ pé ara àwọn ò yá ó sì lọ gara rẹ̀ sí ilé ìwòsàn
1: ó lọ fún rẹ̀ ní bed rest
0: láti lè má bàa lọ
1: lọ bí
0: àṣeyẹ àwọn àti má bàa tẹ̀ láwọn lọ. láì wọ́n jọ adépọ̀jọ blessed memory ó ní wọn ò mẹ̀sẹ̀ tá a lè ṣe ara wa tá a ní gbàgbé oríran ká gbàgbé ọ̀tẹ̀ láàrin lọ́kọ̀láyà mo ní kí ló dé títà àwọn ọmọ kan wọn ni tó ṣe mọ̀ pé ìyapá àwọn iṣẹ́ ò jẹ́ káwọn ráàyè jókòó táwọn ọmọ àwọn mr olùpọ̀ please lọ wáyè fáwọn ọmọ ẹ bí wọn ti bú ẹkún gangan nu ọrọ àwọn ọmọ gan ló jẹ ìbànújẹ ọkàn fún bàbá yìí tí mo rí jù lọ.
1: ẹ ṣe tìyàwó
0: ṣèṣìyàwó
1: o àmọ́ ní tìyàwó lọ́dọ̀ọ́rin.
0: bíyàwó ṣe kúrò nílé gbogbo ẹ̀lẹ́gbọ́ n tíyà sì sọ fún mi n sọ fún yín torí wọn fún mi nọmba wọn ha tó ẹjọ́ àfihàn pinran ọba òkè ni ó dà.
1: òun ni o.
0: wọ́n ní àwọn wà nílé níyàwó àwọn sọ́kàn pé àwọn ti land hospital hospital báwo kí ló mú ọ ló kò túnra tí gbogbo nǹkan ó ó ní kákókó bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì mẹ́ta ni àwọn olùpẹ̀kẹ́ àwọn postpone the most part ó ti kò túnra bó ṣe di pé àwọn lọ́ọ́ wo ìyàwó àwọn ilé ìwòsàn rèé tó fi di pé kọ̀la
1: mares pẹ̀lẹ́
0: àṣé nǹkan kan ò ṣe ìyàwó àwọn
1: a tún máa yín mú a máa yín mú sí
0: ó wà mẹ́
1: ọmọ ìfà mi rọ́ọ̀sì lára.
0: lésù pé arákùnrin yìí kò bá wọn ṣòkú màmá wọn wọn ni ibi táwọn ti
1: yàn rí pé a ti sẹ́rẹ̀ ni
0: báwọn ṣe wá àwọn lọ ó sì yẹ àwọn jọ náà
1: ó sì dùn ó sì lárinrin
0: wọ́n ní gbogbo branches táwọn ti ṣiṣẹ́ pátá làwọn èèyàn ti wá mùsùlùpọ̀ jẹ́ kí n lọ wo kí aṣọ ẹ̀yìn yẹn kí n pa wọn kankan ẹ̀ ń bẹ̀ wọ́n lọ bí alẹ́ kan àárọ̀ kan
1: àtàwọn awọ́ọ̀dù gbogbo ẹ̀ kí wọ́n gbà
0: àwọn frisa ẹ̀rin mọ́sẹ́lẹ̀kẹ̀ àwọn tẹlifíṣàn bí 100 inches bí wọ́n ṣe kó fún bàbá yìí náà ló ṣe wà
1: nínú páálí síbẹ̀síbẹ̀
0: àmọ́ yóò ní sì fẹ́ o
1: àmì o lódùn
0: àmọ́ yóò ní sì yan o
1: àmì
0: àwọn ọkùnrin náà tẹ jẹ́ o
1: níní bọ́sọ ẹ níní dáríjì
0: yìí tẹ jẹ́ o. ọmọ òye wọlé ọmọ afọkànlàyà bíbọ òsì ẹ bá ti désàlẹ òsì ẹ tó ké sẹsẹ díẹ ti ibi ilẹ fọkàn ti bẹrẹ nu. ìdajì ìbàdàn tí ń pè lẹ́nìkan ó sọ. orí baba yin o keke logun lodo Olorun ajole wa e ni gbe sajo
1: ami o
0: eri nkan re mu bo
1: yake loku wale o
0: ite ti ri o si ni baje
1: mo ni ni je laboja
0: amo nko ti ya nko o bai feran mi da ku alaji atalaji abisire yun London mo kin awu ni bi ko jara ile eni awu ni bi ko je die
1: ya kere butu

0: London lo fi se bujoko awon magaji ibara tin se daada nu
1: eni an toro
0: bo mo o fi o fa won kankan han mi ha
1: ati esi ati gbogbo
0: oh my god
1: lo kan nu storm be
0: daddy awon kan yi ki lo de
1: se gbogbo re ni baje be
0: mi ni de abo ri bi mo se da bitter experience awon riri to le nbe laarin oko ati yawo Ọlọ́run sọ ni.
2: Ayé mi ṣiṣẹ́ ní òtítì.
0: Dádì kí ló ṣẹ̀yìn àtàwọn ọmọ dọ̀tà? Agbọ́n ti yá.
2: Ìgbà mo sì ṣubú tán.
0: Ó ti wọnú àwọn ọmọ ni.
2: Ó wá díjọ́ ẹ.
0: Mo ń pè wọ́n.
2: Ìkan ṣoṣo. Mo fi bẹ̀rẹ̀ ọjọ́.
0: Mo gbé kọ́ mi.
2: Iṣẹ́ ní òtítì mo páyé fẹ́lẹ́ mo ṣubú.
0: Wọ́n sọ fún mi pé last year November ni Abike awon se yawo.
3: What a bitter experience.
0: Dowu lo post e sawon pe omo yin wedding ni London o. O send e si WhatsApp awon. Leyin igba to ti ba won so for good 6 years. Ta won ti jo soro last. Ẹ̀yin obi tẹ́ kú ọmọ ńlẹ̀ fún baba mo kí ẹ fún iṣẹ́.

0: Ara ma ja kan na ra si.
1: Mo so fun yawo ra njo kan. Mo ti mo nse fun e o deserve to be o. Sugbon tori awon omo. I love you but
0: oni yan wa
1: ko se do. Single ni pe ife ti mo feran re o le gba kan jorin lo tori awon omo yin ni. Se ti mo nse oni pesa ko ni gratitude ko de pe be lo ti mo di fun mi lodo awon omo. Daddy, boom, mommy, so quickly. All right. When you push yourself again, get my cool lady. Daddy, won't need le can. Talk with you, woman.
2: She be one look at me. What's up, boy?
1: When you got your mommy, you let her come on me. It's a 2 plots of land. Àwọn advice wọn pé tẹ́yìn bá ọlọ́ọ̀bí ni wọnú ẹ̀jẹ̀ ìjẹ́kọ́mọ náà òjò láti ẹ̀ náà pé wọ́n ní kí ni ìtumọ̀ ta plot kan develop
0: ìkan
1: tó kù wọ́n náà máa gbà ọmọ ṣé wẹ́rẹ́wẹ́rẹ́ wà fi rent tó bá yá ìwọ náà tó fi kankan lẹ̀ fáwọn ọmọ ẹ̀ náà nìyẹn dáàdì sí ilékàtà ẹ̀kọ́ náà ni wọ́n ní ilé méjì làwọn kọ́ lẹ́yìn ẹ̀yọ kan
0: yìí jẹ́
1: mẹ́ta boom mommy she kule won nigba ti ile yen pari won ni awon ni owo ta won le so pe ye bayi lawon ni lori ile yen won ni awon mo won ni jo Christmas na mo danu odun ta won to bo wa di on the one
0: ni new year
1: ina odun agbo le lawon mo nlo làwọn máa ń lọ nílé dáadáa wọn làwọn ti máa ń lọ dáná gẹ́gẹ́ tí àbá sọ báwọn sọ fún ẹ pé tó gbogbo táwọn ẹbí ẹ máa ń sọdún fáwọn wọn ní àwọn dáná ọdún tán ní 25 ìjọ christmas
0: lọ́dún náà lọ́hùn
1: lọ́dún náà mọ́mí kú lé ní ìsọdún mélòó wọn lọ́dún kẹfà rí tí mọ́mí ti kúrò nílé. Wọ́n láwọn múra àti mark 70 birthday àwọn mi lọ bí ẹ ṣe wá lọ rí o wọ́n ní jọ christmas gangan wọ́n ní gbogbo àwọn náà mọ̀ ń gba láṣẹ ní tí ó kún wọn lọ́wọ́ tí wọ́n fi dáná
0: kẹ́ni jẹ́ hàn nìkan
1: àwọn hánjẹ gbogbo táwọn fẹ́ mọ̀ ń gbójú ẹdẹ àwọn èèyàn mọ̀ ń kí àwọn
0: bí wọn náà ṣe máa ń ṣe.
1: Ọlọ́ọ̀ni
0: mo se ma n se
1: ọlọ́ọ̀ni
0: àtọ́tí ìyá jẹun títí àtún mẹlẹ́rù fún ọ ní jí erelé bọ́ọ̀ni ìyá bá sọ́ra ṣé bá a sùn lórí ọ̀kadà tí ẹ bá rí ni ìpàkọ́lá fi lulẹ̀.
1: Wọ́n ní owó àtijọ́ kejì wọ́n láṣẹ mọ́ wọ́n ní tẹ́lẹ̀ǹtì mi wọ́n ní two flat nílé yẹn pé mọ́mí ti ilé tẹ́lẹ̀ǹtì kan kúrò nù ilé yẹn àwọn ò mọ̀ but àwọn ọkùnrin tẹ́lẹ̀ǹtì méjì wà nílé yẹn àwọn àrísọ fún pé àwọn tẹ́lẹ̀ǹtì yẹn ní iṣu àwọn fẹ́ lọ yẹjú ẹ̀ fún wọn jẹ́ kí n gbé ẹ kí pé ẹ má wọrí pé wọ́n níjọ́ náà ni mọ́mì kúrò nílé
0: ìyẹn náà ti dáná tiyan lọ́hùn ọ̀ ti dáná tiyan
1: mọ́mì kúrò nílé
0: ọjọ́ kejì ọdún
1: wọ́n ní alẹ́ tó ń di nǹkan bíi tó sẹ́wọ̀n pé kí ló dé sọ́wọ́ gbé ọ ibi ẹ̀ ló máa sùn ní kí bí ọ̀wọ́ náà yẹjọ́ ẹ̀ fún wọn kí bí àwọn àdẹ́gbẹ̀ kó fún kí tó sì kó kúrò ń bẹ̀. Ní ọ́n mi sọ fún wọn pé àwọn ti wà nílé àwọn.
0: Níbi òun àsùn rẹ o.
1: Àwọn náà fẹ́ jẹ nínú ogún ojú àwọn. Ṣé lè mọ tí.
0: Tó ń sọ sá.
1: Ṣé lè lọpọlọ sá. Bí mi by that.
0: I think you go school.
1: Wọ́n náà wá tó bá tó táyì báyìí tó bá dé à ń kàn ti ẹnìkáwọn o.
0: Ẹ sọ bí ọkọ náà ni ọ̀nìyàn gbọdọ̀.
1: Má ṣe gba bẹ́dúrúmù ìyàwó àwọn lọ́nu. Wọ́n ní gbogbo tó ní lárí
0: ara yẹn pátá ni wọ́n ti. Ẹni pa ń gbà
2: gbòjì lẹ. mo fi bere ojo aye mi si.
1: Won lawon osun ti le fi mo.
2: Imo pa aye fele mo
1: se nu leyin na.
2: Nigba mo si subu tan yin.
1: Na lawon si piti
0: omule ni tere eji tere.
1: Ah!
2: Soso. Mo fi bere ojo
1: aye mi. Bi le se mo.
2: Mi o tete mo pa aye fele mo su.
1: An ba pogun to yo ka won pe han. Bo ta yo han pe dige kede awon pe.
0: Yeye ni se re
1: o ṣugbọn ti awọn mo awọn so fun ni pe eje ki mo mi o lo rest won deserve ko rest ko rest nbo atani nlo nu ile mi ni abi
0: yo
1: ni
0: nbo abi mi gunyan lojojumo ko ba pe ejeje sa
1: okay
0: awi boyo mi gunyan ni
1: awọn omo eya ti ya won
0: ati jo ti pa jojo pa
1: eh oni bi won se lo re gba awọn tawọn wa foro ilo pata a church in bere mami wa alaafia ni won wa nigbo la won be sin frustration ti nkan de duro fa won society dasi
0: nigbo ji
1: duro e church dasi gbogbo awon ti o le dasi enti mami soft ni pe I can forget I can forgive nto lo ti lo ṣugbọn mo ni lati yara fun lagbaja federal courtade mo ni lati yara fun mo fara dan to po mo ni lati yara fun kini ni ba gun lemi mo ni lati but mo ni ejo ti won ro church ni yen ina won tun ro nigba ta won mole bi won ba won da si pe ipoko mi ni eni kankan lo ba mi ri na asiko ti mo le wi pelu e mo ti wi pelu e asiko ti mo le wi pelu e mo pe mo ni lati
0: kemi na simi
1: lati dagbe fun ara mi ko ki lo nfe se tawon omo nko bi wa la se bere ri dadi se muti won lawon o fowo kan
0: ato ori
1: kawon fi kan ri
0: kabiyesi olodumare
1: mo ti siga nko mr olupo mi o se alafefe yeye wo play awon iyawo omo ti won se bo foran nti e ti
0: ti mi se die die
1: mo ri pe baba yi eni kan tọlọn kẹni
0: tó ní discipline
1: lóòótọ́ nínú ọ̀rọ̀ wọn le láhán bí mo ṣe rí wọn àwọn èèyàn kan géètì wọn wọn àwọn ọ̀rẹ́ wọn kọ̀ọ̀kan wá wọn wá àwọn bíi méjì bá mi sani kíníkí wọn fẹ ẹnìkan béè fún ó ní alájẹ kan ẹ má jẹ ń pè wọn. Tẹ́lẹ̀dẹ́ ṣe pẹ̀lú ọmọ alàjẹ́ yẹn báyìí wọ́n ní ṣe medium àbí big yẹn ní anyone mo lọ mú tó cheese big stout tó tutù mo lọ mú wá fún freezer láti ẹ̀sìn lẹ́yìn mo ti wọ́n ní àwọn òmúrí sẹ́
0: nítorí ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́
1: àwọn but kò sí stuff táwọn ò ní
0: nítorí àwọn ọ̀rẹ́ mi ni nà ó
1: báwọn ṣe mọ ẹ mo ní láti dé wá báwọn ṣe mọ nìyẹn tó bá tán àwọn tó rà mí síbẹ̀ oníkàlejò wa káwọn sọ fún mi pé ẹrẹ ṣe lọ́ra kí ní káwọn àwọn olóòjì ò jẹ́ ntí kò táwọn
0: lọ́rùn lórí déètì hàn
1: dádìbò lẹ ṣe ń jẹun wẹ́ ṣé òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ntí wọ́n ń transfer káàkiri ọmọ ọkàn ṣe mo dé kitchen tí bàbá yìí ní mo ṣàwùdà fọlọ́hún
0: kábíyèsí olódùmarè
1: mo dé kitchen wọn wọ́n fi àwọn kankan hàn mí tí wọ́n ní ìyàwó jẹ́ wọn ò ṣòta wọn ìjẹ́ wa torí ẹ̀ pè mí gẹ́gẹ́ wá rèé ẹ̀yẹn lára wa Yes, I borrow before the tinker. Oh, wow, no, but. I'm proud of you. On the canal, dog, bala, the money I've had to work by Sherry. Do I? I don't know. Oma won wed
0: ni London
1: pe wa so pe kini mo se fun yin ti mo fi deserve le iwo gan to pe mi to so fun to send ke si mi ni WhatsApp odun ke lore dadie ma binu lati gba na awon o to ri an ba soro mo for messages ni an fi han mi ta won mo reply dola baba ojo ti wa ndale mani mr olupo se mo le ri ma ri bayi
3: ola ni to de na de mi ki jesu
1: mo ni gege bi ri de mi ri e le ri ma ri so mo e ko ni e ni fe nti o bi mo ni mo ni sugbon se ri ti mo ri to nde banujo kan fun won ni pe awon omo ti mama yi koko la kata baba imona 76 by next January eh ni rari ale o
0: ami o
1: eh ni rari osan
0: ami olodumare
1: laaro laaro ani rari
0: ami osan na ni rari wa legan ni rari lagbara olodumare
1: tawon to je ore abayo ba wa baba yi wa
0: ese lomi ni
1: selomi ti yoju si won
0: ese ni tenant nile ani tenant
1: sugbon mo ba won so pe dade gba tenant won ni bi o se ma lo le
0: eh
1: ta won lorun sugbon abaje oni toto nini moto meji ni nbe lo to je moto won dade mo to ni mo aye bi ene re awon oro o wa fun mi number mama e wa ma gbo Daddy said number mommy Danny. Only. Shank me one. Me, be money back to Moody Pay. To stage came up on me. A for me.

0: pé tó bọ̀ ní pé sì ní ọkùnrin ni.
1: Ó dà wí ti gbọ́ sà. Hello.
2: Ẹkú ètò.
1: Yes sir.
3: Ètò ní sà.
2: Ẹ̀mí Sọ́tọ́lá bọ̀.
1: Àmì Elédùmọ̀rì.
3: Àmì.
2: Ẹ̀mí Sẹ̀mí Bóbí.
1: Àmì o.
2: Ètò yìí máa ń wọ̀ wá létí lọ.
1: Ẹ ṣe. Ṣé mo rí gbọ́sà?
2: Àwọn ti ṣọ́ra ẹ̀. Bàbá ní kí ó kún kún fàdúrà sí ara.
1: Bàbá ní kí ó kún fàdúrà sí.
2: Kún ara wa.
1: Láti
2: gbé mi gbogbo tí ó ṣe sọ̀kalẹ̀ látàrọ.
1: Yes sir.
2: Gbogbo àwọn ọmọ pátá kò máa jèrè iṣẹ́ wọn.
1: Mo jèrè iṣẹ́ ọwọ́ tiwọn náà.
2: Ọmọ nǹkan tó fẹ́ dá. Kò sọ ohun tó ṣe láti gbé. Ìyá náà tó ń ṣe fíkàfíkàfíkàfíkàfíkà gbogbo tó ṣe wọn pátá. Àṣẹ tí ò bá lọ́nà o. Tí bàbá yẹn ò bá láàgùn lè wọ́n lórí lóko. Tó bá jẹ́ pé nínú làágùn rẹ̀, ó fi tó àwọn ọmọ yẹn. Wọ́n padà bọ̀ wá bá. Àmọ́ kí bàbá fi ọkàn sọ́dọ̀ náà wípé ọlọ́run ti fẹ́ nìyẹn. Wọ́n ti gbégbé iṣẹ́ oríṣiríṣi bí bàbá yẹn sọ fún ara ẹ̀. Bí kò yẹ kí ó jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ níbi tó kí n ṣiṣẹ́. Irú ìyá yẹn kì í lè gbégbé iṣẹ́ yẹn. Ṣé mo pé mi rẹ̀ òdò sọ́kọ̀ ẹ̀? Àmọ́ kò rí kọ́kọ́ ló ṣubú. Ó tún lọ síwájú ni. Ìtọ́rẹ́
3: lọ fún ọ́
2: àpárọ̀
1: lọ́wọ́ ẹ
2: jẹ́rìí ṣọwọ́ yóò.
3: Àmì
4: olódùmọ̀
3: rẹ̀.
1: Olódùmọ̀rẹ̀. Ẹ ṣe mo dúpẹ́ sá.
3: Àmì o.
1: Iṣẹ́
3: o.
4: Olúpọ̀.
1: Sáà.
4: Ẹ mà pé tó.
1: Ọlọ́ọ̀ni ẹja kí o.
4: Bàbá Ìjẹsà mo kí o.
3: Bàbá mi ojú ni ti o.
4: A máa dúpọ̀ kó yín ṣe o.
1: Àmì ọ̀lọ́.
4: Ẹ̀mí sọ̀rọ̀ sí ti ọ̀.
3: Àwọn olódùmarè àti iná.
4: Orúkọ tèmi ni Ẹ̀dà SDO.
1: Oyèníyè.
3: Bàbá.
4: Bàtà Pẹ̀lẹ́. Ọ̀rọ̀ yìí ni ọmọ sósì ní ẹlẹ́nu ogun yọ̀ sí. Iṣẹ́ ìfipáńlá yọ̀ sí gbà. Ṣé rí onílé onílé lílọ́wọ́.
1: Àlejò náà díẹ̀ rú.
4: Bàbá yẹn náà lè díẹ̀ o. Káyọ̀ gbégbé ẹ̀lẹ́ ẹ̀dẹ́rẹ́ ní bàbá sẹ́nu tébù ní à ń gbálẹ̀.
1: Bẹ́ẹ̀.
4: Ọ̀rọ̀ sí ọpẹ́ tó ẹ̀wọ̀n pé ẹ tún sọ pé kí ló dé tí wọ́n gba àwọn èèyàn sí ilé kí wọ́n jọ máa gbóhùn ara wọn.
1: Bẹ́ẹ̀.
4: Pé wọ́n máa ṣe ilé bákan kan.
1: Bẹ́ẹ̀.
4: Bàbá yẹn láti kara jẹ́. Ẹ bá sì kara kò lè wọ́n ní òkúrò ìkó ìyàjọ́.
1: Bẹ́ẹ̀ni.
4: Mọ̀rọ̀rọ̀.
3: Òkúrò ìkó ìyàjọ́.
4: Bàbá yẹn ní lọ́wọ́ gidi gan-an. Ṣùgbọ́n ìyá yẹn náà ó kù díẹ̀ fún káàtó. Tí ọba mọ̀ pé èèyàn wọ́n ní màá fúnúwà ní
3: ìjọ́rẹ̀ẹ́jọ́ rẹ̀.
4: Tí ọba mọ̀ pé ìwà ọkọ rẹ̀ ni ọmọ mà wà rẹ̀ fún mi. Ìwà àpèsè kó tó láti àwọn ọmọ jẹ́ níyà.
1: Ẹ ṣeun ẹ ṣeun.
4: Àwọn ọmọ yẹn ó ti kó sí ọmọ yẹn nù ni
1: o.
4: Ó ti kó sí wọn nù mi. Ìwà tó ṣe kí wọ́n yọ́ dá sọ̀rọ̀. Wọ́n á tún sọ pé kò rí bẹ́ẹ̀. Bàbá yẹn ti sọ́kàn ògiri náà. Tó bá ṣe pé tí àwọn ọ̀gá mọ̀ ní gbogbo àti àwọn fi ń tírafù káàkiri yẹn. Ọyọ̀ wọn ti ní olórí lùlù kan nítorí ní ẹgbẹ́ wọn. Tí wọ́n fẹ́ pamọ́ lórí ọjọ́ alẹ́ báyẹn. Ibi wọn para fọ́ mú ìyàn wọlé. Ó ṣe yóò rí wọn.
1: Ó dà sà.
4: Onídìí ìyá ọlọ́run yẹn ju ẹ.
1: Ẹ̀mí.
4: Bẹ̀sì ìyá yẹn o. Ìyá yẹn ti ṣe ó ti make up mind yẹn kò lè padà rẹ̀ wọn.
1: Hello.
5: Ẹ mọ̀ tẹ̀síwájú àná ọlọ́run ní ti yín náà.
3: Àmì olódùmarè àti iná.
5: Àmì ikọ̀ owó labí láti sapasi.
1: Ó yá o.
5: Ẹ rí àǹtí fa ìgbé burúkú láwọn ọmọ ẹ̀ lórí. Bí kálukú wọn náà ni ó gbà. Bí pẹ́ tí wọ́n fẹ́ bá wọn yanjú rẹ̀. Wọ́n tún wá ń ṣe bákan bá kájẹ́ pé àbágbé òkú rọ́mọ́ wọn. Ìlú ìwà tí wọ́n wù pẹ̀lú bàbá wọn. Èrè tẹ́ ẹ̀rì rí. Ó sì gbọ́rọ̀ pé tí pé ìyẹn yẹ kó tẹ kọ́kọ́ fún yín lápàlẹ̀ ètò yín.
3: Àbí.
5: Tí a bá wọn fún fàdà,
3: wọn
5: ó sì ká àwọn ẹbí ọ̀rẹ́ bí wọ́n ṣe kó wọn mọ́ra kí wọ́n kọ́ mọ́ra. Kí wọ́n fi wọ́n lẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ wọn náà ò ní jẹ́ ọpẹ́ kó tó yé wọn.
3: Àmì ọ̀hún.
5: Wọ́n náà ní kí wọ́n rí nǹkan tó gbé wọn wá sọ́dọ̀ àbá wọn tí wọ́n
1: fi wọn. Àmì ọ̀hún. Ẹ bàbá tí mo ní wọn ò tí ì sin bí sin wọn ì sin o ní elépo ọ̀ nílẹ̀ ìbàdàn ẹbí kan tó lóko lélépo ọ̀ nílẹ̀ ìbàdàn ẹ dẹ́kun ẹ dá sọ́rọ̀ àwọn ọmọ yìí. August yodun lo pe odun kan ti a ba nti wa ni mutuari awon omo ni wa awon omo ni iyawo se nigba mi keyan ko bi jo o tan fani faye eyan
3: pe a kan mi so pe kini ni
1: baba ya awon omo yo je won ri abayi sin laarin iyawo kan kokan edakun amowo hello
6: hello e ma ko eto
3: e je atolo baba
6: Olorun ọba ogo to ba yin tuko ni fi sile
3: o ami o ati na baba mi
6: ati n gbohun n to ma sele ta ni gbohun na oni sele si yin
3: ami o lodumare ati na o
6: oruko temi ni gani olorun dala tabe kuta
1: yes sir
6: ire ajo gbeyawo
1: hello sir
6: o ma sokun
1: hello
6: hello ire ajo gbeyawo o sokukun gidi gidi baba yen koku die
1: lọ́nà bo
6: ijọ́ tí mun tí bàbá fi kókù rẹ o ijọ́ tí wọ́n fẹ́ ṣe mọ̀ mí mọ̀ ẹ tó ku ọtún lá tí wọ́n ṣe sọ fún bàbá yẹn nígbà tí gbogbo èèyàn bá pé síbẹ̀ ó yẹ kí bàbá yẹn kó dúró kó sọ̀rọ̀ láàrin ẹbí ibi tí mo wà yìí ó yẹ kí n wà bí lónìí mo ṣáà tó jẹ́ kí n wà bí ni wípé kó máa dàbí pé ní ìdá níwájú gbogbo èèyàn tó dúró yìí ohun tí wọ́n fẹ́ ṣe yìí àná ni wọ́n ṣe sọ fún mi tàbẹ̀bẹ̀ wà ní ilé tí wọ́n sọ fún mi tipẹ́tipẹ́ ká ní bàbá yẹn sọ orú ọ̀rọ̀ yẹn níjọ yẹn láàárín àwọn ènìyàn wọ́n á ti rí lára ìwà tí ìyàwó yẹn ń wù díẹ̀ díẹ̀ á ti rí bíbélì wípé ó lè ní ń bọ̀ kankan
3: èrè mi ń bọ̀ pẹ̀lú mi
6: láti sọ fún
3: oníkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀
6: ìwà tí ọmọ yẹn ń wù màmá yẹn ti ó ti kó ọ̀rọ̀ jọ ó ti sọ̀rọ̀ sí ọmọ yẹn nínú gbogbo ohun tí wọ́n dẹ̀ ń ṣe yẹn wọ́n máa gbèrè ẹ o ìyá yẹn náà gangan fúnra rẹ̀ wọ́n máa gbèrè ẹ o ẹ jẹ́ kí n san kankan fún yín nísìn èmi tí mo dúró tí mo sọ fún yín pé mo wà nílé ìyàwó mi mo mú dé ìfara police station láàrin ọ̀sẹ̀ ta lò tán ẹ̀ẹ́mẹ́rin ni mo lọ ìfara police station obìnrin yẹn sá káàkiri kí wọ́n jẹ́ tó mu wá pẹ̀lú àkọ́bí ẹ̀ tí wọ́n bí léèrè pé ọ́ ṣàní ẹnu ìjọ odò ń ṣàgbèrè ó bí bọ́ sẹ́yìn báyìí ẹni báyìí ló ń bẹ́ẹ̀ sùn ó bẹ̀ tó ń parọ́ tẹ́ni ọba tí kò bá bẹ́ẹ̀ sùn kò ní sọ pé òun lòún lọ́mọ́ orí ìdúró bí tí mo gbé ti wà ni wọ́n sọ fún pé àkọ́bí yẹn kó dọ̀bà lẹ̀ kó dì mí lẹ́sẹ̀ mu ó ṣe kọ́ńtàkọ́ńtà wọ́n ní sọ̀rọ̀ pé pé wà ní àti ẹ̀ mọ́lé ń bí wọ́n dẹ̀ sọ fún pé kó ṣèwé kí ìyàwó yẹn ṣe ńgbọ́gbọ́ gbọ́dọ̀ ṣe nínú ilé o security ń bẹ́ẹ̀ sùn òbí mọ fún security inú ilé tí mo ti kó kú o tí mo ti kó kú o ẹnìkan lòun lò lọmọ bíbélì tí mo rà ó wà ń bẹ̀ ọmọ ọmọ kankan ò yọjú sí mi èyí tí mo bí láti ìbàdàn ò jọ ó yọjú sí mi ẹ wo irú nǹkan bẹ́ẹ̀ yẹn èmi tí mo bá yẹn sọ̀rọ̀ 66 ni mí o kò sí ẹni tí kò ní jèrè ohun tó bá ṣe bí mo ṣe ń jẹun kò mọ́ orí ọ̀fẹ́ pẹ̀lú àánú ni mo fi wà níbí ẹ̀ẹ́mẹ́rin ni mo forí ni mo lọ ìbára police station lọ́dọ̀ ọ̀gá ọlọ́pàá o wọ́n pè ní rédíò kò dáhùn kó lóun wà lóko òdo ẹ̀rí rú ẹ̀rí ni ọmọ tí bàbá yẹn tọ́jú èmi náà máa lọ bí iṣẹ́ máa dé lóru báyìí máa tún jí ọmọ yẹn tún máa jẹun mọ́tò ńlá ni mò ń wá o máa ra búrẹ́dì gbogbo ohun tẹ́nu ń jẹ ni máa ra wálé mi ìra kóńgò gàrí rí páàfù ni ìṣú ń kọ́ ṣe ẹ̀gbọ́rú ẹ̀rí ẹ wo irú bàbá yẹn ẹ wo gbogbo ohun tẹ́ni ẹ wọnú ilé ẹ rí lóríṣiríṣi ṣé bàbá yẹn ò tọ́jú ilé ni ìkíní tí mo rí lára bàbá yẹn ni pé bàbá yẹn kanra ó dẹ̀ jẹ́ onímọ̀tótó nínú ọ̀rọ̀ yẹn gbogbo ẹ̀ ni mo gbọ́ pátápátá a wà pẹ̀lú yín o
3: ẹ ṣe ṣe bàbá ojú òní
1: tì
3: í
1: mo ti mú nọmbà ìṣẹ̀mú nọmbà yín lóyún nísìnyí ni mo ti mú 09153547965
3: ganiyo láti ọlọ́ọ̀dá
1: mo ti kọ́ ìṣẹ̀mú nọmbà yín ni mi rí nọmbà yín mu ni mo ti mú báyìí. hello sir.
7: bàbá mi.
3: ẹ̀rọ sà
7: ẹgbẹ́dọ̀
3: ètò ni o.
7: ẹ̀ẹ́ni rí ìjà obìnrin.
3: àmì olódùmarè.
7: ẹ rí ọjọ́ alẹ́ ló le jù fẹ́ fọ́ fáwọn ọkùnrin o wàláì kẹ́ni kò sí kìràkìtà tẹ́dà lè ṣe kẹ́dà máa bẹ náà kọ́ tóbìnrin bá fẹ́ kí ọkùnrin jèrè ọmọ ní ó jèrè o bọ́rọ̀ ni ẹ̀rù bàbá yẹn ń sìn nǹkan tẹ́mi kan rí sí àdúrà ni kí bàbá yẹn máa gbà kọ́lọ́ túbọ̀ lọ́rẹ̀ ní bàbá yẹn because bí bàbá yẹn bá kú as at now gbogbo property ẹ náà làwọn ọmọ yẹn máa àwọn ọmọ bá yọjú sí ọmọ padà jogún pé bàbá yẹn ni ṣùgbọ́n yín nǹkan tí ìyá yẹn ń lérò sí bàbá yẹn olóhùn ní jẹ́ kó wá sí ìmúṣẹ. Ọlọ́run dẹ̀ ni olóhùn kí ń tó ọ̀rọ̀ ẹ̀dá lódì o. Tẹ́dà bá bí ìyá yẹn bá rò pé bóyá bàbá yẹn máa ṣáájú òun kú. Tí ìyá yẹn bá padà ṣáájú bàbá yẹn, bàbá yẹn á wá padà lẹ́nu ọ̀rọ̀ lórí àwọn ọmọ yẹn. Ṣùgbọ́n yín nǹkan tẹ̀mí kan rí sí ni pé kí bàbá yẹn ta gbogbo possible best yẹn. Láti ẹ̀ ti lè pe meeting pẹ̀lú àwọn ọmọ yẹn. Bàbá wa rí i pé
1: gbogbo àwọn ti ṣe.
7: Ṣé kán fọ̀rọ̀ mọ́ náà?
1: Ó dà sà. Hello. Ẹ gbọ́ sókè o.
8: Ẹ kàrọ̀.
1: Ẹ kàrọ̀ fún ojúmọ́ sà.
8: Olóyè Ismail Léhélé. Lóko ti kéré.
1: Ẹ ṣe mo rúpẹ́ sà.
3: Ẹ̀mẹ́lẹ́ ilé ìlẹ́ o.
8: Ẹ sà. Mo ń pè láti ọ̀pọ̀ Mùsùlùmí mọ̀ ẹgbẹ́ dáadáa lórí onílá Adéhùn.
1: Ó yà sà.
8: Mo máa ń gbọ́ ọlọ́pàá àforíjì alágbè ṣéèkì àjàní ní ìdí ní àjàní
1: pé
8: lọ́ba àforíjì bàbá
1: amínà.
8: Ó ní oníyàwó kan ò kó lápọn. Ó ní tí oní oníyàwó kan ó ní tí ò bá múra ó ní àfàìmọ̀ ni ò ní jẹ́ àjẹkù kanyìn ayé. Ìdájọ́ àwọn ọmọ kò sí lọ́wọ́ àwọn òbí.
1: Bẹ́ẹ̀ni.
8: Ìyá tí ó ń ṣe tí mo bá dé ilé kọ́lọ́run fún ojú bàbá mi. Ìyá mi tán ní kí ìyá mi ó máa sọ wọn pé ní ẹ lọ fún bàbá yín ní tó bá lóun fẹ́ ni o.
1: Hello sir. Èrò pọ̀ lójú òpó kí ni kí àbáyọ̀ ṣe báyìí. Èrò pọ̀ lójú òpó.
8: Ok pẹ̀lú ọ̀rọ̀ yẹn kó súnmọ́ náà kó sì súnmọ́ àwọn èèyàn kó má para torí ijọ́ tí ọlọ́jọ́ bá dé kó má jẹ́ kó nìkan ní wà dákẹ́ sí
1: ìwọ̀n ṣẹlẹ̀. Hello.
3: Ẹ ṣe.
7: Olúpo.
1: Sábà.
7: Ó ṣe nǹkan lọ́ni mi ẹ mọ̀ pé ohun ìdọ́rọ̀ mi.
1: Bẹ́ẹ̀ ni.
7: Orí yóò ní dàrú bẹ́ẹ̀.
3: Àmì Olódùmarè.
7: Ẹ wo bàbá tó sọ̀rọ̀ sí kẹta káwọn àgbọn mi méjèèjì tó sọ̀rọ̀.
1: Dàní Yọlọ́ndà.
7: Ẹ wo ẹtẹ ní ẹmú nọ́mbà wọn. Ẹ wo ohun tán náà tó wú. Èmi mọ̀ ọmọ òwe ń bẹ̀rẹ̀ fẹ̀fẹ̀ bẹ̀rẹ̀. Balólóbìnrin mẹ́ta ò kúrò lápò.
1: Bẹ́ẹ̀ni.
7: Nígbà kan bá kú kí kan lọ. Òkú ọmọdé rúbà ilé túkàlù.
1: Ilé túkàlù.
7: Bàbá ọmọ ara kì í gbé. Lọ́mọ dàgbàdà bulẹ̀. Ní pàwọ́rẹ́ yín o.
1: Àmì Ọlọ́run. Ẹ ṣe mo
7: rí bí ẹ ṣe. Òṣèlú tí bàbá ń lè ṣe kọ́lọ́run ó gbìjà rẹ̀ lókù.
1: Àmì o. Ẹ ṣe gan sa.
7: Ó gbìjà rẹ̀ ní o. Ọlọ́run ní kí ó dàrú fún yàtàwá náà o.
1: Àmì
7: ilé wọ̀ ni.
1: Àmì iṣẹ́ o. Ẹ ṣeun. Hello.
9: Ẹnu o, ẹ kàrọ̀ sà.
1: Ẹ kú ojúmọ̀, kú ojúmọ̀ mọ́.
3: Ìpẹ̀lẹ̀ ikú afẹ́rẹ́ o.
9: Ṣé rí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí?
1: Yes ma.
9: Àwa tó yẹ ká kẹ́kọ̀ọ́ ń bẹ̀ báyìí ọ̀pọ̀lọpọ̀ wa ti sùn. Because àwa tá a ṣe ń bọ̀ báyìí tá a ti kéré ṣe ká máa gbọ́rùn kọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ wa ti sùn. Mọ náà wí sẹ́ndì àwọn míì wà tó jẹ́ pé wọ́n máa gbọ́ ṣe pé wọ́n ti sùn tán lè má ráyè tí wọ́n lè má sùn. Àwọn ẹ̀kọ́ tó yẹ ká kọ́ ńbẹ̀ ni mo máa kọ́kọ́ sọ. Ṣẹ́rí nọmba wà ní wípé mo máa ń sọ kinní kan ẹ̀yin ò gbúdọ̀ wà ní ojú ẹ má téèyàn bá ẹ má bàbá yẹn wọ́n ti dúró sí ojú kan jù. Iṣẹ́ kan tẹ́ bá ti wà níbi iṣẹ́ kan fún 30 years ó ti ẹ gbúdọ̀ wà lójú kan fún iṣẹ́ kan that's number one. Sáàkù yẹn nìkan náà wà ìyẹn number one. Number two ṣé wọ́n burú yẹn àbí wọ́n jẹ́ ìwà olúkálùkù ló ní personality wọn nìyẹn.
1: Bẹ́ẹ̀ni.
9: Wọ́n lè change. Tó bá jẹ́ wípé wọ́n lọ fún ìmọ̀ àwọn kọ́kọ́ wà pé èyàn ò gbúdọ̀ tẹ́ẹ̀fì ní dúró sójú kan ẹ gbúdọ̀ mọ ẹ̀kọ́ tẹ́ bá ti lọ tẹ́tín kẹ́kọ̀ọ́ mẹ́kọ̀ọ́ ẹ máa nípa ìwà yìí kò dẹ̀ dá tó ẹ máa rẹ́ni ẹ máa tẹ́ bá ti ibi tẹ́ bá ti ń kẹ́kọ̀ọ́ ẹ máa change tẹ́ bá ti lọ ń kẹ́kọ̀ọ́ mọ̀ that's number two. Number three ni wípé ṣe rí téèyàn bá ti ń ṣe iṣẹ́ ìtẹ́ bá ti ń ṣiṣẹ́ tó ti tẹ́ ti bímọ iṣẹ́ ilé àti ti ọmọ tẹjọ ọni tó jọkùnrin èèyàn gbúdọ̀ ẹ gbúdọ̀ involve ní inú iṣẹ́ ọmọ nínú ilé so mí náà pé wọ́n ti wà involve ní iṣẹ́ iye ọkọ yẹn wọ́n ń gbé wọn káàkiri wọ́n ní time fún family
1: àwọn ọmọ
9: ti máa rí àgbàlagbà bẹẹni fun family generally kin se iya omo nikan ati iya yen gan na gbo ro ti iya yen yo lara won niyan yato si se be a pe won na won won duro ti won nile seri obirin awo obirin a feran kini kan ki okunrin wa pelu wa niyan number 1 nile pe kanjo kanjo o nse gba won sa kanjo wa si nbe yen number 1 so obirin awon kan nkan so obirin ma nwo niyan opolopo obirin ko lo ni emi dariji iwa mo fe mo so pe personality olukaluku personality woman yen kin se ni to ni dariji
1: ko
9: si won pe ojo ale na pe ma file ma ba e sajo ma ba mi fa won mo pe ojo ale lo ma ti yo lare o no se yi ba n pe a pe ngba o ba ojo ale ton o ti ba won to gbogbo mo ton
1: be ni
9: o ti ba won se ton
1: be yi to wa ni lu oyinbo wa ni be
9: eyin lo gbudo duro soju kan mo sonjo yen mo ni anything te ba le ma add mora yin e add it to your life add it to your life so awon mo yen won wa involve ninu life awon mo yen won kan kowo le en kowo le kowo le ibi te n kowo yin si eje eyin go e foju yin to e foju yin ri now e foju yin ri owo yin se fin se n ko le iya lo fin jise loju awon omo yen o ma da be se iya lo ko e baba yin okuku raye se mo nkan ton so fun baba yin okuku raye o ni so pe baba lo n kowo le won ni baba yin okuku raye na ni baba yin okuku raye o ni so so gbogbo nkan to ti in fact sinu awon omo yen niyan pe baba yin o raye se se rin le so
1: kan yen o
9: ire lo o ti sele bayi awon omo gbo school le ni bayi ni sin opolopo okunrin lo ti kowo le fun yawo
1: beeni beeni tongo si desu kunri
9: ko si nkan to bag to kunrin na ba lo si
1: fun
9: awon omo ede ni debe o se ba awon omo de kere nkan seyan ba nso se ton ri o bo nkan se ba nso so won ni pe won ma so kini kan pe oro ti iya ba bo mo so fun ti baba ba bo mo so fogun odun si mi rodo ni ya ma fi danu ke baba ti ma so nkan fomo logun odun ko ti ma so nkan ti iya ba se pe jo si mi lo sodo gbogbo nkan te so ti baba so logun odun yen si mi lodo la ton bayi o ma danu so okunrin se ba ti mo pe kini iru baba ba mi mo boyo n gbo wa bayi
1: to
9: ba di seyin ti nkan to ba di seyin gan ba travel se ti travel out ri ni
1: won ti lo ri won ti lo ri won ti lo ri won so nura won pe awon ti lo fun seminar bi e marun
9: ko tun lo ti gbogbo nkan se le fi se tun le fi se aye yin ni e tun lo ti se ba lo si bayi e meet awon eyan orisirisi e ma duro soju kan oni ibu oni pe idoko pa soju kan o ma silekun fun idogun idogun a silekun fun ijera ife ijera a silekun
1: fun iku ojiji beeni
9: be se wa yi se ti mo pe e
1: oro baba mi ode kunle
9: ni e travel e lo kakiri se mo e jo e lo e se ba ni anfani ati lo abroad e lo kakiri travel ni age se wa yi awon nkan se le fi enjoy life niyan you travel out e tun meet awon eyan e meet awon orisirisi enjoy your money kini te ba fogun le fa omo nkan to ma sele leyin ni o le siri yi ba enjoy your money while you are still alive e no gbogbo wo yi to ke to ku awon omo se siri yen nkan to ma sele leyin ni niyan gbogbo nkan te ko ti le gan won le lo danu kan fi tore fa awon eyan so enjoy your money te ba robirin te le ba sun e ba sun ke te ba dorun se e si mo e mo bolo se awon e ma ẹgbẹ́gbùn ìṣẹ́ wóbìnrin nǹkan tẹ lè máa bá fún dáadáa
1: yóò dà wọ
9: ẹ ẹ bá fún
1: tẹ God bless you ma
9: enjoy ara yín enjoy yourself ẹ má dúró sójú kan so ẹ jẹ́ káwọ ọkùnrin náà ká máa lẹ́yìn ẹ jẹ́ kọkùnrin máa lẹ́yìn báyìí wá obìnrin nìyẹn wá obìnrin nìyẹn a máa dúró ń pè ọ́ ṣáà máa bá mi tọ́jú àwọn ọmọ máa bá mi tọ́jú àwọn gbogbo àdálẹ́ máa ṣe fún so ẹni tó bá ti ẹ má dúró tọ́rán ẹ ti dúró pa sí ìdíṣẹ́ iṣẹ́ ìjọba iṣẹ́ kíní jù ẹ̀yin for 30 years ẹ wẹ̀ kẹtún kẹ ní nọ́lẹ́jì mi tẹ bá ti wà lójú kan tẹ bá ti wà nípa ẹ ní nọ́lẹ́jì mi kan ẹ tún ní nọ́lẹ́jì mi ẹ tún rí àwọn èèyàn mú mọ́bẹ̀ ń mọ́ra mẹ́ ká nípa ẹwà ń bò mí ẹ ó pọ́sìbù kẹtì rí àwọn obìnrin mi kẹjẹ èèyàn máa ń sọ́dí nǹkan ẹ máa wò wà ẹ ti mọ wà sẹ́ni yìí máa wù tó bá jẹ́ pé gbà yẹn tẹ tún báyìí ẹ ti fẹ́ lò mí ẹ tọra
1: fílẹ̀
9: fífún wọn kọ́ máa bá àwọn ọmọ wọn lọ
1: kọ́ tó bẹ̀rẹ̀ máa ṣe fún wọn.
9: so àdúrà ni kẹsì sí báyìí ọlọ́run bá gbọ́ àdúrà yín tó bá gbọ́ àdúrà yín tó bá yẹ káwọn ọmọ yẹn kan ronú pìwàdà well fine so ba de ronu piwada e ma travel e me mingu ma won eyan awon family yin awon te jo bere gbe aye yin ni alatile e mingu mo won pe won buru yen ko si bagunu pe yan buru iwa ti olohun lo da yan be ori ti merin lo da ikoni iwa kon ni iya won iya yen wu yen eni elomi wo ma buru iwa eni e le buku elomi wa adake roro ni
1: thanks so much
9: iwa eni
1: ejemo
9: o yan ku to mo wa yan kankan
1: ejemo sheun
9: ewe ma binu so mo
1: take time
9: don come lara
10: I really appreciate ni se gan ni o iku gbogbo gba oju mi ti yin
1: god bless you man
10: ogborin ni dobu lagbaro lodumare ise
1: hello
11: thank you for picking my call. I thank the last caller who take it and dada.
1: Ah, grandpa.
11: I'm calling from USA. USA, United States of Iowa.
1: Yeah,
11: Yes, sir. Emi ti calculate so e pe 50 years not marry so 50 years not marry ni at the age of 23 ni marry mo fi 26 ni 50 or get 76 so repeat 76 na ni
1: ba
11: wa get ni
1: ben sir
11: then nto tun wa n be ni pe won mo ra won fini UI University of Ibadan ni o mejeje ti pade Saint Anne then ni lady yen lo e te ka wo background yen Saint Anne ti mi mo ni Ibadan Anglican ni won mo ti calculate ko abi background matters ni ni kan so yi sugbon mama mari sante lo yo ki so gbon kan so ye ko to to da ki baba yen ko jo ko find out igba o ni Mr. Debi at Mr. Okay presenter Adebi at Vlagelu at his brother at baba jesa igba no ma wa ni leave of 1 week ki baba e ko gbe yin lo ke lo se America bi tawon mo yen wa bi tawon tadi kon gba address e ke lo foju kon won ke joko ke ba won soro se gbon esun baba yen ko sponsor yin debe niebe then gbo bi ti baba yen ti staff e gbo ozi baba yen e lo gbo ozi baba yen ti staff wori ni o gbo bi kan ti gbe won lo including Abuja o ye kan ti ni women friend nbe now I wonder the tires federal minister federal government workers am I be am an kata ti se koja honestly ko si bi ta lo as a road engineer iyawo kan ro pe o ye ka ni ni eyi ti iyawo joko fi ile ade na won ton toju wa ni within site mo je ko baba yen o da n pe n ti mama yen so ni o je ko jade then o ti street ju my senior brother olori ebi bo mo se ba yen so is 90 years old o ti accountant la won na o ti se bank ri be se so yen ni fini te ba joko sori street kiriti awon bayi gbogbo aso ti a fi si eyen lo ma gbon then pe ben pe be se joko e joko dada te ba bi be se so yen but you describe my senior brother let me describe so they are too neat anybody I mean the first you go to law and they are all dead the first one was gone the second one that means England not to say you know be one major for what only go to law another one to the first you know be one man Yo ni kokon ibe ti mo gbe lawe ni kon awon yoku tenants gbogbo awon mo mi gbogbo ara awon mo ni mo ti foruko won ti le tin ba lo any moment from now awon mo mo share already ko si pe ni kokon ma ba won ti God bless you sir
1: you are welcome
10: ise oju ni ti o
1: grandpa
10: emi ni agun
1: lati awe
10: ni isubu ara ni isubu emi
1: proud of you sir Hello.
10: Ise baba.
12: Olupo.
1: Sa.
12: E ma binu.
1: Abi.
10: Ero abi.
12: Ma e ma kan awon kan loju. E ma binu le ko so so kilo ran mi. Ah ya wa meje a baba wa ka ti ya wa kan won pe.
13: Tori ta tubo ton ba wa o je ki en ronu atubo ton
1: o wa
13: wallahi
1: seri
13: ta duro si
1: hello sir atubo ton wa
13: yes sir
1: seri ah kadara
13: be ni
1: alakowe lo to kadara ti won soto buru to teri I'm sorry to say this seri yawo kan nu le awon to pe fun to nkan eja file
10: be gbe ni olodun ba ti fun lokan bale
1: eja file
10: be o wa lo re iyawo kan pe
1: hello
12: orupo
1: sir
12: ah ko jaji
1: mi o en ti o jere iyawo kan ah
12: ope ni folon eja ma dupe
1: eja dupe sir
12: ti baba en fi le pe yin to fi le soro na jade o ti han ke mo gbogbo o lo si loko kono luko ko fa yawo ko ni fe ka tan be do fara wa le ma so bi to bu han de si baba e se ma ru pe
1: hello
14: hello
10: hello hello sir
14: se ma ko mo so le kan e o da o ye ni ni ko iya baba yen le si mari bi 76 ah won ri bi oni iwa gba won ra mo ile de
1: so hello o ti late ni 76 lati wo hello hello.
12: Ekwaju.
1: Yes sir.
12: Ekwaju.
1: Yes sir.
12: Mo komi mu da suru.
1: Yes.
12: Na je bi ndi kan ti ba do. Ba ba ndo ba won dupe. Wa le pe Olorun pa won se won ri se gidi se. O bi ni pa se won je. O bi won mo pa je pe o di ti ti ti won ni pe to kan. Olorun ba won se o to ati ai sokan. Ati le wa na ba to ra le ti le kala o wo so me bi ti fe le ti ja won re. So mo bu bu bu bu so me le pe iru le meji ti iru le tan gbe yen. Mo pa mi rin ti le. Meji yen o ra ta dani. Won le wo be re kan so mo ti o wo ra to mo jira wa ti ti won mo gbe pe o ti ko na gbe so le bi so ti o ti o ba gbe bi sa o ma ra ri.
1: Ni 76 yen. Sherry, hello sir. Sherry aba Grandpa Christopher Lasawe. Won ti yanju oro kan ti mo ti ri. Won ni awon accountant mo ni le.
10: Won na ma nle. Won ni fini fini won po.
1: Hello.
12: O dole.
1: Sir.
12: Ismail do me dey dey na ni. I som I do alone dey. O da ya yen na la mo.
1: Hello.
12: Hello.
10: Hello.
1: Hello.
10: Hello.
1: Hello.
10: Hello, sir.
15: Ẹkú ètò
10: ètò ní ọlọ́run ló ń
15: tẹ bàgbé kọ mi yóò dùn mí ẹjẹ káwọn èèyàn wa kí wọn máa máa ṣe kíákíá kẹ máa appreciate gbogbo àwa náà ọmọdé ìṣọlá ló ń sọrọ látàwẹ
1: ṣe
15: rí ẹ mọjẹ ká prolong matter wípé bọyá bàbá kanra bàbá ò kanra nature kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ èmi tẹ̀ ń bá sọ̀rọ̀ yìí tí mò ń bá yín sọ̀rọ̀ ìbátan náà la rí ẹyìn kò lówó lọ́wọ́ ngbà tí àná rẹ̀ kú bíbélì ò ní kí n fẹ́ràn ọmọ ni kejì mi gbára mi lọ ìtì ń bá ní lórí ọ̀fẹ́ ni màá ṣe ìgbà tí ìyá mi tó wà sick ìyàwó mi kò bá mi tọ́jú ìyá mi ó sọ wípé ni tí ó bá bí ọmọ ni kí ọmọ rẹ̀ kó tọ́jú rẹ̀ yes tí ìyá mi ti kú thank god ẹnìkan ò fọwọ́ gbé imú nínú ilé ìyá mi ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mọ́ ní tẹni tó dé láàrí àti mọ̀tẹni tí ń bọ̀ ìyá tí ẹ̀ sì kéré sí ìyá tèmi àǹtí ní pè ya rẹ̀ ṣùgbọ́n ìyá ìyàwó èèyàn ìyé èèyàn náà lè yóò pè kò pẹ́ sígbà yẹn ni ìyá tí ẹ̀ náà síkì mo ò lè sọ fún mi ìhìn débẹ̀ kálukú ló ní pọ́lísì rẹ̀ bẹ́ẹ̀ni ọmọ ṣe wedding o ṣe wedding bàbá òṣìlẹ̀ igbákàwọ́ kan kí ni túmọ̀ rẹ̀ mo ti ṣe wedding fọmọ tèmi èmi ò débẹ̀ èèní sọ ọmọ mi di ọlọ́run mẹ ọlọ́run tó dá mi kò lè dá mi sílẹ̀ fún yàjẹ́ kéèyàn ò bá ti ta àwọn family rẹ̀ nù díẹ̀ ni ti ìyàwó ṣùgbọ́n àwọn ọmọ yẹn léwu ń bẹ lórí wọn.
1: Ẹ ṣeun sá.
15: Ewu ń bẹ ní orí àwọn ọmọ yẹn.
1: Ewu ń bẹ lóko olóyún.
15: Tí a bá yín ní àìmọye wòlíì tí ń ṣe deliverance fún wọn, ọmọ wọn ò ṣe jù bẹ́ẹ̀ lọ fún wọn, ìpèkọ́. Ìpèkọ́ o.
1: Ẹ ṣe sà.
15: Torí bá a ṣe yìí nísìn, ẹ lè sọ wípé à ń ṣe pé.
1: Irọ́.
15: Nǹkan kan ṣẹlẹ̀ pẹ̀lú ọmọ tèmi tèmi ń gbé lọ sí school ṣe gbàṣàwọ̀ níjẹta oníjẹta yìí. Tó rúlù sí àwọn ẹ̀gbọ́n rẹ̀ tí ìyá rẹ̀ dẹ̀ bá àti rẹ̀. Ẹ̀gbọ́n nà ó sì dúró ti ẹ̀gbọ́n èmi tí mo jẹ́ bàbá gan ṣé kò ga ẹ̀ṣẹ́ sí mi. Ọmọ ọkọ ń bẹ nínú ọmọ àlè ń bẹ nínú ọkọ. Ṣùgbọ́n àwọn bàbá wa máa ń pé igi iwájú kan tẹ̀yìn lójú àdúgbò ni wọ́n rí àwọn ọmọ yẹn lè ń bẹ lórí wọn. Ìtí ẹ̀rí kí wọ́n kó jọ tí wọ́n ò bá lọ ṣe àtúnṣe mo gbà náà mo tó bá yá kò jù bá náà lọ kí bàbá ta property rẹ̀ kó jẹun bó bá rí obìnrin tí ó bá ṣe kó bá ṣe kó fi fine oníyàwó kan kò kó lápọn. So àwọn kan tá a jọ máa ń ṣe program níbì kan ni wọ́n máa ń sọ wípé tó wọ́n ti kó wa ságò bí ẹdìyẹ lórí ẹ̀sìn tí a sìn àbí tá a gbà. So ìyàwó kan ò pé èèyàn ẹ pé tó.
1: Ẹ káàárọ̀ mà.
16: Ẹ ti sẹ́.
10: Yes ma.
16: Nínú àyọ̀dé látọ̀mí àjò.
10: Àyà ìpẹ̀lẹ́ o.
16: Yẹ sà. Ṣé a rí ìkankan náà ní ẹnìkan sọ wípé nìkan ń pẹ́ àwọn náà tún ń pẹ́ ẹ̀jẹ̀ bá wa ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ tó náà wà náà ká sùn ká lè máa rí
10: sùn. Ẹ má bínú
1: ẹ má
16: bínú. Bàbá àjọ ṣe program yìí ni.
10: Ẹ má bínú.
16: Ẹ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú. Ẹ má
10: bínú. Ẹ
16: má bínú. Ẹ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú. Ẹ má bínú. Ṣé gbọ́? Bẹ́ẹ̀bù ní ká ṣe ìwádìí wẹ́lẹ́wẹ́lẹ́. Ṣé rí bàbá tó ń bá yín sọ̀rọ̀ yẹn? Èmi ò bá yín kékeré ẹ pẹ́ láti gba nọ́mbà ìyá yẹn. Ṣé ẹ ti lé yọ̀rọ̀
10: lẹ́sẹ̀ yẹn? A ti gbà a gbà.
1: Ẹ jẹ́ máa lọ
10: lé. Abámọ́mí gan sọ̀rọ̀ náà.
1: Hello.
10: Abámọ́mí gan sọ̀rọ̀.
17: Hello.
1: Hello sa.
17: Ẹ kalẹ̀ o.
1: Ẹ kalẹ̀ sa.
17: Ẹ kalẹ̀.
10: Ẹ kalẹ̀ sa.
17: Ẹ pẹ̀lẹ̀. Abilékọ Abilékọ ló ń pè yí Abilékọ Adéwọlé.
1: Ok ma.
10: Yes ma.
17: Hello.
1: Àgbọ̀n yín mọ̀ mi. Àgbọ̀n yín. Ó ti yé mi ma.
17: Ṣé ẹ rí bàbá yẹn? Sókè náà máa sọ. Ṣé ẹ rí bàbá yẹn? Ẹ sọ fún wọn. Kí wọ́n gẹ́ ti obìnrin kan tí yóò wà pẹ̀lú wọn. Gbogbo property tí wọ́n kó jọ yẹn. Ẹ sọ wípé kí wọ́n kún àwọn ẹbí wọn, kí wọ́n kún àwọn ẹbí wọn mọ́ra àti ìyàwó tí wọ́n dẹ̀ ṣe will. Lórí àwọn properties wọn tó kù. It's never too late olupo. It's never too late to get married. Yẹ́ẹ̀ gbogbo owó tí bàbá yìí kó mọ ni ká sì gbogbo nǹkẹ́
10: ẹ̀
17: kó fẹ́ ìyàwó tí ò ní bí mọ kó dẹ̀ ṣe wedding fún kó dẹ̀ will gbogbo property rẹ̀. Ìtí màmá yẹn ṣe àgbàjọ ìtí màmá yẹn ṣe kò dá rárá. Ní ṣe onígbàgbọ́ ọlọ́run dáríjì mi tó bá dàbí ẹ̀ṣẹ̀
10: ìró
17: ní ká má ṣe dé ẹnikẹ́ni lọ́jọ́ lóòótọ́ bàbá yẹn wọ́n kanra bàbá yẹn kanra bọ́lọ̀ ń ṣe dáa ni bàbá yẹn kanra bàbá yẹn ìwò kò kó yàn mọ́ra kò sí tó bí kọ́mọ́ gba pẹ́nàtì sí ilé wọn tó wó tó kù níbẹ̀ kó sí kò sí rí tó fi lè gbádùn ayé wọn nìyẹn ìwọ́wọ́ obìnrin kan olùkòkò ilé
10: ní
17: àgbáìsìn.
10: Yes,
17: to
10: get
17: somebody
10: to even
17: your station.
10: Ẹgbàgbélú
17: yín gan lè help wọn láti get ìyàwó. Àwọn ìyá àwọn àgbàlagbà tó wọ́kọ̀ náà wà dáadáa. Àwọn àgbàlagbà tó ti wọ 65 tó wọ́kọ̀ wọ́n wà.
1: Tí
17: wọ́n jọ máa gbádùn ara wọn.
10: Àǹtí mi ṣẹ́jú sí a nínú stúdíò ìṣeun. Ìṣeun àpẹṣẹ́tì ní ojú ni ìtì.
18: Ẹ̀bùn orí rẹ̀ ni.
1: ẹyin mọ binu nítorí ọlọrun gbogbo ẹyin tí mo bá ṣe lórí ètò yìí lónìí tí ní ọjọ mẹjọ
10: lágbára lọwọ ọlọrun
1: ẹ mọ binu
10: tó ní ojú orí ọfẹ àti gba
1: ìpè kankan mọ báyìí
10: lágbára ọlọrun
1: torí pé agúnmẹta gan ti kú ìṣẹjú kan pé tó.
18: ìmú ọrẹ bàbá bọ pẹ mi.
1: mo dúpẹ́ ṣé wọn ebe ele mo yeleke mo gaji oluluwa olabi olakunle yin robert kemp ni amerika anti salewa ni new york mama olayinka olajide grandpa christopher lati awe loye abidemi kari mo gaji ile agbomole oluso ile idaje ile kado alaji atalaja bisere yi abi olayale yale alaji soli oladejo canada mama lady dickiness folukẹ aderomu alaja doctor laide rahim alaji tajudin oye ọmọ oye wọle olubadan of texas raemi ọmọ ogunsanya bàbá mi john ajibole oluwole abolabi daro ibrahim okin alaji ambali aziz mọgàjì ilé afọnka olóye saida akẹtúndé olówó tún bí xc mokin dada alaji siraji jẹ ìdí ọmọ láwa ni alápẹ́ yín tẹ̀wá ní facebook mokin mo dúpẹ́ lọ́wọ́ yín bóyá ẹ ní nkankan tẹ̀ ńlá kọjá ó ti fẹ́ kọjá ẹ̀mí yín tẹ̀mọ̀nà tẹ́gbà tẹ́mọ̀nà tẹ́gbà yanjú ẹ̀ 08054035746 ẹ fi àwa náà sínú àdúrà yín àwa náà ní ọjọ́ ayọ̀ lọ́rùn tá a fẹ́ gbéyàwó
10: fún ọ
1: tá a fẹ́ ṣílí tá a fẹ́ ṣe nǹkan rere ọlọ́jọ́ òní járí ṣe o ṣé kí àánú òrí ó fọ́n lórí wa onílé ń sílé àbáwọn ṣe sílé oníyàwó ń gbéyàwó àolùlù àkọrin fọlọmọ ń gómọ àolùlù àjò bàìlọsàn ló kọ orí mi mọ́mọ́ gbàgbé ọ̀rọ̀ tí mo bá ẹ sọ̀rọ̀ jọ fún gbogbo olúwa bá ń sinà ọ̀là
10: ọba àmájẹ́ tèmi ó gbé ọmọ ìyá
1: àfẹ́ ọmọ ìyá àfẹ́ gbogbo owó rẹ
10: tiẹ̀ náà ní
1: bẹ́ẹ̀ of you God bless you. adébísí abayẹsà yóò da fún ọ tí ó pọ̀
10: ọgbọ́n ọjọ́ ọ̀nà wo lolódùmarè a bá ṣe
1: kí
10: a fẹ́ ṣe ní sátidé kí a fẹ́ ṣí lé 19 ọ̀nà àbá wa ṣe kí a fẹ́ ṣe lóṣù kẹwàá àti gbéyàwó
1: ibi tó ní mọ̀ sùn ṣe gbogbo ẹ̀ ti wà lẹ̀.
10: ó ní problem
1: ìjọba dojú ti mi
10: ó ní problem
1: gbogbo tí
10: jíjẹ mímu ìrọ̀rùn ní
1: gbogbo rẹ
10: gbẹlẹmú aṣọ bóra yẹn gbogbo rẹ ní ìsìnkú àná
1: ìwọ ni ọlọ́run jáwúrà mọ́dá ló ń ti ọjọ́ títí ọjọ́ mẹ́jọ tẹ́mi àti yóò tún pa ẹ̀ lórí ètò báyé ṣe dà títí ìgbà náà burú òní wọlé tọ̀
10: yìí
1: gbogbo ẹni tẹ́pẹ́ ń fi nǹkan kan ràn lọ tó fi jẹ́ pé ètò yóò sú wa ṣe ayé tí náà yóò mọ bọ́ rọrùn. I really appreciate you. God bless you all. Ti gba na en le nbeun e ku kale.

0: 7 oke gajoke
1: asiko ti to lati gbadura fun gbogbo abiyamo
2: Ìṣú òní yọ kó gbàgbé àparílé ní ọjọ́ túnṣe ọlọ́run òní gbàgbé rẹ tọmọtọmọ o. Ọba mi ẹlẹ́tìlú kárabí ajẹrẹ dé. Ọba ìṣòro ti jàlọ̀, àrá kan gúdù lójú ìjà. Ayé tẹ aráyé pé gẹ́gẹ́gẹ́gẹ́ òun lọ́ba mi mú bí tíì. Gbogbo abí ọmọ tí ń bẹ láyé tí ń bẹ láyè tọmọtọmọ ẹ̀rọ bàbá ẹ̀rọ bàbá pariwo go go go go go go go go go go. Very good of you, bàbá alábìyamọ yín wọlé wẹrẹ o. Ìwọ àtọmọ rẹ bá fi fàjákàjá

0: rẹ̀ nígbà tí Jésù wá sí ilé ayé. Ìyá rẹ̀ jẹ́ lára àwọn ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kéde iṣẹ́ rẹ̀. Ṣé o mọ̀ wípé iṣẹ́ ìyanu àkọ́kọ́ tí Jésù jẹ́ nígbà tó wá sí ilé ayé? Ìyá rẹ̀ ló jẹ́ kí àwọn ènìyàn ó gbàgbọ́, nítorí gbogbo wọn ti wà níbi ètò ìgbéyàwó. Lójijì ni gbogbo wáìnì tán ní patí. Bẹ́ẹ̀ náà ni àwọn tó ṣègbéyàwó bẹ̀rẹ̀ sí máa kùn nítorí kò sí wáìnì mọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìyá Jésù lọ bá Jésù. Ìgbésẹ̀ tí ìyá Jésù gbé ń bẹ̀ yẹn, ó jẹ́ àmì àkọ́kọ́ wípé ó gbàgbọ́ nínú Jésù. Nígbà tí Jésù máa da lóhùn, Jésù ní màá mi. Ó ní àkókò mi ò tí tó láti máa ṣiṣẹ́ ìyanu. Síbẹ̀síbẹ̀ màmá Jésù sọ fún Jésù wípé mo gbàgbọ́ wípé o lè ṣe. Àìsàn Màríà sọ bẹ́ẹ̀ nítorí pé ó mọrú ọmọ tó ní. Ẹ̀yin kan wà ẹ̀ tí ẹ̀ mọrú ọmọ tẹ́ ẹ ní rárá. Iṣẹ́ ti bu àwọn abiyamọ kan lójú sà. Wọ́n tí ẹ̀ mọrú ọmọ tó ń dàgbà lábẹ́ wọn. Wọ́n mọrú ẹ̀bùn tí ń bẹ nínú ayé ọmọ tó ń dàgbà nínú ilé wọn. Wọ́n mọrú ìpè tó wà lórí ọmọ wọn. Wọ́n sì mọrú májẹ̀mú tó gbé wálé ayé. Túwẹ́ gbọ́ kan tí ìyá Jésù tún ṣe o. Lẹ́sẹ̀kẹsẹ̀ ó sọ fún gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ tó wà ńbẹ̀ pé nǹkankíkan tí ọmọ mi Jésù bá ní kẹ́ ṣe ẹṣẹ́ o. Kò pẹ́ kò jìnà ní Jésù sọ omi di wáìnì. Láti ibẹ̀ yẹn ni iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbòòrò. Màmá ipa wo náà ni wọn náà ń kó sí ìgbẹ́dìde ọmọ rẹ̀? Àdúrà mélòó ló ń gbà, ìgbésẹ̀ mélòó ló ń gbé? Ìwúrí mélòó ló ń fún ọmọ rẹ̀ pé kó gbé ìgbésẹ̀ bí akin? Màmá títí di ọ̀lọ́ wà ní àkọọ́lẹ̀ wípé ìyá Jésù ti Jésù débi re. Màmá ìwọ náà kí ni àwọn ènìyàn máa sọ nípa rẹ lórí ọ̀rọ̀ àwọn ọmọ rẹ? Ṣé o mọ̀ wípé ibi tí ènìyàn bá sá rí àdúrà dé lórí ọmọ ni ó gbádùn ọmọdé? Nítorí ayé a fẹ́ tú ọmọdé ìyá olúọmọ ni ò gbọ́dọ̀ sùn lọ. Nítorí ayé ò ní fẹ́ kí ìlérí ó ṣe lórí ọmọ abiyamọ ni ò gbọ́dọ̀ káwọ́ gbéra. Kódà ayé ò sọ pé àwọn ògbọmọ lọ́wọ́ ẹni abiyamọ ni ò gbọ́dọ̀ túra lẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ni abiyamọ ò gbọ́dọ̀ gbà kí ọ̀já abiyamọ wọn tú. Tí abiyamọ bá fi Jésù lé ọ̀já abiyamọ rẹ̀ ti tú nìyẹn. Tí abiyamọ bá fàṣẹyìn nínú àdúrà ọ̀já abiyamọ rẹ̀ ti tú nìyẹn. Tí ẹ̀mọ bá dé gbére fún abiyamọ ọ̀já abiyamọ rẹ̀ ti tú nìyẹn. Tí abiyamọ bá fẹ́rẹ̀ patí ju àdúrà ọlọ́mọ lọ, ọ̀já abiyamọ rẹ̀ ti tú nìyẹn. Màmá òkú sẹ́bi àti ìwọ lọ́wọ́ o. Gbogbo àtúnjẹ tó mọ̀ wípé ó yẹ kó ṣe lórí ọ̀rọ̀ ọlọ́mọdé yìí ó yá tètè ṣẹlẹ̀ ni o. Náà ìpàdé àdúrà tó fẹ́ jẹlẹ̀ ní kọ́lálẹ̀ kò lẹ́nìí. Àdídì gbé tèmi kalẹ̀ fún àwọn abiyamọ tòótọ́. Jésù gbé kalẹ̀ nítorí àwọn tó ti ní ìdádúró ọjọ́ pípẹ́. Jésù gbé kalẹ̀ nítorí àwọn tí ọjọ́ orí wọn ti tọ́ jẹ wọn mọ. Ṣé owó rí láàárọ̀ yẹn fẹ́ bu oyin sínú ayé àwọn ọmọ wa? Ìdí tí wọ́n fi ní kí gbogbo ènìyàn máa mọ́yìn bọ̀ tọ́ bá ti ń bọ̀ láàárọ̀ yìí. Nítorí adùn tó sọnù Ọlọ́run fẹ́ dá padà. Náà gbé owó rẹ méjèèjì sórí ikùn rẹ. Mo sọ̀rọ̀ tàṣẹ tàṣẹ, ọmọ tó tinú rẹ jáde yẹn yóò jẹ́ èèyàn. Ọmọ tó tinú rẹ jáde yẹn kò ní pòfóló. Ọmọ tó tinú rẹ jáde yẹn kò ní kọ́gbẹ́ wọlé. Ọmọ tó tinú rẹ jáde yẹn kò ní rí ọ̀sà. Ọmọ tó tinú rẹ jáde yẹn kò ní bá wọn ná ọjà tó ti tú. Ọmọ tó tinú rẹ jáde kò ní bá wọn ná ọjà ògiri gbígbẹ. Ọmọ tó tinú rẹ jáde yẹn ò ní mọ bójú rẹ. Ọmọ tó tinú rẹ jáde yẹn ọfà àìsàn kò ní bà. Ọmọ tó tinú rẹ jáde yẹn sàmì màmá lórúkọ Jésù ayé ò ní bá ojú igbó. Ọmọ tó tinú rẹ jáde páńpẹ́ ayé ò ní mú lẹ́sẹ̀. Ọmọ tó máa yé jáde nínú ọ̀fọ́lọ́ ní kí sọ fún gbọ́. Ọmọ tó tinú rẹ jáde ló kọjá yóò jẹ́ èèyàn. Ọmọ tó tinú rẹ jáde ayé ò ní pòṣẹ́ ṣàràṣàrà sí. Ọmọ tó tinú rẹ jáde ọ̀rẹ́ ò ní gbé ṣubú. Ọmọ tó fún ọlọ́mọ yóò fàdùn sí ayé ìwà àtọmọ rẹ. Ogun tó múra kankan sí ọmọ rẹ yìí yóò wọlé lójijì. Ogun ọmọ rẹ ṣẹ́wọlẹ̀ lẹ́yìn. Ayé ò ní fa kókó ọmọ rẹ ṣòfun. Ẹ̀sẹ̀ ìrandíran kò ní fẹjọ́ ọmọ rẹ sùn níwájú olóore. Ogun ọmọ rẹ ò ní ṣerú lábẹ́ àwọn ògo. Tẹ̀mí eléyìí ọ̀já bí ọmọ rẹ ò ní tú. Ọ̀já tó fi pa ọmọ rẹ ló kọjá kò ní jábọ̀. Ìtú nìró ìró nìtú. Bọ́lúwá ti ń bẹ tí ẹ̀mí rẹ mẹ lórúkọ Jésù, ọmọ rẹ ò ní jábọ̀. Aṣọ ò ní jábọ̀ lára ọmọ rẹ. Olúwa pé ìwọ àti ìṣòro níyà lọ́lì tọmọtọmọ. Wọ́n ní gbẹ́sẹ́gbẹ́sẹ́ ẹ̀ṣẹ́ lé ọmọ rẹ lọ́wọ́. Iṣẹ́ ìgbé àti ìkarú lórí ọmọ rẹ ó bàjẹ́ lẹ́ni o. Ẹjakẹ́ja kò ní dómi ayé ọmọ rẹ rú o. Òkèlè rẹ ò ní ráwọn ọbẹ̀. Lórí ọmọ ó ní sunkún. Ó yẹ gbọ́ páìpù kú tọmọtọmọ. À ń rọ́bì sí ọ láti fa ọmọ rẹ sókè láwùjọ ọmọ rẹ dìde. Ẹyin ọmọ rẹ máa dàkú kan lórúkọ Jésù. Ayé ò ní dẹ́gẹ̀ pẹ̀ mọ́ yọ̀ fọ́mọ rẹ o. Ọmọ ẹrọ ò ní dẹ́gbẹ́ ọmọ rẹ nù. Àṣẹ lọ̀rọ̀ yọjú ẹyọ tó ń retí lórí ọmọ ó dé báyìí o. Ọjọ́ ọmọ máa gírádọ́tì yóò ṣojú rẹ. Ọjọ́ ọmọ rẹ máa ṣègbéyàwó yóò ṣojú rẹ o. Ọjọ́ ọmọ máa kọ́lé yóò ṣojú rẹ màmá. Ọjọ́ tọ́jú ayọ̀ bàdé kò ní bá wa ní sàré. Ọjọ́ ayọ̀ ọmọ rẹ ò ní bá ẹ lórí ẹ̀sùn. Ọmọ rẹ tí ìṣojú ọ̀la rẹ yóò jẹ èèyàn. Tẹ̀mí eléyìí ọmọ rẹ máa dàgbà. Yóò dògbò o. Iyì ọmọ rẹ ò ní rà. Ìjà ìlọ́ra kì í tábọ̀rọ̀ ò ní rọ́gbọ́n nílara lórí ọmọ. ọmọ wọn dàrá àti ìpé ọmọ rẹ dìde orúkọ ọmọ rẹ ní ibùdó kòkó yá jáde sí gbangba ẹbọ tí a forúkọ rẹ pilẹ ó yá lẹni jáde tá a bá forúkọ àti ìṣẹdá ọmọ rẹ nínú òkùnkùn kò ní dẹwọn lọwọ orúkọ ọmọ rẹ ò ní dójú tí ọ ní gbangba àti ní kọrọ ibi tí wọn ti ń pe àwọn ọmọ olóríire orúkọ ọmọ rẹ máa dáhùn níbẹ ojú orúkọ ọmọ rẹ padà ó yá abẹsí jẹ aláṣẹ yọrí abẹsí jẹ afúni ẹni mímọ máa bá wa rọ orúkọ wa ní agbára lẹ́nìí orúkọ ọmọ rẹ máa bọ́ sí ọwọ́ àṣẹnilóore orúkọ ìwà tìdílé rẹ máa gba kọ́ńtíráàtì yẹn orúkọ ọmọ rẹ máa gba skọ́láṣípù o orúkọ ọmọ rẹ ò ní sún àsùpara wọn ò ní ṣe sí ọ̀sí orúkọ ìwà àtọmọ rẹ orúkọ ọmọ rẹ máa gbé ìyẹn ìrànú o mọmọjẹ wọlé skul yẹn owó skul yẹn ọlọ́run máa bá yín san o àṣírí dẹ̀ máa bọ̀ àṣírí ò ní tú o ọmọ rẹ ò ní jòkó sílé torí owó iléèwé o gáàsù olúwa náà wẹ́ jẹ́ káwọ ẹ̀rí ìyá yìí káwọ bó ṣe sáré lórí ọmọ tí ìṣe ọmọ rẹ̀ sì sojú rẹ̀.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè yìí torí látọdún tí mo ti bí àwọn ọmọ mi mi ò nàjẹ́ ayẹyẹ lórí wọn rí ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run látìgbà tí mo ti darapọ̀ mọ́ ìpè yìí pé mo ṣe ìyàwó fọ́mọ.
2: Hallelujah.
1: Mo rí ìgbéyàwó yẹn ṣe ní
2: 25.
1: Ní oṣù tá a wà ó di kẹsàn-án lẹ́ni ìgbéyàwó alárinrin ni tó yẹ pé à ń di òtẹ́ẹ̀lì ẹgbẹ́ títì yẹn láti ṣe ìgbéyàwó. Ọlọ́run bàbá lẹ́bi ọmọ mo dúpẹ́ o.
3: Màmá ẹ dìde ẹ má yíra ẹ má yíra ẹ wọ bàtà tó ń ṣàyẹn ẹ wọ. Ṣé àwọn èèyàn ṣé wọ́n jẹun?
1: Wọ́n jẹun tó ń jẹ ṣẹ́kù. Ó tún di ijọ́ kejì ijọ́ Sunday pé wọ́n tún wá jẹun lọ́dọ̀ mi. Ọmọ mi àkọ́bí mi lọ́ra màálù 1,000,000 naira fún mi. Torí bàbá wọn ti kú láti 17 years.
3: Irú oúnjẹ wo lẹ́sìn?
1: Gbogbo oríṣiríṣi oúnjẹ mo ṣe o. Mo ṣe jollof rice, mo ṣe fried rice, mo ṣe ofada, mo ṣe porridge, mo ṣe salad. Kò kódà kò sí ohun tí mi ò ṣe tán.
3: Ìgbà tí a ti wọlé tí mo rí bàtà àti báàgì tó ṣáná mo ní ẹni ìlágbára ẹnìkan gbọ́ mi nínú yàrá rẹ̀ ọlọ́run gbọ́ ìgbéyàwó ọmọ wọn ní ìṣe lẹ́yìn rẹ̀.
0: Abiyamọ tòótọ́ yìí mọ wojú rẹ̀ láàárọ̀ ìyá máa lọ kọ́lá àti ẹni láti máa bá gbáradì fún ìsọjí ọ̀la ìfàt èròjà iná àdúrà ní láti máa kojọ nítorí ìsọjí tó bá bẹ̀rẹ̀ ní agége lọ́la yẹn á le jù gbogbo àwọn abiyamọ tó ti dẹ́sẹ̀ kó gbogbo wa la máa pàdé ní kọ́lá láàárọ̀ iná àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ wọlé skul yẹn bá mú fọ́tò wọn dání mọ́lẹ̀ ní kọ́lá àgbàdo ẹ̀jà yẹlẹ́kọ lọ́nà AIT yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall aago mẹ́sàn-án ni òwò àríre gbà gbogbo ènìyàn pátá ní ọrẹ títì níyì kan a pè é ní ọrẹ abiyamọ wàá dídì dá lórí ọmọ iyekíye ni ò ṣe àjẹ́ kí ọwọ́ rẹ kó wà ńbẹ́ ọwọ́ yẹn náà ni kò bá ń tẹ̀síwájú ọwọ́ tó tẹ̀síwájú ó fi gbẹ́rẹ́ nílẹ̀ àlàyé ọlọ́run bàbá alábìyamọ o
2: ààyè ló wà
0: hálù yá o.
4: Hello, hello, prophet 09060 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́ jẹ mọ́.
5: Lágelu FM, jàgàbá gbogbo.

0: àdúrà wọn ò rí ẹni kún wọn lọ́wọ́ nínú àdúrà kí prayer life wọn lè máa lọ déédé ìdí agbájọ leléyìí ti pàdé òjò àdúrà 300 days èyí tí ọlọ́run gbé kalẹ̀ fún wòlíì tèmi tọ́pẹ́ ẹ̀jẹ̀ jésù ṣe bẹ̀rẹ̀ orí ọ̀fẹ́ leléyìí láti jọ máa gbàdúrà papọ̀ tó fi dára kẹ́ darapọ̀ mọ́ ọlọ́run kankan prayer group lórí whatsapp yìí má sáré kiri ná nínú yàrá ẹ ọ́fíìsì ẹ tàbí lẹ́nu iṣẹ́ rẹ ìwà ti máa gbàdúrà pẹ̀lú ogunlógún àwọn ọmọ ọlọ́run lórí whatsapp group ọlọ́run kankan tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa ẹ send message sórí whatsapp number yìí 09025202724 wá sí alábàápẹ́ bá ṣe ń gbàdúrà àti testimony sí ń tẹ̀lé lórúkọ jésù.
1: Nígbà tí Elija ń lọ sí òkè ọ̀run, Olúwa sọ fún Elija pé jẹun o, torí pé ọ̀nà náà jìn. Ẹ gbọ́ mi láàárọ̀ yìí, Olúwa ló rán mi o, agbára fún ìdìde. Ẹjẹ́ kọ́kọ́ sọ nǹkan kan ná, ní ìgbà tí mo sì fi gbogbo ayé mi sí inú oore nìkan. Ní ọjọ́ kan, a fẹ́ lọ ya ìkan lára àwọn àwo oore mi. Bá a sì ti dé abúlé yìí, torí a fẹ́ jẹ́ kó jẹ́ culture, a ti dé abúlé yìí kí a kó gbogbo irinṣẹ́ wa jáde. Ibi tá a ti fẹ́ lo náà ti taná, a ti ṣe gbogbo ẹ̀ lákó irinṣẹ́ wa jáde. Ẹni tí ó fly drone, òun ti fi iye battery sí, ó ti ń test ẹ̀. Níṣe ló ṣáná sí pé kó kàn yẹ wò kí drone fò lókè. Bí drone yẹn ti fò kékeré báyìí, ojú bí tan lọ ló bá jábọ́ lè gbà. Ó bá tún yẹ̀wò pé bóyá battery rẹ̀ ni bóyá nǹkan kan ni, ó tún tún ṣe, ó tún gbé sí. Ló bá tún ṣe kó tún dìde, nìyẹn fò díẹ̀, ó ti débi tan ló tún ṣubú gbà. Mo wá lọ súnmọ́ pé kí ló ṣẹlẹ̀, ó ní kò yé o. Ó ní ṣùgbọ́n signal kan ń jáde níbi in tó ń fi ń wo kíní drone yẹn, pé signal pé drone òun ò lè fò bí ni, kò lè fò bí bí ibo, kò sí airport bí ibo. Nígbà tí màá sọ bí méjì, mo ní àwọn ọmọ mi okay, ó ti yé mi. Wọ́n ì jẹ́ kí nǹkan fò níbí. Tó bá ti jẹ́ fífò ní zone yìí, no fly zone ni, ó wá yé mi pé èèyàn lè máa ṣe dáadáa ní àwọn ibìkan. Tó bá dé ibìkan, wọ́n á sọ pé wọn kì í dìde mẹ́. Ẹ sà, ẹ wo bí òun ló ṣe gbọ́dọ̀ farawí ẹnikẹ́ni. Àwọn ilé kan wà, ìdìdì a máa yá fáwọn, ṣùgbọ́n tó bá dorí àwọn tẹlòmíì, agbára àti dìde kò sí, torí lọ́dọ̀ tiwọn no fly zone ni. Ẹ sà, wọn kì í dìde mbẹ̀. Wọ́n lè gbà kó rìn. Ẹ sà, gbogbo kámẹ́rà tá a fẹ́ lò ló ṣiṣẹ́, kò sí tó ṣe. Ṣùgbọ́n nígbà tó di pé a fẹ́ gbé torí fífò sókè, níṣe ló ń jábọ́ fún rẹ. Wọ́n táì rẹ̀ dáadáa, níṣe ló ń jábọ́. Ó túmọ̀ sí pé ní agbègbè yìí o, nǹkan kì í fò mbẹ̀. Ní agbègbè yìí, ẹ sà, èmi ò máa gbára tó ń sọ pé lágbègbè tiyín náà nǹkan kì í dìde mbẹ̀. Èmi ò máa gbára tó ń sọ̀rọ̀ lórí rẹ pé wọn kì í dìde lé yín. Èmi ò máa gbára tó ń pariwo pé wọn kì í dìde. Wo bí agbára yẹn la fẹ́ kọjú sí ní àárọ̀ yìí. Bẹ́ẹ̀ ni sà, ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ múra gan, ẹ̀yin tí ọ̀rọ̀ mi ń bá wí. Toró o ti try rẹ̀ lẹ́ẹ̀mẹrin, o ti ṣe exam yẹn ẹ̀ẹ̀mẹrin ò pass ẹ̀. Torí agbára kan ń sọ pé lágbègbè yìí o, wọn kì í dìde. Tó bá jẹ́ education ní agbègbè yìí, wọn kì í dìde. O lè tajà, o lè ṣe freedom kó o kọ́ṣẹ́, ṣùgbọ́n tó bá jẹ́ ti ìwé ní agbègbè yìí o, wọn kì í dìde. Bẹ́ẹ̀ ni o lè lọ́kọ, o lè ṣe wedding, kódà kó o ní marriage, kò sí wàhálà. Bọ̀ tó bá jẹ́ ọmọ ní agbègbè yìí, wọn kì í dìde. Ẹ̀yin kan ni ẹ ó gbàdúrà, torí nígbà tó ní 100,000 ó rí wàhálà. Ìjọ tí owó rẹ pé 900,000 tó fẹ́ gbẹnu lé 1,000,000. lagbara le yin de pe agbegbe million won ki dide nbe le yin e poruko Jesu e pi ememo gbede kewo la fun won nile wa pe gbodo koja wa pariwo olohun kankan mo me koja e gbede kewo la fun won nile wa pe won ki koja e olohun kankan mo me koja re o ya dua Magnetta Baruba Lea Gata Yago Lea Gata Bedeke Wo La Fou Wani Lewa Ewa Ki Koda Ayer Ayer Emo Me Koda Allah Gaga Emo Me Koda Emo Me Koda Emo Me Koda Emo Me Koda Emo Me Koda Bedeke Wo La Ke Koda Bene Baba Dabari Gata Yago Lewa Ebe La Baru Da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya ga da ya
2: adua ni mo lo gba loluwa so fun mi pe kokoro lo gba lowo olore sugbon kokoro moto o ti gba le yi manadiru abahada ya loros eyi kan wa be na obi won foruka si olowo ni sugbon igbeyawo won ifun won ile yi no fly zone e won ki dite to ba je ni bi ti igbeyawo iwo de re ngba tan fun oloka be lo gbe sori facebook bayi lo sowo bi ite kan na sa lo se gegege bayi iwo to je pe awon agbara le yi won ti fi plug si olese tele wo kuku ya won dabo ebo bi sa kini won ki se nile wa on to ma bo ti gbadu aye ni e o kini won ki se nile wa mi se rere oluwa yo dagbara lati se fun emi kini won ki se nile wa fun ise rere o dori temi e yo dagbara lati se o ya gba aya na baru ba ya na ta kini won ki se nile wa ni rere o dori temi e yo dagbara lati se aya na baru ba le gata ya no ye le le ma lu ba le gata ye de bu la e de de baru ba ta ya gata re ma na ga baru ba le gata ya ba kini won ki se kini won ki se kini won ki se kini won ki se kini won ki se kini won ki se kini won ki se ele wa aye raye e yo da sule be ma ya na baru ba li aga da ya e de ga ba ya da ye de de li ha e ye ga ba ru ba da ya da do e ne ge ba ru ba da ya da lu ha e ne ge ba ru ba da ya da e le ge ba ru ba da ya ga da kini wa ki se ele wa ni rere o dori te e yo da e yo da e yo da a be me da je Oluwa wa mi o mo pe we je gan lo moto boro le wa mi awon woli esa afigba ti mo lo gbadua ti ogun ye to se nigba ti ogun ye ma se sa fura mi mo fi owo ara mi lo ra moto bẹ́ẹ̀ni mo dẹ̀ gbé látò dídí àkúrẹ́ mo gbé délésà nǹkan kan ṣe mo lò dáadáa nǹkan kan ṣe olúwa sọ fún mi pé ọmọ ní ìse ló ṣẹ̀ṣẹ̀ gba kọ́kọ́rọ́ padà bẹ́ẹ̀ni sà ẹ̀yin kan wà n tí wọn ìjẹ́ kan ṣe léyìn ìwọ náà mọ̀ wọ́n ní gbèdéke ibi tí wọ́n má ti lé wọn padà ìwọ náà mọ̀ mo ti rẹ́ni tó jẹ́ wípé lọ́la ló fẹ́ lọ wọṣẹ́ wọ́n dẹ̀ ti fún ní ìwé pé wá bẹ̀rẹ̀ iṣẹ́ òun nìkan ni wọ́n mú láàrin gbogbo àwọn tí wọ́n apply ọ̀la ló fẹ́ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ kíyèsí sà ó dẹ̀ sùn ẹ wo bí o de woso o ji o woso mura o de gbe bi ise ibi to ti fe sise eni to ba connect ise ye be ni wa lo ki oga ni inu office pe oga se esa bo de ti de be oga gbe omo re dani yawo re joko o eni to mu wa de duro iye lo kokko gba omo pe ah won bon bon mo oga sere o de gba o na ba nawo si omo ti eni yen eni to mu wole yen na gbe pe ko na so appreciation o ba gba omo omo yen sere o ba o kan soke ba pe eh o ba ju omo soke ko mo pe omo nawo lo mo ba nawo fanu to fe loke lo ba gba omo lowo ko ge omo yen ni owo tan sugbon o affect owo e oga e wa ni you only bad luck o se je oju akoko to ma wa bi lo injo omo mi tori e mo gbe ba luck re wa bi lo wa se re waju e kiesi sa eyin kan wa to ba ti di bi serere won o ni gba be ni sa wo bi anilo lati gbadua agbara to ma so pe no lori aye mi peyin da eyi to se ti to agbara no eyi agbara no ile baba mi o mo tun me agba to so pe rara niyan to ba fe ra kan gidi ani rara mo ra to ba fe se kan gidi ani rara o ti kowo jo fe ra le o ni rara o ti kowo jo fe ra le o ni rara agbara to so pe no o dori ti won fe ran lowo o ni rara agbara no niye e poruko Jesu e pi e me mo e ya agbara no ile baba mi e te se ti to lori aye mi e ya agbara no ile wa eyi te se ti to o ya adua na baru bali agaga ya baru mega eyi agbara no ile baba mi maya na baru bali agaga ya malo eyi agbara no ile baba mi eyi te se lori mi ti to Eso agbara lo eya agbara lo eyi ta se lori aye eyi joba lo ile wa eyi ta se lori meji do eso agbara lo ame meta Jesu oluwa wa
3: amen
2: sori o ti ma so fun e lele to ba je pe iwo na nbe lara awon to gbo mi laaro ijoba ki ijoba to so pe no lori aye re mo so tase bi woli loni afa ijoba weya ni mo gbadua fun omo bere ye o si wa ise lo o so mi ti CV re o si ti de ito ti fe se interview oga ise o tun o wa tun CV gba lowo e o tun certificate gba emo wo kokko submit CV te ba wa de bi te ti fe se interview o wa ni eko certificate yin wa o wa gba certificate lowo e o ni bo ti gba lori je ti e to ni ko mo lo mo ni ko possible mo ni lo ko certificate e wa bo ti gbe certificate e fun mo o wa kokko to wa waju bayi e sa ayo ti to si o fe to bayi se ri bi mo si re mo ni ibi to gun re wa gangan niyan mo ni so ri in ojo to ti gba certificate ni won ti o kan le wo pe awon gangan mi wa e kan le foju wo lasan o ju be lo o se je original tori ti o ba photocopy re na bi o ti gbe na niyan e sa won o de le fun ni mi mo no se fun ni mi nigba ti se bo nikan lo da fun ni result result re o de jona ta ba so pe jona ni ko de ko ke se ko sonu to ba je wa fe lo paro ko sonu wahala to se ko to gba mi nko e sa mo lo se wa se
1: won fi aba won si ara resort e tori gbogbo ibi to ba de ko mo ba ri ise ni esa emi o wa mo bo si je pe eni ti o wo ibi to kokko wo niye toro ni connection eyi kan wa bi won o fu won binu bo ti nje bo ti mu sugbon oko na ni o le ni won binu toro owo so iwo re o kan pa woda bi ega ni be ni sugbon o je oloko won faye le ko fai nigba ti won wa je oloko ko iwo re won faye le ko tomo awon omo ni ore ti re yi won je ojere awon omo yi won so pe ka awon omo ye mo nkan mayan kan mayan ju sugbon won ko yin won si o gbedeke ile ti yin niyan tora awon eyan ki sise nile yin kan je wa sise sugbon jije ni wahala mo gbadua fe nikan gbogbo agbara to ma nje kan sise danu nibi ta ti bi o bo ba sami lori re agbara ye wole lori re agbara ye wole esa bi eniyan o ba bori agbara ti ki je kan dide nile won akoko leleyi e kiyesi o eyin omo Olorun iru eni be eni ko lo kiyesi ohun to gbe awa siwaju e subu to ba kiyesi ko wa ma fi gbadura to ba fi le segun e o ma dide e so pe mi mo so be to ba je ogo iyawo lo gbe awa siwaju e subu ko lo moju to daada ko gbadura le to ba segun e esa o ma dide be ni sa e kiyesi eyin kan be nibi ogun ti iya re jajaja o ni won mo na tu gbe bayi mo duro ninu oluwa laaro yi mo so tele ogun ati le bole ogun ati le sile ogun ati aye si aye ogun latori iya sori omo bo ba same majemu pare majemu pare majemu pare awon ogun ti o je ko lenu oro awon ogun ti o je ko loju ayeye awon ogun ti o faye le kan ki oku orire mo so tase tase o loruko jesu ogun ye wole awon bi amo kan da mo bayi tori awon mo sese wo school esa eyi to lo fi di re le fa le wa nbe bayi esa eyi to je wi pe o lo gba owo moda moda wa nbe bayi esa eyi to lo to travel to lo sise ni dale tori ko le sanwo school awon mo wa nbe bayi eyi to didi wonu oja lo lati lo sabaru o wa nbe bayi awa tomo ye tosa omo ya wa so pe inu mummy kan bi mi ni sa mi o fe gbe won tori agbara kan duro lori ya ye pe yo sise ko ni je be ni sa gbogbo wahala ti awa bi a te ba de bere bayi esa awa bi a mo kube ti won fe ra iwe sa iwe ti wa di goalu sa nitori pe awon omo won lo school elomi jalamba kakiri bayi won pe elomi loju titi ko mi gbo o ti ro lo lo nigba ti gbogbo awon omo re ti wa school ti awon omo ti e o ti se school ko de ye to fe se sa ko de mo to fe se o de ti gbiyanju gbogbo n te so wo leti toro fe ra awon omo re school awa setan awon omo ya wa serere esa won wa ni so ti pe mo mi e ani e ma ba mi soro won inu won kan bi mi these days iya to bi e lomo sa ki seju e agbara kan lo lo duo de ya ye waju pe fi e fi le jo sise elomi ilu ma je eya bi amo egbo mo so bi woli gbogbo agbara to ni ko sise le fe lomi bo ba sabe agbara ye wole agbara ye wole opo awon odo kuku aitojo tori won kose lara won to bi won be ni sa opo esa
2: wọ́n wọnú ìdààmú torí wọ́n ti fojú àwọn tó bí wọn rárí. Mo sọ tẹ́lẹ̀ ẹ̀yin abiyamọ ni mo bá wí o, gbogbo làálàá rẹ̀ agbára tó lọ dúó wájú tó ní gbèdéke rẹ leléyìí o lè kọjá abẹ bó wọn kì í jẹun ọmọ léyìn. Bó o bá ṣàmé agbára yẹ wọlẹ̀ lónìí látú ọlẹ̀ lónìí látú ọlẹ̀ agbára ìdìde ó yá gbà agbára láti dìde ó yá gbà agbára láti dìde ó yá gbà agbára láti dìde ó yá gbà ọkàn rẹ yóò balẹ̀ ìlérí aṣọ mo ní ìlérí aṣọ ìlérí aṣọ ìlérí aṣọ ìlérí aṣọ ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ kò yí padà Jésù olúwa wa. So gbogbo ẹ̀yin tẹ́ bá ní Android phone ẹ wá gbogbo ọ̀nà kẹ́ ẹ darapọ̀ ohun tó kún fún agbára ni mo ń sọ nípa rẹ̀ yẹn ní orí WhatsApp wa. Èyí tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ nọ́mbà tí mo fẹ́ pè lẹ́sẹ̀ ní mẹ́sẹ̀jì sí pé ẹ fèmi náà sínú group torí mo fẹ́ mọ̀ gbọ́ ìpàdé yẹn lálálẹ́ a rìkọ́ọ̀dù ẹ̀ ni wàá sì bá mẹ̀ kò ní lọ wàá tún lọ gbọ́ wàá fi ṣe ṣóòru náà bẹ́ẹ̀ èèyàn lè gbọ́ mẹ́ta tẹ̀léra wọn ọjọ́ bíi mẹ́ta èèyàn lè wà nínú ìpòrúru tó le kéèyàn kàn mú méje tọjọ́ méje kéèyàn dẹ̀ fi gba àwẹ̀ àti àdúà àdúà wo ló fẹ́ gbà wàá kàn lọ ọbẹ̀ ni ó ní wàá mú tí wàá máa gbàdúà lọ àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ wọ́n rí owó ọlọ́run ẹ̀sà ẹnìkan ní dádì látijọ́ tí mo ti bẹ̀rẹ̀ èmi ìwá kẹ́nìkan kan gbàdúà fún mi mọ́ tí n bá ti nílò àdúà mo ń wọbẹ̀ lọ ni màá lọ mú àdúà bẹ́ẹ̀ ó ti dàbí báǹkì àdúà fún àwọn ènìyàn òbí orí ọ̀fẹ́ ńlá ni ìwọ náà lọ darapọ̀ wàá mú nọ́mbà tí mo fẹ́ pè wàá sẹ́ndì mẹ́sẹ̀jì pé ẹ fi mí sínú group èmi náà fẹ́ wà mẹ́ so gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ fẹ́ kí n gbàdúà fún yín láàárọ̀ yìí nọ́mbà yìí náà lẹ́ máa pe o pé wòlíì ẹ gbàdúà fún mi ẹ máa pè sí orí àwọn nọ́mbà yìí àti pé ẹ sẹ́ndì mẹ́sẹ̀jì pé ẹ fi mí sí group 090 25 20 27 24 090 25 20 27 24 thank you God bless

mú kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti bú mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Tuesday ọjọ́ ìṣẹ́gun òní lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù ẹlẹ́ẹ̀kẹsàn tó ń lọ yìí ọdún 2026 systematically oṣù náà ń lọ bá a ṣe kọ̀wé ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run wake up ẹ dìde ẹ jọ̀ọ́ mọ́mí àti dádì ẹ máa bọ̀ níbi pẹpẹ pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni o ti ìjọ Comfort Life Missions International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank the Middle Market gbági titun ní ìlú Ìbàdàn èmi mọ la gbogbo ẹnu lẹ tí mò ń kiyin tológun tológun èmi mọ la gbogbo ẹnu mi lẹ tí mò ń kiyin tẹlẹsọ tẹlẹsọ gbogbo ẹyin tẹ wà lórí Facebook YouTube TikTok ẹ máa tẹ sójú ẹ thank you father thank you Jesus thank you Holy Ghost thank you father mo fẹ pọwọ yan ọmọ ya tẹbi igba marun ni ọna mẹta lẹyọkọ kan ba thank you father thank you Jesus thank you Holy Spirit number 1 lẹ ma n bẹ gbogbo lé ibi tẹ bá ti ń bọ mi ọpẹ mo mú wá láàárọ yìí gbogbo ẹyin ọmọ ọlọ́run káàkiri ẹ máa bọ̀ níbi pẹpẹ bí ènìyàn bá lòun ó dúpẹ́ tí ọba dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí onítọ̀hún bí o lè ní ẹjẹ́ ń pè a ṣẹ̀ṣẹ̀ parí ìpàdé agbára ńlá ètò àbẹ̀rẹ̀ láti ọjọ́ Monday tó kọjá lọ́lọ́run òní yìí bí ògo ṣe ń jẹ́ ti ọlọ́run mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba mi ọba rẹ̀ àsàkí ọ̀run gbogbo yín lẹ fókì sọ́ọ̀ mú kí ẹ yá fókì rẹ kì ọba àmọ̀kẹ́ ọ̀run ọba àmọ̀ pé ọba ìyàndá ọ̀run yàgò yàjù ọba mi òkè ọba mi ìsàlẹ̀ alásàkẹ́ aládùkẹ́ aládùfẹ́ alábẹ̀fẹ́ ọba rẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ẹ jájọ dúpẹ́ lọ́wọ́ bàbá yẹn àríkú yẹrí ológun àjọbọ òpó òsínlé ilé dàwó òpó òsínlé ilé fàyà ọlọ́run fún tó ṣe fún odidi ọjọ́ mẹ́jọ àti gbogbo tẹsítímọ́nì tí ń wọlé ìkan òjọ kan nínú ìjọ Comfort Life làwa fi ń sọ pé ìwọ náà làmọ̀kẹ́ ìwọ làṣàkẹ́ ìwọ lògo wa ìmọ́lẹ̀ wa ọba tó ju gbogbo ọba lọ. ẹnjìníà ẹ bá ń pè sista ìkọ́kọ́kọ́ fún kí n tó pe pastor mrs tèmítayọ káwọn gan tó máa dúpẹ́ tiwọn mọ́ ń bọ̀.

náà Jésù tó ṣe mí ó ṣe mí dáadáa ó ló ṣe mí lógo ẹ̀wájé ń dúpẹ́ lẹ́ẹ̀kan sí wọ́n ní bí a bá fẹ̀yìn sọ́wọ́ tó tá a fẹ̀yìn sọ́wọ́ sí téèyàn rìn lẹ́yìn lẹ́yìn lọ sílùú ìsẹ́yìn àwọn tí ò níyin ni ò níyin ni o àwọn tí ó sì yin ni ò yin ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìde tẹ́ ẹ wá fún ìpàdé 77 special àti gbogbo àwọn ọmọ ọlọ́run tí wọ́n wá bá wòlé ọ̀dẹ́kúnlé Epaphras tẹ́ ẹ wá bá mi yọ̀ mo dúpẹ́ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà mo kí yín mọ̀ ń fi gbogbo ẹnu sọ pé ẹ ṣe gan o ẹ kú ìtọ́jú mi mo dé ògo padà fún ọlọ́run fún ayé yín mo sọ pé ẹ ṣe ẹ̀yin ọmọ ọlọ́run ẹ jẹ́ ń forí ìkọ́kọ́ bẹ̀rẹ̀ sí dúpẹ́ náà.

Jésù ológun àjọbọ ọba tó ju gbogbo ọba ayé lọ mo kìkìkì akìkì tán lòun bí ń ṣe mọ kìtì ti ọjọ ayé mi ẹ̀kan ìlàrí lámọ́ ní àǹfààní láti kí àwọn ènìyàn bí èèyàn àwọn ẹni bí ẹni àwọn èèyàn pàtàkì àwọn èèyàn pàtàkì gbogbo ẹ̀yin o bàbá bàbá mo kí yín o ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn bàbá bàbá látọ̀dọ̀ bàbá wa bàbá mi bàbá rẹ Fẹ́mi Emmanuel the presiding pastor of Living Spring Chapel International gbogbo àwọn bàbá yìí ló dìde wá sínú ìpàdé yìí tí wọ́n ń bá wa ayọ̀ fún 77 special tí wọ́n sì ń bá wòlíì ọ̀dẹ́kúnlé ẹ̀pàfẹ́ ayọ̀ tí wọ́n sì ń sọ tẹ́lẹ̀ sí ayé wọn so mi ò ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ yín sà bàbá Fẹ́mi Emmanuel aláṣẹ àgbà jùlọ fún gbogbo ìjọ Living Spring Chapel International kíkì ni ó tún dọ́dọ̀ wòlíì ọlọ́run alàyè wòlíì àgbáyé ni pastor Taiwo Abel Ojo ní mercy camp mo dúpẹ́ lọ́wọ́ yín ẹkú ìdìde ẹkú ìnáwó ẹkú ìnára ọ̀dà itọ́ kì í dá wọn ọ̀dà owó kò ní dá yín láéláé bí n bá kí tí n bá kí wòlíì ọlọ́run alàyè apostle dr smo mustapha solomon bàbá ṣe bí ọba láti ìjọ seed of christ golden church bàbá ṣe bí ọba mo dúpẹ́ lọ́wọ́ yín ẹkú ìnáwó ẹkú ìnára lágbára ọlọ́run ìre lámọ̀bára wa ṣe bí n bá kí tí n bá kí wòlíì ajíbádé prophet ajíbádé bàbá ríru omi láti lagos state kò ní tẹ́mi lọ́rùn may god bless you sir ẹkú ìdìde bí n bá kí mi ò ní ṣaláì mọ́ kí pastor oko láti lagos state mo gbé ọlọ́run ga fún ayé yín ẹ ṣé gan o ẹkú ìtọ́jú mi ẹkú ìtọ́jú ẹkú ìfẹ́. ẹ̀yin ọmọ ọlọ́run bí n bá kí kò sí bí n ṣe ní yàdù àwọn èèyàn bí ẹni àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn àwọn èèyàn pàtàkì pàtàkì gbogbo bí wọ́n ṣe ránṣẹ́ wá gbogbo ẹ̀ ni mo rí láti ọ̀dọ̀ gómìnà wa ní ọ̀sun àwọn ni host àwọn náà ránṣẹ́ o wọ́n sì wá governor adeleke àti mama yeye mo dúpẹ́ ó ẹ bá ń tó kí wọn pé wọ́n ṣe o wọ́n kú ìdìde gbogbo tí wọ́n fi ránṣẹ́ mo rí bí n bá kí tí n bá tó kí dr bimbo adekanbi apm governorship aspirants dr bimbo adekanbi àti gbogbo àwọn entourage wọn àti gbogbo àwọn official candidate wọn ẹ ṣé gan o ẹkú ìdìde mo dúpẹ́ lọ́wọ́ yín bí n bá kí tí n bá kí gbogbo àwọn ọba alayé mi tiẹ̀ lè dàpọ̀ wọn tán lẹ́yọ kọ̀ọ̀kan ẹkú ìnáwó àwọn ọba ṣe bẹ́ẹ̀ o àti gbogbo àwọn ìjòyè I celebrate the kings àwọn ọba his royal highnesses pẹ̀lú gbogbo àwọn ìjòyè lọ́tọ̀lọ́tọ̀ ló ń kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀lọ́tọ̀ ẹ jẹ́ ń kí yín bẹ́ẹ̀ ẹ ṣe gan ẹkú ìtọ́jú mi mo dúpẹ́ o. bí n bá kí tí n bá kí dọ́dọ̀ gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run ní comfort life àti níta comfort life àti gbogbo àwọn pastor àti àwọn ọmọ ẹ̀mí náà mo kí gbogbo yín ní ilé dàpọ̀ yín tán lẹ́yọ kọ̀ọ̀kan all our sonar pastors and evangelists you are the best ẹ̀yin gangan lẹ́yìn ẹ̀yin náà ni màá sì mọ́ bá látòrí senior pastor wa títí dé gbogbo àwọn pastor wa àti tó tóbi jù látẹ̀yìn ẹ ṣe gan mo dúpẹ́ o pẹ̀lú gbogbo àwọn evangelists àti gbogbo my spiritual son and daughter I celebrate you ire màmá báyìí ṣe ẹ ṣe gan ẹ kú ìtọ́jú mi the lord will bless you in the mighty name of Jesus Christ. bí n bá kí mi ò lè kí tán bí n bá ní mo dá kọlẹ́ ọ̀kọ̀ọ̀kan gbogbo radio station àti radio station àtẹ̀bóyín àti gbogbo àwọn radio station tí wọ́n kí mi àtàwọn tó gbé bí jíngù ẹ̀sìn lè kí yín tán thank you very very much mo dúpẹ́ lọ́wọ́ yín kò sí bí n ṣe ní kí látòrí dpo ìkòyí àwọn ọlọ́pàá pẹ̀lú gbogbo àwọn àmọ̀tẹ́kùn àti gbogbo àwọn fijilantẹ́ àti gbogbo àwọn tí wọ́n jẹ́ kí ìpàdé yẹn lọ àti gbogbo àwọn ecclesia army
ati gbogbo awon soja wa. I celebrate you. May the good Lord bless you. Ire la mo bara wa se. E ku itoju o. Oh. Titi odun tin bo. A to ma yo ni. Mo ni se kikiki ti ma gbagbe. Gbogbo eyin o sha comfort light. Gbogbo eyin choir, dynamic choir. Awon eyan bi eyan ni e. Awon sanctuary awon eni bi eni. Ati gbogbo awon ti won je olopa ijo patapata ni le fi yin sere eyin boys olohun titi line mama wa grateful si thank god for your life eku inawo eku inara gbogbo nte se ni won gbe jise fun mi o ti comfort life ati gbogbo tawon sona churches e se gan o eku itoju mi ah oye mi ye kepe bi n ba tun aye wa odo yin na mo tun fe ya. May the Lord bless you. We bring you associate comfort life. O si se comfort life. E ku itoju. Youth for Jesus. Youth for Jesus. Youth of Christ. Our comfort life youth. Won se bebe o. Thank God fun aye yin. Ati gbogbo awon to gba ball. Epaphras Cup 2026 amgara adi lati lo wako pelu awon awon church baba se bi oba ati gbogbo awon church baba ojo e mura thank God for your performances awon to gbegba oroke I celebrate you gbogbo yin na le gbegbo oroke ni oje nda pa awon to win finally e se gan and awon youth comfort life with ifakoyo they are performing excellently in kanda si ni every day I celebrate you like one mi le ki yin tan e ku itoju mi mi n ba ni mo kikiki ni lombi loni but bi n ba kikiki mo gbodo ki studio man na awon na fa poyo ajo wa nu studio lati ejo yi gbogbo sete ri tin lo tin bo e se gan o engineer ajoba e ku se mi ni gbagbe lati ki awon omo ti olohun yan fun mi ko sogbon ti mo fe da si mi o le gbagbe won o oh my god they are the best mo gbo kiki won eku nara fun dadi yin senior ife pastor ife wa ah toluwa ni mi ati oluwa si ndara ateyin omo emi mercy ati diola God bless you. I will forever be grateful to you all. E se gan. E ku toju dadi. Mi n ba wa kitin bana ti ololufe mi. Gbogbo orin ti ma n lo labenu ninu gini. Anyway, she's not the birthday girl. She's the assistant to the birthday boy. Who is the birthday boy? Pastor Tindui. Atijo ati kosi. Lati jon ki ni lati jon sare tan ko le tan ko de ha mo so nipa temi tayo oluti temi tayo tayo mi tayo tayo mi ololufe mi niyan o tayo temi tayo ti mo so di oluti temi tayo odekunle eni tan wa mo tan ni osi ni tan lai lai in the mighty name of Jesus mi le ki otan mo gbo gbogbo kiki re njo ni inu mi si ndadu be lori mi mo kan so ni to ba se pe eyan mo mari lohun ma ton fi o into ofe bugo se nje ti olohun oluti

Bodhisattva.

0: No, 4 weeks. Lalo si Odele Elita Shiri Bomi.
1: 4 weeks leyin gba yen.
0: Yes,
1: and wa pa lecture nbe yen.
0: Benny, Benny sir. Benny sir. So that ti mo wa se ko asipasipa na le wa se men confession. Se wa ni pe awon o lo ma join men osha. Osha na mo de se ni church ti mo ti wa tele tele mo na. Ki lo sele? O ko si nkan to fe se. Oga mi kan tele wi pe choir le ejo ejo choir do pe choir le ejo mo kan sare pada ni ejo ti e pe wa si bi ba wi pe ta ni se choir bi osha. Oni osha ni emi mi mo. So mo sha pada si bi osha mo wa se fun men no shale igba yen ma se wa pari emi ran ni pe o ti ri opportunity na ni e o si se fun mi ma si se fun mi ninu ile olorun na mo se lo ba oga ni e pe mo fe join osha ijo igangan. So ati gbaye ni mo ti wa se osha ijo yi
1: so kan yin wa bale ni
0: ah daddy okan mi bale
1: ninu sisin olo
0: in fact okan mi bale so eri mele keji daddy
1: mo n gbo number 2 yi
0: number 2 sir. So ijo silo yen gangan eni mo wa bere fun nkan ti mo fe gangan pe olorun ninu ijo ti mo lo awon mo ijo yen ti yo mi pe engineer olorun se se lo se ni abi ki lo deja a riyawo lati jo e mari e se gba. So mo wa ni olorun egan yi po mo fe ko se igbeyan fun mi because ko si mo ma amunbo obirin o da ati ase danu o wa ninu aye mi because mo so pe ti
1: awon pin na mo ma amunbo
0: big of relationship o po fun mi
1: se ti pe yin nkan ko le mo sunkun nisin to bi ba nsunkun won mo sunkun iyawo eyin koko mo mu bo ni opin na ni o. So
0: yes sir. So mo wa ni pe lagba olorun tun ma le se wedding ninu ijo inu mi adun ko pe sigba na le wa so pe le wa gbadura e le mo le mo pe gba omo re gba aya re gba omo re gba aya amuna olumo kisi inu kini e pe wa so so
1: e so pe kaka kaka mo ngo yi.
0: So mo sha kisi no prayer yen pe ah loni ninu ijo mi ari temi mo ari temi mo ari temi se to pa si agba re wa so wi pe a se pade maya
1: e je mo po e je maya
0: mo ni before dem go olorun ti wa
1: se mi kan tun bo laipe yi
0: olorun ti wa se fun mi ni ta e pe mo ti kiss ni pa mo so ko asi problem pa ti wa jo pe so so mo sha
1: se
0: to call the story short
1: e ro be
0: bẹẹni kò ṣe bíbá yìí o ìgbà ni o
1: ẹrí kan mú nta
0: bẹẹni sà bẹẹni sà yẹ o ti a ti ṣe wedding o wà bíbá yìí o náà wà o náà wà ranger
1: abigbataisi ti bíbélì ni ẹni tó bá rí àyà rere fẹ ọgbà ojú rere lọwọ ọlọrun ọlọrun ló fún wọn ní sísítà yìí olóòrùn lọba yín wa angel bá ń gbèsè ẹlẹnu ẹdúró tọkọ yín àwọn ni exhibit number 3 ẹ wá bá ń gbèsè wọn lẹnu nígbà tẹ wá ṣe bóun nínú yín ṣe rí lọjọ.
0: Ah daddy mo jọ ọrẹ pé ó ní pé wọn gba fídíò yẹ mo jọ lọjọ yẹn lọjọ wẹdi yẹn ní ọdún
1: tó ní ọgbà lọdọ
0: wọn wọn gbà ní fọtò ní wọn gbà may ni mo ṣe wẹdi may this year
1: lọdún yìí
0: ni mo ṣe wẹdi so kò wá sí
1: ààyè bọ̀dá yọ padà ní owó. Nice gbogbo ẹni tí ń láǹfààní àti gbọ́ mi mí mọ tó ń tọrọ gbé iyọ̀ yẹn dání ẹ mú àná tí wọ́n yín lọ́wọ́ ẹ gbé omi yẹn wá pe orúkọ jésù lẹ́ẹ̀kan ọlọ́run jọ tí ń bá lo àná tí wọ́n yìí tí ń bá lo iyọ̀ yìí tí ń bá lo omi tí ń bẹ lọ́wọ́ mi jẹ́ kí ìtàn mi ó change. I want a new form, a new life, a new order. Mo fẹ́ nǹkan titun nínú ìpín ìràwọ̀ mi. Mo fẹ́ nǹkan titun nínú ayé mi. Mo fẹ́ nǹkan titun níbi iṣẹ́ mi. Wá fi kún bí n bá jáde láàárọ̀ yìí jẹ́ ń bóde pàdé jẹ́ ń bá àánú pàdé lórúkọ bàbá tó máa ti tẹ̀mí mímọ́. Gbogbo ohun tó rí ṣe láti ẹjọ́ yìí agbára láti rí ṣe àṣẹ láti rí ṣe májẹ̀mú láti rí ṣe ọjà bọ́ sínú ayé rẹ̀ in the name of Jesus Christ. À ń gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó ẹ ní àǹfààní àti gbọ́ mi kí n tó máa lọ ọlá lẹ̀ ń gbé iyọ̀ yín nìkan bọ̀ anointing ọ̀yẹ̀ rẹ anointing ara ẹ bó ṣe fẹ́ anoint mu nínú omi kò sí tó lè fi dánwò sọ tẹ́lẹ̀ sí kò tó lò kọ wá wò bí nǹkan ó ṣe rọ̀ lọ́rùn ẹ jẹ́ máa lọ ọrẹ tí gbogbo ẹ̀yin ó fi ilẹ̀ láàárọ̀ yìí olúwa sọ nǹkan dìrọ̀rùn mọ́ mi lọ́wọ́ wọ́n jẹ́ ń fagídí sayé mọ́ ẹ̀yin tẹ́ bá ní ìdámẹ́wẹ̀ẹ́ mú jáde Emujade. Account number church in 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International New Bijadi Bin Yoba Wole Elo Eleima 2017 42 90 47 2017 42 90 47 First Bank in here, Comfort Life Mission International in here, no be daddy, account number church in it.
2: Who be you then travel when you are lost Israel and Jordan? I am born in Weman. I go make Jola see the lag.
1: Oh, you know, missing dad. And you're my lunch, you won't be lonely there, Kunle Dobale. And you tell Mamma Baulong Bope, but you're about to do Yamodu, in two, he sent Joni, only Seko to the Dutimbo. Oh, to come back in bet day, what he is, and Missy says, Badio, in Jesus' name. Any anyan fe please everybody gbogbo yin ten se birthday ten se wedding anniversary happy birthday long life and prosperity idile yen ko di idile alayo titi dale happy wedding anniversary the lord will bless you and eje nfe le ikun so eje nfe le ikun ba ni ola ni wema ibe lati lo iyo a gbe iyo dani alaafia ni fun omode ati agba mo gbadura fun president ati governor wa pe ni asiko yin bo se nlo yi iyipada nla yoo de si Nigeria in Jesus name you are blessed. Number to share testimony yin si re 08088716566 08088716566 send the message ire atanu ko ba yin. God bless you.

ẹ kú ojú mọ́ o. Ìròyìn afẹ́mọ́jú ni ó ń dé sí etí ìgbóyún láti ìkànnì ti lágẹ̀ náà ní 6.7 FM òkè gájòkè. Táàtàkàn wọ́lẹ̀ sínú ilé funfun báláwo ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ ìbàdàn. Adékúnlé Yusuf lóníròyìn yìí ṣáájú ẹ̀gbọ́kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ní ti fojú sun àti dá àwọn ibùdó tuntun tó tó igba sílẹ̀. Lótó ní ṣe pẹ̀lú ìbáraẹnisọ̀rọ̀ lórílẹ̀-èdè yìí kó tó di òpin oṣù kejì lọ́dún tá a wà nù rẹ̀ yìí. Ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ti bẹnu àtẹnu ìdẹ́yẹsí eléyìí tí wọ́n ṣe fún àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ lórílẹ̀-èdè South Africa tó sì rán wọn létí ipa orílẹ̀-èdè wa Nàìjíríà tó kó lórí orílẹ̀-èdè ọ̀hún. Ọmọkùnrin orílẹ̀-èdè Malaysia kan náà ni wọ́n ti dá sọ̀rọ̀ rẹ̀ lórí pé ó jẹ̀bi ikú lórí bó ṣe pa ọmọbìnrin akẹ́kọ̀ọ́ kan tó sì di ẹ̀bi rẹ̀ ru ọ̀dẹ orí. Ikọ̀ Sukọ Fakọnẹt orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ti jẹ́ kó dìímọ̀ páwọn ti gbáradì táwọn ṣetán láti kọjú ilẹ̀ Gẹ̀ẹ́sì níbi ìpele 24 fún ife ẹ̀yẹ ti FIFA fáwọn obìnrin tọ́jú orí wọn wà ní abẹ́ 20 ọdún. Nígbà ìgbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí náà ti jẹ́ kó dìímọ̀ pé kò dé ní àwọn ibùdó tuntun tó tó igba níye eléyìí tí wọ́n fẹ́ dá sílẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà tó ní ṣe pẹ̀lú tó ìbáraẹnisọ̀rọ̀ lórílẹ̀-èdè yìí kó tó di òpin oṣù kejì lọ́dún tá a wà nù rẹ̀ yìí. Gẹ́gẹ́ bó ti jẹ́ kó dìímọ̀ pé iṣẹ́ àkànṣe yìí òun náà ní ìwúlò fún àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà lè ta tó 1,000,000 níye. Gẹ́gẹ́ bí ti ṣe alákòóso fún ìbáraẹnisọ̀rọ̀ àti ìmọ̀-ẹ̀rọ ti ayé òde òní ìyẹn dókítà Bọ̀sún Tìjàni tó ṣàlàyé ọ̀rọ̀ níbi ìsísọ lójú olólè iṣẹ́ àjọ tó ń dáàbò bo àkàálẹ̀ ilé ìtamọ̀ sí dátà ní olúlẹ̀wà ìlú Àbújá. Níbẹ̀ ló ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló ti ṣe bẹ́ẹ̀ gòkè àgbà tíjọba àpapọ̀ sì tún ti ní àfojúsùn láti ṣe àwọn ìfilọ́lẹ̀ irin alága gogoro tí ó máa mú kí ìbáraẹnisọ̀rọ̀ kó já gere tó lọ bí 7,500 láti dá wọn sílẹ̀ ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bó ṣàfikún rẹ̀ wípé àwọn agbègbè tó ń ti àwọn àdúgbò tó ń lọ bí 5,000-10,000 níye òun náà ni ọwọ́ ja kínní ọ̀wọ́ ọmọdé tí ó sì mú kí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń lọ bí 1,000,000 kí wọ́n jẹ àǹfààní ìbáraẹnisọ̀rọ̀ eléyìí tó já gere náà. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kebbi òun náà ni ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọmọ ogun tí wọ́n sì dájú wí pé wọ́n gbẹ̀mí lẹ́nu àwọn agbésùnmọ̀mí kan ìyẹn tó fi gbóògùn kí tó wà ní Kangiwa níjọba ìbílẹ̀ Àríwá ní ìpínlẹ̀ Ọ̀hún ṣe ibùgbé. Gẹ́gẹ́ bó ti jẹ́ kó dìímọ̀ wípé ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ ọmọ ogun tó ń ti iléeṣẹ́ ọlọ́pàá òun náà ló bí irúfẹ́ àṣeyọrí yìí. Bákan náà jẹ́ kó dìímọ̀ wípé àwọn nǹkan jagun tó ń ti ọ̀kadà lùkùkù òun náà nígbà lọ́wọ́ àwọn kàràǹbà ní ẹ̀dá náà. Gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀hún SP Bashir Usman náà ló ṣàlàyé pé igbóògùn kì í òun náà ni ó jẹ́ àrẹsẹ́pa fún àwọn agbésùnmọ̀mí pàápàá jùlọ lákúráwá eléyìí tí wọ́n ṣọṣẹ́ tó ń ti fífi agbègbè ọ̀hún ṣe àrẹsẹ́pa. Gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé gbígbé ìgbésẹ̀ eléyìí táwọn gbé pẹ̀lú iléeṣẹ́ ọmọ ológun òun náà ló mú kí àwọn gba ẹ̀mí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wọn tí àwọn sì rí àwọn nǹkan gbà lọ́wọ́ wọn padà. Lára àwọn nǹkan eléyìí tán gbà lọ́wọ́ wọn òun náà ni ìbọn ti àyìntúnyìn tó ní ọ̀tọ̀ àbọ̀n tó ń lọ bí 44 tó ń ti ìbọn AK-47 tó náà tún ní ọ̀tá 14 wọ́n gba ẹ̀rọ ìléwọ́ 2 ọ̀kadà lùpùpù 4 tó ń ti ayédèrú aṣọ ọmọ ogun tó fi mọ́ bàtà tó ń ti ogun eléyìí táwọn kàràǹbà ní ẹ̀dá ọ̀hún tó fi ṣọṣẹ́ nínú igbó náà. Ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ náà ló ti bẹnu àtẹ́lu ìdẹ́yẹsí eléyìí tí wọ́n ṣe sí àwọn ààrẹ ìhùn ní orílẹ̀-èdè South Africa tó jẹ́ ọmọ ilẹ̀ adúláwọ̀. Gẹ́gẹ́ bó ti ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ìṣẹ̀lẹ̀ eléyìí ti ṣẹlẹ̀ lórílẹ̀-èdè South Africa òun náà ló jẹ́ èyí tó bani lọ́kàn jẹ́ pé irúfẹ́ orílẹ̀-èdè ọ̀hún tí orílẹ̀-èdè wa Nàìjíríà já fitafita fún láti rí pò fẹsẹ̀ múlẹ̀ ó sì dúre òun náà ni wọ́n wá ń dẹyẹ sí àwọn ọmọ tó jẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà. Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ṣàlàyé ọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tó wáyé níbi tó ti ń jẹ́ kó di mímọ̀ wípé kan rántí owó tùlùtùlù tó ń ti ìbáṣepọ̀ eléyìí tó wà láàrin orílẹ̀-èdè wa Nàìjíríà
papa julo lasiko gba togun dide si orilede ohun to si je ko orilede wa Nigeria nikan na ni orilede to fayaran isoro na fun orilede South Africa are tele ni to salaye oro wi pe bi e ba si idasi orilede wa Nigeria orilede South Africa iba ti din to din loni ba kan lo wa fi de emule wi pe ideye si awon omo ile adulawo ni orilede South Africa o na lo je yi ti ko ba ofin mu ti ko si ba iwu omo niyan mu o ti wa pe fun wiwo owo orufe nkan be bole ati lati ri daju pe won ko deye si awon ton ba je alawo dudumo iyun ni orilede South Africa na niba lati ile okere omo dekunrin kan mo orilede Malaysia o na ni won ti wo lo si waju ile ejo latari esun ipaniyan ile itan fi kan po se ko pa omo obirin akeko egbe re eleyi to wa tojo wa ni ile eko ta si di e bi se ko pa ni ohun ru ode ori gege bo ti je ko di mo pe mo kun yo ohun o na lo gun omo obirin Yam Shin Shin to gun ni obe ni ile igbonse to wa ni ile eko grammar to wa ni ilu Kuala Lumpur gege bo ti salaye oro wi pe omode birin ohun eni odun 24 o na lo gbemime latara bi omokunrin ohun se gun ni obe igba ti ile ise olopa ti won mo salaye oro ti won si di ebiru isele to sele ohun ru ifihan eleyi ti won fi ero ayelujara ran awon omode iyun ni orilede ohun ati bo ti se lanfani lati wo ori ero ayelujara gege bo ti wa salaye oro nigba ti won mo soro ni waju ile ejo lasiko gba ti eni tin se agbejoro omokunrin ohun tun soro o na lo je ko di mo wi pe ohun o so wi pe omokunrin ohun ko se ku pa omobirin na amo sa ki won tiju anu wo omokunrin ohun latara bo ti je pe omokunrin na lo ni ode ori to si ni awon apenijo opolo lo ni ran nigba ti won wa mo se ayewo latodo ajo to nti ile ise tin se aye tin sayewo opolo eni ona na fi di emule wi pe omokunrin ohun ni arun eleyi to ni se pelu arun ode ori to nti arun opolo bere lati igba to ti pe omo odun mesan gege bo ti wa salaye oro wi pe omokunrin ohun ona lo je wi pe yo logun titi opin aye re ni lasiko igba ti isele ohun sele ona ni wadi fihan wi pe ode ori to ni yi ona lo je wi pe awon farahan re ona ni o je pe ogun ni o ma lo titi tike ni ohun ti yo fi lole die lara re tabi ti o fi gege ipe olohun fun ara re ni ba le ka ti re idaraya iko ti super falconet orilede wa Nigeria nti se gbogbo waju won iyun ramotala e karim lo ti je ko di mimo wi pe awon ti gbaradi lati koju ile gesi nibi ipele kerinde ni ogun ti fe ye ti fifa fa won obirin tojo ri won wa labe ogun odun gege bo ti se la yoro ko orilede wa Nigeria ona lo bo si ipele ohun leyin ti o fi iyaje New Caledonia iyun ni ami ayo mewa si eyo kan ni to waye ni ojo Aiko Sunday bakan na lo je pe Karim lo mi awon onibeta ototo to si se koriya fun akoni magba won iko ti ile gesi ona lawon na bo si ipele kanide ni ogun leyin ti won se ipo keji leyin orilede Brazil ni ipele ti group B eleyi to si mu ki won ma fe koju iko Super Falconet to orilede wa Nigeria Karim en to ti wa je kodimo bon ni igboya to si n fowo esoya wi pe orilede wa Nigeria ona ni o bori gbogbo idukoko tabi ohunkohun to ba fe koju awon lasiko igba tawon ba n koju ile ti ile gesi nibi idije ti ko mesi oyo yii to si je pe orilede wa Nigeria to n ti ile gesi naa ni won mo gbona woju ara won iyun ni Besco Biala iyun ni ojo Thursday iyun ni ojo keta ni ogun osu kesan odun tawa ninu re yi iyi lo pin royin afemoju wa fun tora mo ko to ji pidu pe mo lo je mo awon koko amenu baba fun yin lekan si ninu royin afemoju tora mo tin je ko di mo wi pe orilede wa Nigeria o na lo ti ni afojusun lati se ibudo ile to lo bi igba niye to ni se pelu ibarenso orilede wa Nigeria ti won si bere se ko to di ipari osu kejila odun ta wa nu re yi ba
kana mo gbe sinle ti pare tele lolede oloye olusegun obasanjo lo ti benu atelu ideye si eleyi ti won se si awon mo olede wa nigeria ton ti awon mo le adulawo ni olede south africa to si ran wale ti epa ti olede wa nigeria ko lati faya ran isoro fun olede ohun ba kana mo je kodimo ke lati le okere omo ko olede malaysia kan lo ti se kupa akeko obirin egbe re se won si di ebi re ruwo di ori to ni leka ti re daya mu tin je kodimo pe ko super falcon to ile de wa nigeria o na na ti je kodimo kan won ti se tan won si ti gbaradi lati koju lege si ni bi ipele kerin de ni ogun ti ife eye ti fifa fun awon agbabolu tojo ri won wa ni ogun odun lobirin fun akunrere awon ro iwon ye le kan so lori takan agbaye wa www.lagelefm.com bakan le da pon wa lori kan ni x wa lagelefm 967 lori kan abandoned facebook lagelefm 96.7 tunde olawuwo lo turo nti egbotan pelu ipun lowo chinwe chochi adekunle yusuf lo ti mu re wa se ti gboyin e ko ojumole kan si o e seun teyan wa layo ni kan ni ti lagelu

0: Ọlọ́run ta bá ní o máa sàmì ẹ̀sẹ̀, Ọlọ́run ta ló lè dúró kò sí o.
1: Ó ní lẹ́rù lọ́ni. Ojo ibùgún yóò sì rọ̀.
0: So Adekunle Yusuf lorúkọ tèmi ọmọlúàbí pèdèpèdè yín náà rí pèdèpèdè ní Mílàwùjọ àwọn elédè ìbílẹ̀ ti ń fi èdè pípẹ́ ìgbà èdè lọ́wọ́ elédè jẹ̀bi èdè. Ọlọ́run ọba mi ló kórí bẹ́ẹ̀ mú kí n káàbọ̀ láàárọ̀ tòní sórí àkọ́tun ìtúyìn ètò wa tá a pè ní ẹkú ojúmọ́. Ẹkú ojúmọ́ lẹ́tọ̀ yìí ó tún ti lé ti ń bọ̀ lórí ìkànnì ti lágé lúnẹ̀ sí ìjọ sẹ́wọ̀n FM òkè gájókè. Tá a ta kàn mọ́lẹ̀ sínú ilé fún Bala aládùúgbò fẹ́lẹ̀ lẹ́lẹ̀ Ìbàdàn. Abala méjì lẹ́tọ̀ máa ń pín sí. Abala àkọ́kọ́ níbẹ̀ láti máa ń wúri òwúrọ̀ torí pé báwa bá ti láǹfààní láti rí ọjọ́ tuntun báyìí. Ta láǹfààní láti jí sáyé àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àdẹ́dà àṣẹ̀dáná. Lẹ́yìn ìgbà náà a wá sọ ohun tá a fẹ́ sínú ọjọ́ tuntun ọ̀hún. Torí pé àwa nígbàgbọ́ pé n tá a bá fẹnu wa bèrè a ó rí gbà. Ẹni tá a bá sì fẹ́ sínú ọjọ́ tuntun ọ̀hún náà lọ́jọ́ tuntun ọ̀hún ó ṣe. Abala ẹlẹ́ẹ̀kejì ó ní abala ọ̀rọ̀ sí tí. Níbẹ̀ láti mọ́ fún wa ní àwọn ọ̀rọ̀ tá fi mọ́ sòdìwọ̀n ayé wa. Ẹ ti mọ̀ wípé àwọn èrè fẹ́ ká lọ́nu ayé láì mú kọ́kọ́rọ́ kan dání tá fi mọ́ sòdìwọ̀n ayé wa. Iná labala ẹlẹ́ẹ̀kejì fi wà abala ọ̀rọ̀ sí tí la pè é. Láfi mọ́ fún wa láwọn ọ̀rọ̀ sí tí àwọn ọ̀rọ̀ tá máa múlò tá sì mọ́ fi sòdìwọ̀n ayé wa. Bóyá ní pápápá torí ọjọ́ ago yìí ń sáré gidi gan ni ẹja wọnú abala àkọ́kọ́ lọ. Ẹja wúri òwúrọ̀ ní pápápá. Òní yìí tún ni ọjọ́ karùndínlógún oṣù kẹsàn-án ọdún 2026. Ká tún tó rírú ọjọ́ òní ó tún di ọdún tí ń bọ̀. So ojúmọ́ ti mọ́ báyìí ọ̀yẹ́ ti là pérégedé ọ̀yẹ́ là. Ojúmọ́ mọ́ ọ̀yẹ́ là pérégedé ọ̀yẹ́ là. Ọ̀yẹ́ yìí kọ́ là wá sówó kọ́ là wá sáyọ̀ kó là wá sí ìbùkún Àìkú tí ṣe báàlì ọ̀rọ̀. Ojúmọ́ tó mẹ́mí àti ẹ lónìí ojúmọ́ ayọ̀ ni. Ojúmọ́ tó mọ́mí àti ẹ lónìí ojúmọ́ àṣẹ lógun ni ojúmọ́ àrántí sí rere ni. Fọwọ́ gba orí rẹ̀ mú làárọ̀ yìí. Sọ pé ìwò orí mi ò ní gbàbọ̀dẹ̀. Àbọ̀dẹ̀ kú, àbọ̀dẹ̀ àìsàn, àbọ̀dẹ̀ wàhálà, àbọ̀dẹ̀ ibi orí mi kọ́. Gbogbo ọ̀nà kọ́nà tá máa ń gbà fi àbọ̀dẹ̀ lórí èèyàn lójú orun lójú àlánú ayé aránú ayé mi orí mi kọ́. Orí mi ò gbọ́dọ̀ gbàbọ̀dẹ̀. Báyìí ni orí mi gbé mi débi rẹ̀. Orí mi gbé mi débi ayọ̀. Orí mi sọ̀rí. Orí mi àti ó sì sọ̀rí láṣẹ ìdùmọ̀. Ó yá ọwọ́ rẹ̀ ló fi gba ẹ̀tọ́ rẹ̀.

0: ọwọ́ rẹ̀ síwájú sọ pé ọwọ́ mi o ọwọ́ mi náà ní fi gba ẹ̀tọ́ mi ọwọ́ tí mo tẹ́wájú ìwọ̀n ní kwankọ́pù sí ọwọ́ tí mo tẹ́wájú ìmí ní fi júwe sàárì ọmọ júwe sàárì ọkọ júwe sàárì aya ọwọ́ tí mo tẹ́ síwájú èmi ò ní fi gbọ́mọ sí yòókù ọdún yìí ọwọ́ yìí lẹ́tà ayọ̀ lẹ́tà re owó ayọ̀ owó re ni mo fẹ́ máa fọwọ́ yìí gbà bẹ́ẹ̀ ni ó sì ṣe rí gbogbo ẹ̀yìn ajíwọrin pátápátá ẹ̀ ní pàdé lẹ́sù lọ́nà gbogbo ẹ̀yìn ajíwọrin múlẹ̀ ní pàdé lẹ́sù lọ́nà alákòóbá ò ní kó báyín alákòóràn ò ní kó ràn yín ẹntì tiẹ̀ ti jóná ò ní kó ná mọ́ ti yín bẹ́ẹ̀ ni tí láǹfààní àti máa lọ ọkọ̀ ò ní dojú dé ojú ọ̀nà ò ní digbó mọ́ yín èyí tí ẹ̀ ń wá bí ó ti dá lọ tẹ́ ń wá ń tẹ́ jẹ lọ gbogbo wa ò ní pàdé tí ó jẹ wá o ọ̀nà ò ní mẹ̀ wá a ní bá wọn rìn jọ tẹ̀bi ń pọ̀ nà gbogbo ọ̀nà tí ò gbẹ́ngbẹ́ fún ẹ̀jẹ̀ ìwọ ò ní bá wọn rìn bẹ́ bíbi bá ń bọ̀ níwájú kó mọ̀ sí dọ́dọ̀ rẹ bíbá ń bọ̀ lẹ́yìn kó mọ̀ sí dọ́dọ̀ rẹ gbogbo ewu gbogbo ibi gbogbo tó kù ní yòókù ọdún agbé fò ọrù ibi fò ọrù ibi rí ọ kẹtẹ àìsàn rí ọ fòrù ìyókù ọdún yìí àtẹ̀mí àti àní lónù nira ìyókù ọdún yìí tá fi kíra wa kú oríire kú onú púpọ̀ nínú ayé oṣù àti ọdún àtijọ́ tààbọ̀ sínú ọdún tuntun mú láàánú lónù nira ìwọ̀nba tó kù yìí ayọ̀ ní ọjà sí fẹ́mi àti ẹ̀ gbogbo àwọn tó mátà nínú ìrìn àjò yìí tá a jọ rìn nínú ayé ọlọ́run kó rán wọn sí wa aláàánú olóore olùrànlọ́wọ́ àyànmọ́ ògo múníkówó èmi àti ẹ rí àmì báyìí ni ìdáhùn àdúrà àmì ni ìdáhùn àdúrà èyí tí mo ti wí láàárọ̀ yìí àrọ̀rọ̀ mọ bẹ́ẹ̀ ó ní ó ṣe bẹ́ẹ̀ láàárọ̀ yìí
1: Amen is my response to prayer. Amen is my response to prayer.
0: Ní èyí tí mo ti wí láàárọ̀ yìí àṣẹ́gun kò yí padà ẹ̀ ń bá takò láàárọ̀ yìí ti takò ẹ̀mí ẹ̀ orí pé àwọn áńgẹ́lì tí ń bá òwúrọ̀ ṣe ti darapọ̀ mọ́ mínú ilé agbára láàárọ̀ ìwọ́n ní tí ń bá ti wí àṣẹ gan-an àṣẹ tá a fún iná báyìí ní fíjọ èyí tá a fọ́ọ̀nù ní fi ń rẹ̀ èyí tá a fún èmi ni mo tún ń lò láàárọ̀ yìí o mo ní kò ṣe bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yìn tẹ̀ ń wojú ọlọ́run fún oore kan tàbí míì ilẹ̀kùn ọ̀run kó ṣí fún èmi àti ẹ káróre wọn ń gbà lọ́dọ̀ ọlọ́run ẹ bèrè a ó fi fún yín ẹ kànkùn a ó sì sílẹ̀ fún yín ìjẹ́ gbogbo orí àti ayọ̀ tó ń retí lọ́dọ̀ ọlọ́run ni yóò tu ọ lọ́wọ́ ìwọ́ tá a ti rò pé ọlọ́run ó tún ìpín rẹ yan ọlọ́run ó tún ìpín rẹ sí yóò tún ìpín rẹ yan ìwọ́ tá a ti kọ̀ tá a ti pati ọlọ́run ó rántí rẹ sí rere ìwọ́ tó wà nù làásìgbò kan tínú rí odùn ọlọ́run ó mọ ayọ̀ rẹ kún ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run fún ayọ̀ ọmọ rere ó sọnù ọlẹ́ ayọ̀ yóò sọnù rẹ ọmọ rere ó sọnù rẹ wọ́n fi inú rẹ so yóò sì fẹ̀yìn rẹ gbọ́n máa pọ̀n wọ́n kí ìwọ náà kú oríire wọ́n sì bọ ọya yọ ọmọ ẹ lọ rèé mọ gbójú wò mí ketekete láàárọ̀ yìí o lórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ ti facebook lágélú fm 96.7 lágélú fm 96.7 ẹ láìkẹ̀ ẹ ṣí ẹ ẹ dúrọ̀pù kọ́mẹ̀tì ẹ jẹ́ ìmọ̀pẹ́ ti dé láàárọ̀ yìí àwọn èèyàn ti darapọ̀ mọ́ mi ń bẹ̀ mo ti rí adéwálé adéjúwọ̀n àwọn náà ń kí wa alimi ìtọ̀ ìbò láti àpáta ojú òní tì yín eégún jọ bí elizabeth àwọn náà ti darapọ̀ mọ́ ojú òní tì yín o ọmọlára ìyá kọ́ mú gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ni ẹ mọ̀ ṣe ojú òní tẹ̀yìn náà látàrí eégún olómi fẹ́mi ọ̀rọ̀ wálé àbí ọ̀rọ̀ wálé sì ni ọ̀rọ̀ wálé náà ni ó jẹ́ ṣe ojú òní tì yẹn kojú mọ́ kí mo ti rẹ́yìn náà bẹ́ẹ̀ ẹ kú ojúmọ́ o ẹ ṣẹun ẹ kú gbogbo ìwà o ẹ lọ rèé mọ gbójú wò mí láàárọ̀ yìí lágélú fm 96.7 ẹ láìkẹ̀ ẹ ṣí ẹ drop comment bàbá ògo láti sọ mi báyé bá ń jáyé bí bàbá ń jẹ́gbà ibi òní dé báyìí ẹ̀ nírí wàhálà o gbogbo ògbà náà máa ń fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí mi mo mọ rírì rẹ̀ mo sì mọ́ lóore ojú òní tì

0: kùsílà tó du ọba ẹ ṣeun ó yẹ mọ láìkè ẹ drop kọ ẹ ṣí ààrẹ lógúnlógún ẹ ṣí ààrẹ lọgbọnlọgbọn láàárọ yìí amidu ọlàwálẹ àkànwò láti apòmù gbogbo ògbà làwọn náà ń darapọ̀ ojú òní tẹ̀yìn náà ibi ẹ ti ń mówó tẹ̀ tí ń ra dátà owó òní tán bẹ́ẹ̀ máa rọwọ́ mú ni gbogbo ọgbọ́ lọ́wọ́ yọjọ́ orí lọ gbogbo ẹ̀yìn tẹ̀ ń darapọ̀ mọ́ ẹ máa yọjọ́ gbẹ lọ ní ti rere ọ̀làníyà agbábí àkà àwọn náà ti darapọ̀ láàárọ̀ yìí olúwa ṣèyí adéyẹmí owó gbèmí ẹ mọ̀ ṣéun oyè mọ ṣàrẹ lógúnlógún àti lọgbọnlọgbọn àmínì ìdáhùn àdúrà onípàpàpà láàárọ yìí mo fẹ kú lábala mo fẹ wọnú abala ọrọ sí tìlú kí ni ọrọ sí títa fún mi láàárọ yìí pé kí n fi bá ọ sọrọ ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ ó ní mo pè ní.
1: ẹni ayé ti kú o adó ìtàn ẹ̀kọ́ lọ́wọ́ kan sẹ́. ẹni ayé ti.
0: ǹjọ́ ò múra sílẹ̀ fún àyẹ̀wò.
1: ẹni àgbẹ̀ lọ́lọ́fọ́.
0: ǹjọ́ ò múra sílẹ̀ fún àyẹ̀wò.
1: alẹ́ ni àgbẹ̀ lọ́.
0: ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ ni pé ǹjọ́ ò múra sílẹ̀ fún àyẹ̀wò.
1: ẹni àgbẹ̀ ni ọ̀jẹ́ o.
0: tàbí kí n kúkú gbé báyìí kó lè bá yí ọmọ múra lẹ̀ di àyẹ̀wò ọjọ́ àyẹ̀wò ń bọ̀. ìwọ tó bá fẹ́ jẹ̀yàn láyé tó fẹ́ mókè tó fẹ́ débi gíga mọ́ múra lẹ̀ fọ́jọ́ àyẹ̀wò. ọjọ́ wo ni mo pè lọ́jọ́ àyẹ̀wò. ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ wípé ọjọ́ tá a gbé ọ wò tá a yẹ̀ ọ wò á mọ̀ bí tó dé dúró àmọ̀ bí tó ti ń bọ̀ á mọ̀ bí tágbára rẹ̀ pin sí. ìrìn àjò ayé tó rí yìí ọjọ́ àyẹ̀wò ń bẹ́nú ìrìn àjò ayé. àpárẹ̀ rẹ̀ lọmọ tí ń lọ ilé ẹ̀kọ́ tí wọ́n náà rí òun tí ń lọ ilé ìwé ó rí i pé bó ti wù kó lọ ilé ìwé tó gbogbo ọjọ́ ti fi ń lọ yóò lọ́jọ́ kan àyẹ̀wò. ó lè ti máa lọ oṣù méjì oṣù mẹ́ta kó máa lọ lọ́jọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta tóṣù kéèpé tóṣù méjì èèpé. ṣùgbọ́n àwọn ọ̀sẹ̀ kan ń bẹ àárín oṣù kan ń bẹ tó jẹ́ pé a ṣe àyẹ̀wò fún. ǹjẹ́ gbogbo ń tà ń kọ ìjọyé yékéyéké. ǹjẹ́ gbogbo ń tà fọ̀ náà rẹ̀ hàn ǹjẹ́ ó mọ̀ nípa rẹ̀ dájúdájú. ìyẹn túmọ̀ sí wípé bá a ti ń ṣe láyé iná àná ń ṣe lọ́rùn. ìyẹn túmọ̀ sí wípé ètò ìdánwò èèyàn náà ló gbé kalẹ̀. fún díẹ̀ èyí wọ́n tó ń gbọ́ mi láti dédé àsìkò yìí láàárọ̀ yìí ìjọ òmúra sílẹ̀ sójú àyẹ̀wò. ọjọ́ kan ń bẹ táyọ̀ ó wò jane tiẹ̀ gbé ọ débẹ̀ lábala bí nǹkan kankan lòún ṣe tí ń dùn máwọn ọmọ aráyé nú. nǹkan kankan lòún ṣe tí wọn náà ń rí bá ti ṣe ń di rẹ. nǹkan kankan lòún ṣe táyé mọ̀ ọ́ mọ̀ máa retí ọjọ́ àyẹ̀wò. ọjọ́ tá a sọ wò tá a gbé ọ wò tá a mọ bó ti tó. níjọ́ náà ló wà á jẹ́jẹ́ ibi tó bìlọ́ǹgì sí ibi tó wà. àwọn tó bá tò àwọn tó bá dúró ibi tí wọn náà á láyìn pẹ̀lú. ló fi jẹ́ pé nínú ìrìn àjò ayé bó bá kúkú di ọlọ́mú di ọlọ́mú. tó bá sì mọ̀ tó bá fẹ́ dìmú lọ rèé dìmú ìwọ ló nira rẹ. ṣùgbọ́n ọjọ́ kan ń bọ̀ tá a pè ní ọjọ́ àyẹ̀wò ààyè òwò dandan ni ká wọ̀. àwọn kan bẹ aláyẹ̀wò ni wọ́n. wọ́n sọ wò wọ́n gbé ọ wò wọ́n fẹ́ mọ ti ń dún mọ̀ wúru mọ̀ wúru. wọ́n yẹ ọ wò wọ́n fẹ́ mọ ti ń gbénu ẹ̀ wọ́n fẹ́ mọ ti ń dín tí ń dún tí ń tì ọ́ lẹ́yìn. àwọn kan tiẹ̀ ní fúlefúle rẹ̀ ti pọ̀ jù gbọ́mọgbọ́mọ rẹ̀ ti pọ̀ jù. fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ rẹ̀ ti pọ̀ jù ẹ̀ wá jẹ́ àgbèwò ká sọ wò. wà á mọ̀jẹ̀ ìtọ́jú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti rá májò. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti rá máyé nínú àsìkò ìdánwò àsìkò ìṣòwò àsìkò ìgbéyàwó. tó sì fà ni wípé ọ̀pọ̀lọpọ̀ ti rò pé bí àwọn ti ń bá rìn àjò ayé lọ bẹ́ẹ̀ náà ni ó sì máa lọ kò lè lọ bẹ́ẹ̀. mọ̀jẹ̀ ìtọ́jú kò lè máa lọ bẹ́ẹ̀. jẹ́jẹ́ mọ̀ wípé ìpele ìpele lèyàn máa ń dé nínú ìrìn àjò ayé tí wọ́n rí náà rí yàn. ó lè wà nínú ìpele kan ká má ti rí náà rí o. ṣùgbọ́n ní kété tó bá ti ń bọ́ nù ìpele míì dandan ni ká rí náà rí o.
1: amen is my response to prayer. àmínì ìdáhùn.
0: nígbà tán bá ti wá rí náà rí ọtán ó ti expose ààrẹ sí abáhùn. wọ́n wà á sọ wò wọ́n wà á gbé ọyẹ̀. ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún ọ pé bó o bá dúró bó ti yẹ kó o dúró tò sí múra lẹ̀ dọ́jú àyẹ̀wò. dandan ni ko bori ngbo ba wa bori tan oro le wa dabi pe pere le ade to ku imo bo iwo na o lo iwo na o bo layo ati wi awon kan wo saaju won si yege aye awon kan wo saaju won si bori a si yi awon kan wo ibe na na pare si a si pa chapter won de agbagbe won jawo na morale doju ayewo ayo wo a so wo a fe mo bo si to a fe mo bo si mo eni aju aye lo gba be baye wule ti ri nu aye iba ti mo ri be to ba je pe aye yi o kun fun ibudo ika sugba aye ta wa yi duju ti pada fe bu aye aye si ti wa ni ibudo ika bayi idinu ta fi sowo owo kan lo ni tin gbe onu ni ipo kan lo wa tin gun garagara iwo ti e lowo lowo sugbon ko sin to le danwo gbo mi daada laaro atolowo ate tin be lo o ate tin o rowo mu gbugun won laadanwo leyo oko kan ni ta wa fi dan ewo lo yato si bi ni ta fi dan lagbaja wo o yato si titamedo koda o yato si owon na gun aga ti imota ede ni ta fi ye un kaluku wo ototo ni o o ba je wipe aye ni past question ejo je mo wipe opolopo wa la ba mo yege sugbon ta n pe ni ayewo ati idanwo ko si past question fun o le ma tick past question ko wa ma ha ori pe bo ba gbo bi gba bi bayi wa in si gba bi bayi yo si gbo o le wa ni imura sile ko le yan tin wa ni imura sile oro ojo mi eniyan sugbon ijo imura le lojo ayewo ojo ti won gbe o ti won so wo ojo ti o ku won nikan ti won fe mo bo si to ati bo si mo ijo imura le lojo ayewo ma imura le in deru bo laaro e ma ma wo pe abe won deru ba wa ni ilo wa de te n san spiritual laaro yi ori be o tori interior ajo aye gbanu bi n ba ko ti ma bo so to ran ma je pe lo nko lo ran mi sugbon ta ba ti fun mi pe kin fi bo so ro dandan ni kemi so temi ni lati gba temi na tun ni lati so en ta ba si ti fun mi dandan ni kin so lo fi je pe laaro yi mo si o ni eti inu mo si laju emi re pe njo mura le doju ayewo a fi owo ye elomi wo a fi airomo bi ye elomi a fi aisan ye elomi wo a fi iponju ye elomi wo en ba ni ma ka lo o lo lo ni ranran ni ta fi mo ye yawo sugbon kini kan daju o ba mura le doju ayewo dandan ni ko bori ayewo ba bo lojiji dandan ni ko bori bo ba lawon eyan re legbe awon eyan re laye ka dandan ni ko bori ori pe opolopo ayewo tan ba ye eyan wo awon kan ni o sare sugbe eyan teyin bo ife tenu bonu oro iju ba nlo ni mo ba ti fun mi lori ofe laaro yi sugbon iwo to ngbo mi laaro yi brother sister okan yin daddy mommy ojo ayewo nbo onjo omura le ayewo baba o papo mo ti ya ayewo ya o papo mo to mo tomo o papo mo tawon obi e gbogbo yin la ayewo loko kan injo omura le dojo ayewo omura le laaro yi o bo ba omura le tele bere si omura le won le attack ise re lojiji ise re le doju lojiji nkan le bere si yi pada si nkan mi mo mura le doju ayewo sugbon dandan to daju ni wipe pelu olohun laye ka re pelu igbaradi re ati imura sile dandan si ni ko bori o eje soju opo le kin bere si gba ipe 091 2370 8675 091 2370 8675 tabi 081 4249 1006. Hello, talo wa nbe ko ojumo o.
2: Ojumo o. Oruko temi ni Oke Oluwa Rotimi Oluwa Contain Arise Are Alasa Apata Ibadan. Be lo se ri ojo ayewo wa eri pe Jesu na esu denwo o si bori. So pe ni ti won ni denwo ni ile aye yi ko Olorun wa fun wa lori ofe ka le bori nigba ta ba koju denwo. Emi ti mu ti mu nbe o Oluwa Contain Arise Are Alasa
0: Ibadan. Eshun eja gbon telomi ni o so. Hello, talo wa nbi e ti wole o.
3: ẹmi ẹ̀kọ́ ọlọ́run.
0: Ẹ mọ̀ kó ojúmọ́ o.
3: Àgbà yín ọgbà o.
0: Àmì àṣẹ Èdùmarè.
3: Lọ́sọ̀ lọ, ẹni sí ogún ọ̀sán sún.
0: Àmì.
3: Lọ́ba ìwò mọ̀ ní àti kú wa.
0: Àmì àṣẹ o.
3: Ó sì jẹ́ ìpẹ́ láti máa jẹ.
0: Ó yẹ ìdá sí.
3: Ọwọ́ wa lè ti dáadáa. Ẹni tó wá kó mú jẹ bẹ́ẹ̀. Ẹni dáàmú ẹ̀kú.
0: Àmì àmì àṣẹ. Ẹ ṣeun ìjàgbọ́ tẹ́ lómi lọ sọ. Ẹ lóò ta ló wà ń bí? Ẹ mọ̀ kó ojúmọ̀ ìyá mi. Ẹ mọ̀ ṣeun. Àmì àṣẹ o.
4: Ọmọ bẹ̀rù ọmọbìnrin yàwó ní ilé kan ọjọ́ kan. Ẹgbà lọ. Apá sì ni ànífẹ́lì.
0: Àmì àmì àṣẹ o. Àmì àṣẹ.
4: Ànífẹ́lì o.
0: Àmì àṣẹ
4: o. Ẹ̀dùn tó mi tẹ̀ ń bẹ̀ o. Mo tẹ̀ mi tẹ̀ mi bẹ̀ o. Mo yẹ wà fún ọjọ́ kan. Bẹ̀rẹ̀ ọ̀nà ànífẹ́lì o.
0: Àmì àṣẹ
4: o. Ànílù ti o.
0: Àmì àṣẹ
4: o.
0: Ẹ ṣeun ẹ jágbọ́n tẹ́lu mi ló sọ. Ẹlọ́run ta ló wà ń bí ojú òpó ọ̀rẹ́ ni o 08127008675 tàbí 08144291006. Ẹlọ́run ta ló wà ń bẹ́ẹ̀. Ẹ ti wọlé o.
2: Kú ojúmọ́.
0: Ẹ mọ̀ ṣeun.
2: Ojúmọ́ Aláyọ̀ ni ó jẹ́ o.
0: Àmì àṣẹ Èdùmarè.
2: Lábẹ́ olúwọ́ mọ̀ tẹ̀síwájú
0: o. Àmì àṣẹ o.
2: Ẹ kúṣẹ́.
0: Yes.
2: Chief Comrade Ilésanmi Dòjòyè tí ò béèrè oyè lọ́wọ́ ọba kẹta Bídéyè kan ìṣọ̀lá ló ń sọ̀rọ̀ látàwẹ́.
0: Ó yẹ dá sí.
2: Bíbélì náà sọ fún wa. Ó ní àwa yóò rí ìpẹ́jú. Ó ní ṣùgbọ́n ká tújú ká. Òun ti ṣẹ́gun ayé. Gbogbo ògbà la gbọ́dọ̀ máa múra sílẹ̀ fún ìdánwò. Ta bá ti ń rí ìdánwò, ta dúró ti Ọlọ́run. Bó bá ṣe wulẹ̀ kí ogun náà kò le tó. Olùwọ́ ògbé wa borí. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun ojú ni tí.
2: Ẹ kú iṣẹ́.
0: Ẹ ṣeun. Ẹ lóò ta ló wà lábala tí bí yìí.
5: Ẹ ní ẹ̀ka lọ.
0: Ẹ mọ̀ kó ojúmọ́ o.
5: Olóyè Ismail ọmọ ẹlẹ́yẹ ní lórúkọ ti tèmi o.
0: Ẹ mọ̀ ṣeun. Ẹ káàbọ̀ sórí ètò o.
5: Mo ń pè láti ọ̀pọ̀ kínní Mùsùlùmí ọgbẹ́ àti àròyìn omi náà dé.
0: Ó yẹ ẹ̀dá sí.
5: Ní ọ̀rọ̀ Ọlọ́run gan-an, ó ní kò sí tó yẹ ṣe lè súnmọ́ tó. Gbogbo wa ká máa retí àdánwò. Ẹ̀wá ẹni tó wá sún máa gbágbágbágbá òun gángan. Kó bá rí àdánwò. Kó mọ̀ fọkàn sí pé ṣéun náà yẹ kọ́ náà ní wọ́n fẹ́ àdánwò kárí fẹ́ràn àbí bí òun ṣe ń kírun tí òun ṣe ń gbàwẹ̀. Ẹni tó sún
0: mọ́ ṣe ń lọ ṣọ́ọ̀ṣì.
5: Ìyẹ́ tí òun ṣe ń lọ ṣọ́ọ̀ṣì. Yóò fi kàn án. Yóò fi kàn án ní sáà níbi ìsúnmọ́ náà. Sọ́ọ̀jù sẹ́ náà mọ̀ mọ́ ìsúnmọ́ náà. Ànábìyẹ wà dáwọ̀ bí òun àdáwọ̀. Ànábìyẹ àyùbá òun àdáwọ̀ ògbà tó gbẹ ọlọ́run tuntun. Ìdùnnú dá padà. Àbúrò náà kọ́lá ń pè ní Jóòbù ni. Ẹ ṣe
0: ojú ò ní tì yín o. Ẹ ṣe ọ̀rẹ́ jágbọ́n tó lómi ló sọ. Ẹ lóòótá ló wà ń bí.
6: Ẹ kú ètò. Ramadan mi ní látàyè olódò.
0: Ó yẹ dá sí.
6: Ẹni sì yí o.
0: Àmì àṣẹ o.
6: Rárá dùnú o. Ọlọ́run mọ àbúrí mi.
0: Àmì àmì.
6: Èmi gbàgbé mi
0: o. Àmì o.
6: Mo ti wá ń bọ̀.
0: Ẹ ṣe ojú ò ní tì yín. Ẹ lóòótá ló wà lápara tì mí. Ẹ
7: káàárọ̀.
0: Ẹ mọ̀ ṣeun.
7: A dára fún yín.
0: Àmì àṣẹ o.
7: Èmi ni Prọfẹ̀sì Ọlárẹ̀wájú Abraham. Ìbànújẹ́ ò ní kàn yín o.
0: Àmì àmì.
7: Bẹ́ẹ̀ni gbogbo ohun tẹ́ ẹ sọ pátá. Bí àgbẹ̀ ni wá tá a gbin oko. Ẹjọ́ kan ń bọ̀ tá a máa kórè. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ làwọn èèyàn jẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Nígbà tó ní ìdájọ́ bá dé, dandan ni kí wọ́n kó oníkálùkù. Wọ́n dẹ̀ san fún oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ owó ẹ̀. Ọjọ́ àyẹ̀wò nìyẹn yóò bù ní ìsinyìí bó ṣe súnmọ́ Ọlọ́run tó. Ọlọ́run yẹ̀wò. Bóyá gbà ń gbọ́ bóyá kò gbà ń gbọ́. Àmọ́ Ọlọ́run mú borí. Oníkálùkù ti mú tiẹ̀. Adara fún isa.
0: Àmì àṣẹ Èdùmarè. Ẹ ṣe ojú ni tí. Àmì o. Àmì àṣẹ o. Ẹ ṣeun. Ẹ jágbọ́n tẹ́lu mi ló sọ. Ẹ lóòótá ló wà ń bí. Èyí ojú òpó òun rè ni o. Ojú òpó òun rè. Ẹ gbàgbọ́ ti pè padà. Ẹ lóòótá ló wà ń bí. Èyí òun rè ni o. Ẹ lóòótá ló wà ń bí.
8: Ẹ lọ ẹ káàárọ̀ sáà.
0: Ẹ mọ̀ kó ojúmọ́ o.
8: Ẹ̀ka kojúmọ̀ orúkọ tèmi ni tèmi tọ́pẹ́ láti Olúbàdàn.
0: Ó yẹ dá sí.
8: Mathematics of life ni nǹkan tẹ́ ń sọ fún wa láàárọ̀ yìí. So naturally life subtract and it add. So tí life bá bẹ̀rẹ̀ sí ní subtract that is àyẹ̀wò.
0: Àyẹ̀wò.
8: Gbogbo nǹkan téèyàn bá ní lèyàn gbúdọ̀ máa dùn mọ́ ara rẹ̀ because naturally life máa ń
0: subtract. Subtract.
8: Nígbà tó bá ti wá ń subtract yẹn òun wọ́n ń pè ní àyẹ̀wò. A máa yẹyàn wò. So a doctor say kọ́dà mọ̀ pẹ̀lú àdìmọ́ra yín. Kéèyàn máa fi add. You add knowledge. You add many things to yourself. You add relationship. So because life subtract naturally.
0: Ẹ ṣe dùmàrà tẹ̀yìn náà ẹ ṣojú ní tí yìí ẹ jẹ́ ìgbà ìpè kan tàbí méjì sí ẹ lóòótá ló wà ń bí ẹ ti wọlé.
9: Pẹ̀lú ọkà rẹ̀.
0: Ẹ mọ̀ kó ojúmọ́ o.
9: Ọmọlára Adéṣọlá ni látàyégún.
0: Ó yẹ dá sí.
9: Ẹ kú ètò.
0: Ẹ mọ̀ ṣeun.
9: Ó dà yìí tẹ́ mú wá láàárọ̀ yìí kí kálukú tún mú tiẹ̀ ń bẹ̀ ni o. Kò sẹ́ni tí wọ́n ní yẹ ẹsẹ̀ rẹ̀ wo. Ọlọ́run kó sàánú. Ní tí kálukú bá wá dìsẹ́rù ni wọ́n yẹ̀ wò káàdì dáadáa o. Ẹ kú ètò.
0: Ẹ mọ̀ ṣe ojú ní tí yìí ẹ ṣeun o. Ẹ wo mo sọ yìí mo dúró ná láàárọ̀ yìí. Kí n lè bá láǹfààní àti tún sọ mí fún yín ni o. Èyí tí mo ti wá sọ wà yìí ò ẹ dì í mú ṣinṣin o. Torí pé yóò padà wúlò fún yẹn ni. Ó wu ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ ò fọ̀nà fún ní ọ̀jẹ́. Ó yẹ lóhunkóhun tẹ fẹ́ bá mi sọ abẹ́fẹ́ kàn sí mi nọ́mbà tó já sọ́dọ̀ tèmi gangan rèé. 090-56-74-1364 090-56-74-1364 ẹ sì lọ́rin darapọ̀ mọ́ mi lórí gbogbo ìkànnì abánidọ́rẹ̀ẹ́ gbogbo àtọmọlúàbí pèdèpèdè ẹ ṣáàjì fún Facebook, Instagram, TikTok ọmọlúàbí pèdèpèdè ẹ ṣáàjì fún ẹtẹ̀lé mẹ́bẹ̀ẹ́ kájọ máa kọ́ ọmọlùpọ̀ bọ́. Ẹ wò ó títí ọjọ́ mẹ́jọ tátó láǹfààní àti máa pàdé ńkọ́ ẹ̀yin lẹ́mọ̀ ṣe nǹkan o. Láburú ò ní í ṣe, ó dìgbà kan náà.

0: ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo èèyàn tó ní àǹfààní lónìí láti pàdé mi mo dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ẹni tó jẹ́ kémi àti yín ó jọ wà láàyè olúwa sọ pé kí n fi gbogbo ọ̀sẹ̀ yìí súre odidi ọjọ́ méje gbáko kí n máa fi súre fún àwọn èèyàn ọlọ́run olúwa sọ pé òun fẹ́ lo àṣẹ ẹnu mi fún àwọn ìdílé kan àwọn ìṣẹ̀dá kan tí òkùnkùn ń dojú ìjàkọ àti àwọn kan tí wọ́n fẹ́ gòkè tó dàbí ẹni pé ara ni láti gòkè ó ní kí n súre fún orílẹ̀-èdè gbogbo àwọn tó ń lépa àṣeyọrí kan ṣùgbọ́n tí òkùnkùn kò fẹ́ kó ṣeéṣe bàbá mi wípé ìránṣẹ́ mi fún odidi ọ̀sẹ̀ kan máa rán ọ̀rọ̀ àṣẹ sí ayé àwọn èèyàn gbogbo ẹni tó bá láǹfààní àti sàmí torí èmi fẹ́ gba ẹnu rẹ láti tú wọn sílẹ̀ ẹni tó ń wá ọmọ olúwa ló ń fẹ́ bá ọ pàdé nínú àwọn àdúà yìí ẹni tó ń wá ìwé ìgbélú abọ́ fẹ́ travel out lọ sí country kan tí fisa wa dogun olúwa ní kí n ran ọ̀rọ̀ àṣẹ sí ọ lónìí gbogbo ẹni tó ń ṣàìsàn bàbá mi rán mi pé fún ọ̀sẹ̀ kan kí n máa ran ọ̀rọ̀ àṣẹ kẹ́ ẹ máa sàmí ẹ mọ̀ pé lójoojúmọ́ ìwàásù ọ̀rọ̀ ọlọ́run ìjèrè ọkàn òní tí mo yàn láàyò òní iṣẹ́ tá a dẹ̀ fi rán mi ṣùgbọ́n mo máa ń rìnrìn yìí gẹ́gẹ́ bí ìtọ́ni ẹ̀mí mímọ́ àti bí ó bá ṣe darí mi lónìí ara mi sí yín o fún àdúà gbogbo ẹni tó ń gbọ́ mi mo bẹ̀rẹ̀ àdúà náà lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ bọ́bá lórí ọ̀fẹ́ àti gbómi síwájú bí àwọn àdúà yìí bí ó ṣe máa jáde ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta tí ó fi pé ọjọ́ méje bọ́bá lórí ọ̀fẹ́ àti gbómi síwájú bí àdúà náà bá ṣe ń parí kó o máa fi omi náà kó o máa fi wẹ̀ tàbí o máa fi omi náà kó o máa fi sí orí rẹ kó o mú díẹ̀ níbẹ̀ o mọ̀ pé agbára ọlọ́run ó lè jáde sí ọ láti inú rédíò yìí tí ìyanu ọlọ́run yóò sì ṣẹlẹ̀ gbogbo ẹni tó bá gba wọ́ọ̀lì gbọ́ ló máa ń jèrè wọ́ọ̀lì màmá kan gbọ́ mi lónìí mo rán áńgẹ́lì mi sí yín o níbi tẹ́ ẹ wà lórúkọ jésù áńgẹ́lì olúwa ó yá kó ṣílẹ̀kùn fún ọ ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ìwé psalm 34 ó gbọ́ ń tó sọ ní verse 7 kí ló sọ ọ́.
1: Áńgẹ́lì olúwa yí àwọn tí ó bẹ̀rù rẹ̀ ká.
0: Áńgẹ́lì olúwa yí àwọn tó bẹ̀rù rẹ̀ ká. Ó sì gbà wọ́n. Mo rán áńgẹ́lì olúwa sí ọ níbi tó wà. Ní ìkórìtà ti ayé rẹ wà. Gbogbo ẹni tó sàmì. Áńgẹ́lì olúwa. Áńgẹ́lì ìtúsílẹ̀. Ó yẹ kó tú ayé rẹ sílẹ̀. Èmi ò máa ń tó ńlá kọjá. Ṣùgbọ́n màmá ẹgbẹ́ ọwọ́ yín lé àyà yín. Dádì ẹgbẹ́ ọwọ́ lé àyà. Mo wá ní orúkọ olúwa. Mo bẹ áńgẹ́lì olúwa sí yín lónìí. Lórúkọ Jésù mo gbàdúrà. Gbogbo agbára tó dúró tì ọ́ tó lòun ò ní jẹ́ ọ lọ. Mo rán áńgẹ́lì olúwa lọ́wọ́ agbára náà. Ó yẹ kó gbà ọ́ sílẹ̀ báyìí. Mo bẹ́ ni tó láyé àti ọ̀run sọ̀rọ̀ lónìí o. Ìwé Exodus ní chapter 3:2-6. Áńgẹ́lì olúwa lọ́lọ́ farahàn Abrahamu lọ́nà tí ò lérò. Ẹ wá sàmí mo gbàdúrà lórúkọ Jésù. Áńgẹ́lì olúwa ó yẹ kó tú ayé rẹ sílẹ̀. Gbogbo ẹni tó ń sàmí àdúrà Exodus chapter 3:2-6. Áńgẹ́lì olúwa farahàn ní àlọ́ iná
1: látàrin
0: ìgbẹ́ sìkíyèsí iná ń jó ìgbẹ́ kò run mọ́ọ̀sẹ̀ wípé ǹjẹ́ èmi ò yí padà màá sì apá kan màá wọ ìran ńlá yìí èéṣe ìgbẹ́ òrun nígbà tó olúwa rí pé ó yí padà síbẹ̀ láti wò ọlọ́run kọ sí láti inú iná wá ó wípé mọ́ọ̀sẹ̀ ó wípé èmi rèé gbogbo ẹni tó ń gbọ́ mi lónìí mo pe orúkọ rẹ èmi ò mọ orúkọ tó ń jẹ́ ṣùgbọ́n mo pe ọ́ bá a ṣe pe mọ́ọ̀sẹ̀ lórúkọ Jésù ohun gbogbo tí òkùnkùn ti ṣe inú ayé rẹ ó yẹ kó bàjẹ́ láàárọ̀ ẹ̀yin wo lẹ̀ ń sàmí àmì wo nǹkan Matthew ẹ̀mí ẹ̀sùn tún lè dúró tẹlòmíì a ní ọmọ sàmí a ní mọ́sàmí o emi esu emi okoku o le so pe ta ni gbadua yen ma nsa mi o jare mo gbadua Matthew eyan meta ladua ma ngba fun eni akoko eni ta ran adua si adua o gba fun to ba sami eni ekeji eni to wa legbe re to ba sami adua o gba fun ti adua yen teni ta ran adua si ti o ba sami eni to wa legbe re ti o ba sami adua yen yo pada sodo eni to ran adua yen idi niyi ko si be se fese to ba re ni tin sadua fa we eyan aye e ma da nisin ni pe opolopo adua yen ni o pada wa sodo re be gege na le ni to nse epe fa we eyan bi epe ba lo bo babo bi o ba ri bi de si ibo ni o pada si odo en to se eni kan sha mi mo ra adua si oloni ibi ti aye da odo si aye raye gbe o jade bayi loni loni loni angel

lọ́wọ́. Angẹ́lì yẹn ó yẹ kó gbé jà rẹ̀ yẹn. Angẹ́lì Olúwa olóyọ sí Mọ́sè Matthew lọ́jọ́ tángẹ́lì yọ sí Mọ́sè látọjọ́ náà ayé Mọ́sè ó yí padà látọjọ́ náà ìpín rẹ̀ ó yí padà darandaran ni tẹ́lẹ̀ ṣùgbọ́n wá di ológun àgbáyé tí gbogbo àgbáyé kò sí níwọ̀n àgbàgbàtayé sì ń wáyé tí èèyàn sì ń gbéyàn wọ́n mọ̀ dárúkọ Mọ́sè ta ló sàmì lónìí mo rán angẹ́lì tí ó yí ìtàn rẹ̀ padà mo rán angẹ́lì tí ó gbé ọ dìde mo rán angẹ́lì tí ó lànà fún ọ mo rán angẹ́lì tí ó sànù rẹ̀ ó yẹ kó pàdé rẹ̀ báyìí. Àwọn èèyàn bí angẹ́lì angẹ́lì bí èèyàn Matthew Genesis chapter 18 bíbélì wípé Abraham jòkó lẹ́nu ọ̀nà ní ìmoru ọjọ́ àwọn èèyàn mẹ́ta kan wọ́n jáde sí wọ́n bẹ̀wò wọ́n ní Abraham kú iṣẹ́ o àwa ń kọjá lọ sí Sodomu àti Gomorra àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ò fẹ́ yá o Abraham wípé ẹ̀yin ọ̀gá mi ẹ̀yà ẹ wá jẹun sẹ̀mọ́ wa ọbẹ̀ wà ńlẹ̀ ó pa màálù ó gbẹ síwájú wọn wọ́n jẹ ń tán wọ́n súre o fún Abraham ẹnìkan sàmì mo súre fún ọ níbikíbi tó wà láàárọ̀ yìí mo gbàdúrà ohun tí ń pa ọ́ lẹ́kún ayọ̀ tó ń wá ire tó ń lé tọwọ́ rí o tẹ̀ tó o bá sàmì a release ẹ̀ fún ọ báyìí angẹ́lì tí máa ń pèrè.

ìbàlẹ̀ tó ní ọ̀sẹ̀ yìí tó ní oṣù yìí tó ń pín ìrànlọ́wọ́ tó ń pín àánú tó ń pín ojú rere ta ló sàmí bóyá kó pín tí ẹ fún ọ̀rẹ́ màmá yìí sàmí dádì ẹ sàmí áńgẹ́lì tó ń pinre ìwé Judges chapter 13 láti verse 1 to 2 áńgẹ́lì ló lọ sọ fún Manoah ó ní wo ìwọ àtìyàwó rẹ ẹ lóyún o ẹ sì bímọ mo rán áńgẹ́lì kan sí ọ ní ọ̀sẹ̀ yìí bó o bá sàmí áńgẹ́lì tí ó gbé ọ dìde tí ó change story ẹ tí ó ń change ìtàn rẹ ó yẹ ẹ pàdé ara yín bẹ́ẹ̀ áńgẹ́lì yẹn yóò bè ọ́ wò ó máa bè ọ́ wò ó máa bè ọ́ wò ó máa wọlé tó yẹ ó máa wọlé tó yẹ ó máa wọlé tó yẹ ó máa wọlé tó yẹ Zechariah chapter 3 láti verse 1 to 2 áńgẹ́lì lè gba ènìyàn lọ́wọ́ ikú ọ̀run àpáàdì Matthew áńgẹ́lì kò sí tí ó lè ṣe ta ló sàmí gbogbo ọwọ́ tá a dẹ pàkúté sílẹ̀ fún pàkúté ọ̀run àpáàdì lórúkọ Jésù áńgẹ́lì tí ó gbẹ̀ ọ́ ó yẹ kó já ọ gbà báyìí áńgẹ́lì tó máa gbà ọ́ ó yẹ kó já ọ gbà báyìí níbi tí ayé dá ọ dúró sí mo bi ayérayé ó yẹ kó tú ayé rẹ sílẹ̀ oh my god ó yẹ kó tú ayé rẹ sílẹ̀ ní Luke chapter 1 ọkùnrin kan bẹ Zechariah lorúkọ rẹ bíbélì pè ní olóòótọ́ àtòun àtìyàwó wọn bẹrù ọlọ́run wọn pa òfin mọ́ àti ìlànà ṣùgbọ́n o Zechariah àtìyàwó rẹ bí a ṣe fẹ́ràn ọlọ́run tí a ṣe bẹ̀rù ọlọ́run tó Matthew wọn ò bímọ ṣùgbọ́n lọ́jọ́ kan áńgẹ́lì kan jáde ó jáde sí wọn Zechariah tí ó wá pe Zechariah Luke chapter 1 láti verse 5 gbọ́n tó wí o látòní lọ mo gbàdúrà yẹ áńgẹ́lì tí ó yí tàn rẹ padà ó yẹ kó jáde sí ọba yìí mọ́mí ẹ gba ìyanu dádì ẹ gba ìyanu ọ̀nà ńlá fún ọ sọ pé látòní lọ ọ̀nà ńlá fún mi áńgẹ́lì ojú rere máa tẹ̀lé mi áńgẹ́lì àánú gbẹ̀mí pàdé àánú áńgẹ́lì ojú rere gbẹ̀mí pàdé rere áńgẹ́lì ìrànlọ́wọ́ níbo ló wà darí àánú sí mi áńgẹ́lì ìwòsàn lọ́sẹ̀ yìí wá wò mí sàn látòní lọ mo di òmìnira lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ bẹ́ẹ̀ ló máa rí Jésù olúwa wa gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòrúrú kan ẹ pàdé mi lórí Facebook mo máa wà lórí Facebook ní agogo mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agogo mẹ́ta àbọ̀ sí agogo márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí TikTok ẹ máa pàdé mi lórí TikTok lórí YouTube àti lórí Instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹ jọ̀ọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí ń bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dí mọ́ tàbí ẹni tí ń wá eré kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín gbogbo ẹ̀yin soldier of Christ pátápátá ọjọ́ Monday ó ní ìpàdé soldier of Christ ní orí òkè no more war ní ìlú apàtẹ́rẹ́ àwọn wo la ń pè ní soldier of Christ number 1 gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbà fún Christ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ní ìdojúkọ orúkọ Christ tó fún yín láti yanjú ogun náà number 1 àwọn ìránṣẹ́ ọlọ́run máa ń farahàn nínú ìpàdé yẹn gbogbo wọn dẹ̀ máa ń wà lórí òkè number 2 gbogbo ẹni tó fẹ́ rí wòlíì tó dẹ̀ fẹ́ tètè rí wọn ní ọjọ́

0: ránṣẹ́ ìrìn láti ọ̀run wá tí ó kalẹ̀ tí oríta dọ́là àyíká mi ní Ìbàdàn àti ní alábàwá kájáyé Ìbàdàn. Ìránṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ náà Emmanuel Folúwaṣọ́ yóò sọ agbára Ọlọ́run di mímọ̀ fún ọ ní àkókò yìí. Jésù ni ó sì bá pàdé.
1: Ọlọ́run ògo ni forúkọ rẹ̀, a máa dúpẹ́ fún àǹfààní àgbà ìyanu tí a tún ní ní ìkànnì ọjọ́ ìṣẹ́gun lónìí lórúkọ lọ àgbà ọ̀pẹ wa. Jẹ́ kí ó di mọ̀ fún àwọn tó gbàgbọ́ ní ọ̀rọ̀ rẹ pé ìṣẹ́gun dúró dè wọ́n nípasẹ̀ ìgbàgbọ́ ní ọ̀rọ̀ náà. Ọlọ́run ṣe ń torí pé o ti gbàdúrà náà. Bẹ́ẹ̀ ni kí gbàlà kó wa, kí wòsàn kó wa, kí ìtúsílẹ̀ kó wa, Jésù Kristì Olúwa ti gbàlà wa. Amen. Lákùnrin arábìnrin olùfẹ́, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìpàdé ọba àwọn ọba yẹn ìbẹ̀wọ̀ ọba èyí tí ó parí ní wíkẹ́ndì yìí. Ọlọ́run rọrùn rẹ̀ sí wa, àwọn tá a gbàgbọ́ a sì ní ẹ̀rí púpọ̀ nítorí pé ojú nǹkan tí èèyàn rò lọ. Nítorí náà arákùnrin àti arábìnrin fẹ́ ju ojú ọmọ májẹ̀mú bí tí wọ́n pọ̀ ojú ọmọ májẹ̀mú kí ni àwọn nǹkan tó rò pé ó yẹ kó ṣẹlẹ̀ sí ọ níwọ̀n bá tó kù ní ọdún yìí àti pàápàá jùlọ bí a ti wọ́n nu owó ètò òṣèlú Nàìjíríà lọ́mọ gbàgbọ́ pé májẹ̀mú Ọlọ́run yóò dá sí ọ̀rọ̀ náà a ò sì ní rí bákan náà mọ̀. Ǹjẹ́ o jẹ́ mọ̀ pé àwọn ọmọ májẹ̀mú tó bá ti fa ilé fún Jésù Kristì Olúwa ọ̀rọ̀ ìjẹ́wọ́ ìgbàgbọ́ ọ̀rẹ́ nu Jésù Kristì Olúwa ó fi májẹ̀mú fi di májẹ̀mú múlẹ̀ torí pé àwọn ọmọ májẹ̀mú jẹ́ àwọn ọmọ tí a fi ọ̀rọ̀ bí ọ̀rọ̀ májẹ̀mú ọ̀rọ̀ ìgbàgbọ́ nu Jésù Kristì Olúwa. Nítorí náà ó ṣe pàtàkì fún wọn náà tí a bá wo inú nǹkan bẹ́ẹ̀ sọ fún nínú ìwé òwe orí 18 ẹ̀dí Proverbs 18 mo kà láti ẹsẹ̀ 20 ọ̀rọ̀ ẹnu ènìyàn ni yóò mú inú rẹ̀ tutù ṣùgbọ́n ṣe ìbísí ẹnu rẹ̀ ni a ó sì fi tùú nínú yẹ pé ìbísí ọ̀rọ̀ ẹnu rẹ̀ láti tù ọ́ nínú bóyá wà nú ìbànújẹ́ báyìí bóyá wà nú ìkáyọ̀kẹ́ òyà máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ olúwa nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ìwọ náà ń kà nínú bíbélì àti ètò ìgbàgbọ́ sókè rẹ̀ wá wo ẹsẹ̀ 21 ó ní ikú àti iyì ń bẹ ní ipa hán ṣùgbọ́n ṣe àwọn ẹni tí ó bá sì ń lò ó yóò jẹ èrè rẹ̀ jẹ pé Nàìjíríà á jèrè rere èrè àṣeyọrí ló máa jẹ́ fún wa ní ìkẹyìn àtìkò ìdìbò tó ń bọ̀ yìí àti pàápàá lọ́nu ilé tiẹ̀ náà lórí àgbọ́dọ̀ kọ̀ bí Abraham nígbàtí Abraham lúwe Genesis orí 22 nígbàtí Abraham tọ́lá ń pa láṣẹ pé kò lọ fi ọmọ rúbọ nígbàtí wọ́n lọ lójú ọ̀rọ̀ tán débi orí òkè Mọ̀ráyà ó ní pé kí àwọn ọmọ ọ̀dọ̀ nǹkan dúró òun àti ọmọ òun àwọn lọ sórí òkè náà láti lọ rúbọ táwọn máa ṣe lọ àwọn padà ṣé kò dàbẹ pé Abraham ń parọ́ nítorí pé ó ti mọ̀ pé ọmọ òun lòún fi lọ rúbọ ṣùgbọ́n kì í ṣe pó parọ́ àdúrà ló ń gbà nípa àsọtẹ́lẹ̀ rẹ̀ mo gbàdúrà bí ó ti máa lanu láti wákàtí lọ ẹ̀mí náà yóò dà pẹ̀lú ẹnu rẹ̀ láti mú kí ìtùnú àti ìtura kó débá ọ láti fún ọ ní iyè gbogbo ohun tó kúnnú ilé rẹ náà fi ẹnu rẹ sọ nípa ìgbàgbọ́ ní ọ̀rọ̀ ọlọ́run kó lè jí yóò sì jí lórúkọ Jésù Kristì Olúwa. Nígbà tó yá òun àtọmọ rẹ tó ń lọ ọmọ tó bèèrè lọgọ bàbá mi arígi arísàná arí gbogbo ògùnṣọ arí gbogbo tá a fi dáná ṣùgbọ́n arọ́bẹ níbo ni ẹran táwọn bàbá rẹ sọ fún pé wo ọmọ mi sórí lórí òkè tá à ń lọ tẹ́lẹ̀ wáyé táwọn fi gbàgbọ́ lọ ibẹ̀ láti rí ọlọ́run yóò pèsè ń bẹ́ ó dẹ̀ rí bẹ́ẹ̀ a yí orí òkè Mọ̀ráyà padà sí orí òkè jehovah jireh fún ẹni pé orí òkè ibi tí a ti pèsè fún ẹni tó gbàgbọ́ mi má jẹ̀mú ìjọ jẹ́ mọ̀ pé ní kẹ́tọ́ bá jẹ́wọ́ jésù kìí ṣolúwa jésù yìí pé aago ẹ̀jẹ̀ yìí tí a mú nígbà tí a bá ń gbà lọ́lọ́wà ó ní ìdídí má jẹ̀mú tuntun èyí tí ó fi ayé wa dá ní má jẹ̀mú torí pé tó bá ti gba jésù má jẹ̀mú tuntun ti ṣẹlẹ̀ nínú ayé ni torí náà tó bá ti mọ jésù kìí ṣe òní má jẹ̀mú ọ̀rọ̀ ẹnu rẹ̀ gò lágbára kò lè fún ọ ní ìtùnú kò lè fún ọ ní iyè torí pé ọ̀pọ̀lọpọ̀ ló ń fi ẹnu kó bára wa àwọn afẹnu kó bórílẹ̀-èdè gan àfẹnu kó báwọn olórí wa àfẹnu kó báwọn ìgbà kò lè dá kò sì dá náà ǹjọ́ jẹ́wọ̀n kó tiẹ̀ ó dá nítorí náà mo kọ ní ẹ̀kọ́ ọ̀rọ̀ náà nípa ìmísí ẹ̀ mọ́nú pé láti wákàtí lọ kó o fi ayé rẹ fún Jésù Kristì ẹni tó lè yí ọ̀rọ̀ ẹnu rẹ padà sọ̀rọ̀ ìbùkún ọ̀rọ̀ ìgbéga ọ̀rọ̀ ìdàwọ́ torí náà tó bá fẹ́ fa ayé rẹ fún Jésù Kristì olúwa mo fẹ́ gbàdúrà ẹ̀jẹ̀ Jésù náà yóò wúre ọmọ kúrò ní gbogbo ẹ̀bí yóò kọ orúkọ sínú ìwé yìí a ó pa orúkọ rẹ kúrò ní ìwé ikú ó yá yè nípa ọ̀rọ̀ ẹnu rẹ ká dá o láàrín bẹ́ẹ̀ ni kó Jésù olúwa wá.
0: Facebook, Emmanuel Folúwaṣọ́, email,

0: wa ku dada wo gbogbo bi ta tin lanfani lati ma gbe ikani ikani lagelu re lagelu 96.7 FM oke gajo ke ile valavala le ni le ibado o ya je ke mo leto iroyin ere idaraya ni ti butoro agba nla aye lo lede wa Nigeria ni pele oyo ati ni ase kukuni a dupe fọlọrun oba anu o ele to so alo layo ati alafia lana akede ti wa dari pada sori eto laro teni eni gaga lojo ke edogun iyan ninu osu kesan odun 2026 o tun wa bo si ojo isegun gbogbo ala ma segun ota le a ma segun ota ode a ma segun amoni se ni afa imoni se ni aseni to ba ni daro a ma segun eleni ni a ma segun alaroka a ma segun oni lara gbogbo adawale kaluku wa lo ma yori si ere gbogbo agbo wa la ma ara nu olorun gba lilo bibo wa oni bi araye nu a o de ni baraye fowo ti ije imu wa olorun oni fi sibi to nira ba kan na gbogbo awon to wa ni dubule asapapata o le janu le o tabi ko je le iwosan ni olorun oba anu lo ba iwosan a mo yin laada ese yin ba ile vidide emi ni gogo mo wa lori eto laran temi o DJ Spider, DJ Spider again, DJ Spider. O gan mi fi da wa ti o ma je ke lofa tun agba dada ni bi ka kiri agba nlaye. Tun di omo olowo olotu eto ya le swagosi niyan. Olale Amza loruko temi di top striker. Ele to gallant gan. Mba ti wa ngba si labi omo igbalagba bi e ma feti ko. Gẹ́gẹ́ bí ọmọ Èkó lápàdọ̀ yín bẹ̀ yẹn mo nígbàgbọ́ kó máa bá yín lára mu gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn ni ó yá gòkè kájọ gòkè gẹ́gẹ́ bí ọmọ òkè ogun síwájú ohun gbogbo God bless Nigeria Olúwa kó bùkó lédè wa Naija o àti gbogbo etí tó ń gbẹ́ ìkànnì bó kẹ́dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn torí kì í ṣe èèyàn Ọlọ́run ọba ni ó yá pápápá ẹjẹ́ bẹ̀rẹ̀ lati nu idije wafu bi ti awon oje we tojo ori won be labi odun 17 oje ti obirin ni o ewo iyipada to ba to de ba idije yi ojojumo ni gbogbo re san yipada ni yipada lana lati kon gbogbo sese ko je gbo lede Ghana ni ko flamingos okoko koju bo ba tin di lola ojo 16 ori pe dije ohun bere leni lelede Cote d'Ivoire ilu Yamoussoukro ibe gaga ni won ma lo fun idije wafu zombi ti awon oje we tojo ri won be labi odun 17 to je ti obirin sugba o kilo fa awon yipada lolokan ojo kan o na ni pe o lede Benin Republic ti won withdraw won lawon o ni kopa ninu idije idi niyan ti gbogbo re fi daru bi ese awon semi utelo gbaju gbogbo e lo won ti pada si atam won ti te imole si igbe Niger Republic lolede wa Nigeria ma koju to ba tin di lola ojo Wednesday Niger o na ni olede Nigeria o koju ti won o si koju olede Ghana to ba tin dojo Saturday to olukọ ni Akim Buzare ohun ati awon omo ogun re balẹ si olede Cote d'Ivoire lana fẹ́ láti palẹ̀ mọ́ fún ìdíje yìí àná wọ́n wọ ìlú Abidjan wọ́n dèlú Abidjan lánàá ọgbà bẹ́ẹ̀ wọ́n ti tẹkọ̀ létí ó di ìlú Yamoussoukro ibẹ̀ gangan tí ìdíje yìí ó ti máa wáyé ẹ̀wá máa gbọ́ o gbogbo ẹ̀ gbogbo ẹ̀ Akim Buzare ní àwọn lo ìdíje wáfù zombi yìí láti fi máa gbáradì fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé eléyìí tí ikọ̀ flamingos yóò máa kópa ńbẹ̀ wọ́n bá ti ń dinú oṣù kẹwàá tá a fẹ́ mú lọ́ọ̀kẹ́ yìí níbi tí wọ́n ti rí ọmọ akópa sójú ilẹ̀ adúláwọ̀ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọjọ́ 17 oṣù kẹwàá ni ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọbẹ̀ ló léde ti Morocco náà ní gbàlejò tí ó sì máa tẹnubodò bọ́n bá ti ń di ọjọ́ 8 nu oṣù kọkànlá ìsọ̀rí kejì ni orílẹ̀-èdè wa Nàìjíríà wà àwọn àti North Korea Puerto Rico àti orílẹ̀-èdè Poland bí nǹkan ṣe rí lápá abẹ̀yẹn nìyẹn ó yá pápá láti ibẹ̀yẹn àsùdègò àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí ń sojú orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ìdíje eléyìí tó jẹ́ ti CAF méjì ti jáwálé méjì lóko ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ méjì tó jáwálé ìkan já nínú ìdíje CAF Champions League ìyẹn Rivers United ni o lẹ́yìn ìgbà tó ta omi ayò méjì méjì pẹ̀lú San Pedro láti orílẹ̀-èdè Cote d'Ivoire wọ́n wá jẹ́ 3-3 aggregate torí 1-1 náà wọ́n gbá ìyẹn ní òkè tá ń gbà wọ́n lọ sílùú Abidjan àti wọ́n lọ sí orílẹ̀-èdè Cote d'Ivoire lọ́sẹ̀ tó kọjá kó tó wá di pé àwọn yẹn náà wá gbá méjì méjì nílẹ̀ wá ń bí away goals ló já Rivers United dànù ìyẹn ọ̀tọ̀ ikọ̀ 3-0 tí àwọn rèé bá CS Fazer nílé tán jẹ ìyà pẹ̀lú àmì ayò méjì sódò tán náà fi já pẹ̀lú 2-1 aggregate ọwọ́ ajá yìí pé ìkan ní champions league ìkan ní CAF confederation cup ìwà máa gbọ́ wọn ọ̀lọ́ lọ́wọ́ òfo ikọ̀ méjèèjì ọ̀lọ́ lọ́wọ́ òfo torí pé jíjá tí wọ́n já kúrò yìí ikọ̀ yìí Rivers United yóò máa tẹ́wọ́n gba $100,000 $100,000 o náà ni Rivers United yóò máa gbẹ 3 years di olúyọ̀lé warriors náà gbowó $100,000 $100,000 that is ₦132 million mo ti bá wọn sisi naira kó lè yé èmi àti ẹ̀yin ₦132 million yóò bọ́ sí ọwọ́ ikọ̀ 3 years di olúyọ̀lé warriors ẹni ta ni ọ̀sán àjọ CAF ni owó wà ńlẹ̀ àjọ CAF ni kìí ṣe àròwó gba àwọn èèfún aló bí FIFA bá fẹ́ fún yàn lówó àbí CAF owó ohun èése wọn ò tí ì sáyìn rẹ̀ ẹ̀kẹ́ tí ìdéwájú sẹ́kítìrì àwọn kan láà gbà ń bẹ̀ àwọn kan ní àfa wọn ń bẹ̀ àwọn kan láwọn gba 10% owó CAF àbówó FIFA èsèrú owó bẹ́yẹn àwọn owó abẹ́lé àwọn owó abẹ́lé bí owó tó bá fẹ́ jáde lápò òṣùwọ̀n bí àpò òṣùwọ̀n ìjọba àpapọ̀ àbí tìjọba àpínlẹ̀ àbí tìbílẹ̀ ó ń làwọn mìdúmá àwọn mìdúmá mọ̀ ń gba kọ́ọ̀tì bíi 10% bíi 20% ìyẹn ni àwọn tí wọ́n bá tẹ́wọ́ gbowó náà wà dúró lé lórí gbẹ́yìn owó tó yẹ pé wọ́n ti gba bíi 30% ńbẹ̀ láti ó gbà jáde ṣùgbọ́n owó CAF àtowó FIFA èsèrú owó bẹ́ẹ̀ o ọgbà owó rẹ̀ no mìdúmá kò sí mìdúmá kankan ọgbà owó rẹ̀ tí ó balẹ̀ gẹ̀ẹ́ no agent fee nothing owó rẹ̀ ọ̀tẹlẹ̀ pẹ̀pẹ̀ sínú àpò òṣùwọ̀n rẹ̀ ni $100,000 that is tá a bá gbé léyìn tí náírà àti dọ́là ń wí báyìí ní nàìjíríà báyìí ₦132 million ni ó bọ́ sí àpò òṣùwọ̀n ti kọ 3 years àti Rivers United àbí ìyẹn náà ṣé ìyẹn náà kéré ni ìyẹn náà kéré bó ti ẹ̀jẹ̀ yí pé ó ṣe é ṣe ká máa gbọ́ pé gbèsè ti bá gbèsè ńlẹ̀ ṣùgbọ́n iye tí ọ̀sà tiẹ̀ kọ́kọ́ wọlé nìyẹn ná gbèsè ọba tiẹ̀ wá padà máa bá gbèsè ńlẹ̀ kò jẹ́ bó ṣe lóun ọ̀jẹ̀ lápá abẹ̀yẹn ó yá pápápá láti bẹ̀yìn àsìdègò ẹjẹ́ ń sáré gbẹ́rìwọ̀ inú ikọ̀ tí ọ̀jẹ̀ ìwé tó jórí wọn bẹ lábẹ́ ọdún 17 torí gbé olùkọ́ ni ẹ̀rí chẹ́ mọ́ sọ fún yín láti bí àyà àjẹta yí pé n tó wà ńlẹ̀ báyìí ni yí pé ìfigagbága mẹ́ta ló wà ńlẹ̀ báyìí fún ikọ̀ Super Eagles méjì ń jẹ́ ti qualifier fún ìdíje ti AFCON eléyìí tí ọmọ wáyé lọ́dún 2027 torílẹ̀-èdè mẹ́ta ọmọ gbàlejò Kenya Tanzania Uganda àmẹ́tẹ̀ẹ̀ta wọn gbàlejò ìyẹn ọ̀tọ̀ ṣe wá rí kọ̀mẹ́sì ọyọ́ rẹ̀ láàrin Nàìjíríà àti Madagascar bákan náà láàrin Nàìjíríà àti orílẹ̀-èdè Guinea-Bissau ìparí oṣù yìí ni ó wáyé on the 25th ó ní Nàìjíríà Madagascar nílùú Uyo orílẹ̀-èdè wa Nàìjíríà on the 29th ọjọ́ Tuesday nìyẹn fẹ́ bọ́ sí Tuesday ìlú bọ́ sí ó ní Nàìjíríà ọmọ tẹkọ̀ létí kojú orílẹ̀-èdè Guinea-Bissau tẹmọ̀ pé ó ní ìbejì nìyẹn ìfigagbága ọlọ́run sọ̀rọ̀ kẹtù wa wà tó bá di ọjọ́ kẹfà ìyẹn nínú oṣù kẹwàá October 6th ìyẹn ní ti àwa tó léde Russia ìyẹn gẹ́gẹ́ lólùkọ́ ni ẹ̀rí chẹ́ ni òun fẹ́ lo àwọn agbábọ́ọ̀lù tọ́jú orí wọn bẹ lábẹ́ ọdún 17 àwọn yẹn lọ́ fẹ́ lò wọ́n fún pé láti máa gbáradì fún ìdíje DJ Commerce Oyo TV eye. Ere idaraya gbogbogbo iyen Olympics Los Angeles 2028 to ma wa ile le de America e wa ma gbo o awon agbabolu bi melo kan tin be bayi ti oluko ni eri che ti fi owo to ti na kan si pe awon eleyi iko je wa tojo ri won be labi odun metalelogun ti asin se daada loki okun lara won lati ri Isaac James left back ni iko ti FC Aveca ina lowa lolede Portugal atamata se kan ton se daada lowo lowo lolede Saudi Arabia ko somo na ti ojo se baba nso nipa George Eleni Kenna George Eleni Kenna omo iburukuju won lo ngbe na le won gan lolede Saudi ni o koda inu iko ile iko Al-Ittihad to wa bayi ah won wo film gan o tori nu fi gagbaga bi mejo to ti gba goal merin lo ti gba wole to yi ti si awon ranwo lorokan ojo kan oni George Eleni Kenna yo gbori wole bakan na Christian Nwachukwu agbawo egbe ni on gba fi iko saba saba ti iko ti Man U ti won ki mole njo ni ibe ni Christian Nwachukwu wa won lo na gbori wole o bakan na Ayodele Adesina to je agbawo waju fi iko KV Mechelen lati olede ti Belgium won lo na gberi wole bakan na agbabolu ti san lo bi mewa ti an wa loke okun ana ni won lanfani lati gbori wole to je under 23 ni o fun idije olore sore laarin Niger ti a atolede Russia bo se je ni egba mi dada skipo skipo gbogbo United Kingdom o duro tan lover ga o o dinu ko Galatasaray lolede ti Turkey Turkey Victor Osimhen yo bere igbarade pada leyin farapa eleyi to ni se gbagbe pe ifi gagbaga kan ti ko Galatasaray ati Basaksehir ti won gba ti an ti jawe olubori go meta si meje ibe ni Victor Osimhen o le pari ifi gagbaga yen to ti ni ifarapa won si ni yo gba to bi ose bi meta ko to de sugbon dabi oni pe ko ni to be mo pelu royin ta n gbo won lo se se ko bere igbarade pada iyan ninu ose ta wa this very week na ni won lo se se ko bere igbarade re pada le n to tumo si pe boba e se be to bere igbarade pada nu ose yi a je yi pe yijo ko leti papa re oni pe to bi an se lero mo niyan o gege bi royin ta n gbo o o ya papa oju aja mi ada ko si wahala oju aja la nlo ero aja e paramo o DJ Spider lo so be DJ Spider oya ja roju aja ka lo kade ba ba de ka se e ah we go again atu wa teso wo waju ka to di pe agba oke okun lo won na agba ball kan eyin meta yo wala eni bo lo ti waye esa ma wo mi ba hun meta leyin to yo ani ah evolopa olopa ma ke everybody e ja loju aja kade ta do wo be yen lo egu kale.
1: Oh, mommy, today's golden one is milky.
2: Mine too.
3: Well, the year. Well done. But please, he's been managing the milk small now.
2: It's so meal. This is golden one 3-in-1. It comes with milk already inside.
3: Milk already inside? Since when? Get golden one 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden one. Make every day golden.
4: Country people, the Ember Moto them don't finally land up. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember Moto.

0: ìyá lẹ́kàn bí ò ní ṣáájú wá lónìí.
1: Bọ̀dá Ṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí n tí ìtàn kankan kí wá làwọn mo jẹ láàárọ̀ làbáyé.
0: Láìsí pé sọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ra rẹ ní owó tó ní túmọ̀ lóò bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí ṣó o gbọ́pọ̀ lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòwòpọ̀ pẹ̀lú àwọn tó ní sọ́ọ̀bù ní gbangba ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo sọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń béèrè fún kiri báyìí ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ ìta búrẹ́dì rí òní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wa láti rà ibikíbi tó wù kó gbé sí kó ti mọ́ ta láàrin àdúgbò bíbò ń wó bo bẹ́ẹ̀ kẹ̀rí 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyépọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ nọ́mbà yìí ni o pé 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.
2: Lágẹ̀lú apata mọ̀jà pàtó ọjà mákùtà Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀ agbọn bádòwòpọ̀ mákàmúso Lágẹ̀lú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń farere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà ìmùlẹ̀ ògúngún nìsọ wọnyanwọnyan sẹ̀kẹ̀rẹ̀ tí ń midùngbẹ̀ owó fún gbogbo ẹni tó lóye tó dàmú síbẹ̀ yìí náà ń gbọ́ ṣé bẹ́ẹ̀ ń ríṣẹ́ rẹ̀ nígboro àfàì báwọn dòwòpọ̀ láìró burúkáwò
3: owó nìkan ló lè ṣe o
2: má dáútẹ̀ Lágẹ̀lú FM 96.7 gbagbó gbajù gbajà gbagé oko wọ́n ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjà wa gbogbo ara Lágẹ̀lú FM 96.7 kìkì wà láyeyè àlùbáríkà olówójà ń bẹ̀ kẹ́rin ọ̀pẹ̀ kẹ́rin.
4: Oh no, my pen has stopped.
5: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
4: Oh, your favorite pen?
5: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
4: Wow, it flows smoothly.
5: And writes up to 3 kilometers. That's why I trust it.
4: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
6: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House at Dewuni Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
7: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe kà

0: 250k na so pe o no kere nu aye egbo se gbogbo owo ta gagale na wa kere eya agba gaga nu nti mo gagale yi koma le na kasi pe ah nti mo fi sere ju gbogbo e lo star 347 star 1004 star 2 ash ni o ju ba n pinre ayo to ba ti kan o olorun ni je won o fi osa wa ti o o tin da bi ajo lati bi ojo bi melo kan o kan laaro yi aaro yi to wa kan o aaro yi to kan yi olorun o ni fi osa wa ti mo dagun la o mo dagun la mo relent o mo so pe akuti e tin gbiyanju na eni lokan onu o bi se won se eyan niyan o star 347 star 1004 star 2 as e bariba adira ti gbogbo aliu aburo yawo mi nu eje nki o eh eh won ma gbo mo lowo oluwa re o wa lori ero bare iya beji na tin gbo ah e mura si eyin beji mo ran ti gba mo ma lo be ngba na lohun ara won ta won ranun o an pa ti e wa nu le mo mo dada ah ah mo mo adira ah an pe wa nu le and this equipment e wa mo fe ri yin emi lo fe pe fun o emi lo gbagbe ojo okay bagbagba star 347 star 1004 star 2 ash star 347 star 1004 star 2 ash ni o to ba ti te be yen o ti mo bi tin lo be yen wa ma gbo bi gbogbo bo se ta ti o ba ti yi o pe number 020 1330 6194 tabi whatsapp number 09026026314 bo se je niyan lagba be yen iwo na wu ti wa mbujoko ti e na o gba na ta won yin gba na ma emi na ma fun o lowo ya wa wo se fura wa ni o wahala hey abi bo se fo wa ni o ya gbagba glorious sports promotion oju oja 30 minutes ni e size riders ojo yin sare ni one na wa yi ma n kere si gbogbo gba kilo de iroyin ma kunle nbi oda ja sare roju oja ka lo pa akade ba ba de ka ti owo waju eku kale anti yo tu jise fun o yo tu jise fun o loni sola tun ranti ni bo se je nu e ja roju oja eku kale
1: glory prince Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Prints ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prints and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe Printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print, Shop H24B, Heritage Shopping Mall, opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Prints. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
2: Glory Prints. Put your message on display. Ìlera lọ́rọ̀.
3: Tara ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alára pín ọláìmọ̀ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìrọ́rùn sùn, ara títa, sangun sangun, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlègbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó mọ̀ mọ̀, tàbí kẹ́yìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùbá lára ẹ̀dá, ló mú alára pín ọláìmọ̀ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, ọmọkùnrin ó máa lè tapá, kára ó máa gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pín ọláìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó, Ìbàdàn 0813 885 0803-0813-885-5308. Bó bá ń ṣe ọ́bí òjòjò, alára pé online mọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
4: Èmi wájú lè sọ
5: àwọn ilé sọ
6: country people, the Ember Motor dem don finally land o. Time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all,

0: million to pay.
1: Ow. Talk true. That's what me say I go get fuel supply without stress from Dangote Refinery. Get them delivered free to my doorstep. Go get extra time to make payments. Ah, la, la, la, la, la.
0: Yes, so whether they support your fleet or they do business, we need plenty petrol. This is an opportunity where you not go like miss. For more information, make a quick call 0707-407-2099 or 0707-470-2100 or reach us for email for direct delivery at dangote.com. A small stage day pipeline to join this Ogbonge offer.
2: Padà látọjú ọjà o. Ìkànnì Lágelú náà ni Lágelú 96.7 FM. Òkè gajò ke ilé fọlábẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Òyà jẹ́ ká mọ̀ lè tòrò yin eré ìdárayá. Eléyìí tó dùn ti gbẹ̀gbẹ̀ nǹkan sí. Bàbá ìgbé wọ́n sì ń darapọ̀ mọ́ wa. Ẹ wò wá Live 100 níbi kíbi káàkiri àgbà ńlá ayé. Ọyẹ́ lọ kànnì ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ìkànnì Lágelú 96.7 FM. Àbí jẹ́ ká mọ̀ fan family lórí Facebook. Lori TikTok at Top Striker 100 ni. Oya let's go there. Ebo like ko gbera mo tin rawo yin eyin temi. E ni damu. Owo te fi n te like e ni fi gbomo sin. Oya e gba owo e gba owo e gba owo ti o je ti leni na ni. Ma te lo be yen ma double tap. Eni kan bi mi gbe ki le ti mo ran ma se gbe se yin le pe mu ni ah. Aye ti yin yi ma dun eyin te ji gbe ya koro ya e na lo joko so ti ma chat omo. Ibe na lo ti control re ti o ti ma bo awa ti a ori be phone ti wa sugbon ke seru omo ole n gbogbo gba dan wi ke monta phone ti sugbon iwo to ti akoko ra ibi sim lo ti ati koko mo pe iwo gan igbe lo ti mo pe o ge seru omo ole sim card eh ati wa so po ti e wa ra phone bo se nto fa ngba glorious sports promotion the super fight feast of the great ogujo osu ni ojo sunday ti nbo igege ni o papa sere obafemi awolowo liberty stadium ye gogo lo ti ma waye ago meji losan ni o ticket ti wa online maji agbo osi nbe ija tawon eyan fe wo gege temi top striker ti mr sporty won jo fura won ni ikuku e bariba training lo lakon lakon lakon gbogbo okun lo ti gbogbo e ti jo gba to ri training gidi ase bi kun ba ri training gidi ase six pack yoyo do ke pe 6 ṣugbọn mo ti ri 2 pack bayi ku merin ti mo nwa ti e pe 6 six pack ba yo egbe mo ti ri 2 ninu 6 six pack ni mo nle ṣugbọn mo ti ri 2 pack bayi 2 pack sako okay ti n ba eri pe mefa ko to di jo sunday o ku bi mr sport o gbegba e mo ku lese ni gbagba gba okay o ya gbagba lati be yen e je n ki olojo bi eni ololufe kani ni iyawo oga wa ni baba n so nipa mrs adenike agiri mrs adenike agiri eni gege olojo bi e happy birthday to you ma long life and prosperity igba odun odun kan nu owo ola ati alaafia ele to po dada gba mi dada mr agiri agiri everywhere you go all love aga o eku na we ni o e ba n ki madam dada happy birthday to you long life and prosperity igba odun odun kan nu owo ola ati alaafia to po gan o ya gbagba pa lati be yen ibi gbagbaga to waye lana esi eleji o waye leni igbawo won gba kola adeyemi ya gogo gbo latenu re na kini tin be lowo ti e
3: ekojuma tokun
2: akojuma o
3: ni dije ta la sira ile to la fan lati waye lana
4: ko mo fi aje pama meji se yo koni esun ma je tori no mo le meji sodo ni inter milan wa lato weyin marun marun sun meta lo fi na idinese yo mo teso waju leni ninu dije ninu dije copa italia to ba tin de ago marun genoa yo mo gbalejo siditron to ba tin wa dide ago mejo fiorentina wa ti pisan o si je ni e
2: all right
5: akudede wo ya tokun
2: apo asiko
5: spanish la liga ile to lanfani ati waye lana ami ayo meji se yo koni real betis lo fi na finale yóò láǹfààní àti tẹ̀síwájú lónìí ráfẹ́lẹ́ kánù àti ẹ̀sìpáyọ aago mẹ́fà ìrọ̀lẹ́ ni dẹ́pọ̀tífọ́ aláfẹ̀sùn àti falẹ́sì aago méje àṣálẹ́ ni bákanná èche yóò mọ̀ gbàlejò rí àmàdìdì tó bá ti ń di aago mẹ́jọ àbọ̀ àṣálẹ́ ìfigagbága tó wáyé láàrin niger tornadoes wọn àti plateau united àmì ayò kọ̀ọ̀kan náà ló padà kú sí nígbà tí wọ́n parí rẹ̀ bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
2: All right.
6: Akojuma tokun.
2: Akudede oyin. Ìdíje English Premier League lana ikọ̀ Leeds United wọ́n padà gbẹ̀sẹ̀ lana ikọ̀ Newcastle wọ́n pa wọ́n lẹ̀ mẹ́rin sẹ́yọ kan. Carabao Cup tí ó máa láǹfààní àti wáyé lénìí. Ikọ̀ West Ham àwọn àti Fulham tó bá ti ń da aago méje àbọ̀. Aago mẹ́jọ àṣálẹ́ Rídẹ̀ àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Brentford ní Liverpool. Wọ́n mọ̀ gba Tottenham Hotspur lálejò. Bákan náà ikọ̀ Arsenal wọ́n fi sorry o àwọn àti ikọ̀ Ipswich.
7: Ipswich wọ́n bá gbà. Àti kò sí tí ò lè sẹlẹ̀ fún bọ́ọ̀lù ni. Man U ẹni ẹ̀gbọ́kọ̀ yín Ọlá ni ẹ̀yin àti Brighton.

0: adegoke fun gomina ipinle oyo labe asia adc
1: jìyà mi kó ní mọ mi tòní má ní mílíkì púpọ̀ nínú.
2: Àti tèmi náà.
3: Abiyamọ tó dára jùlọ ó kárí àmọ́ ṣá jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
4: Èmi mà kọ́ o, iṣẹ́ ọwọ́ Golden Monthly ìwọ̀n ni bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
3: Mílíkì bá wá kẹ̀ láti gbà wo. Ẹ̀yin lè ra Golden Monthly ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ́ kan fún mi sí kẹ́ púpọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden Monthly jẹ́ kí gbogbo ènìyàn ti rà.
5: Ìròyìn ayọ̀ tún ti wọlé tàn wá ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ iléeṣẹ́ tó ń rí sí okòwò alájẹṣẹ́kù àti iléeṣẹ́ ìyẹn Ministry of Investment Trade Cooperative Industry APIC kò wí pé gbogbo oníṣẹ́ ọwọ́ àti olókòwò kéékèèké yálà ojú onímọ̀ nípa iṣẹ́ ọ̀nà mẹkáníìkì tẹ́lọ̀ electrician welder àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti wá ṣe ìforúkọsílẹ̀ lábẹ́ Ọ̀yọ́ State Labour and Skill Registry àǹfààní ńlá lélẹ̀yìí láti fi iṣẹ́ rẹ hàn fún àwọn tó yẹ kó mọ̀ tí wọ́n sì kà ó sí. Èyí yóò sì tún máa ran ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ láti pèsè iṣẹ́, ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti láti so àwọn òṣìṣẹ́ pọ̀ mọ́ iléeṣẹ́ àti àwọn olùdókòwò. Ìforúkọsílẹ̀ rọrùn, ó ní ààbò, kò sì ní gbà ọ́ lákòókò púpọ̀. Tètè wá forúkọsílẹ̀ kí wọ́n lè kà ọ́, kí o sì lè gba ìrónilágbára láti forúkọsílẹ̀. Tẹ oyoskills.com tàbí kó o kàn sí wọn ní yàrá 82 room 82 Ministry of Investment Trade Cooperative and Industries Secretariat Ibadan tàbí kó o pè wọ́n lórí nọ́mbà yìí 0706-560-6479. Ìkéde wá láti ọ̀dọ̀ Permanent Secretary Ministry of Investment Trade Cooperative and Industry Mr. Olajide Mamu Okesade.
6: Fún gbogbo ẹni tó ń jà rúnkan kan lọ́run kò lè ayọ̀ fóun. Ìjùnú ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties. Ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn? Àwọn ló tó gbangba sùn lọ yẹ. Fún gbogbo ẹni tó ń jà rán kàti kọ́lé. Bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà. Ìjùnú ti dé látọ̀dọ̀ Footy Homes and Properties fún one bedroom apartment. Ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex. Ìyẹn náà wà lóyún ọ̀ràn. Three bedroom ń bẹ̀. Báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex? Ó wà ní Navida Parks and Garden. Òpópónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn. Footy Homes ló lè ṣe. O lè yẹ̀wò lórí www.footygroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́. Tẹ bá fẹ́ ra ilé ní Footy Homes and Properties, ìlànà sádìẹ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503950. Tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé, Footy Homes ló lè ṣe.
7: You are not.
8: Let's do more.
9: Ojú ọ̀la Ọ̀yọ́ Central ń dára sí i. Pẹ̀lú gbogbo akitiyan àti ìdàgbàsókè tí Sẹ́nítọ̀ Dr. Yunus Abiodun Akintunde mú bá Ọ̀yọ́ Central. Atẹ́gùn òtún ráńfẹ́, ìmọ́lẹ̀ ń tàn, àsoríire.
10: Sẹ́nítọ̀ Dr. Yunus gbìyànjú gẹ́gẹ́ bí aṣòfin àgbà Làbújá. Ó dá oríṣiríṣi àbá nílé ìgbìmọ̀ aṣòfin àgbà fún ìdàgbàsókè àwọn ènìyàn ẹkùn ìdìbò Ọ̀yọ́ Central.
9: Ó gba àwọn ọ̀dọ́ sílé iṣẹ́ ọba. Ó rọ àwọn àgbẹ̀ lágbára. Ó tún pèsè ìrónilágbára fún oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò. Ètò ìrónilágbára fún àwọn ọ̀dọ́ nípa ìkọ́sí ọwọ́ lọ́lọ́kan òjọ̀kan. Ó fún wọn lówó, ó tún fún wọn nínú iṣẹ́.
10: Nípa ètò ìmáyédẹrùn, ó pọ́nlé ìwòsàn àgbàyanu. Ó ń tún àwọn òpópónà ṣe lẹ́kùn ìdìbò Ọ̀yọ́ Central. Kódà ó tún kọ ọjà àgbàlódé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wáàdù tó wà lẹ́kùn ìdìbò Ọ̀yọ́ Central ló gbé sólà bọ òsì. Sólà street light tó ṣe kò dín ní 10,000.
9: Kò tán síbẹ̀ o, Sẹ́nítọ̀ Dr. Yunus Abiodun Akintunde lójú tó ọ̀rọ̀ ẹ̀kọ́. Bó ṣe ń kọ́ ní ẹ̀kọ́ ló ń tún yàrá ìkẹ́kọ̀ọ́ ṣe. Bẹ́ẹ̀ ló tún ń kọ́ àwọn àgbàyanu ICT Center sáwọn ilé ẹ̀kọ́ secondary.
10: Àwọn àkànṣe iṣẹ́ rere yìí gbọ́dọ̀ máa tẹ̀síwájú lọ́yọ̀ Central.
11: Iwájú láyé wa, àwa ò ní padà sẹ́yìn mọ́.
9: Sẹ́nítọ̀ Dr. Yunus Abiodun Akintunde di ẹlẹ́ni tá a tó dìbò yàn gẹ́gẹ́ bí sẹ́nítọ̀ tí ó sojú ẹkùn Ọ̀yọ́ Central lẹ́ẹ̀kọ́ sí. Àmì ìgbálẹ̀ làmì ẹgbẹ́ wa
12: APC.
13: Hallelujah! Ìjọ CAC òkè ṣẹ́gun ìgbàlà lójú ń pe gbogbo ènìyàn síbi ìsọjọ́ lọ́jọ́ mẹ́sàn-án tí a pe àkórí rẹ̀ ní ẹ̀rí ìwàláàyè rẹ̀ fún ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ Sunday September 13th sí Monday September 21st ọdún yìí aago 4:00 sí 7:00 àṣálẹ̀ ni ìsọjí yóò máa wáyé. Ọ̀pọ̀ àwọn àgbà ìránṣẹ́ Ọlọ́run ni yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́. Pastor G.O. Awotunde, Pastor A.O. Adepoju, Prophet Ayọ̀fẹ́ Abraham, Pastor Déwálé Ọláṣílé, Pastor Fálọ́wọ́ Àdúrà Gbẹ̀mí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ lọ̀pọ̀ àwọn olórí ẹ̀mí yóò máa forí ẹ̀mí fọwọ́ Ọlọ́run sọ kalẹ̀.

0: lọ́wọ́. District Superintendent. Má ṣe jẹ́ kí àkókò yìí kọjá rẹ o. Nítorí àkókò ìbùkún rẹ ti dé. Fún àlàyé lẹ́kùnrin rẹ 08032070858. Gbọ̀ngàn. Ilé ìjọsìn wa ní ìsọjí yóò ti wáyé. DAC òkè Ṣẹ́gun Ìgbàlà lójú headquarters opposite New Garden Market, New Ife Road, Ìbàdàn. Má fi àkókò dọ́là. Wá gba ìyanu rẹ. Jesus is coming back.
1: Ladilu FM 96.7. Ẹ̀dọ̀kiri.
2: Ẹ káàbọ̀ padà.
3: Akinyo.
2: Ẹ̀dọ̀kiri yìí wá gbéra tábà yọ ìkànnì Lágelú rẹ̀ 96.7 FM òkè tó ga ju òkè lọ. Lẹ́yìn tàdé láti ẹ̀ka ìpolówó ọjà wa lóore ọ̀fẹ́ àti wòwá ketekete ìkànnì bá ń dọ̀rẹ̀ Facebook ti Lágelú ẹ̀tẹ́ sójú ẹ̀ gbogbo bó ṣe ń lọ nínú kulù lẹ́ẹ̀mọ́ láǹfààní àti máa rí o. Tó wọ́n ní àjọ olómìnira elétò ìdìbò lẹ́wà Nàìjíríà wọ́n gbé orúkọ àwọn tí yóò lọ rèé díje dupò ilé ìgbìmọ̀ aṣòfin níbi ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 síta. Ẹ̀yìn gbígbé síta ìgbẹ̀yìn lẹ́yìn ó sì jẹ́ o. Kò wá ní dín ní àwọn tí wọ́n jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin bíi 52 tí wọn ò ní lórí ọ̀fẹ́ tààràtà láti kópa nínú ìjókòó ẹlẹ́ẹ̀kọkàn láàrúfẹ́ rẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin lẹ́wà Nàìjíríà. Lẹ́yìn ètò ìdìbò gbogbogbò tí ó wáyé lọ́dún 2027 nínú orúkọ eléyìí tí àjọ olómìnira elétò ìdìbò

tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ilé oúnjẹ Real Taste Canteen and Restaurant tó wà ní agbègbè garage Tollgate Ìbàdàn, Seko nílùú Ìbàdàn, fi àsìkò yìí kéde pé à ń wá àwọn òṣìṣẹ́ obìnrin láti ọmọ ọdún 18 sí 40 ọdún 18 to 40 years. Àwọn òṣìṣẹ́ obìnrin yìí gbọ́dọ̀ ní ọ̀yàyà, wọ́n gbọ́dọ̀ jáfáfá àti kí wọ́n sì ní ìkónimọ́ra. Bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ ṣetán láti lè gbé ibùgbé tí ó wà fún àwọn òṣìṣẹ́ ilé oúnjẹ Real Taste Canteen and Restaurant. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pé 08033285852 08033285852. Olùkéde, ilé oúnjẹ Real Taste Canteen and Restaurant tó wà ní agbègbè garage Tollgate Ìbàdàn, Seko nílùú Ìbàdàn.

0: ẹ̀kọ́ gíga ọmọ ilé ìwé oníṣòwò oníṣẹ́ oṣù ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́ kódà bóyá èyí jẹ́ ìyàwó ilé ẹ má jẹ́ ká àǹfààní yìí fò ìrù ẹ kàn sí wọn lónìí kẹ́yìn náà já àǹfààní yìí orúkọ mi ni Kúnlé Àkàndé ẹ kú ìkàlẹ̀
1: Lagiliwa FM 96.7

0: lorúkọ gbẹ̀ngàn Láyíwọlá ó yàtọ̀ ni mò ń kiyín.
1: Kò bá ní dùpọ̀.
0: Adé Ọ̀sun Káyọ̀dé lorúkọ mi. New Vision yín náà ni o.
1: Ibi ọpẹ́.
0: Ọkọ ìyàwó ẹ̀.
1: Torí pé àjọ ọmọ rẹ̀ ló ṣe ń gbọpẹ́ tí a fún.
0: Lórúkọ gbogbo ìgbìmọ̀ ètò bámi tó ikọ̀ tá àjọ máa ń ṣe. Ilé làwa ń tò. Tóbiláàbá Àjàyí ń bẹ pẹ̀lú mi ọmọ ìyá àfẹ́. Ọlámilékan láwúwo Infinity. Olùkù mi ń bẹ́ ń bì í ẹja kanwàrà lé.
2: Ẹ kú lé ẹ̀yàn olólùfẹ́ wa. A dúpẹ́ torí pé gbogbo ògbà lẹ ń fìfẹ́ hàn. Àwa náà sì mọ lóore ìfẹ́ tí ń bẹ láàrin wa kò ní bàjẹ́. Olúmú ìwá adé olúkọ títí ní tí gbogbo yín mọ̀ sí rédíò Apostle. Ẹ káàárọ̀.
0: Apostle yín Apostle wọn lórí rédíò.
2: Apostle lórí afẹ́fẹ́ títí dé láàárọ̀ yìí.
0: Ń ṣe ní ti chọ́ọ̀chì o.
2: Ìyẹn wà ṣeré.
0: Ebi torí rédíò ni.
2: Tí èèyàn bá wọ́kọ́ pera ẹ̀ tọ́lọ̀ máa tọ́ àwọn kò fẹ́ pé èèyàn mélòó wà lára mi tó bá jẹ́ kọ́kọ́ pera mi ná.
0: À ń bọ̀ Apostle ló pera rẹ̀. Bí a ti ṣe lónìí gbogbo ọ̀nà tẹ́ fi máa ń dá sí náà lẹ́ẹ̀tọ́ fi lórí ọ̀fẹ́ àti dá sí. Lórí Facebook Lágelú 96.7 FM àjọ kẹ́kọ̀ọ́ níbẹ̀ ẹ bá wa dá sí láti bẹ̀. Ìmọ̀lẹ́ ti ń gbọ́ wa ìmọ̀lẹ́ ti ń wò wá gan.
1: Pẹ̀lú gbogbo bí ogun ti pọ̀ ti.
0: Ẹ já kọ́kọ́ kíra wa lórí ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook. Bákan náà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi ń lórí ọ̀fẹ́ àti dá sí 091-2370-8675. Nọ́mbà yẹn náà wà ń bẹ̀.

0: 347*1004*2#. Magbe yin debe pe melo le fe play. Etun ye da fe play, etun send e, atun gbe yin bo si ipele mi. Titi ton fi ma gbe account number wa ti ye te ma san. Oya e je n gba oro asiri lati le oro asiri wo leni te fe ba wa so. Oro te be enikeni sori te si mo igbese tabi nkan te le se. E ba so fun pastor mi, an ba wa su ele leyin na nfi wa su bawi. O ma pe awon afa le so fun tan se wa si, ele ma loro yen jomo tin die. Sugba awon oro asiri ti e ti e menikeni te le so fun. E ma gbe opolopo ro ni nbe ninu kaluku. Ai si buyan a nilo address yin awa o fe mo yin eyan ta ti pe wa ke de ba wa soro ni. Hello, o ti re 0912370 8675 number to wo bi nu. Hello,
1: hello sir.
0: Hello ma.
1: Ẹ̀ka
0: ẹ̀sẹ̀. À ń gbọ́yìn mà.
1: Ọmọ mi mi, like, mọ́ mi ń fẹ́lò mi. Ọkọ
0: wọn. Ẹ̀ló.
1: Ṣé ẹ̀ gbọ́
0: sà? Ó yà à ń gbọ́yìn báyìí, à ń gbọ́yìn.
1: Ọkọ wọn. So, ó wá jẹ́ pé òun fẹ́ fẹ́ mi.
0: Ọkọ mọ́ mi yín.
1: Yes, sir.
0: Bàbá àti yín kọ́.
1: Mọ́mí ò sí lọ́dọ̀
0: wọn
1: mọ́.
0: Màmá yín ò sí lọ́dọ̀ bàbá yín mọ́.
1: Yes.
0: Ọkọ tí màmá yín wá padà lọ fẹ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó wá ní òun fẹ́ fẹ́ yín.
1: Ṣé
0: yín gbọ́dọ̀ wọn ni?
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ṣé màmá yín ti bímọ fún ọkọ míì tí wọ́n fẹ́?
1: Wọ́n ti bímọ méjì fún
0: wọn. Wọ́n ti bímọ méjì fún wọn, ó yà ń gbọ́ yín.
1: Tí ìwà gbà máa sọ fún wọn pé màá fẹjọ́ máa sọ fún Ọwá mo like mo lọ gbé nǹkan lé mo akọ́ṣe ta wá fọ ọkọ mi lẹ́yìn. Ẹ mọ̀ iṣẹ́ mo fáláhùn kẹ̀ lọ́ ṣe.
0: À ń gbọ́ yín.
1: Bàtà fọ ọkọ mi lẹ́yìn ọ́nìyà ọ̀rọ̀ táà bá mi sọ ọkọ. Mi ì mọ gbọ́dọ̀ tẹ̀lé mi lẹ́yìn lóṣọ́ pé mo ti gbọ́. Àdìjọ́ ẹ̀ ṣá nọ́mà máa ń bá mi lóṣọ́ máa ń ṣe gbogbo ẹ̀. Wọ́n di like 2 years to this time. Wọ́n rí mẹ́ta pé à ṣé kò tí mo ṣe tó lè ṣe ṣá.
0: Hello.
1: Má sọ fún mọ́mí mi, mo sọ fún mọ́mí mi, mọ́mí mo believe. Ó di pé wọ́n ti ṣe fún àbúrò mi kan. Ìyẹn tún bímọ. But mọ́mí mo tún believe. Mo máa rò pé òun lè ní ṣe wá kúrò lé pé èmi wà Ìbàdàn báyìí. Àwọn wà ní Ìjẹ̀bù.
0: Ẹ má wulẹ̀ sọ ìlú kankan. Ṣé ọkọ màmá yín yẹn ẹ máa gbọ́? Ṣé wọ́n padà bá yín ní àjọṣepọ̀?
1: Yes, sir.
0: Ní ẹ̀mẹ́lò.
1: Ó tó bí
0: ẹ̀mẹrin. Ẹ wá sọ fún màmá yín pé ọkọ wọn yẹn ó ń dààmú yín àbí ẹ sọ fún màmá yín pé ó ń ba yín ní nǹkan papọ̀.
1: Ó kàn sọ fún ọ pé wọ́n ń jì sọ fún mi, wọ́n ń ṣe gbogbo ẹ̀. Bí ti bá dání kan lọ lé sọ̀tẹ́ ta bá lọ sóko. Bádá kan lọ lé, wọ́n máa ń jì sọ fún mi tẹ́tọ́, máa fẹ́ fagí nínú ìjà. Ó sọ fún mi ọ̀kí belief.
0: Màmá yín ò wá gbàgbọ́ wọn
1: belief.
0: Ẹ máa gbọ́ mi, ìgbà tí ẹ̀yin àti ọkọ màmá yín bá fẹ́ ní nǹkan papọ̀, níbo lẹ máa ń lọ?
1: Alẹ́ ni tá bá ti sùn, èmi gan máa ti sùn, mo kàn máa nọ́tìsì pé wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yín.
0: Ẹ kàn máa nọ́tìsì pé wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yín.
1: Bẹ́ẹ̀ni
0: sà. Ẹ ní lè pariwo.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ máa gbọ́, báwo lẹ ṣe mọ̀ pé wọ́n bá àbúrò yín náà ní nǹkan papọ̀?
1: Àbúrò mi ló sọ fún mi, ìjẹ́ ẹ̀ wọ́n wọ lọ sílé. Wọ́n ṣe pé wọ́n fọwọ́ pa òun lára. Ẹ mọ̀ nǹkan tó ti ṣe bèèrè dábò mi náà kẹ̀, àbúrò mi kò sọ rí pọ́ńtà ìjọba sọ́lẹ̀ pọ́ńtà fọwọ́ pa òun lára. Wọ́n ní kò wù bá ṣe òun kọ́ wọn wọ wo ọyàn òun.
0: Ẹ̀dẹ̀ ní babaláwo ni wọ́n ń ṣe.
1: Bẹ́ẹ̀ni sà. Àbúrò mi, àwa tún sọ fún mọ́mí mi ń báyìí, mọ́mí mo tún bìlì, mọ́mí ń béèrè lọ́wọ́ wọn. Wọ́n ṣe àpárọ̀ wọn ṣe ìpè fún mọ́mí mi. Wọ́n mo tún bìlì fún wa.
0: Màmá yín ò tún gbà yín gbọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ máa gbọ́ sẹ́yìn náà wá sọ fún àbúrò yín pé wọ́n ti bẹ́yìn náà ní nǹkan papọ̀ sá.
1: Ni
0: so fun mo
1: ko so
0: fun
1: pe o ma
0: se be fe mi ni. E kan so fun pe o ma se be fe yin na. E ma gbo e ti wa e ti kuro ni be bayi e ti wa ni Ibo mi bayi.
1: Elisa.
0: Oko mama yin en ko.
1: O wa lo do mo mi mi ti ba lo le ko fi fe ri mi rara.
0: Te ba se yin ti mari.
1: Rara sa.
0: E ti mari bo aburo yin ti mari.
1: Yes sir, I'm 30 years, abo mi 60 years.
0: Odo ti marisha. Ki le pe ijaburo yin e? Ah.
2: Eh.
0: Mo e ti lo. O ti lo.
2: Oni oni on 20. Aburo awon mi gbo.
0: Eh, si na aburo awon ti sa otutu bimo. Ah. Eyin ara le, eh mo hello.
3: Hello.
0: Hello sir.
3: Ita ga.
0: Ah, a ti n gbianju pe boya le pe pada ni.
3: Ma bi n abe pe n ta ke ti kan ni.
0: Mo n bo baba, e je akoko wo boya ni e le pe pada. Se gbo?
3: Ha?
0: E je wo boya o le pe pada ke to soro tin. E dakun.

0: 0912308675. 16 years at 20 years. Yeah, it's still a till I'm bad and by. When we are about to affair, I we want bad. That cat a baby, check you one and one. She, and you too, too. 16 years, still tiny, but look for New York, but look or call yawn. At the kinny, at the cage, 20 so for my mamma. See yawn, sigba. Bagbo, check out the brain coming one better. A jack back with last. Hello,
1: I'm a good
0: one. Yes, sir.
1: Cherry into a monkey boy key or quiet to Benny King of Coralander. Only a barrack gun. Another king kind of only a barrack gun. After you law, a Benny to buy just over you, Benny. You call. In fact, only a barrack gun. Torrent to the man hand you. Bogon tea or must never be. That padula, Baba Gani, oh, God on any thing. Oh, God on any ya. Into the daddy, into the band to the owl. I'm an easy, but don't got to sell anything. All of us are no.
2: I mean,
1: I'm not a local, so for bringing any pay. Come at the key where Apuma. Come at the key where. Ko apuma ko da to ba se se gan to ba je ko ba tan le me pe ya re ni kan ka ka je ma so ko ma je
0: ah o ti ri o ti ri
1: so ye ni
0: a n gbo yin
1: ko ma yoju sibe ara to ba poju ko ba yoju ti ya re lo ma pade re nbi kan e ti to ni nda da da la ti be re kan
0: sure sure ada ko ejo gbo wa ta ba fe da se ja se ni papapa loju mama be nile iseju kan fe nikan 0912308675 abato si ni awon fe pe wa si akiesi kan pe adiosun mo de fe pe in sa akiesi kan an ba ni number temi lo wa bi tan ba lori ofe ati pe ki won pe ayi dagba si nta ba mo Eripo ti so ekunrere oro etan ba e. Wa ti ka gbe nipa oro re na si ni eh lori ofe ati pe o. Awon kan la duro ti ni. Aduro 0912307086 75. Oni number to wo be yin. Wa la re de ma se ni ti o. Lati le okere +234 814 249 1006 Ba mi to le to yi ile la wa nto lori Facebook na ati tun ba wa ka o ẹyin tẹ wa lori group ti ba mi to na e lo fi e se first note yin e send e sibe a n bo wa wa ju sita na lati be. Hello.
3: Hello.
0: Hello, sir. Yes, sir.
3: No question.
0: Yes, sir.
3: Engineers, what are you calling at the US? No problem.
0: Yes, sir. Boy, sir.
3: Yes, sir. So, what I mean, sir, I need to say, yeah, hello, fine, to share like
0: that.
3: Hmm. What they want, yeah, what they want to do there, yeah, because I'm a warrior, but what they can do, yeah, I'm a student of a guy, yeah, I'm a friend, I mean, I do a room.
0: Ori Facebook awon eyan tin ka oro be Emmanuel Adebiyi Bola won ni Mr. Adeosun e so fun obirin yen ki o ma se pada lo si odo ko ya won ma o nitori pe ki se oju lasan ni ya won o fi gba awon mo re gbo pe o nlagbara die. Hello.
2: Hello, Kweto.
0: Yes, ma'am.
2: Ọlá ìdí Adébáyọ̀, ìyálà rẹ̀ dùn.
0: Ìyálà rẹ̀ dùn.
2: Tẹ̀rí pé mọ́ paláwọn ìmọ̀jì òṣẹ́kù.
0: Ojú kan náà ni ó padà
2: jásí. Ojú kan náà ló padà jásí. Kọ́lọ́hun ó ṣàánú àwa obìnrin o. Ìyá tá a bá ti láàlè jẹ́ ọmọ ni ó jẹ́ tá a mọ́ wí nǹkan ló ṣẹlẹ̀ rí o. Nígbà tí ò tún wá gbà fáwọn tí ò tún gbàgbọ́ fáwọn ọmọ pé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ dákun kéèyì ò tún wá le jù.
0: Táwọn
2: ọmọ sì ń sọ ọ́ fún un tí ó sì gbà. Inú mọ̀ lágbára mi ò tí ọmọ téèyàn fi ẹ̀rí òkè kódà ó kà mí láyà bí mo jókòó sí. Àwọn ọmọ yẹn Ọlọ́run ó sọ̀nà wọn dáadáa yóò sọ̀nà wọn re náà ní sírin o. Ẹ pé ètò ìyálà rẹ dùn ni o.
0: Ẹ ṣe o, ìyálà rẹ dùn. Ẹ ṣe. 0912370 8675 number tó wọ bí inú orí Facebook Lágélú ti kún tí àwọn èèyàn fi tí wọ́n tẹ àtẹ̀jíṣẹ́ wọn tí wọ́n tẹ síbẹ̀ mo sì ń bọ̀ lórí ti káṣẹ́ náà báyìí káṣẹ́ káṣẹ́ mo ń bọ̀ lórí rẹ̀ ǹjẹ́ ń sáré mú 25,000 naira náà mo fẹ́ mú 25,000 naira fún káṣẹ́ ẹ̀yọ́. Ká tó wá bọ́ sórí 50,000 naira méjì ǹjẹ́ ìdáwọ́ mú 25,000 naira náà lẹ́yìn rẹ̀ 50,000 naira méjì ni ẹ̀yin náà ìrìnsò ń bẹ̀ *347*1004*2#. Hello. Hello.
4: Hello sir, ẹ kàárọ̀.
0: Ẹ kàárọ̀.
4: Ó ní àyọ̀dé látọ̀ mi ni.
0: Ó yà ń gbọ́ yín mà.
4: Ṣé rí ọmọbìnrin yẹn èyí nìkan ló gbọ́ mọ́ ẹni kó mọ̀ sọ̀kọ̀ kan sẹ́yìn kankan mọ́ kọ́bi ọ̀bá yẹn yẹ sọ ọlọ́run kọ́jà máa gbàdúrà kọ́bá pàṣẹ ìmọ̀ sẹ́yìn kankan mọ́ kọ́ sí ilé ẹ̀kọ́ wò ìdájọ́ ọlọ́run.
0: Kó mọ̀ pàṣẹ rí fẹ́ni kankan mọ́. Hello.
5: Hello sir.
0: Yes. À ń gbọ́ ni.
5: Nípa bí ẹni ẹ ṣe yẹ. Ṣé ń gbọ́ mi sà?
0: À ń gbọ́ yá, ojú pé ètò. Hello.
6: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀
6: Mr. Joshua.
0: Yes sir.
6: Yes. Ṣé rí nǹkan tí mo lè sọ ni pé kí ọmọ yẹn kó pe bàbá tiẹ̀ fún ẹ kó sọ fún un. Torí àwọn ọmọ yẹn ṣe wà ní underage nígbà tó ń bá wọn ní àjọṣepọ̀. So ti bàbá ti tó bá sọ fún bàbá ti ẹgbẹ́ àwọn lè fi ọwọ́ òfin gbé because kò lẹ́tọ̀ lábẹ́ òfin.
0: Pẹ̀lú ọjọ́ orí wọn yẹn gan. Mo ní pẹ̀lú ọjọ́ orí wọn.
6: Bẹ́ẹ̀ni.
0: Kọ́ sọ fún bàbá ti
6: wọn. Kò lẹ́tọ̀ lábẹ́ òfin.
0: Ẹ̀sà tábí máa wá sọ̀rọ̀.
6: Ẹ̀yà pàṣẹ bàbá ti ẹ fún ẹ. Ayọ̀ ló ń pè láti Canada.
0: Ẹ̀sà.
6: Ẹ ṣe gan
0: sir. Hello.
7: Hello, ẹ pé ètò.
0: Yes ma'am.
7: Abájá. Ẹjọ́ alájọ orí atóyìn láti Ẹ̀yẹ́gbọ̀n.
0: À ń gbọ́ yín.
7: Sẹ́rí Adéọ̀sùn.
0: Yes ma'am.
7: Sẹ́rí ọmọ yẹn. Màmá yẹn kò ṣe pé màmá yẹn ò mọ̀. Ìyá yẹn mọ̀. Ṣùgbọ́n mọ́kàn méjì ni. Ọba máa ní bàbá yẹn kì í ṣe nǹkan sí àyè lára. Ibi àtọ́júbọ ilé náà ló ti kò tó kù yẹn. Ṣé fi eyín. Ẹlẹ́ẹ̀kejì tó ń ṣe ni pé bóyá tó ń bá dá wàhálà lẹ̀ kò síbi tó ń kiri yà sí mọ́ àbá ọmọ ẹ̀fẹ́ tó máa ṣe àfọ́fọ́ kó bá ìdílé àmọ́ ṣe fi eyín pé máa kó bá bàbá yẹn kò ṣe pé bàbá yẹn mọ màmá yẹn mọ o ṣùgbọ́n kọ́ mọ yẹn kó dákẹ́ kó bọ̀sọ̀ kankan mọ́ kò dé gbọdọ̀ débẹ̀ kò yọjú síbẹ̀ mọ́ kó sọ fún àbúrò ẹkẹ́ni kankan má débẹ̀ mọ́ ẹ máa wò ìdájọ́ tó máa dá fọ́ọ̀kì ẹ ṣe
8: lórí Facebook mọ̀rú ìfọ̀níṣẹ́ owó wọ́n ní ìyá àwọn ọmọ yẹn ni kò dáa rárá a ní káwọn ọmọ yẹn má padà síbẹ̀ mọ́.
0: Hello.
9: Hello Adéọ̀sùn Adéyẹyẹ mo kí yín ẹ kú àdodi mú ọmọ ìyá àfẹ́ mo kí yín o.
0: Yes ma'am.
9: Ọmọ òde láyọ̀ ṣé ẹ ní ọmọbìnrin kọ́ fọ̀rọ̀ síkùn bí àgbà ni o kọ́ má dìde inú ilé wọn mọ́ kó fi bàbá ńlẹ̀ ń wò ti sọ fún ìyá rẹ̀ tí yóò dá kúnra wọ́n ti lo iṣẹ́ fún ìyá náà tàbí kọ́ jẹ́ pé tí ìyá ń rí gbà lọ́wọ́ bàbá òun ni òjò lè sọ̀rọ̀ kó fi ilẹ̀ kọ́ mọ̀ dé bẹ́ẹ̀ mọ̀ kọ́ mọ̀ lọ́ọ́ bẹ̀ mọ́ adura yin agba o olohun ni si alona tomo tomo o
0: nsiu ori facebook lagelu fm ti kun ti kalukun fi iro ti won won fi sibe ambo aka hello yes sir
10: e ku eto
0: yes sir
10: olohun je ma se o
0: amen
10: Cherry, got the movies of your Cherry, young, watching the look. Go, man, Catherine Shima. So, you call it bar or my door. But I think that you, oh, Shima, all my energy about here, and so on. Oh, my dear, my Raza.
0: Oh, and I go by.
10: Oh, they think I see that you're in New York or there. Sáfẹ́jẹ́ babaláwo ni hello
0: a ń gbọ́ yín a ń gbọ́ yín
10: ó lè ṣe nǹkan sí sí òfin ní jẹ́ kó rọ́pọ̀ fẹ́ nígbàfẹ́jẹ́ babaláwo ni ibi tó ọmọ yẹn wá wà ní ìsìn ọjọ́ ta ló tún wà ní ìsìn
0: ọjọ́ ta
10: ló wà
0: àmọ̀dọ́ yín tó wà báyìí
10: mabi tó wà
0: àmọ́ṣẹ́ tí ó ṣe kan bá
10: dùn kò tí ì wà lẹ́ni tó lè dá dúró òun gbọ́ kò tí ì wà lẹ́ni tó lè dá dúró tó ìtọ́ ṣe pàtàkì jù bẹ́ẹ̀ náà ni wípé kó má dé ọ̀dọ̀ bàbá yẹn mọ́ kó má dé yẹ ọ̀dọ̀ tó bá fẹ́ rí ìyá ẹ̀ kó pè yẹ ẹ̀kan lọ pàdé ẹ̀gbọ́n mi ni.
0: ẹ ṣe orí facebook
8: orí facebook abiola akinwale abosede ẹni kì í ṣojú lásán ló fi fẹ́ ni bàbá yẹn fi fẹ́ ìyá wọn ẹni òun ló fà á tí màmá yìí kò fi gba àwọn ọmọ wọn gbọ́ ni àti pé kó má jẹ́ wípé bàbá yìí ti lo nǹkan lára àwọn méjì yìí pé torí ẹ̀ ni àbúrò tó jẹ́ 16 years tó ti fi bímọ a ní àfi kí ó lọ notify bàbá wọn gangan ẹni tí ó jẹ́ bàbá wọn gangan kan lè fi ọwọ́ òfin gbé má nìyí.
0: Hello.
11: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ káàárọ̀ ma.
11: Ẹ zà ẹ kú ẹsẹ̀.
0: Yes ma.
11: Orúkọ mi ni Kẹ́hìndé Adéṣọ́kàn láti di ọ̀yà.
0: À ń gbọ́ yín náà.
11: Mi ò rí àwọn ọba kó ṣàánú àwọn obìnrin.
0: Amen.
11: O ti bímọ mẹ́rin níbi tó o ti wá tẹ́lẹ̀ kí ló tó ń wá káàkiri obì kìíní obì kejì obì kẹta obì kẹrin o wá ọ̀sẹ̀ wa mọ̀ pé ìyàlẹ́ ni yẹn fi ń di ọ́ àwọn obìnrin yẹ ká máa ṣe sùúrù níbikíbi tá a bá wà kí ló bá lè tó ara yẹ tọ́jú àwọn ọmọ ní ìsìn bàbá yẹn ti wáyé àwọn ọmọ yẹn jẹ́ ń sìn ìyá yẹn mọ̀ ṣe pé ìyá yẹn ò mọ̀ tó bá wọn tó bá sọ fún bàbá yẹn ó tún lọ fi nǹkan kan àwọn ọmọ yẹn ìyá àwọn ò ṣe bá wọn dá sí i káwọn yẹn kọ́kọ́ lásán náà bàbá wọn ní bàbá wọn tó ti kúrò kọ́kọ́ lásán bàbá wa báyìí ló ń ṣẹlẹ̀ bí bàbá tó sọ̀rọ̀ sí ṣe sọ̀rọ̀ kán lọ fi ọwọ́ òfin mú wọ́n tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ sẹ́lòmíràn ìyá yẹn mọ̀ o kọ̀fẹ́ kán fi àdánwò kan àwọn ọmọ ọ̀hún ìyá yẹn ti kó kọ kúnlẹ̀ kó tó gbé fà síbẹ̀ ẹ fún ètò ẹ máa ló tó bọ̀.
0: káàṣì ẹ̀tà kọ́kọ́ rè 25,000 naira nọ́mbà yẹn parí pẹ̀lú 063 0825 ló bẹ̀rẹ̀ rẹ lọ́n jẹun ó gbé o. Hello.
12: Hello.
0: Hello, ẹ káàárọ̀ o.
12: Káàárọ̀.
0: Ṣé ẹ ta káàṣì ẹ ní Lágélú FM láti ń pè yín o?
12: Bẹ́ẹ̀ni sà, bẹ́ẹ̀ni
8: sà. Bẹ́ẹ̀ni sì ń ṣe wá change.
12: Bẹ́ẹ̀ni.
0: Bàbá ṣe ẹ ti jẹ́ rí.
12: Ìgbà àkọ́kọ́ gan tí màá tarí ni mi ì jẹ́ rí.
0: Ẹ tarí.
12: Wàláìdàláì.
0: Ẹ tún jẹ́ rí. Lẹ́yìn díẹ̀ tí ẹ tarí.
12: Mi ò jẹ́rí mi tarí. Ìgbà tí mo so mo máa ń wá sí ìbàdàn every 2 weeks mo ṣe wá máa ń gbọ́ lágelú yẹn mo ṣe wá fẹ́ ta láàárọ̀ yìí ó wá ní kí n ta pé màá sẹ́ndì owó máa wò bàjẹ́ ṣé máa ń transfer owó ni ọgbà tẹ wá ń ṣe program yẹn tẹ wá ní aláìṣẹ pé ó máa gbé wá báyìí lè máa ṣe máa transfer sí àkáǹtì kan mo wá ní àṣọ automatically kò ṣe fake mi jerry mi tarí lágelú.
0: Bàbá ṣé ẹ gbàgbọ́ pé ẹ ti wá jẹ láàárọ̀ 25,000 naira lẹ́mọ̀ jẹ.
12: Alhamdulillah.
0: Ẹ̀bá kọ́sítọ́mà kẹ́ ẹ máa pè yín o. Ẹ máa lọ rò pé nẹ́tíwọ́ọ̀kì ni wọ́n á pè yín ẹ̀ẹ́dẹ́gbowó yín. Ẹ wo ó tún ku 50,000 naira méjì. Lérò ẹ̀rọ ti màmá yẹn náà ẹ lọ́ máa ṣe voice note. Sorry ti group bami to ni te ba wa nbe lori WhatsApp group bami to en bakan na mo nbo lori ti Facebook cash here 50,000 meji tun wa o yin yi ni tin ta ba ti ti eka polowo jade e se o te n gbo wa
13: Eyin eyan mi e kaabo si ikanni mi loni won ma safihan bi mo se ma npe lo golden mom aladun to kun fun miliki ma koko da golden mom mi sinu abo leyin na lo bo mi to lo woro si ma wa ro po be ni ki won ma wo bi yo se dohun aje gbadun to lopo miliki asara lore ni ni
14: duro na nigba wo lo fi miliki sinu re
13: golden mom 3 in 1 meta loko ni mo lo mi o ni na titun fi miliki si mo
15: iya mi o ma dun kan ni
16: golden mom 3 in 1 je yi ti miliki aladun ba wa
17: era fun mole di yin loni golden mom to gbogbo eyan di
18: Country people, we enter mode and don't finally land.
19: Hey, time for your hustle to finally pay.
18: Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember Monte with the Ember winning galore.

Arusa 1. Baba paduka lori apere. Isale osi Real Bond Community Development Association. Donki kabiesi ku orire. Won ni ka dope lori ki bato pele se kesi baba o je ko pepe pe. Eh lake ba oluyole, oloyi agbanure ni akanbi, arole ba oluyole nbadan. Ku mura o, gbaju gbaja. Lo kon loki ile badan. Lo nbo wa baba keye ni bon photo isale osi nbadan. Alejo pataki lojo na, oloye Jubril Dotun Sanusi Okaloma Odua. Senator Salafadin Abiodun Ali, Engineer Adereni Abbas Oseni, Honorable Stanley Ikrulai Olajide Odidi Omo. Àwọn ògbóǹtarìgì eléré tọ́kẹ̀lù sí wa ní Bàdìrè. Fẹ́yọ́ Rasida Ayinde Merengue King, Alhaji Tayololu Akande Currency, Haji Fatai Adisa Fakus. Ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án. Bá ṣe o, aago mẹ́wàá àárọ̀. Ìletò gbogbo ti bẹ̀rẹ̀. Gbogbo èèyàn la pè. Lórí ẹni a fi ìwé pè. Gbogbo ọmọ bíbí sàn-án. Ìsàlẹ̀ òsì ń bọ́n fọ́tò. Àtẹ̀yìn àlejò tá a pè. À ń retí ní bọ́n fọ́tò. Lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù yìí.

0: eka abo pada lati ka polowo oja wa eje ki nse ba eyi lori ti cashier en so nbe 50,000 naira meji on lo tun ku bayi ti nbe nle en yo 50,000 naira meji en so nbe bayi o eje n tun yi 50,000 naira kan lo tun ti fe lo yo o bere pelu 081 lo fi bere o wa pari pelu 569 eti ri nkan mi te tari mo gbe nta mi tari mi jeri gan de bi pe ma te ni mo tari hello e ka ro o ade osun kayode loruko mi mo npe yin lati lagilu efe baba se ta ka se ni aban ya phone yin lo
1: emi kura mi bo ti
0: e eyin gongon se ti jeri
1: ara mi jeri
0: ta gba o le ti bere si ta
1: o ti
0: se die oruko yin atadugo obi te wa
1: abiagun loruko mi lati waya
0: lati wire and cable ben. Baba e ti je 50,000 naira bai ni wa lo se awon customer care ma pe yin won ma ja yin sibe se ma gbowo yin papapa ni se gbo
1: yes sir
0: e gbo e ma ri len ti o ti di meji o tun ku 50,000 naira kan si bayi o ku 50,000 naira kan hello
2: ni mo ko ile gbe lati nta ke sika e gbe ma di e da dipo ya ni ta bo bi ni la e ni ko se awon le kada awon ma ba
0: hello sir
2: hello ta
0: e fe le soro e le pe le kan te le fe pe wa si akiyesi kan
2: awon la awon base kan ko la jo mo ko fa ta lo awon la bi cha le bi ni amale
0: ko
2: to
0: di wala baba e fara bale salaye nkan te nso agbo yin dada
2: won ni awon won la ma gba ju kan ko jara di pe wa awon bi okara gbe aluwasa awon bo ti kan ko awon je lo an gbe lowo la gbe awon la e
0: on fa giri gbo lowo awon mo la to nfi okada ko aluwasa ko ja nbe
2: side ile pamale ni
0: side bo le pe
2: ile pamale ni bodi
0: ile pamale ni bodi
2: àwọn ọmọlẹ̀ ẹran kò já ń bẹ ọkọ̀ lórí àlùbọ́sà.
0: Àárín àdúgbò níbẹ̀ kì í ṣe ojú títì àmì.
2: Kì í ṣe títì.
0: Àkíyèsí tẹ fẹ́ pè wá fún ni pé ẹ fẹ́ sọ àbí.
3: Ibi kó tó di wàhálà kó tó di pé àwọn ọmọlà ó yarí mọ́ àwọn tó ń gba owó ojú
2: ìlú rẹ̀ lọ́wọ́.
0: Àwọn àwọn tí àwọn tí kí lẹ sọ
2: o ti yé wa
0: àwọn tí ó kàn ní ìbòta gbófinró wọn ti gbọ ẹ ṣe. Hello.
4: Ẹ̀yin Akueto.
0: Yes.
4: Ẹ̀dàkùn ifi ọkùnrin ń sọ ní ìsìn káyọ̀tì bá wa mójútó.
0: Ẹ̀yin náà gbọ́ nípa ọ̀rọ̀ yín àbí.

0: tó lè tó yìí kí lè fẹ́ bá wa sọ.
1: Òkú ni bo fòyin yóò ẹ kúkú sóríire ẹ sóríire ẹ
0: sóríire
1: lágbá ọlọ́run ẹ ọ ẹ sóríire
0: ó sóríire
1: ó ó sóríire ó sóríire o fi gbogbo mọ́gẹ́rẹ́ sí.
0: Gbogbo mọ́gẹ́rẹ́ ń kọ́ ń bẹ̀ o.
1: Ẹ wo àlàáfíà làwọn mọ́gẹ́rẹ́.
0: Bóyá bàbá ẹ bá a dá sí.
1: Ẹ dákun tí ẹyin ẹ̀rọ arábìnrin tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ ẹ dákun mo fẹ́ mú díẹ̀ dákun bẹ̀ ẹ dákun ṣé fi sọ̀rọ̀. Kódà orin ló bá dé láàárọ̀ yìí ṣe ń gbọ́ ó ní rísì ṣe ń gbọ́ ó ní rísì tó fi bá orin dé láàárọ̀ ṣe ń gbọ́ olóńkẹ́ máa ń kọ́ lórí ó ní ẹnìkẹ́ ti bu nǹkan mu ẹnìkẹ́ ti mú mu kú mu ẹ̀yin máa sáré ìyẹn lórí pápá ìwọ́ tó bu nǹkan kan mu tó wá fẹ́ lọ ṣàfarawé kí lẹ mọ̀ tó jẹ́ ó ní rísì tí mo fi kọ yẹn ṣe ń gbọ́ mi ìdí ni pé ẹ̀ló ìdí ni pé ìjẹ́lí kì í ṣe pé bàbá fi oògùn bá alájọṣepọ̀ sábà máa pa á fún àwa lókun o ṣe ń gbọ́ kì í ṣe ọ̀rọ̀ ògùn lè ti ń bẹ́ẹ̀ lẹ́yìn o ẹ pé tẹ bá ṣàkíyèsí obìnrin yẹn ni òun ń ṣàlàyé fún mọ́mí ẹ̀ tí èèyàn bá fẹ́ fi nǹkan bá yẹn ní nǹkan bá yẹn wà láìtàlà sí mọ̀bìlà làṣíláwà kò tiẹ̀ ní rántí kò ní rántí pé bóyá nǹkan kẹ́kẹ́ tiẹ̀ ó ṣe máa pé òun fẹ́ máa sọ fún anybody kì í ṣe ọ̀rọ̀ ogun o sábà máa pa á fún àwa lókun o ó wù kọ́ gbà fún un ni iṣẹ́ ń gbọ́ òun ni kò ṣe àtúnṣe tó bá dẹ̀ rí i pé bàbá yẹn tún ń pè tó bá tún kọ̀tínù láti máa pè kó wọ́n ń pa òyìnbó ti di ayé ọ̀la jùlọ wà yìí wọ́n ń pè kẹ́kẹ́ ní dcc camera tó bá pè good kó wà kẹ́kẹ́ tí wọ́n ń pè dcc camera kó ẹmọ̀ kó ló ń tí sọ fún mọ́mí ẹ̀ tí ò bìlífù kó wá dcc camera gbogbo nǹkan tuntun wọn bá jọ pa ńbẹ kó send.
2: Bo o kan tiẹ ti o ti kuro nbẹ o nu ti kuro nbẹ pe oun lo bẹ mọ.
0: Ọrọ yẹn inú oko ni oko dida ni wọn da wọn wa jẹ iṣẹ baba aláwo ni baba yẹn ṣe. Gba to de ma sọ ẹgbẹ olu to darukọ ko to wa di pe oun de si Ibadan awọn eyan ti fun mama yi ni imọran to pọ kale kuro lori rẹ ọpọlọpọ ti ba wọn sọrọ pe ko sọ fun baba tí ó bí wọn ní tí ò mú ya wọn rántí òun làwọn èèyàn sọ kí ló dé tí ìyá ò gbà wọn ọmọ wọn gbọ. Hello.
3: Hello, ẹ káàárọ̀.
0: Yes sir.
3: Ẹ kú ètò orí yín lè dàrú.
0: Ọmọ sà.
3: Ẹ kí ọmọ yẹn ó sọra fún bàbá yẹn o. Ọmọ bàbá yẹn ó lè ṣí lè ṣe o. Sọ pé ẹ̀kú abáláwo ni. Ọmọ yẹn bàbá yẹn lè ṣí lè ṣe o. O ní kọ́ mọ́ lọ síbẹ̀ mọ́ o.
0: Ṣé ẹ wo mo rò pé ká kúrò lórí ibẹ̀ yẹn màmá yẹn náà ti gbọ́ àbí adéyẹyẹ kí ni ìmọ̀ràn tẹ̀yìn ní
2: fún. Kò ẹja kúrò lórí yẹn ṣùgbọ́n ohun kankan tí èmi rí ń bẹ̀ nípa ọ̀rọ̀ bó ṣe bá màmá ń sọ̀rọ̀ yìí tí màmá ò kọ̀bí ara sí tí ó gbà màmá kan sọ nǹkan kan lẹ́ẹ̀kan tó jẹ́ pé tá a bá wò dáadáa ó ṣẹṣẹ kó tó wà ń bẹ̀ ó ní ó lè jẹ́ wípé nǹkan míì ni màmá yìí gan bá ń lọ ọ̀dọ̀ bàbá yìí kó tó di pé bóyá
0: ó lọ yẹ̀ wò
2: torí èèyàn tó gbogbo gbà yín gan wọ́n lè má ti kúrò nílé ọkọ kó jẹ́ pé ilé ọkọ náà wà tó fún wa lọ
0: tó tó di pé
2: òǹfà fà wọn tòtùmọ̀ pé tó òǹfà bá ti fa èèyàn kan ilé ibìkan gbọ́dọ̀ dàrú kí ibìkan tó tò sọ̀bẹ́yà nǹkan tó dalé wọn ló gan nìyẹn wọ́n fi kó kúrò lẹ́tọ̀ kó fa fún wa kó bá bàbá tá ń sọ yẹn àwọn kọ̀ọ̀kan sì wà tó jẹ́ pé ó ń gbàgbọ́ pé àwọn lágbára pé kò sí nǹkan táwọn bá ṣe àṣegbé ni so wọ́n rò pé àwọn ọmọ yìí máínà ni wọ́n ìyá àwọn sì rí abẹ́ àwọn ló wà so kò sí nǹkan táwọn ṣe tí
0: nọmba yìí ti ń pè mí lemọ́lemọ́
2: ǹjẹ́
0: agbèkáwò tó fẹ́ sọ. Hello. Hello, ẹ káàárọ̀. Yes.
4: Lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ṣé èmi náà lè sọ ìrírí tèmi díẹ̀ ni.
0: ẹ jẹ́ àgbọ̀ torí mo rí pé tí nọ́mbà yẹn ti ń lọ pọ̀.
4: Díẹ̀ ni sà. Nǹkan tó ṣẹlẹ̀ sí mi pé ó ti pẹ́ díẹ̀ lórí nǹkan yẹn tó di ọgbọ̀n ọdún. Mo kúrò lọ́dọ̀ ẹni tí mo fẹ́. Nínú àgbègbè mi kúrò níbẹ̀ nínú àyẹ̀kọ́ gan-an mo ṣùgbọ́n mi kúrò níbẹ̀ nígbà yẹn. Ṣùgbọ́n láti gbà yín ó ti di àkókò yìí tí mo bá fẹ́ yìn nìkan yẹn pé oṣù méjì rí. to fi di akoko yi o ko ni odun ni osu kefa yi o de gbe ji mo gbadura mo jade
0: lori mama radio te fi ngbo wa epa
4: lati gba ni akoko yi
0: o ya ngbo yin
4: o se o ti try capacity ni ti fi gbadura ti ti ni lori awon mo wa mo gbe lori alafa mo lo le alawo o ti wa jiro ni si mi lopo tori apolopo ti se ti o pe o ya ni se ti se ni mo ni e ma se won ti fi wo ni won ti se ti o ni se ti se wo ni de ko mo ti kuro ni bi ti mo gbe gbagba won ni lu ni gbagba mo ti gbo si lu de ni o si wa nje e o kan fi mo ti bi e ji ni mo ko ti mo ni se si ni
0: eh mama e je ki n se bayi
4: yes sir
0: ile oko te ti kuro tele se bi ma nbe
4: o bi mo leji sibe
0: wa o le ri awon omo yen gbeyin
4: a o gbe mi la awon omo yen wa
0: odo ni na wa
4: be ni sa
0: e de ti fi baba won le ti togun odun
4: be ni su te fodi ile ku ogun odun
0: laarin eyin e to eni odun melo bayi
4: mo ti pe 44 years bayi
0: 44 years ba laarin eyin ati oko yin ko se ni ti won obi na ti o so pe o nje bi ninu to fa ipin ya yen owo ta la le so pe o fa
4: daji bi gboro paro fun ti se ipe ipin ya yen wa lati pe de oko bi oko mi ninu ado pe ni kuro ni be lo to o pada wa ipe o wa se ni fun ti mi ba pa se ni o ba pada so do mu o le ni lari pe ti da pe o si pada wa o ti fe yawo mi o pe so fun pon pon yan ba pa tin ba pa do ni ni lari mo se ni ta ko te fe yawo mi ko lo fowo mu yawo ni lati gba ni iri go koko ka si mo mu ra sise mo sise owo mi mo pe lati le tojo amo e te tin da ko ma so bi 10 years to ko lo pa wo yen te yi ka so ni mari mo so ni mari mo ni mo se se wa ro ni pe nte bayi lo nsele nkan bayi lo nsele emi ti en ro gba ti boya tori awon mo mejeji to wa lowo mi lawon ko ni de sa fun mi ni to wa te di ni ra ko ko ti mi soro yi
0: da kanen mi ade ya boni go ki sori eto yi lo ye ki e pin si sugbon tori pe mo ri pe number yen on disturb gogo wa lo je ka gbe mama se ngbo mi
4: e ma di
0: mi iro iro ijo to ba ka yan lai yan ma ndi kuku jo ni gbogbo agbaye ti gbo yin gbogbo awon ti o de ye iru eto to ye ke pin si iyon oni temi martini salawu lale sunday enyo
4: a
0: ba yin bugbo awon na wa ni iru gogoru nkan te nso ise gbo mama
4: yes sir
0: awon to ba de tun wa ni imoran tabi nkan ti won le gba yin le lori kan ba pe wa leyin eto awon je ke mo enyo ise gbo mama
4: yes sir
0: yes sir
4: yes sir
0: ase o ase o abi adeyeye to lo ndun won ni
2: be ni be ti npe
0: so nipa ti momo ti a nba oro re bo ati ti awon omo re mejeji ati ro momo yen ki won jo kan gbe igbese awon yen ti chevers no to po gan sori whatsapp tawon yen ti fun won ni moran lokan ojo kan ko je bo ti je eja abi bo ni
2: be ni pelu bi olorun se yo mo ti an ti kuro nle to ti wa ni lo
0: ka so fun baba won
2: eh ko olorun ran won lowo to ba je pe an mo ruse ton se but wa pe bi a se ton se to je pe se to ni tumo ni mi ba ni kon tera mo kon setan ati da duro lai se wi pe ya on ro gbo ku lori iya won tabi oko iya won ati le rowo mo lo
0: se en omo ti o ti togun odun ti won ti n ba ni ise awon ti pogun odun e wa wo bi ati gba ti won ti n ba won lo po bo ti won lo le le merin se mo pe awon gan o le ka pe pato ye bayi sugbon olorun oba yo pelu won olorun oba yo de di won ki won fi to baba won leti bi awon eyan ti so kan ma so fun baba won oju ti baba won o la lati gbegbese kan de kuro ni saka ni oko ya won olorun oba yo pelu won ko je bo ti je ewo e je ka se bayi oro asiri mi e je gba lati le sugbon ka to lo gba e je ndoke lohun a fe taja e ma gbagbe cashier e nso nbe www.cashier.ng eyo ensun be tabi ka lo code *347*1004*2#. Te ba ti send gbogbo e a gbe yin bo si ipele mi won ma bere pe melo le fe ta ton ba ti bere ye te fe ta e mu 500 leyo kan e ba tun di send a tun gbe yin bo si ipele mi pe bawo le se fe sanwo e ba tun ti mu bi e se sanwo a tun a gbe yin bo si ipele mi won gbe account number wa ati iye to ye ke san iye te ba mu no ma multiply re to ma so iye te ma san wo 50,000 len kan tun ma je ba ka to lo be e je ndoke lo na a fe taja
5: My pen has stopped.
6: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
5: Oh, your favorite pen?
6: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
5: Wow, it flows smoothly.
6: And writes up to 3 kilometers. That's why I trust it.
5: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
7: Country people, the Ember Motors don't finally land. Time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, eh? With the Ember winning galore. First of all, make a

0: lọ́rọ̀.
1: Kára ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lè dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ àìlera bí àìrọ́rùnsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa bẹ̀. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣèbùba alára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lọ́wọ́ tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,000 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ló ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ńdì NCE, HND, A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Crown Avenue Ikeja, Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
3: Kalẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá fún gbogbo ẹni tó fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens Phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́màrà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens Phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plọ́ọ̀tì kan báyìí ẹ̀ṣẹ̀ra odidi éka kan ní 6 million naira. Gbogbo dọ́kúmẹ́ntì ló ti wà nílẹ̀ kẹ́rí kẹ́ra ni o. Àbẹ́ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, Base 1 Plaza, Ìyànà Adéọyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens Phase 1, Mọ́níyà Ìbàdàn and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come true.
4: Ajani si o si okada lo gbe ni oko reda oko ke bi nra koro ose meta sisin sosu kan ni o fun mi oko to jire lori ndi mi ti mo wa kaakiri bi ti bo emi ati di lock so to obo ti agree price mo si ti gboko mi le fun owo ba nta oko to jire ni fi gbe pelu owo ti fi kun awon oko po nu ogba won lo to o sugbon mi o ka ama wo to olo fe roko tutun yi odo di lock so to obo ni o ja ti lo ra o ko si ru oko te wa de be te ni ri di lock so to obo e di lock so to obo ni awon won to ni si ri se oko ni be ba se fe si koda ti won ba ni nte fe le won ba ọ̀dà látòkè òkun tí ó sì ní pẹ́ bó sì jẹ́ Nigerian Use kíákíá àwọn ọba yín gẹ̀ẹ́tì ẹ̀ àyípọ̀ rẹpẹtẹ àti kọ́kọ́ sí pẹ̀lú ètò ààbò tó fọkànbalẹ̀ Nigerian Use lẹ̀yìn fẹ́ tà ní àbí tòkun bọ̀ ẹ máa gbé bọ̀ ní dílọ́sọ̀tò ìwọ̀n ọba yín ta gbogbo ẹ̀yìn iléeṣẹ́ ńláńlá iléeṣẹ́ kéékèèké ilé ìwé àti ilé ìjọsìn dílọ́sọ̀tò ọ̀bù ti ṣe tán àti bá yín ṣe pè ọ̀dà lọ́dọ̀ wọn nírúfẹ́ ọkọ̀ tẹ́ ẹ bá fẹ́ látòkè òkun àní ò lọ bá wọn ní dílọ́sọ̀tò ọ̀bù lólúyọ̀lé behind Esmall 7 Up Road ní kété tá a bá kọjá Mobi Junction lólúyọ̀lé 081-6982-8487 dílọ́sọ̀tò họ gbogbo tó ní ṣe pẹ̀lú ọkọ̀ ìrọ̀rùn ni.
5: Lagiliwa FM 96.7.

0: Hello.
1: Hello.
0: Hello, Ekaro.
1: Ekaro.
0: Sora Ashiri le fe so.
1: Benza.
0: Eje agbo.
1: Eso. O se le pe mo ti marry by 5 mo ani oko. So, along the line, mo se marry eto. Mi o bi mo tun oko mi. Mo wa pa pe en ara ko eto. Ni ni awon bi se mi tun ba ara ko ni ara ko yen na. Ele ti marry o ti ni ya lo ni. Bo ya wo na ko ti bi mo fun. E ma fun yen ni o sa gbe ma a jo n ta de da so wa lowo ti sa. Ti sa o sa se le pe ni o wa mo fun ara ko yen. Ni bi o du to lo sey ni ba ko yen ko. O se le pe ba to to bi o se le ti ni ne ba je. So atun ma te fun na si tu jo n wa na.
0: Ile oko na le de ti wa. Mo gbo yin mo ni ile oko na le de si wa.
1: Beni ta.
0: Sugbon e ti bi mo farakunrin te fe.
1: Beni ta.
0: Arakunrin te de jo se wole wode e sa nbere aniyan yin lo.
1: Sa?
0: Mo ni arakunrin te jo se wole wode e si jo nba ere aniyan lo ni tanti e.
1: Beni.
0: O ya e ma ba oro yin lo.
1: So ma odun yi wa ni o tun wa se le pe odun yi na again a sa si jo wa na. Amadan jade won zo mo won ko pe so mo tun wa ni won fun ni odun yin around January to February so o wa le pe orin eleyi mu mo mo se ni due to pe iyawo to fe ku le yen o wa pada ka pe ina ti o ko mu ni ko kon si ta to je pe o mu number mi lori fun oko e to n try to mi to n pariwo to se gbe so ko yen ma le ba link up lọ́dọ̀ ọkọ̀ tó ní nígbà yìí tó mọ́ á ní láti ṣe ẹ̀yìn yẹn mọ́ ó kọ́kọ́ ẹkú ọ̀nà arákùnrin wa ṣàpàtàkì ó wá pè mí wípé kí o tún mo lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn tí mo ní ó dẹ̀ mọ̀ ó mọ̀ pé àti mo wá ṣe pé ìyàwó òun ṣẹ́tù ní nǹkan ọkọ̀ bẹ́ẹ̀ yẹn ní ìgbà tí wọ́n ṣe ó ṣáà ń tún ti lé mi lórí pé kí o tún mo ṣe lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn bọ̀ ní ìmọ̀kọ́ tí mo fẹ́ ṣe ní àárín yẹn ṣá mo sá ni pé mi ò ṣe mọ pé tó fẹ́ da ilé mi lórí ìgbọ́ kò bẹ́ẹ̀ yẹn mo wá wọ́ndà pé kí ni ó lè fà pé mo wà nínú ọkọ mi ò ṣe mi ń fún ẹnìkàjọ wà nínú ilé tó wá jẹ́ aláta tó mo wá lọ́gbọ́n wọn mọ́kọ mi pé àjọyọ̀ ṣe àyẹ̀wò ó ṣàṣẹ̀rẹ̀ pé òun ní olè ṣe olè bímọ gbogbo kì má olè òun ọ̀kìn òkì fẹ́ gbọ́ ó ní rọ ni òun kò sí kòtó jẹ́ bẹ́ẹ̀ arákùnrin ta yẹn ó lè ṣe disturb mi náà ó ṣe ń disturb mi ó ṣe ń disturb mi bọ kò mọ pé bẹ́ẹ̀ mo lóyún kan o tó máa ń travel wọ́n dẹ́nìkan tó máa ń travel dàgbà kò mọ gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn kò mọ arákùnrin ta yẹn náà sì máa ń disturb mi pé kí màá tó oúnjẹ wà bọ lọ́kàn tèmi rò pé mi wà mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe bóyá kí n wá ṣìgbà fún mi kí bóyá kí n wá ní látọ̀dọ̀ arákùnrin bẹ́ẹ̀ mo lè gbé fún ọkọ mi àbí ọkàn mi mọ
0: Hello, mama.
1: Hello,
0: ma.
1: Mo n gbọ́ yín sá.
0: Ẹ mọ nǹkan tá a máa ṣe. Ṣé ọkọ tí ẹ tó ẹni ọdún mélòó ma?
1: Mo ṣẹ̀ṣẹ̀ clock 30 years báyìí.
2: Ìgbéyàwó yín sì ti tún ọdún mélòó?
1: Márùn-ún.
2: Ọdún márùn-ún.
0: Ẹ ò dé tí ìbímọ kankan.
2: Ọkọ yìí ò dé ẹ̀kọ́ bí ara sí lẹ́yìn ìgbà tí ẹ ti lọ ilé ìwòsàn tó ti sọ
0: fún mi. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni
1: ìtàkùnkùn gbọ́rọ̀ ní àkùnkùn tó ṣe òun kankan.
2: Tó bá ṣeéṣe tán bá ní kán fún wọn ní bóyá oògùn àbí abẹ́rẹ́ tán lè lò gan-an ò ní fẹ́ lò.
1: Mo ti ṣọ́ ẹ láti fẹ́ gẹ́tì àwọn kókó ẹ ó lò díẹ̀ ó tún gbé sílẹ̀ sí náà kíní ò dé sì ṣe.
0: Ẹ dẹ̀ fẹ́ gbọ́ ọmọ ọba fọ́sùn.
1: Bẹ́ẹ̀ni mo tún wá ń rò ó because àwọn èèyàn náà bí àwọn nǹkan nílẹ̀ kọ̀ọ̀kan àtàwọn èèyàn náà ti máa mo wá ń rò ó bóyá kí n tún try ọba máa yẹn gé òun ni ọ̀nìjẹ́kù mọ̀
2: tó
1: bá òun lọ́mọlọ́dún mi àbíkọ̀ kò tó bọ̀ tẹ́lẹ̀ ó mọ àwọn tá ti
2: ṣe tẹ́lẹ̀ ó mọ̀ bí òun lóyún fóun. Arákùnrin yẹn mọ̀ pé
1: bẹ́ẹ̀ni.
0: Ṣé kìí ṣe pé ẹ sọ àṣírí ilé yín? Arákùnrin yẹn ṣé kìí ṣe pé ẹ sọ fún pé àtọ ọkọ yín ò lè dọmọ?
1: No.
0: Ti ki so. O no
1: ko
0: mo nda pe a. Ki o mi so fun. Thursday. A fi ta dada. Se man gbo wa lale Thursday.
1: Ah,
0: ale Thursday ba mi tu. Lago mewa koja seju bi meedogun. Ohun la bere. Se gbo lale.
1: Okay.
0: Titi da ago kan. E ja fi sale Thursday. Tori ago mejila lo ti ku seju marun yin. Won si ko royin wole nisin. Se gbo ma.
1: Yes.
0: Mm, no la fi bere le Thursday. Abi Adeye yin.
2: Bo se ye ka se.
0: Bo se ara tinu. Ese. Ese. E je nlo sori ti cash e bayi. Cash e 50,000 naira to gbeyin re o. 50,000 naira to gbeyin. 50,000 naira to gbeyin. Ah! Then wo ta lo ni o. Ta lo ni o. 50,000 naira to gbeyin. Number yen bere pelu 080. O wa pari pelu 273. Olorun je won gbe o. Ati n pe won Olorun je won gbe o. Emi o ma tun gbadu Olorun ma ju gbe. Ko le ba je temi. Olorun je won gbe o. Hello.
3: Hello.
0: Hello, Ekaro. Mo n pe yin lati like, mo n pe yin lati like Ilu FM. Hello.
3: Hello, sir.
0: Mo n pe yin lati like Ilu FM. Ade Osun Kayode loruko mi, se ta ka se ni.
3: Bele, sir.
0: Se jeri.
3: Ara
0: o. Gba o le ti bere si ta.
3: Ah, se pe di e o.
0: Mama. Oruko yin atadugbo te tin gbo wa.
3: Adelela Felicia Moyo.
0: Lati bo.
3: Apete.
0: Mama e ti je 50,000 naira bayi.
3: Praise the Lord.
0: Hallelujah. Awon customer care wa ma pe yin. Ejo je ka wa ma mura ti ma lo. Ade Osun Kayode loruko mi. Be ba lo nkon ti e fe ba wa so. Ero ba ni soro mi ni 080-36-75-71 Loruko lo tu eto yo gawa kebugi ati loruko gbo iko bami to patapata loruko gbe nga ola iwa lo yato ni anda gbere fun ipe ire atayo la fi pade o dojo Thursday
2: ah koti emo boya martini ko powder won le ni
0: oju ni ba ba kan ai oko arugbo oko arugbo
2: eh sorry
0: oko arugbo
2: talarugbo talarugbo
0: ale ka ale toju o nka mo se ka ebe mi wo se mc birthday won ta che lo
2: emi
0: ko si mo eji won ah ma ka ma ti dagba ogo to si lo dagba bo lo gbo mo wo pe titi ojo pada wa
2: unjo wa lo mere ke kuku so
0: dele
2: oye mi
0: o mo o
2: a pade la ro ojo
0: e wo won ti ko be pade
2: te ngbo wa ah eni o bo ka no
0: won fon le si oro e
2: si nbe o
0: won fon le si oro e o le sa se
2: te ngbo wa eni ah eni o bo ka
0: o la se gbe
2: anu ade osun se mi
0: e wo o dabo dola po o dabo

0: ma fi asiko iki yin bi pe e ka san ibi gbogbo ti owo ja ikoni to ba nfe de ikoni lagelu re 96.7 FM oke to gajo ke
1: dun
0: o je ma dun o ri boss ni
1: to ma dun
0: bi e so ri boss o ri boss ze ni boss aye everything
1: Plum. Oops,
0: you don't. What happened? Yes.
1: I tell that is your sabotage.
0: Hey,
1: give me money.
0: So, ngba mo fe wole je je mi, Martin.
1: Ngba.
0: Se bo na gba bi omo to ri en fe hu hu hu. Bo se so?
1: Se so ni fe so.
0: Eh eh.
1: Se ni fe so.
0: Ni fe so.
1: Ogba.
0: Ogba gbo to so.
1: Oni bo lo daga bo.
0: Lo logbo.
1: Oyin gbogbo Amerika ni gbo e njo kan na yo para yin ole na ni o so be
0: ewo wa gbenu so fun
1: as ba don gbo ni
0: emi o mo wi emi o gbo daada awon yan wa so pe iwo ni alagba so alagba
1: ti wo tun so ara mi o tun so mo ko run so nkan to so ni ngba ti mo tun de o tun se ape awon lo nse MC o tun so awon yan ko lo nse
0: MC
1: njo be di de a pe 60 o tun gbo e lo ba ka lo so gbo
0: o gbo
1: ah ah de apo gan gbo oyin ko yo so o so fa wara ni
0: so ri po wa nkara ni weekend
1: mo ri
0: wo wa nkara to do se yin agbo
1: mo ri mo ri
0: atenu de lo ba lo be o
1: eh o pe abi
0: o pe nba mo yo so mo ni awon bania ki n wo ni vision ni e ni ori kini
1: amuludu ni
0: eh pe awon pe o pe afi ba won se ri to wa mo ni ngba te mo pe pe e ti ni ka ba nsa gbe daru
1: mo si ta
0: oni awon ngba to ti pe amala melo fe je yo je ju meji na lo ra ni je pe
1: ki si jo yo se fa
0: eh yo je se fa je owa re mo e sa mo fun lele rufu ko mo da binu
1: tori e tele gan o ti mu gan
0: ko ti da fe da biru e mo di o mu de bi ti yo ba ibi je iyun new vision kọlọ won ba ko sanu re ni
1: amen
0: eye service po so my service
1: mi my service
0: ah ajaja to ba fe gba owo ni odo mo mi wo oke
1: mo
0: ah to naki won ba je baje bo ba ti se ngba won ko ruko re si list yo e ka so
1: erama
0: erama ejo ko so ruko enu list yo awon ko boju re je
1: impio
0: ngba wa so pe impio yo abo si
1: mo gbo ko mi wa nbe
0: mo se se ti je ti finish si
1: sa ni ni ni ni ni jade ra ni si
0: ya
1: this
0: is tun
1: tun tun tun
0: se oruko re wa wa nbe
1: awon lo wa nbe o
0: ta lo pe e to so pe oruko re wa nbe
1: awon lo ba ni
0: check se pe 12 o'clock ni moda
1: awon ni mo to ko so so mo wa lori ilo
0: to da pe 12 ni wonda gbagbe ale ni o o le ri o
1: Miriam okay number 2
0: number 2 loruko e wa ati o sa mati o sa jesu ye mati o sa jesu ti ye o lo be di ye to da pe 12 ni to wa wa ka news wo 1
1: lo nu
0: to ko ti lo o lo fe to be o lo fe ru e mo laye
1: o je ko waju mi
0: o je ko
1: mo
0: mo gbo
1: na ma ngbo time
0: abi so
1: ra gbe ko ja ni
0: mo se iwo awon lo ba wi awon lo ba wi
1: mo ba wi
0: mo mi agba
1: mo mi
0: a ki ni ka san gudugbe royin le fe gbo iko ni lageru re lekun si awon royin ta pe ni gudugbe ni royin agbo se ahun rosodo sibe adu ala wasi mo nse fun yin pe gbugbe la gbi ko ni so kan wa la se leduwe re e ka san titi la yo akisola nko ti mi
1: e ka san bi yo won te wa titi la nfani lati mo gbo won ni loko lodo ati leyin odi ati ko awon royo mu de ile ta pe ni gbugbe fun to san tun ni akori la ko mo fun yin ka to fun yin gan ni ketepe san san fun to san tun ni o Martini Salau omo baluko ti mi ku kale
0: e je bere pelu awon akori lawon iwe iroyin ojojumo le wa Nigeria ni to lanfani lati jade le
1: jade kaaki
0: jade kaaki ni iwe iroyin punch won wa de daily
1: punch na gbori wa ni
0: guardian na wa e je bere ka ma si lawe lawe to won ni ninu iwe iroyin punch omokunrin omo odun 16 kan e ti o ko si owo iko awon ajinigbe ni enugun won ni won ti ri o yen awon osise olopa e ti won ma n sodi lati duro ni ronu ma ye awon ko wo yen ni kunle Anambra e kunle re mo gbo ninu re na so yin
1: ipinle ti Anambra na ni iroyin temi ni o fi bere fun tosun tuni to je pe akori e na lo de jade lati we iroyin ti punch nbe won tin so bayi pe iya kan re iya tan tanyan o na ni won ni ile ise olopa ti mu bayi won mu sikun ni won mu aso re ti won si so bayi won so mara won ni won ni wo ya yi alele ni so lago olopa ki lo sele ki lo de won ni omo odun meje lo nse ni sibala sibulu omo re ni oke so omo lomo o
0: sikiri nje sibala bo lo se nse sibala sibulu
1: e mo gbon laarin gbogbon o se ti to
0: Won se bi o wu wa ti o to si omo be
1: omo re
0: omo to bi se wo wo ni
1: mo se wo mo wo bayi
0: emi o ti e le wo
1: emi o mo
0: eni ma tin gbe o ma tin gbe wa le mi gbe kuro be
1: enikan lo post e sori WhatsApp e mo si ti block eni
0: eh mo mo gberu nkan bayi fe mi mo lati wo
1: ko ye se en to ye ko wa nu contact ti
0: mo se e se ru eyan daada
1: mi o mi n dun
0: o ko
1: besibe koko ye mi nigba ti mo ti omo yen kerora ni ko nbe wa lo block e to ri ke se la nkan re
0: ti mo gbo si awon era daada
1: ko post awon eyan ti won ti ge lori
0: mi ko post awon ti accident ta ka ti owo e ko post nkan re
1: Dangote post
0: e rara ibi won ti so funyan lowo awon kan wa awon kan wa je pe lori ero aye lo jara temi gan na mo block
1: mi block mi ti block
0: so ri to ba ti le ri ipe won bayi to ba ti le ri awon e pe eyan si daada ni ya ki sola bole wa mo wa nbise ni so bolo kuku o kini gbogbo eleyi to ba si ti so to bayi o ba si so to bayi pa yo pa phone ni
1: oniroyin bu
0: oniro emi o wa ba na mo boya block re
1: mo tun report re
0: gbogbo
1: mo report re block and report
0: report ma ba mi so igbo so iroyin rere emi fe ma gbo
1: o ti mu ya yi won ti mu
0: won ti mu
1: ya tan tan yan
0: ya ja arabuka
1: ya bu
0: ya ti o mo tin se
1: ma gbe wa account re
0: ah
1: o ja ni ka re
0: ko
1: ji di
0: ah ma ti ni iwo ko yi ah ibi ti o
1: awon mo le mi
0: le ko ba ta e ni ni dajo pe so po to ba kokko gbe eyan wa sile ejo won kokko ni ko bere egbejo lori re ojo kan ba gbe wa ton ko so pe nkan ti o se re ni wule so pe ah John case di osu to bo mani e
1: ah
0: mani ah John case di 20 years ngo ba pe 20 years asese wa kile se ehe
1: ah kile se leyin ogun
0: leyin ogun odun in sese wa gbo bi no se ta pe adajo mi o le da mo pe won ti adjoin di 20 years
1: mhm ejo ai zo ba mo kilo sele
0: gaga e salaye so te iru elomi be ko ni seru nko awon kan ma npe ika o je se ti e be laye igba kan ni ika tin se ti e bayi ko lorun ba ko saru si wa ni
1: ami ati ami
0: to won ni ajo eso eleto abo ara eni laborulu NSCDC eka ti ipinle osun lowo osiku won ti te baba kan omo re okunrin ati elomi won ni ole la won ja leyin na won ma se ri o wa lo yo irin mo lo yo waya kaakiri ni ile onile ile ti won ti kan tan waya ti wa nta won sa mo ni yo awon sa mo
1: won ba si pada ba won ni sin won awon
0: iwo to nta to nlo ji to ko tra won elomi da to wa ba ti o to won apesu ni won pesu ni jeje le su si joko ara re
1: so na elomi ti
0: ah
1: yo na ti
0: to je pe consult ye osu ba yo jade lese re te fo lori bayi consult no ni consult esu di
1: ipinle ti eko won na lo je pe iroyin eleyi na lo je iroyin ile ti ko dun won ninu tori pe won ni ina mo ara kan re ile ti o fowo ba awon shop kan ni suru lere ni ipinle eko won ni obi tibiti million awon ja o na do sufo kon na dakun jo ko mo sanu wa
0: a fi suru sha o to ninu iwe iroyin point na mo tun ti ri akuri eleyi to jade ni ipinle Kaduna bi do ti gbe se lalaye wi pe ko din ni sare ile to lo bi degbeta eti ile ise olopa ni ipinle Kaduna gba lowo iko awon agbesun mi ni ipinle na eti won lu lati mo fi se fanda to fi se fanda de onila lile na ko won gbale onile lati lo re mo lo to ba ti gba pada
1: lo won ko se ti ba ipinle ti adamawa na lo tun je pe iroyin eleyi won ni ile ise olopa ile to nbe ni ipinle ohun ni won ni won ti mu awon eyan meta kan ile to ni se pelu arakunrin kan ti won se pupa Ibrahim Muhammad eni a daughter odun ni won se ni won na pa won na ti ti emi fi sako
0: lara re
1: pe awon fe na emi jade ku lara re o ti wa se owo ti wa pada ba mo bayi won wo pa eko lakata ile ise olopa kini Ibrahim se fun won e mo gbo losan tun
0: ni ninu iwe iroyin the nation na mo tun wa won ni ko din ni awon orilede ile adulawo awon orilede Nigeria to je pe orilede South Africa ni won fi se ibugbe ko to di pe won tataporo lo si UK lohun eti owo te lori awon esun lolokun jokan won ni igba ti won mo ewon fun won iwo ko e ma ti ni iru court mi ẹ̀wọ̀n ọgọ́rùn-ún ọdún fẹ́ni kankan 100
1: years wọ́n ti lẹ̀
0: wọ́n yẹ ọjọ́ orí wọn
1: tẹ́lẹ̀ kẹlẹ̀ wọ́n náà ni ti lẹ̀ ní wáyé kó jẹ́ ní 40
0: 135
1: yóò kó bẹ́ẹ̀ mẹ́rin ti ẹ̀ ní kó lọ pa
0: kó lọ pa kò dé pa ìjà ìlọ ọgọ́rùn-ún ọdún fi pé
1: 100 years
0: dà mélòó ni ó fi pé kó lọ pa irú ìdájọ́
1: ìpínlẹ̀ ọ̀sùn náà tún ni ìròyìn eléyìí tó jẹ́ pé the nation náà ni wọ́n kó ìròyìn ọ̀hún jọ ọ̀nà tó jẹ́ ọ̀gá àgbà fún ẹ̀ka ti elétò ààbò eléyìí tó jẹ́ ti fásitì tó ti ń kọ́ni nípa ti ìmọ̀ ìjìnlẹ̀ ti ètò ìlera lọ́hùn-ún ni ní ọ̀sùn ọ̀nà tó jẹ́ ọ̀gá àgbà fún ẹ̀ka ti ètò ààbò ọ̀gbẹ́ni Fàlùlóyè ni wọ́n ní àwọn kan ti kọlù nígbà tí ó ń gbìyànjú láti dóòlà akẹgbẹ́ rẹ̀ kan tí àwọn tó ń ṣe ìwọ́de nípa emir tí wọ́n ṣe kú pa òun ni ó bá ní kò ń dòòlà ẹnìkejì wọn bá ní ìfẹ́ dòòlà ẹ̀yàn yìí náà wọn bá ya bò ó òun ni wọn ṣe léṣe o ẹ mọ̀ gbọ́ lọ́sàn-án tòní.
0: wọ́n ní kò dín ní àwọn èèyàn tí ń lọ bí 50 níye èyí tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn o láàrin oṣù keje ọdún sí àsìkò tá a wà yìí nínú oṣù kẹsàn-án la wà yìí oṣù keje sí oṣù kẹsàn-án nínú ìjàmbá ọkọ̀ eléyìí tí ó wáyé ní tìbútòrò ìpínlẹ̀ Delta ẹ̀ wá jẹ́ àmọ́ ṣe jẹ́jẹ́ lójú òpópónà ẹ̀jẹ̀ àṣẹ jẹ́jẹ́ o pé o bá rí i tí ojú ọ̀nà tó bá tẹ̀ kanlẹ̀ ní tó bá rí bẹ̀ mọ́ sọ ni ṣe mọ̀ pé ń gbà míì fún àwọn tó ń wa ọkọ̀ ní àyíká àtàgbègbè wa àwọn kòtò gégélé nkankan ni mo ń ṣe ó mọ̀ ń fẹ́ dàbíi pé ó ń dènà àwọn nǹkan míì fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mo bá ti mọ̀ yìí pé kòtò wà lọ́ọ̀kan yóò rọra lọ
1: àárín
0: yìí ò dáa o ó fẹ́ jẹ́ pé bóyá kíkó máa kí gbogbo òun wà ní ojú òpópónà gbà
1: mí
0: torí tí ojú ọ̀nà bá tẹ́ kò sí ẹni tí ń díyàn lọ́wọ́ láti mọ̀ sáré ni ká jẹ́ pé bí irú ilẹ̀ òkèrè ni eléyìí tí wọ́n sọ wípé
1: o
0: ti sáré ju o ọkọ̀ tó gbé dání yóò tiẹ̀ ti mọ̀ sọ fún ọ pé ìwọ gan ti sáré ju o wọ́n sì mú ọ lọ́nà
1: pé
0: nǹkan kan ti ṣe ni láti jẹ́ pé bóyá so kò sẹ́ni kankan tí mú ẹnì kankan lójú òpópónà lápá ọ̀dọ̀ ti wá tá a wá yín ló ṣe jẹ́ kí ìjàmbá ọkọ̀ kó mọ ọ̀pọ̀ bẹ́ẹ̀ ẹlòmíì kò ríwájú o kò mọ tó ń bọ̀ ń bẹ́ o kọ́nà lẹlòmíì tí máa ló ti máa overtake
1: ní ọjọ́ jimọ̀ tí mo ṣe ń bọ̀ mọ̀ọ́mìṣẹ́ mo máa ń lọ bí kan ṣe wá ń bọ̀ orí afárá ọkọ́lá ìmọ̀ pàmì ọ̀tún máa overtake
0: ló rí rí wọ́n máa wà tẹ kò síbi tí mo àwọn tí kìnnìún máa ń ṣe
1: kò
0: síbi
1: tí mo ọlọ́run ló yọ mí tí mo ṣe ń lọ jẹ́jẹ́ mi náà ó ti ọba téèkì ẹni tó bẹ́ẹ̀ wa téèkì ẹ náà wàá gbà fún
0: yìí
1: náà wàá
0: tẹ iná mọ́lẹ̀ kò mọ bí ó ti ṣe padà sẹ́yìn mọ́
1: kò ní sí òkàn bọ̀ bẹ́ẹ̀ èmi ni mo ra pẹ́ sára bí apá ògiri mo kàn padà
0: torí yóò lẹ̀ mọ́ ni ó máa brush ẹ lọ ní
1: fún yóò sì mọ sá lọ ni
0: a máa lọ ni kò ní dúró
1: ní ara pín fún mo ní èèyàn náà
0: sí ẹ máa ṣàánú àrú èèyàn owó wáyé o bá lọ jẹjẹ o bá lọ jẹjẹ àwọn ọmọ sí àìdá lórí bíríjì kékeré tí o kó jẹ pé ìwọ ọkọ ẹyọ kan ló gbà lọ́nà bí tí wọ́n lọ eléyìí tó ń bọ̀ náà ìwọ ọkọ ẹyọ kan ló gbà ń bẹ̀.
1: tí bá jẹ́ pé mo jẹ́ àwọn ẹlẹ́ṣọ́ ojú pópó tí máa mú a kò lọ yọ ọpọlọ rẹ̀ wò tá a bá wá yọ ọpọlọ rẹ̀ wò tá a rí pé ọpọlọ rẹ̀ ó ṣiṣẹ́ dáadáa a wà ẹ̀ṣẹ̀ wàá gba ìwé tó fi ń rìnà láàrin ọdún tó fi lo bí ọgbọ́n ọdún kò ní gbogbo ọkọ̀
0: lọ́dọ̀
1: tó
0: tá a bá rí wípé ọpọlọ rẹ̀ ó pé nígbà tó bá ní ọlọ yẹ a wà kọ́kọ́ sọ wípé kó wà bed rest oṣù mẹ́ta egulekọ hospital ni omi wọn mọ fà sí i láàdì
1: lọtún lọsì
0: tí kò bá ti tọ́wọ́ tó fà mí mí sí nbo ba gbo mi tan osu kan ni egbo mi
1: oyi re o bi
0: leyin osu kan ya bere si ni gba ege ni
1: e
0: tun bere na won to fun le je pe e je mo kan to lara re bayi
1: e ko lo ye
0: e je mo kan to bo ba do osu kata omi o wa nbi e je o wa nbi
1: asu da ye na
2: Show Market Road Drive, Pelele Straight End, Challenge in Badon.
3: Kilo Shelembe.
2: Me wan Shelembe. Nibe ni Asalam Community Group of Schools, a co-educational school. Wa. Bi wan shen koma ni Larawa, ni wan koma oma ni ede gesi. Tok pegede, ki wan le ba denigi galojo waju with well-equipped laboratory and standard computer rooms under the watch of skilled, qualified, and God-fearing tutors. Igi lala so maluma. E mwa wan oma yi wa, si Asalam Community Group of Schools. Ki wan le die kan la lo Joe Waju, admission is on in Gretch, Nursery, Primary, and College. Nitoripe, kama yitu to jade, what he ha odidi alukurani sorry, we are government approved. Asalam Community Group of Schools is at Keshi Road Drive, Pelele Straight End, Challenge, Ibadan. Call us now on 080-53-08-8007 tabi 080-34-54-4

0: dìbò fún ajadi ògúntó ìbò fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn dìbò ọyọ central dìbò fẹgbẹ́ òṣèlú apm apm nigeria first.
1: Karalẹ̀ kakọ́lé ti wá dìrọ̀rùn gbá fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plot kan báyìí tẹ́sí ra odidi acre kan ní 6 million naira gbogbo document ló ti wà nílẹ̀ kẹ́rí kẹ́ra ni o. Àbẹ́ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes top floor base one plaza Ìyànà Adéọyọ Ring Road Ìbàdàn or call 091-1706-0593 at Dream Gardens phase 1 Mọ́níyà Ìbàdàn and Irede City Ìdó Ìbàdàn. Your dream will come true.
2: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science,

0: departments: cybersecurity, business administration, finance, public administration, marketing, economics, human resource management, accounting, mass communication, and educational management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
1: Adúlọ́bù sọ́ra gbá sẹ́yàwó yọ̀. Nínú pàdé má jẹ̀mú olóṣooṣù yá o. Bẹ́ẹ̀ sí once again. Àánú lẹ́ẹ̀kan sí.
2: Ṣàánú mi lákòókò kò tó pẹ́.
1: Gbogbo aládùúwà tó bá jẹ́ níbi gíga ó bó yá lórí òkè. Àkùnrin tí ó rúkọ pásítọ̀ sálẹ̀ ó aládé JP ọmọ wòlíì. Business to protect them. They shall feed in their way and their backyard shall be in all high places. Wọ́n jẹ́ ní gbogbo ọ̀nà wọn ni. Pápá ìjà wọn yóò sì wà ní gbogbo ibi gíga. Pẹ̀lú àánú Ọlọ́run fẹ́ jáde sí wa náà ní gbogbo ọ̀nà. Ó yánú àdúrà lọ́jọ́ Wednesday 16, Thursday 17 àti Friday 18 September 2026. Ẹbí tí ọ̀run ti máa lú àwọn ìránṣẹ́ rẹ̀. Pẹ̀fẹ̀ Samson Akinola láti UK. Bàbá orí òkè àánú Prophet Moses A. Aládéolú JP. Wọ́n máa súre. Pastor Isaiah O. Aládé JP ọmọ wòlíì. Business to be tended. Fọ́ọ̀ máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù gbá gbogbo èèyàn lálejò. Látọjọ́ Wednesday 16 to Friday 18 September. Wákàtí àdúrà mẹ́jọ láàárọ̀. Márùn ìrọ̀lẹ́ pẹ̀lú ìṣòro mọ́kànlá rẹ̀. Ọ̀nà gbogbo ní káyọ̀ wá ní òjò tàbí ẹbẹ ní. Ẹ sọ fún ọlọ́kadà pé ó dún ṣòfò rẹ̀ ń lọ. CAC orí òkè àánú Primal Town of Mercy. Pẹ̀lú àánú a máa bọ́ láti ibi gíga.
3: Kara o ji pepe ninu ekurere alaafia nikan le da village se aseyori nipa afojusu e laye nloba oke fi sa gbekale alara pe online mo nisan mesan bo ba ke fi ilera bi airo orusun ara tita sangun sangun keyin o ma rin ko ge ko ge aile igbapa gbese kori o ma laago kiko o ma rin kiri ninu ara eni ifunpa giga iseto atelese kikan ni gorogo ki bata o jabo lese ni keyin o mo tabi keyin o ma ru ko ma gbe awon oniruuru irin se igbalode ti won ti sayewu lodo won to tu asiri bi tai so fi se buba lara eda lo alára pé online mo nisan mẹsan sara ọtọ láti jàjàbọ lọwọ kòkòrò inú ẹjẹ ọrá inú ẹjẹ pajápajá àyà lílù pìpì àbádì jẹdíjẹdí ìdákọlẹ kọmọkùnrin ó má lè tapáì kára ọmọ gbọn rírì ojú tí ń wò báyìí báyìí aromọlẹgùn àti bẹẹ bẹẹ lọ ẹkàn sí alára pé online mo nisan mẹsan ní number 1 lodge street beside amazing grace school òkè àdó ìbàdàn 0813-885-5308 0813-885-5308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alára pé online mo nisan mẹ́sàn-án ni ó kàn sí.

0: fún olóyè Adébóyìká Taofeek Adégòkè fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ADC.
1: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn ṣáàkiri àgbáláyé.
2: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà ẹwà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Mìíràn lẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe printing. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
7: Glory Print, put your message on display.
8: Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association Bonfoto ìsàlẹ̀ òsì Ìbàdàn ló ń fi tìdùnnú pé gbogbo ènìyàn àbẹ́ẹ̀rí ṣèkèṣèkè nínú wá dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rasidade Wọ̀lú Ládọjà Arusa 1 bàbá pádùkà lórí àpèrè. Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association ló ń kí kábíyèsí kú oríire wọn ní ká dúpẹ́ lórí kí bàtọ́ pẹ́ lẹ́sẹ̀ kẹsàn ọba ọjẹ́ kó pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ lákébà Olúyọ̀lé olóyè àgbànúrẹ́ ní àkànbí àrólé bá Olúyọ̀lé Ìbàdàn kú múra o gbajúgbajà ló kọ lókè ilẹ̀ Ìbàdàn ló ń bọ̀ wá bọ́ba kẹyẹ ní Bonfoto ìsàlẹ̀ òsì Ìbàdàn àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè Jubril Dọ̀tún Sanusi Ọkọ́lọ́mọ Odua Sẹ́nẹ̀tọ̀ Sàràfàdín Abiodun Ali ẹnjìnìà Adẹ́rẹ̀mí Abbas Hosseini Honorable Stanley Ikrulayo Lajide Odidi Ọmọ àwọn ògbóǹtarìgì eléré tí ó kẹlù sí wa níbàdílé Peyọ Rasheed Ayinde Merengue King Alhaji Tayolu Akande Currency Haji Fatai Adisa Fakus ọjọ́ 27 oṣù kẹsàn-án bá ṣe o aago mẹ́wàá àárọ̀ ìletò gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo èèyàn la pè lórí ẹni àfiwé pé gbogbo ọmọ bíbí sàn ìsàlẹ̀ òsì Bonfoto àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní Bonfoto lọ́jọ́ 27 oṣù yìí.

0: Ọlọ́run ni dáàmú wa o.
1: Àmì o.
0: Nígbà tí èèyàn wá bímọ tiẹ̀ tó torí sí òtó nǹkan. Ṣé wá ń tí tí tí ṣe ń ṣe kú ṣe
1: dákú báyìí
0: pé èèyàn ló bá ṣe bẹ́ẹ̀. Ṣé kò ní lọ fọlọ́pàá mú
1: bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní gbọ́dọ̀ rẹ̀, wọ́n ní torí pé gbọ́dọ̀ rẹ̀ ló ṣe ṣe bẹ́ẹ̀ ọmọ rẹ̀ rèé o.
0: Ẹ dákun ẹni sọmọ tiẹ̀ báyìí tó bá ṣe pé ọmọ ọlọ́mọ ni. Ẹ kú ètò
1: ẹ ṣe
0: wà ní sírin owó ọlá ilé Adébáyọ̀ ìyá láàrẹ
1: ẹ ṣe
2: o ti jọ pé àwọn ìyá ọmọ kánà tá a wò báyìí ìyá náà ìyá ọlọmọ ni ọkọ̀ kan tí ó
1: tó mú kínní tó fi ń bọ ọtọ ni
2: ìkan tó wà tí ó ń kíbọ̀ láàrẹ
1: ọtọ tún nìyí o
2: ilé ìtúndì ni ọlọ́bẹ tún ni ó gbọ́ wọn sì ní àwọn ló bí
1: àwọn lọ́bí wọn.
3: Àwọn àgbàgbà ẹgbẹ́ ètò ìdájọ́ yóò nígbà jẹ́ o. Orúkọ tèmi ni ọ̀pẹ olúwa ló ti ní olúwa bọ̀ ń tí ìlà rí ṣe àrí aláṣà pátá ìbàdàn. Wáyà mi inú pé àtúndà lọ àmọ̀ pé lágbára ọlọ́run ọwọ́ àwọn agbófinró yóò tẹ̀. Ẹgbẹ́ àwọn tó lọ ń dín nǹkan ìjọba fẹ́ máa sọ pé ìjọba ni ẹjọ́ mí ni. Ṣé wàá ní kẹ́ máa lọ jalè nǹkan ìjọba tó jọ ń wò fún gbogbo aráàlú? Gbogbo ẹni tó bá ti ń ṣe lé àti wọn ò ní gbòòrò ọ̀pẹ olúwa ló ti ní olúwa kan tí màá rí bẹ̀rẹ̀ alága àpáta ìbàdàn
1: pé.
4: Pẹ̀lú ẹ̀ka sàn ó.
1: Ẹ̀ka sàn.
4: James Ọlátúndé láti wáyà kébù ni ó. Olúwa máa sọ wa ilé wa ò ní jóná ẹrú wa ò ní jóná o. Táwa náà sọ́ra o. A máa gbéná síbi tí nǹkan ti lè ràn máa sọ ràn ẹ máa gbé ètò bọ̀ yé ń sọ Ọlátúndé láti wáyà kébù ní
1: ẹ ṣe.
5: Hello ẹ kàsán o.
1: Ẹ kàsán.
5: Sọ́ọ́lìò Olúgbilé láti sẹ́yìn iléeṣẹ́ Rágbélé ò ní bàjẹ́. Fọlọ́run ọba láàánú kó máa sàánú wa ni. Ẹni tí ń ṣe ọmọ rẹ̀ báyìí sílẹ̀ ni ò ní bá tó mọ ọlọ́mọ jẹ́ pátápátá. Kò yẹ kó rí bẹ́ẹ̀ fọlọ́run ọba láàánú kó sàánú wa. Ọmọ tẹ́lòmíì ń tọrọ tọ́lọ́run ò tí ì fún lọ́lọ́run wá bùn wọn ni wọ́n ń ṣe báyìí. Àhókùn díẹ̀ kàtó kọ́lọ́run ọba láàánú kó sáánú wa o. Sọ́ọ́lì Olúgbilé láti sẹ́yìn.
1: Ẹ ṣeun. Kí ẹlòmíì sọ pé tí ẹlòmíì ò mọ̀ọ́mọ̀ sọ jáde lẹ́nu ẹ̀ pé bó tiẹ̀ ṣẹyọ kan lọ́hùn kí ọ ṣàfòhùn. Wó wàá mú tí ó lọ mọ̀ níbẹ̀ tí. Ẹ ṣeun. Ẹ ṣe o.
6: Lágbélú ò ní bàjẹ́ o.
1: Àmì o.
6: Olú ọmọ láti ìlú sẹ́yìn.
1: Ẹ ṣe.
6: Èyí tèmi fẹ́ dá sí nípa ìyá tí ń dín sí ní ọmọ rẹ̀ yẹn. Ìjẹ́ ìgbà tó wà ń kékeré tó wò jẹ́rẹjẹ rí. Ìgbésẹ̀ tó bá yẹ kíjọba ó ṣe fún kí wọ́n ṣe fún ọ láti ló ní bàjẹ́ fún ètò.
1: Ẹ ṣeun. Àwọn classmates mi ni.
7: Kí ni mo bí ọmọ rẹ̀ ládùúgbò láti sàn látọ̀? Nífẹ̀ ní ló ẹsẹ̀ ń ka à ń gbọ́ yé. Máa ń bá ẹ̀sẹ̀ ní òde ká ọ̀rẹ́ pẹ̀lú àwọn èèyàn yìí. Ọlọ́run bá tó ṣàánú wa. Ìgbè ìta ń gbọ́ kò sí ìṣe ò máa yà lẹ́nu. Ayé ìsìn àtúntún ayé tó ń débọ̀ náà ni. Àgbè pápá ni ìka ń mú ọmọ ọlọ́mọ ọmọ tí ò tó nǹkan ká bá ṣe nǹkan tó nǹkan yóò gbá ẹ. Ṣọ́n bá àtẹ́gùn òjò wa ṣe
1: kò wá débi tí a rí mọ fún ti ọ̀sán tòní lórí ìròyìn tá a pè ní gudugbẹ̀ tẹ bá gbádùn ẹ̀já pàdé lóòrọ̀ ọ̀la láàrin aago mẹ́jọ sí mẹ́sàn-án kọjá lórí ẹ̀dọ̀ kiri ó tún di láago méjìlá kí gudugbẹ̀ ìròyìn kó tún dé sí etí gbọ̀yìn tó bá di ọ̀la láṣẹ ìlédùmarè títí láyọ̀ akínṣọlá olórúkọ tèmi ò ẹ̀mọ ìyẹnṣẹ́.
2: Ọmọ ni ìyẹn olúwa ọmọ ló sì ní ìrè rẹ̀ bí wọ́n fa ti rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ náà ni ọmọdé rí lọ́wọ́ àwọn òbí rẹ̀ ní ká tún jẹ́ àwọn ọmọ wa torí àwọn náà ni ògo ọ̀la wa. Martini Salau ọmọ balókọ tèmi ẹ ṣe tẹ́ ń gbọ́ wa.

0: bí wọn bá ń sọrọ pé èèyàn là ó lu nínú ayé bí wọn bá ń sọrọ wípé èèyàn rí tajé ṣe ọpọlọpọ èèyàn ni wọn máa ń rò wípé èèyàn tẹǹdì ni bẹẹ ló sì jẹ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹǹdì kó tó di wípé ó là ó lu right information nìkan lẹyìn kan nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ́ kiní yìí gẹ́gẹ́ bá ń dárúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú.
1: Orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ní Àtiwá.
0: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project, kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí?
1: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní rárá pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ní iléeṣẹ́ ìdálé lórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi àwọn èèyàn tí wọ́n lè fi máa make we owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa wò pé báwo ni àwọn tó make ẹ̀ ṣe make ẹ̀.
0: lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà bá a bá gbọ́rúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ní tí wọ́n sábà jẹ́ náà ni sógúndogójì ṣé náà ni ti iléeṣẹ́ essence global.
1: eléyìí ò kì í ṣe sógúndogójì ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ ilé tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa ilé yìí ṣe sógúndogójì rárá.
0: bó wa la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ essence global.
1: èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n ẹni tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
0: ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòwò lẹ́fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ̀.
1: eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòwò tó yàtọ̀ sí sógúndogójì tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà ìbáyọ̀ míì.
0: a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà la wà fún nílé iṣẹ́ The Essence Global.
1: eléyìí ò kì í ṣe sẹ́mínà pure business presentation eléyìí business briefing ni eléyìí kò kì í ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing eléyìí.
0: bá a bá fẹ́ darapọ̀ mọ́ essence global bó o láṣẹ tátà tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
1: nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
0: ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
1: 09075101004.
0: ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kì í ṣe sógúndogójì lẹ́yìn gbé dání iléeṣẹ́ tí.
1: rárá o eléyìí ò kì í ṣe sógúndogójì rárá.
0: for the opportunity of those joining us that doesn't understand Yoruba what do you have for us from your company sir.
1: The Essence Global Project we are not governmental initiative that show selected individuals the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral and we are launching in the city of Ibadan that is why we come on here today.
0: so is this not Ponzi scheme?
1: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have half much with you or you haven't make money before. But this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
0: So how do we join the Essence Global Project?
1: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
0: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this we've heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
1: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end at the comfort of your home soon.
0: So how do we join the Essence Global Project?
1: By mere sending your name and your location to this very number that I want to call now. 09075101004.
0: The number again, sir.
1: 09075101004.
0: àǹfààní ńlá ni wọn náà ti gbọ́ yìí láti iléeṣẹ́ The Essence Global Project. wọ́n lè yìí kì í ṣe sógúndogójì bẹ́ẹ̀ ni kì í ṣe tàlágbèdá ò nílò kó o mú èèyàn kan wà béèyàn méjì wá kó tó di wípé wọn náà ó jẹ́ àǹfààní tó sì dolówó dọlọ́rọ̀ tí wọn náà ò lè máa fúnyàn tó kúrò nínú kòsíkòsí. gbìyànjú kó o pe nọ́mbà yìí kó o lè gba ìtọ́ni lórí bó ti ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global Project. ojú òpó ńlẹ̀ kan sí ni 09075101004 09075101004 ẹ ṣeun o.

0: ọkọ mi o ti so npa taya yen bawo lo se wa ri
1: so
0: deda
1: mo like e o e di ni pe iba ti mo se to baba vocalizer to ba mi se gan so fun pe awon taya iko ja nkan ti mo ni mo fe ma lo fun me taya gidi ni awon taya e ibo lo ti lo get taya
0: ah ah ki lo le to npada seyin mo so fun e pe ma yen tan ta npe lagba lo office wa yen taya lo ta
1: o o tema so ko pa lori
0: plot e taya to ba nfe taya oko to gidi tan yanyan ti o se awon eleyi to ti ma se sakasaka ti ati dabi nigba te yan fe fi keke fo abo o
1: so taya ni ma yen ta
0: ah
1: ni mo lo do e
0: ah ah
1: tan ko ti o ba je won sin emi o kin tro
0: eh nigba to ja so mo ni
1: expire taya
0: le no ah ko li ko kin se yen yàtọ̀ fún ipe àtújọ wà lọ́fíìsì o iṣẹ́ méjọ tó fi ń ṣe bí side hustle ẹ̀ òní táyà yẹn.
1: Yàtọ̀ sí pé ó ń ṣe sí ó tún ń ta táyà.
0: Ó máa tẹ́ bá ti sọ sáìtì nǹkan tẹ́ fẹ́ bá orílù kí lẹ ṣe fẹ́ gbogbo ìbá ọmọ báyìí kó wá tá a gbẹ tá a ti kó sẹ́yìn
1: ibùtẹ́. Méjèèjì tó kó wá yẹn in fact ọbẹ̀
0: ni. Mo dẹ̀ sọ fún onítọ̀ àgbà kí ló fẹ́ ṣẹlẹ̀ ọkọ mi ni ó fẹ́ lo táyà yìí o. Mo dẹ̀ sọ fún pé kó má wọ̀ rí pé mo ní colleague mi lọ́fíìsì ti jẹ́ pé òun náà táyà yìí ló ń tà tó dẹ̀ máa ń tà dáadáa kó má wọ̀ rí pé kó jẹ́ kí n bóun rà mbẹ́. Báwo ni kíní yìí ò ṣe ní dọṣẹ́ àgbà ní kí ló máa ń ṣe ìwọ yìí kí ló ọ̀gbẹ́ni bóyá size wo ló ló fẹ́ báwo lẹ̀ dẹ̀ ṣe fẹ́ máa kó wá òun náà ṣe wá kó wá ni mo ṣe ní kí n kó fẹ́ mú àgbà tí o fẹ́ gbọ́ kò tí ì sí rẹpẹtẹ báyìí máa fún ẹ lówó létà tí n bá délé tán máa sọ pé táyà yẹ dáa ni màá ṣẹ̀ṣẹ̀ fún ẹ lówó ni ìwọ láyé ẹ sáà máa kó lọ bó bá ṣàṣẹ jẹ́ kó wá sọ fóun.
1: O tún ti yanjú ọ̀rọ̀ lówó. Abẹ́kẹ́.
0: Owó yẹn ní òpò náà lọ títí ìwọ tí mo mọ̀ ọ̀ báwọn ọmọ ṣe wọlé sí gbogbo nǹkan ló ti ṣe.
1: Kò rọrùn náà bọ̀ tí Ọlọ́run máa jẹ́ kí gbogbo ẹ̀ kó.
0: Àmì òun ṣàti ẹ̀wà 40k kan fún náà pé kó ṣàti ẹ̀dì yẹn mú ná pé kó máa rí pé màá yanjú yòókù sóò. Mi ò mọ̀ bóyá táyà dáa bóyá kò ṣe.
1: Ọlọ́run a máa bá mi bùkún wọn náà.
0: So o mọ̀ pé o ní extra tire ni o fẹ́ máa fi ṣe. Àgbàṣàkò méjèèjì yẹn fún mi nígbà tó dẹ̀ méjèèjì yẹn dáa.
1: Bọ́wọ́ yẹn láti yọ àwọn méjì tó wà lẹ́sẹ̀ mọ́tò yẹn lẹ́yìn ni. Kí n kó yẹn sí páwọn yẹn ni kí n fi ṣe extra.
0: Irọ́ ni.
1: O ní táyà yẹn dúró gan.
0: Wow.
1: Pé ìgbà tí mi máa ra eléyìí tí mo ra yẹn tuntun ni ó wá lọ sọ fún mi pé takuntà náà tà fún mi. O ní nǹkan kó wá o tún wo ni o níbi táyà ṣe máa rí pé ṣe mo mọ̀ pé táyà máa expire mo ní
0: táyà máa expire kan
1: o ní lè ti wọ́n kó fún mi mo ṣe wá sọ pé àgbà ni o mọ̀ pọ̀jọ́ ẹni
0: máa ta ní ẹ̀tì táyà àgbà ni o mo ní kò tí ì sí rẹpẹtẹ nǹkan kékeré extra tire ló fẹ́ fi ṣe o ṣáà ní kí n máa kó lè lọ́nà pé ká ṣáà fi ṣe
1: so o ṣe inú mi dùn owó náà dẹ́ ṣe mo dúpẹ́ gan o ṣe gan
0: ṣé bá a jọ máa ń lo ọkọ òun náà ni.
1: Obìnrin ní ìlẹ̀ṣẹ̀ ń rà ẹ̀fọ́
0: o ti dá
1: ọ̀nà ṣe lo ní o ti yanjú ọ̀rọ̀ olówó dínsìn.
0: Mo ti yanjú ẹ̀ náà níwèé
1: owó àtàgbà
0: tí wọ́n náà kì í ṣe bẹ́ẹ̀ ni
1: o ṣe gan o ṣe
0: wálé
1: ìgbà yẹn a jẹ́ pé èmi ni mo máa dáná.
0: Ala ni ade so kí la wá fẹ jẹ
1: lé dáná fún gbogbo yín
0: nítorí táyà ló fi fẹ dáná fún wa.
1: Yes
0: ọkọ mi ló sọ kí ló wá fẹ kí ni nǹkan tó wá fẹ ṣe fún wa nílé.
1: Sọ mo pé láti ìgbà tí
0: mo ti fẹ
1: mo ti máa ń sọ fún ẹ pé kò sí oúnjẹ tó ní ìlẹsẹ tí mi ò lè sè wà ní ìrọ ni.
0: Mo dẹ̀ jẹ́ ti wá rí pé tòótọ́ ni o torí o ti try ẹ̀ bí ẹ̀ méjì kan gbogbo àwọn ọmọ yẹn ti wọn máa sọ pé mi ò mú ní ẹyin ọmọ pọ̀ rárá dáadáa lẹ́yìn sọ yẹn pé bàbá yìí mo jẹ́ séje mi lọ ẹyin ọmọ gbé ọ̀rọ̀ jákujáku ẹjẹ́ máa lọ máa sọ ńta. Kí ló wá tún fẹ́ wá ṣe fún wa lálẹ́ ìgbà
1: yìí kí wà ní. Ìgbà tí mò ń bọ̀ ní bí mo ṣe dé bẹ̀rẹ̀ mo wo apá ọ̀tún mo wo apá ọ̀tún mo rí tán mọ kìnnì yẹn tó ga lọ sókè bàbá máa wò mo rí pé iṣu ni
0: tó dúró dáadáa ọkọ mi wà àti yan yìí ṣé kìí tún ṣe yan ṣá ṣé kìí ṣe yan lo tó fẹ́ gún fún wa lálẹ́ yìí.
1: Mo máa gún yan báwo bí tí mo máa ń fẹ́ lọ ẹ̀gúsí tó máa ń ní ìsapá yẹn ni mo fẹ́ ṣe fún yẹn.
0: Báwo ló ṣe máa rí inú ìjẹ yẹn rí o.
1: Tí o bá gbádùn ẹ̀ kọ́ mi tí mo bá ṣe tán
0: adúrò eléyìí tó gbélé
1: níbi tó dáa lójú
0: mi lè kọ́kọ́ tèmi
1: o sórí oje sọ pé o ti mọ
0: ọkọ mi dé o ṣe jẹ́ yẹn ló gbé kalẹ̀.
1: Mo rẹ ẹja gbígbẹ bọ bí ìgbà tí mo ti rà mọ pé mi ni mo máa
0: rà
1: àwọn ẹja dúdú olórin
0: ṣé ká ṣàlọ fẹyìntì báyìí
1: ẹ fẹyìntì
0: ọlọrun kò ṣe
1: ma wo mi
0: gbogbo kitchen odoti
1: ni se pe ko ma so pe oju e ogba oju e ba ti gba joko sinu living room yen
0: ki ma o tv
1: ma dan kan mi se
0: ke mi ata won ma ma o tv
1: igba to ba
0: to
1: asiko
0: ti ta le jo ba de ko ta le jo ba de
1: ko ni mi lo o fe gun
0: oko mi
1: leyin kin pe jibo lati de bisi kan ma ba mi twin shoulder so do
0: kai kai kai kai ah abeke iwo na ti e gbadun lale afi ki lo ti e sele gan
1: ori e pe
0: oko mi
1: emi number e so on ton so yen
0: to ni se pa yen nikan le mi
1: ah
0: ah mi fe ri
1: en to ba je yan to ba fo beni je yan ije ku je lo je
0: oh
1: o gbo mi ru asimo
0: e fo wa nko
1: pa toro mo yan
0: eh
1: gan gan ni e o ma duro ba ni igba ti alakan mu kele yen lo ba isapa
0: bo je ma keja
1: ni awa jele to je pe o ma tin
0: ko ma ko eja na si mi
1: yes
0: ki le wa ma su tori iru yan ta ma je la lale
1: ah a ti ready kago meje tolu se be mi
0: bo ni ka ti koko be se ki kemi koko be iju yen
1: ma ba mi be su ma be fura mi ale mi ni mo fe dana
0: le ni bayi okay o ya
1: ah eh bo so gangan fun e
0: o ya
1: be isu ngba mi isu ma npon ma tun ko e ni e o le duro ko wo yen
0: eh
1: to ba ti laisu
0: okay
1: o ti e to ti ge
0: eh
1: o ma be ile to ge yen wa ma so sinu mi ni o je le de kan ma so sile lu kurugbe o no se ma npon o to ba so so mi direct
0: ko ni pon
1: oh
0: eyan si bu omi sinu bo kan eyan kan ma ge isu
1: ge ile ti o fe be yen ki se ko ma kan ge gbogbo e
0: dale lo dale okay mama ge ma be kuro lare eyan ma ju sinu omi yen
1: ju so mi yen
0: oyan suke mi eh o ko mi o ti pe lodo mama gba
1: sorry
0: ah ah
1: omokunrin ti won ba wo ni le wa ti o ba mo na da o ma le ni ko yo o ye kan pe ko fi ma ba e han wa

0: ṣe torí ẹ ló ṣe wá pè mí.
1: Ó ìyẹn ti lọ ní ẹjàre sorí past mi mi ò kí n fẹ́ padà síbẹ̀ mọ́. Ó tọ́ ni pé mi àti Bọ́lájí àjọ fẹ́ra àdẹ̀jọ́ ìrìn àjò yẹn títí ta fi parí institution gbà ẹ̀. Bẹ́ẹ̀ tó bá yẹ pé Ọlọ́run fẹ́ ni ìrìn ẹ̀ ò ní rìn bẹ́ẹ̀ yẹn. Ìwọ náà mo mú ìṣẹ̀lẹ̀ náà.
0: Ok. O mọ̀ pé oyún tábẹ̀kẹ́ ní táìmì ẹ̀ ló fà á tí Bọ́lájí fi bínú. Èmi sì ń bínú pé mi ò ní gba oyún yẹn tàbí kó jẹ́ pé oyún nìkan ni mo padà máa gbà. O rántí bá a ṣe plan ẹ̀ náà tá à ń sọ pé ká tiẹ̀ kọ́kọ́ dàrú náà ká sọ pé èmi kọ́ ni mo ní. But later ngbà tí mo rí pé ẹ náà ò nẹ́ lómi mo ò pòkè jẹ́ kí n gbọ́mọ kí àdé máa lọ. Mo gbà tí màá fi bojú wẹ̀yìn ẹni tí mo kọjú sí pé mo fẹ́ fẹ́ gangan. O ti bínú o ti lọ o ti balẹ̀ jẹ́. Bọ́lájí lòun ò lè fẹ́ mi ẹ mo ti níyàwó nìyẹn ẹ kinikankinikan ó bẹ̀rẹ̀ lọ́ngbà yẹn. Ilé tó wá sọ pé orí tó bá ti rí ẹjọ́ máa kíra yín o èmi ò ní nǹkankan tí èmi àti ẹ fẹ́ jọ ṣe papọ̀. Ọkọ ẹ ni máa tó ni àwọn supermarket ńlá ńlá ẹ. Ọ̀nà nǹkan ọ̀dọ́ máa ń chì bákan. Àwa náà dúpẹ́ báyìí o ebi ò pa wá. Orí níbo. Ẹ̀yin tó ni wọ́n ń wá kiri orí Instagram ni. Ìwọ gan atojúbọ̀ ẹ pọ̀ sá. Ìgbà tó dẹ̀ wá rí kí ló ṣẹlẹ̀. Wọ́n tọ Europe countries méje. Àti kí wá ni. Ilé tó sọ yà mí nínú. Omi pé kò tí yé mi. Ó dẹ̀ rí pé Bọ́lájí mi ìgbà yẹn náà ni sá. Ọkọ ẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó gbé owó kalẹ̀ táwọn fi establish àwọn branches wọn ní Europe. Òun gangan. Mi ò gbàgbọ́. Okay, ṣé èmi ní handles ẹ̀? Èmi náà máa lọ wò. Kò sí wàhálà. Ìyẹn ti lọ bọ̀ torí ilé tó sọ ìmọ̀ kàn fẹ́ kí n kàn fojú lóúnjẹ sá ni o. Ó wàhálà. Báwo dẹ̀ ni? Samaria lé ni. Ẹ kí n ṣe tán bíi 7:30 yẹn. Ní fẹ́lẹ̀lẹ̀ ní wàhálà. Màá mú ẹ. Ok. Ọdọ́ àbọ̀. Ọwọ́ ya. Bọ́lájí kẹ. Wẹ́ẹ́.

0: ṣe tẹ jẹ oúnjẹ yin
1: o oúnjẹ o lo lẹnu mi ati pe mi o ṣe ro pe mo ni appetite kankan okay ni kan ti mo bu ni ṣe lo da bi gba ti an fi igi sẹnu
0: bẹ́ẹ̀ iná lẹ sọ pé ká ṣe ti yín mọ
1: má wọrí ìjàre
0: kí ló wá ṣẹlẹ̀
1: má wà òkè
0: ṣé ká wá lẹ̀kọ́ ń gbà yẹn
1: ẹ̀kọ́
0: ẹ̀kọ́ jíjẹ ẹkú láìpẹ́
1: wá ẹ lè gé ẹ̀tẹ̀ ṣá tó bá lọ lẹ́nu ni màá
0: ṣé kò ṣá sí problem
1: I'm okay I'll be good
0: kò ń ṣe
1: nǹkan
0: ṣé wàá relax báyìí tí wàá tiẹ̀ sùn díẹ̀ nù
1: okay
0: yẹ kí n sọ fáwọn ọmọ yẹn kọrin jìnnà
1: all right
0: weekend yìí kan jẹ́ oṣù

0: ẹgbà mi. Nítorí bẹ́ẹ̀dẹ̀ nìkan. Bọ́lá jí ń tó. G-Wagon, fọ́kọ̀ ẹ̀. Yẹ́nà ṣe ní rẹ̀rí, mi ò bú ẹ̀mí ẹ́ńbí ẹ̀ ọlọ́mọ ìṣẹ̀dá ẹ̀gán mọ̀. O ní rẹ̀rín kẹ̀, ó rẹ̀rín gba kí yẹn lọ́mọ ẹ̀ ni. Ẹ kí n wo àwọn pictures ẹ̀ tó tún kù náà. Wow, ọ́fíìsì ẹ̀ ni. Jẹ́ntì ẹ̀ kọ́kọ́ wá bálu gbogbo àwọn nǹkan tó wà níbí náà. O bag tó gbé yẹn. That blue bag. Bag tí mo rí lórí íńtánẹ́ẹ̀tì last time yẹn lélẹ́yìn tó ní gbogbo àwọn nǹkan tó dàbí irin lára ẹ̀ pé rọ́gòd ni ó. Wow. $380,000 náà pẹ̀lú ìgbà rẹ̀ mo rántí. Bag nìkan ọmọ má jẹ́ kí n lọ síbi aṣọ yẹn o. Ẹ má lọ value aṣọ tó wọ̀ sọ́run yẹn. Aṣọ tó ń bìbì náà yìí. Lady bọ́bọ́ ṣe ná o man. Wow. Èyàn tó ra G-Wagon fọ́kọ̀ ẹ̀, inú mọ́tò wo ló ń gangan máa lò? Ọmọ. Mo jìnà gan-an o. Bá tó gbé sórí tébù yẹn. Ó rà mí o. Kí ni mo ní? Kí ni èmi ní gan? Man, mi ì tí níyàwó. Wàlá, mo gbọ́dọ̀ sọ. Ìyàwó kọ́ ni ilé tí mi ní o. Ó dàbí pé housemate lásán ni o. O lè kéèyàn kan need just 1,000,000 naira. Mo bá lè pè àwọn ẹlò bá mi transfer 1,000,000 sí account mi. Mo sáré fi ṣe nǹkan kan. Ẹbìnrin 100,000 lọ́wọ́ àbẹ̀ kí a máa rojọ́ ni. Àwọn kinní tí wọ́n wá ranjà kinní lánàá. Ohun ò tíì wọlé. Àjọ ìyá kinní. Ṣé èèyàn tó ń tó èèyàn tó táyé ẹ̀ ti gbọ́ lè máa sọ̀rọ̀ àjọ níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ owó. Àjọ ìyá kinní. Lọ mú mi kúrò nípò yẹn o. Àjọ àdájọ àjọ náà kí náà ní ló gbogbo ẹ̀. Náà wà nù lẹ́sìn tí ẹ̀mọ nǹkan tó lè máa ṣe. Lè máa sùn. Ẹ máa sùn gbogbo ẹgbẹ́ mi kò wú lórí street. A máa sùn. Abẹ̀kẹ́.
1: Ọkọ mi kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló tó pariwo bẹ́ẹ̀ yẹn?
0: Mo kàn mọ̀ pé ẹni ló mọ̀ pé ìsìn ó lè jẹ́ pé oorun lòún sùn nínú ilé mi.
1: Mi ò tiẹ̀ dẹ̀ wá sùn gan, mo kàn ń pàkà aṣọ àwọn ọmọ
0: yẹn. Kẹ̀lẹ́ tó sun tẹ wáyé wá sùn. Mo ní kí n sọ fún ẹ àwọn kan ṣẹlẹ̀ nínú ilé tí kò position tí wọ́n wà mi ò fẹ́. Bí mo dẹ̀ ṣe ń sọ, mi ò fẹ́ kó jà mí yàn, ṣe ni mo fẹ́ kó gbé ìgbésẹ̀ àtúnṣe lẹ́sẹ̀kẹsẹ̀ lórí ẹ̀. Now,
1: ọkọ mi kí ló ní tó ń sọ̀rọ̀ báyìí?
0: Ta ló ni mopping stick tó sorí bí orí dàda tí ò réyàn tọ́jú ẹ̀? Tó kàn dúdú ranu kalẹ̀ síbẹ̀ yẹn, ẹgbẹ́ yẹn sínú living room ní kọ́nà kan.
1: Ìyẹn kan ọmọ yìí tó ń túlẹ̀ ṣe tó gbálẹ̀ tán sìn, ó dẹ̀ ní òun fẹ́ nu shelf tó ń bálẹ̀ ṣe tán. Ó máa wá mọ́ọ̀bù.
0: Ó máa mọ́ọ̀bù shelf.
1: No, ó kọ́kọ́ ní tó ń bá nù tán, òun dẹ̀ ó máa mọ́ọ̀bù.
0: Ẹ bá mi gbé kinní yẹn jáde, mi ò fẹ́ rí nínú ilé.
1: Omi tonic ló wà ń bẹ́ ẹ. Ẹ jẹ́ kó finú lẹ̀ tán. Nǹkan tó ń ṣe lọ́wọ́ yẹn tó bá ṣe tán kó
0: dẹ̀ nù. Bẹ́ẹ̀ ṣe máa ń ronú yẹn o. Irú yín máa káàkì sáàrọ̀ ra. Ẹ máa sì rò pé aṣọ lẹ kó sọ́yẹ́ sáyìíká. Yes! Ẹ máa ní aṣọ yẹn sì dá. Kinní kan last 5 years ago ni mo ra. Alákìsá náà máa ń pe irú èèyàn bẹ́ẹ̀. Take this thing out of here.
1: Okay.
0: Now.
1: Okay. A máa ṣe bẹ́ẹ̀.
0: Mo rántí pé bí mo ṣe ń jí ní ìdajì lé ni. Ni mo rí pé bí mo ṣe ní kí n ká window blind mi sẹ́gbẹ̀ẹ́ kan. Ìkíni dustbin ni mo ń wò. Níbi tí mò ń gbé ẹlẹ́dàá mi sí.
1: Kí ni dustbin?
0: Sọ fún mi báwo ni oríire gan ṣe fẹ́ wọnú ilé wa. Ibi
2: ti imole wa ibi to je ayika to mo toni toni ni olorun gbe
1: oko mi so mo distance
2: o wonder ta gbadura gbadura gbadura ninu ile to je pe gogun ta bere olorun ti fun wa so awon
1: ibarandan yi oko mi ni surujo
2: egbe kini e kuro nbi to wa
1: emi o fe mo mo ti gbo sugbon ki lo sele gan e o ti wa nbe se bi igoro ta man dale si ni tori pe afe je ka awon ara adugbo kan ma kan ma dale si won sinu todo si wa se bi tori e na ni wo na lo ni ka gbe kuro nta pe ka gbe wo inu compound
2: ibi ki bi te ba fe gbe si
1: so that awon to ma nbe ibe
2: mi fe nibe to ba je family house ni lo ma gbe lo gbe lo sibe lo ma dale si o ti o lo pe be mu le do ti tele na now ele to wa to bi ju ebi pa mi loru mo ni ki wo kitchen ki kan ma won kankan ti mo le sare je nigba ti mo sa awon se kan lori system mi but I'm getting there abeke
1: what happened
2: mo ri awon kankan
1: kini awon kan
2: to ni jo so fun mi ta lo ko e abi ki so pe se bi won se ma se nile awon mama e abi ti baba e oni bo se tonu kitchen e mo ri gugu awon abo awon awon pots atawon frying pans e to kojo o to won ba kan se lo dabi eleyi ton ma pa eye ile ton ma fi gbe eje
1: oko mi kini
2: you look fetish yeah
1: oko mi kilo de ni suwu kini
2: won kitchen e bayi se ni mo tun tun o pe igbale bo leleyi ti mo bo sin ko lo ngba mi ke ninu ile mi
1: lakoko
2: abi ke ki lo nse eke
1: ni suru oko mi lakoko na igba wo lo ro kitchen ni kan e se bi eko kan to ba kan fe mu mi abi to ba fe kilo ke nbe that's number 1 mi o de to ra darada bi mo se tuto nkan mi tele tele na
2: ni
1: mi o de ki nje ka bo mi doti
2: to ba wo yara obun ohun lo mo ju yeah aso to bun wo so run lo daju nu gbogbo aso
1: so bawo le se wa fe ki
2: lo ti asiwere ba mo pe ohun ti se gangan ganjo e lare iyan
1: o kan ki lo sele ki lo fa gbogbo ru awon oro ina
2: mo n so o to oro fun eni so de mo po to oro o ma da mi so ku so
1: oda okay mo ti gbo eleyi ewo lo wa nbe nu yin o ya iwo lo gbe kini mo bi yen kuro nbe baba yin lo n fe
2: nbe o ye ko se ara n gora ma so o bi to ba ti fi oju se sile fo mo se problem ni
1: okay
2: it's a serious problem
1: okay okay fi si le ma gbe
2: funra e
1: ma
2: gbe wa ran mo
1: ma lo
2: iyen de le se bi mo se fe
1: me ma wori ma gbe
2: to mo ye ba lo nsin bucket kini yen nsin
1: to mi be ba lo dan o ti ye mi ma gbe ma wori ma lo ma gbe oko mi that's number 2 se mo wi pe ko si bi awon to ma wa n gbele ta ba kuro nu ile ta ba ti gate ko si bi a se fe se o nbo le ni ka gbe ile isi o
2: e kuku gbe wa sori mi
1: okay
2: ka tun je pe royal ti
1: e je ka gbe sita outside the gate we do that
2: outside the gate you know and if she flower go around again guys you know that we further beautify this environment abi kilo man se na
1: o ko mi se ko si problem ko sha
2: abi he kilo man se na iru yawo ni wo
1: ora ama iwo gbogbo nkan to
2: igba wo lo da bayi
1: na kitchen yen nikan ni o ri ba kan si mi because o kan o ni o si nkan to ke pelu kitchen lati ijo atolorun ti mu wa denu leyi
2: bo se
1: ora je fourth bedroom flat yi na o ti ni ko si nkan kan to ke pelu kitchen o de kin ba wa da si
2: isi to de tun ti wa hard ba wo be ti mo ri pe
1: bo se ri
2: yeah things are not in order
1: okay sir gba ti e ma binu igba ti kitchen yen ti wa lara mo department ten moju to nsin bawo ni ka se bawo le se fe ka to gan ti a fi ni look fetish mo kan be
2: ri o the only thing ti abeke mo laye lo nje owo le dana ke sari jeun ni wi nsin
1: e ma binu sir
2: o ma japa gbogbo nkan to mo laye e niyan imagine the last time ti mo bere nkan kan lowo e mo ri business opportunity kan company yen ta shares won de ni won ni future to da abeke o she 5 million account mi o ki fi sare ra yen ma da owo yen pada fun e in the next 3 months kí lo sọ lọ́jọ́ yẹn.
1: ọkọ mi kí ló ṣẹlẹ̀.
2: kí ló sọ.
1: mo rẹ́rìn ni pé bó ló ṣe fẹ́ kí n rí yẹn kò sí mo fẹ́ rí yẹn báyìí.
2: tó bá ti ń pè ìyàwó. tó ń pè ìyàwó tó ń pè ẹnì kejì ọkọ ẹ̀ tó ń pè ẹ láti lè yàtọ̀ olùrànlọ́wọ́ ọkọ̀ ló ń ra mí sọ pé sí tẹ̀yìn ló ń wò the last no, thing, je, very last seat. Ọlọ́run
1: ni jẹ́ kí èmi mú sí tẹ̀yìn. Ọkọ mi kí ló ṣe papọ̀ mọ́ gbogbo
2: nǹkan tá a sọ. Níko ti lọ joko. O kì í ṣe ìyàwó. Mi ì bá wọn níyàwó.
1: Kí ló ṣe papọ̀
2: mọ́. Ọlọ́run á fún mi níyàwó tèmi.
1: Kí ló ṣe papọ̀ mọ́ gbogbo nǹkan tá a sọ yìí. Pé ọmọ gbé mọ́ bí stick síbẹ̀ yẹn. Kitchen rí bákan. Kí ló ṣe papọ̀ mọ́ nǹkan tó tún lọ bring out yìí
2: náà. No, mo kan kó gbogbo ẹ̀pọ̀ náà ni gbogbo àwọn nǹkan tó dàbí ìwà ìṣesí ẹ̀ and every other thing ni mo kó papọ̀ láti jẹ́ kó mọ̀ pé òkè ò tó ẹni tó ń pè níyàwó. O tún ṣaya.
1: O dà sá, ẹ má bèrò sá. Ẹ sùúrù.
2: Tó bá lọ ṣerun náà, a kàn ṣerun kan pàlàbà. You see, sóbìnrin lélẹ́yìí. No, no, no, no, no, no.

0: Kí wá ni àwọn àǹfààní tẹ lérò wípé ó yẹ kí àwọn ọmọ Nàìjíríà ó jẹ nípasẹ̀ àyájọ́ ọjọ́ ìdánimọ̀ eléyìí tí ẹ̀ ń ṣe lónìí òde yìí?
1: A dúpẹ́. Bí ọdún mẹ́jọ sẹ́yìn ni ìjọba àpapọ̀ ya ọjọ́ 16
0: kẹ̀ẹ́dógún 16th ni ọ̀làgan ni ó pè é
1: ṣùgbọ́n ọdọọdún ni wọ́n yà sọ́tọ̀ pé ká máa ṣe àyájọ́ ọjọ́ ìdánimọ̀. Ìjọba ya ọjọ́ yìí sọ́tọ̀ nítorí pé a ní láti jẹ́ kí àwọn ọmọ Nàìjíríà kún wọn àǹfààní tó rọ̀ wọ́n ká ní nọ́mbà ìdánimọ̀. Nọ́mbà ìdánimọ̀ ó wúlò ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Àkọ́kọ́ ni láti lè jẹ àǹfààní àwọn ètò ìjọba. Ó tún fún àwa láǹfààní tá ń pè ní financial inclusion. A rí pé ìdajì wa tó jẹ́ alákọ̀wé, àwọn tó jẹ́ alákọ̀wé púpọ̀ náà, wọ́n ní àǹfààní sí ilé ìfowópamọ́sí tá ń ṣe banking services. Gbogbo wa kọ́ ló ní àǹfààní banking services, but nọ́mbà ìdánimọ̀ ó fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó bá ní nọ́mbà ìdánimọ̀ láti ní àǹfààní sí ètò ìṣúná àti ètò ìnáwó lọ́nà ìgbàlódé. What we call financial inclusion.
0: Ò ní yọwọ́ sẹ́yìn láti jẹ àǹfààní tó yẹ nídìí ètò ìnáwó àti ìṣúná.
1: Then ó tún fún wọn ní àǹfààní láti jẹ àǹfààní ètò ìlera tó yọrantí. Then fún ètò ìjọba àwarawa. So àwọn àǹfààní tó rọ̀ wọ́n nọ́mbà ìdánimọ̀ ó pọ̀, but a ní enough time láti lè ṣe àfọ́mọ́ gbogbo ẹ̀. But bá a ṣe ń lọ lórí ètò, a máa sọ ìtúbákù.
0: Engineer Ọlárẹ̀wájú Olúbanwò, nígbà tí wọ́n ń sọ nǹkan tí wọ́n ń sọ, mo sì rántí nínú ọ̀rọ̀ tẹ́yin náà sọ, ẹ̀yin sọ̀rọ̀ nípa ìṣọ̀kan. Àwọn ti sọ̀rọ̀ nípa pàtàkì níní nọ́mbà ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè. Kí ni àfojúsùn ètò yìí tó fi wá jẹ́ pé ìṣọ̀kan unity wà nínú nǹkan tó gbélérí gẹ́gẹ́ bí àfojúsùn rẹ̀ fún ti ọdún yìí?
2: Ẹ ṣe gan. Ní ọdún yìí a pé àkòrí ayọyọdún a pé ní Nigerian Digital Public Ecosystem Powering Africa Digital Economy. Kí ni à ń pè ní ecosystem yìí? Màá tẹ̀ láti ṣàlàyé ní Yorùbá. We're talking about pé àwọn digital identity. Digital payments. And exchange of data. Ó jẹ́ kó rọrùn fún ìjọba àti àwọn ilé àwọn aládani láti lè to be able to serve the citizens better. For example, nígbà kan KYC know your customer ó difficult díẹ̀ fún àwọn banks, wọ́n lówó wọ́n fẹ́ yá wọn rí bọ́n ṣe fẹ́ ṣe. Nípa ètò ìforúkọsílẹ̀ fún nọ́mbà ìdánimọ̀ orílẹ̀-èdè yìí, everybody's identity can be verified easily.
0: Ó rọrùn láti
2: dá olúkúlùkù mọ̀ Okay, ibi tí mo ń gbèrè, ibi tí mo ti ń ṣiṣẹ́ rè, ọjọ́ orí mi rè, kò ń ṣe pé ọjọ́ orí tó fi sílẹ̀ ní bank ó yàtọ̀ sí tó wà ní immigration. Ó yàtọ̀. So àwọn ìsopọ̀ yìí pé kí gbogbo kan lè di ọ̀kan. Nǹkan tẹ́ bá rí ní NIMC, tẹ́ bá lọ immigration, òun náà lè máa rí. Nǹkan tí a bá sọ pé ẹni báyìí o, ọmọ ọdún báyìí ni o, tẹ́ bá lọ sí ibòmíì náà ní kíni ibẹ̀ náà lè máa bá. So that is what we call data, that is what we call integration of database.
0: O ti di kíkójọpọ̀
2: sójú kan. So it is very easy for anybody, anywhere at any level to verify anybody's identity. Níbikíbi tẹ́ ẹ bá wà, ẹ lè ṣe ìdánimọ̀ ẹnikẹ́ni ní orílẹ̀-èdè Nàìjíríà tó la ṣe ń pariwo
0: wípé ìṣọ̀kan tí ó mẹ́nuba nìyẹn,
2: tó mẹ́nuba nìyẹn,
0: pé ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò ní jẹ́ àmúlùmọ́lá.
2: There is a central database tó yẹ pé everybody's identity can be verified. Kò ṣe pé Òṣogbo ni mo ti lọ owó tèmi, Èkó ni wọ́n ti ṣe ìdánimọ̀ fún mi. There is a central database which is approved by the federal government, giving the responsibility to NIMC.

0: rẹni àti rẹni
1: alani o olùmọ̀rọ̀
0: olùmọ̀rọ̀ ọkọ̀
1: àwa
0: kan.

0: tatata wipe ti yin melo gbogbo eyan bada ta gbogbo e ja ma nra wa leti pe gbogbo to luwa dada dada ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagwara ṣugbọn ninu gbogbo eya ra oju lo bara idi pataki re ti ajo charity year foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity year eye care foundation anfani lagba leyi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofe se layewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e nise ofe layewo fun gbogbo en to fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni penija oju lati sagbe kale charity year eye care foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si nira owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete fona loju popo la fini o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop nitosi olowo din fowo sanu shopping complex iworo ibadan lojoju ma ni o ago mesan aro sa ago merin role ko bere atalaye
1: 0701012255
0: oju lo bara oni dindo mo wa lagbari
2: ojo waju pe o pelu West Midlands Open University ohun to le je leyin wa ola oni pekun eto igbaniwole nlo lowo lowo boyo sese pari ilewe girama abo fe wole pelu direct entry to si ni NDE NCE HND tabi A levels aye wa fun oni WMOU yan ninu eko bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics human resource management accounting mass communication ati educational management big ise nipa fojusun re lori eko ati ise pelu West Midlands Open University owo wa ofani lapoya wa keko lodo awon oluko wa tan ti ni iriri odun modun gboye moye kan si wa ni White House Adewumi Street Felele Ibadan tabi number 1A Oba Akran Avenue Ikeja nilu Eko pe 0704-700-0167 tabi ko kan si www.westmidlands.edu.ng tele wa lori ikani banidore at WMOU Nigeria West Midlands Open University keko gboye giga ko deni yi taye nwari fun lawujo
3: glory prince
2: Beto Idibo 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Prince ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Prince and enjoy big discounts pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ṣe printing awon akosemose oga ise ati iriri odumodun glory print ni eyan fun printing ti o mu yin dayato laarin awon yoku don't wait until campaign season gets hotter place your order now call 0915-3886-921 or 0701-1398-978 or visit glory print shop h24b heritage shopping mall opposite merike pharmacy dubai ibadan glory print e janfani edinwo lori printing to quality
4: Glory Prince, put your message on display.
5: Lọ́rọ̀ bàbá là kì í yé ní bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa kí ló yẹ ká pa kíyèsí àwọn aláṣẹ sí lágbo òṣèlú ètò ìlera ètò ẹ̀kọ́ ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ pàdé olólùfẹ́ yín abídèmí àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó atiro ẹ̀jẹ̀ ká jọ gbọ̀.
0: Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association Bond Photo ìsàlẹ̀ òsì ń bàdàn ló ń fi tìdùnnú pé gbogbo ènìyàn àbẹ́ẹ̀rí ṣèkèṣèké nínú wá dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa olùbàdàn ilẹ̀ ìbàdàn wọn bá rà sí ìdálé wọ̀lú ládọjà arusa 1 bàbá pádùkà lórí àpèrè ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association ló ń kí kábíyèsí kú oríire wọn ní ká dé ọpẹ́ lórí lókìlẹ̀ ìbàdàn ló ń bọ̀ wá bọ́ba kẹyẹ ní pọ́ńpọ̀tò ìsàlẹ̀ òsì ìbàdàn àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè jùbírí ìdọ̀tún sànúsí ọ̀kánlọ́mọ odua sinetọ sàràfàdín abiodun ali ẹnjìnìà adẹrẹmí abbas hosseini honorable stanley ikrulai ọlájídé odidi ọmọ àwọn ògbóǹtarìgì eléré tọkẹlù sí wa nìbàdìrẹ peyọ rasid ayinde merengue king alhaji tayolu akande currency haji fatai adisa fakus ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án bá ṣe o aago mẹ́wàá àárọ̀ nílẹ̀tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo èèyàn la pè lórí ẹni a fi wé pè gbogbo ọmọ bíbí sàn ìsàlẹ̀ òsì ń bọ̀n fọ́tò àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní bọ̀n fọ́tò lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù yìí.
6: Lagiliwa FM 96.7.

0: amọ mọ fori yẹn lẹ ni o
1: tori pe ayo pe yo fun gbogbo wa
0: ninu gbogbo
1: ka ma dupe
0: ka ma dupe ni eni le ojo kedogun re mi
1: nile gbogbo bi ti karo ojire ati gbogbo bi ti afefefe de
0: osu keson
1: ko ma san wa fowo ko ma san wa fowo
0: 2026 o tumo si pe osu keson da meji leni
1: o pin si meji
0: adupe lowo
1: ko ma da sire ko ma da sayo ni
0: ojo gan na la de pariwo pe awo september ta ti ti ya di pe ati lo me dogun
1: ni ere mi adesina
0: kọlọn sa ma jaje gbese
1: eni o ba lalaafia
0: awon to je gbese kọlọn ba wa kọlọn ba won so
1: sori gbese ton so un ima memi egun ni bi wo se ngbadura bi en to je gbese leni to je ni gbese o na ma pe oluwa ma je ni o je mi gbese oku ma je nkan o se tori pe nu alaafia inu dera to ba lalaafia to ni dera ni o ti ran ti pe mo je remi adesina lowo
0: se nikan wa ninu aye ti o je gbese ba se so lori
1: ko si bo je eyan
0: so polo
1: o je re bo je re o je omo bo je omo o je aya bo ti e wa je dile re rara o je
0: se awa le re ni kankan to wa to bi mo se wa ni je ni kenin won nera
1: leyin olodun to da wa ko se eyan nu aye
0: so polo
1: loan le anybody fin gbera
0: se gbese ni loan
1: gbese ni
0: boya gbese gan la jo gan
1: ki lo n ba mi so
0: en to gbajo number 1
1: eh
0: o je gbese
1: ti wa yen lo nso si ko re sada mewa ko satiety
0: gbese la jo na
1: gbese la jo re
0: gbese gan ni loan abi gbese gan cooperative ni
1: ki la nba mi so yi lo ti ori be o le lowo to ni o le lowo to fe na okorun bo cooperative
0: bo mo ti koko lowo nbe kan to wa fun mi ni dan meta
1: eh ti wa fun ohun se ba be lo si se abi ye
0: ori re li
1: ori owo ori olori
0: be o gbese li o
1: owo ori
0: se ko wa possible ke yan wa lai je yan gbo
1: ko si eni on lori ko si eni on lori epe
0: iro ni o bere karamoshi
1: eh ko re so hun
0: 0912308675 be o ka mi na lori gbese 0912308675
1: magaji ade ola
0: ori o so ti o gba
1: eh alade die kola baba ti wa tin je gbogbo le gbogbo tokotodo te ba n gbo gbogbo tin je gbogbo ile ti wa ni gbogbo olosa oko ati diaro baba yi ni awon agba to gbo atodo olasiko to nje magaji sire mi adesina so awon pe magaji mi o je won oni ri le won oni ri loko o wa munu gbogbo awon eyan dun an to ko won yo awon tile won yo ma jawele lori oni ose ni kan ni te ko se ni keni ti o so fa lori onko ara o ni yo magaji
0: emi
1: o
0: ami gbogbo awon eyan wa ni lagelu fans club patapata aki yin o
1: aki
0: gbogbo yin patapata aki mama layoke iya layoke layoke
1: aboribowa aboribowa toni toni ni ma se
0: on kan si wa ya bi ya bi je le bi si kan tin pe bayi won sa fe da soro gbesi
1: iro o fe oro ko e ni so
0: se won lo ko e ni
1: mo ti ni o ma ko mo wa bayi pe mo wa nu oloselu nfe ki won mo ma pelu mi
0: e se won fa won arugbo agbalagba won fi si e ni
1: mama e se na
0: so o ro mo ge ngboro
1: excuse me o mo ge inawo nla ni
0: okay o fe nawo
1: awon grandma grandma yen
0: okay o fe won gba won to wa ma nawo fun
1: mo won ti je training sori ninu bi en se wa kaluku ni la koja
0: abi fun grandma kan na ni
1: iro o je mama o gbadun mi die o
0: mo de nikan na so fe fun
1: eh je ko lo bi odun die
0: mami grandma mami to yin
1: mami kini
0: mami to yin grandma grandma mami to yin ni maniya
1: maniya maniya
0: kin dash e
1: ko le fun mi number won je mo kan so ro
0: omo omo
1: ran le tikini age won
0: bi abi 79
1: 79 o si wa okay
0: okay
1: bi
0: alu be
1: bi 18 kan kan aso ife duro mo
0: so fi wa se ni
1: iro
0: aboni kan to fi se ni
1: duro na mama e pe opo ni so
0: se tori wi pe ko mo ba nawo fa won si si abi
1: ara won gan ni nawo duro si o
0: okay o fe
1: tori ki bata o to duro lese won
0: o fe sanwo wig wave on kan kan
1: emi o pile lati
0: le o fe sanwo bata ti baji
1: excuse me so ori ni iseju teyan ba wa leyin suku meji suku merin to fowo la lateyin wa siwaju tó sì fọ́ gbá orí
0: mọ́lẹ̀. Gẹ́lì Jésù. Ẹ̀jẹ̀ Jésù.
1: Gbogbo wígì lérí.
0: Àlọ́ òrì láàkan yìí wà lẹ́yìn. Gbogbo òrì tó rìn
1: yìí.
0: Èmi ò ráyé ẹ̀. Èmi ò ráyé ẹ̀.
1: Ìyá Akíní ìwà jí ọ̀ bàtà tí bàbá ẹ bọ́ lọ.
0: Ìyá Akíní mo sọ fún ẹ pé ó jẹ mí o.
1: Tí ìbá jẹ́ pọ́ lọ́n tó fún yẹ ẹ ní.
0: Àbídìdì rẹ̀ ni ẹ ní.
1: Ìyá
0: Akíní mo sọ pé
1: ó jẹ. Ó mu fi
0: ìyá Akíní mo ló jẹ mí.
1: Ebe o kò sí létí pé yọ̀yàn jẹ ọgbà kéèké. Ọ fi ká ẹnu fi ká. Ọbọ yóò tó pa tẹ̀wọ́dù kí lọ́ ta tẹ̀wọ́dù ta sọ yìí. Ṣó ń lo nẹ́ni.
0: Gbé kan
1: sẹ́nu.
0: Fi kan rọ.
1: Ebi mo ti sọ fún ọ.
0: Adéǹdẹ́rẹ́ orí ẹ̀ a máa.
1: Ọwọ́ ò ní kú òǹbẹ́.
0: O máa fọwọ́.
1: Kìí ṣe gira bí ìgbà tí a bá rẹ lé lọ tọwọ́ lé kankan bí ìgbà yẹrin bá pò kọ́mà
0: bùlọ́. O lè kú re wà láì. Èyí ṣe é ṣe gidi wà láì.
1: Ọmọ yìí.
0: Àgbà àgbà bú ni ọ.
1: Èmi ṣètò 1890 fún ọ wá ṣètò sí ṣíṣe.
0: Wait ló rẹ mi.
1: Ta ló ń sọwọ́ sí.
0: Kí ló tí ìṣekúṣe jẹ́
1: ló dá. Kí ṣe ṣekúṣe.
0: Tó jà rábà yí ẹ
1: báyìí. Tí obìnrin bá yọnu sí iyàn. Wọ́n ṣàdú kéèyàn lọ sògùn owó kọ́ lọ ṣẹ́so lọ. Tí obìnrin.
0: Báde tún repeat ẹ.
1: Tí obìnrin bá yọnu sí iyàn. Àwọn ìyá wa. Àwọn obìnrin. Tinú wọn bá ń dùn sí iyàn. Wọ́n ṣàn ju kọ́ lọ ṣẹ́so kọ́ lọ sògùn owó tàbí kọ́ lọ yálò
0: lọ. Mo ti yọ.
1: Wọ́n máa fi orere wọ rí.
0: Ṣé ló fi wá ń gbó wọn káàkiri ìgboro agbolé.
1: Ẹsẹ̀ wà á pa wọ́n chíkì tí ó tó nǹkan ọ̀sán adala rẹ̀. Tó o bá wà nù sẹ́mínà wa.
0: Ẹ̀bí oníyàwó lé.
1: Ẹ̀sọ́ wa fẹjọ́ sun ọ ni.
0: Irú ìgbé ayé burúkú ló wá ń gbé yẹn.
1: Ọgbà wọn bí ìyá ẹ̀ ní.
0: Ìgbé ayé burúkú ló wá ń gbé yẹn.
1: Wọ́n ní ìmísẹ́ ti jẹun.

kurole gerege bayi ni agogo merin irole lulu lati le ise lagelu 96.7 FM iroyin agbaye la mu wa si eti igboyin ne ikanin ti lagelu 96.7 ni badan le ti o wa nle fun bala o fele la ninu ti badan seun aribi kola loruko me saju egbo awon koko to wa ninu iroyin ohun ijoba apapo lo ti siso loju eto lati je ki awon iya lomo ati omo bibi ki eto ilera won ko tun gberu si eni to je omo oye sipo are labe egbe oselu ti NDC Peter Obi lo ti soro lori esun ti won fi kan pipe eyawo owo kan nbe lorun re lasiko ko isejoba ajo ti o nboju to eto ilera yi ka gba nla ye lo wipe ile adulawo ni o le lo le gba oroke nigba ti won se agbeyewo akosile awon ti won lu gbadi ajakale arun ti igbona mpox ninu osu keje agbarijopo ajo ile to n seto ti ere idaraya papa julo bolu alafesegba ile nigeria ni won ti ni ki eni to je adari ayo kan kolo re rokunle latari igbese ti won ni o gbe lakoko ti ipo agbabolu ti doma united ti won gba ami ayo wole ni baye egbe ro ina lekun re ijoba apapo ile nigeria ni won ti so loju eto kan ti igbiyanju won si wa lori ki eto ilera awon iya lomo ati omo ti won sese bi ki o wa lori igbonje eleyi ti yo je ki iku omo kekeke papa julo omo ojo ki o duko nile nigeria eto ohun ni won ni aya re olureme tinubu ni o te pepe re nile ijoba ti nbe nilu abuja ibi ti won ti ni o wa lara awon akitiyan lati je ki àwọn ọmọ kékèké tí wọ́n ṣẹ̀bí àti ìyá wọn kí wọ́n tún wà lálàáfíà sí lákòókò tó ń sọ̀rọ̀ níbi ètò náà ẹni tó jẹ́ alákòóso fún ẹ̀ka ètò ìlera àti ìgbáyégbádùn àwùjọ muhammad pate lọ ṣàlàyé wípé ìdásílẹ̀ ẹ̀ka ọ̀hún ló wà lábẹ́ ìdàgbàsókè àti ìgbésẹ̀ ti ìrètí ọ̀tún eléyìí tí wọ́n ní wọ́n gbé kalẹ̀ láti jẹ́ kí ẹ̀ka ètò ìlera àwọn ìyá lọ́mọ kò tún ṣe dáadáa sí i abilékọ tinubu ló wípé òun gbé ìgbésẹ̀ náà láti jẹ́ kí àwọn ọmọ kéékèèké kí ètò ìlera wọn kí ó túbọ̀ gbèrú sí i kí wọ́n sì gbé ìgbésẹ̀ ayé àlàáfíà pé kí ó má sì sí obìnrin kankan eléyìí tí wọ́n pàdánù lákòókò tí ó bá ń bí ọmọ bẹ́ẹ̀ ló tún pè fún ìbáṣiṣẹ́pọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ lẹ́lẹ́kajẹ̀ka tí ó fi mọ́ àwọn tí ó wà lẹ́ka ti ètò ìlera àwọn tó jẹ́ ti ẹ̀ka ti aládàáni láti sowọ́ papọ̀ láti jẹ́ kí àwọn ìyá lọ́mọ àti ọmọ tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bí kó wà ní àlàáfíà. àjọ tó ń ṣètò ìdánwò àṣewọlé sí àwọn ilé ẹ̀kọ́ gíga ilé wa nàìjíríà yún àjọ jamb ló ti ṣàlàyé báyìí pé àwọn ọmọ tí ó máa jókòó ṣètò ìdánwò jambo lọ́dún 2027 ìní wọn ti yí àkókò tí wọn máa dé sí gbọ̀ngàn ibùdó ìṣèdánwò padà báyìí láti aago 6:00 òwúrọ̀ sí aago 7:00 òwúrọ̀ wọn ní ìgbésẹ̀ ọ̀hún ló wà nínú àtẹ̀jáde tí agbẹnusọ fún àjọ jambo tó tẹ̀bọ́ta ìyún ẹni tó jẹ́ adarí fún tó jẹ́ adelé adarí lẹ́ka ti ìbára ló sọ̀rọ̀ àti ààtò gbogbo dókítà fabian benjamin nígbọ̀njẹ̀ ìgbésẹ̀ ọ̀tọ̀ ọ̀hún wọ́n ní àwọn tó jẹ́ olùṣèdánwò náà ni wọ́n peya mọ́ rẹ̀ pọ́n máa dé ibùdó tí wọ́n ti máa ṣe ètò ìdánwò lórí ẹ̀rọ ti alágbèélétan láago 7:00 láàárọ̀ tí ètò ìdánwò ọ̀hún yóò sì gbìnàyá láago 8:00 lóòrọ̀ tí ó sì parí ní aago 10:00 ìyẹn ohun tí àwọn tó wà ní abala ti àárọ̀ nígbàmú pẹ̀lú ọ̀rọ̀ tí àjọ jambo tí wọ́n sọ bọ́ta wọ́n ṣàlàyé wípé ìgbésẹ̀ náà ni wọ́n gbé kí àdínkù kó lè débà àwọn tí ó jẹ́ wípé wọ́n lọ láti ibìkan síbìkan tó sì jẹ́ ọ̀nà tí ó jìn láti lọ rèé kọ ìsìn ìdánwò náà benjamin ló tún ṣàlàyé wípé
àjọ ti ó ń ṣètò ìdánwò àṣewọlé sí àwọn ilé ẹ̀kọ́ gíga ifásitì àti àwọn ilé ẹ̀kọ́ gíga ní tìbútù rẹ̀ Nàìjíríà inú wọn gbé ìgbésẹ̀ náà lákòókò tí wọ́n ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ ní agbègbè ti ikot epene ní ìpínlẹ̀ ti akwa ibom láti ọjọ́ kẹfà títí di ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án ọdún tá a wà ń bẹ̀ yìí ẹni tó jẹ́ ọmọ oyè sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti ndc peter obi ló ti ṣàlàyé pé òun ò jẹ owó oṣù owó ìfẹ̀yìntì tàbí owó àjẹmọ́nú kankan lákòókò tóun wà lóróyè gẹ́gẹ́ bí gómìnà nípínlẹ̀ ti anambra obi ló sọ̀rọ̀ náà nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ tí ìjọba ti ń bẹ ní ìpínlẹ̀ anambra lọ́wọ́ tọ̀sọ̀ wípé ń ṣe ni òun jẹ owó ó ní bí ẹnikẹ́ni bá lè láǹfààní àti mú ẹ̀sùn ọ̀mọ́ wá tí àwọn tóun jẹ lówó sì lè bọ́ta ó lóun ṣetán láti dẹ́kun ìpolongo òun fún ipò ààrẹ lọ́dún 2027 ọ̀rọ̀ náà lọ wáyé nígbà tí gómìnà chukwuma solodo tó sọ ní kò pẹ́ yìí wípé àwọn owó tí òun ń san padà ìní ó jẹ́ wípé àjẹsílẹ̀ àwọn ìṣèjọba tó ti kọjá tó sì ní àkóónú ti gómìnà nígbà kan rí yun peter obi àti willie obiano bẹ́ẹ̀ bá gbàgbé peter obi ni ó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ti anambra láti oṣù kẹta ọdún 2006 sí oṣù kẹta ọdún 2014. àjọ elétò ààbò ti ààbò ara ẹni làbò ìlú nípínlẹ̀ ti anambra ní ọwọ́ wọn ti tẹ àwọn afurasí mẹ́ta látàrí pé wọ́n sùn pàǹpá papọ̀ láti máa digunjalè lórí ohun tó ní í ṣe pẹ̀lú dúkìá ìjọba ti ń bẹ ní agbègbè náà àwọn afurasí ọ̀hún ni àjọ ti elétò ààbò ààbò ara ẹni làbò ìlú pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ka ètò ààbò ti agunne chamber ní ọwọ́ tẹ̀ wọ́n nílùú ti onitsha níjọba ìbílẹ̀ ti ń bẹ̀ ní ẹkùn bẹ̀ tí ó jẹ́ gúúsù ti onitsha nígbà tí wọ́n ṣàlàyé wípé àwọn tó jẹ́ ẹrù ìjọba nínú ìjọba ìbílẹ̀ ọ̀hún ni àwọn gidi gan kú ọ̀hún ni wọ́n sùn pàǹpá pọ̀ láti jí lọ ẹni tó jẹ́ adarí lẹ́ka ti ètò ìròyìn àti ààtò gbogbo ní ẹkùn náà ihun sc edwin okadigbo lọ ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún fáwọn oníròyìn lónìí òde yìí nígbà tó ń ṣe ìyíriwò àtúngbéyẹ̀wò ọ̀rọ̀ náà tí ó sì ṣàlàyé síwájú ọ̀kadìgbò ló wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ni ọwọ́ tẹ̀ tó orúkọ wọn sì jẹ́ ọ̀sẹ́lùkà ayáọ̀rà tí ó wá láti agbègbè ti umuasi ní onitsha eléyìí tó ṣàlàyé wípé òun jẹ́ alága fún mọ̀lẹ́bí ti ogbó bẹ́ẹ̀ ni ọwọ́ tẹ john nwobodo àti nfeayin nwacho tí àwọn méjèèjì ṣàlàyé wípé àwọn jẹ́ òṣìṣẹ́ ní ibi tí ayáura tí ó gbé wà níbàámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ àwọn ohun tó ń gbà padà lọ́wọ́ wọn ni ó jẹ́ àwọn pátákó ìjúwe tìjọba àwọn òrùlé èso àti àwọn ohun èlò kọ́lémìí tó sì jẹ́ ti ìjọba ìròyìn láti ilẹ̀ òkèrè lọ́hùn-ún àjọ tó ń bójútó ètò ìlera yíká àgbáńlá ayé ni wọ́n ti kéde ẹ̀ báyìí wípé nígbà tí wọ́n ṣe àkọsílẹ̀ àti ìgbéléwọ̀n àjàkálẹ̀ àrùn ti mpox tí wọ́n ṣàlàyé wípé bí nǹkan ọ̀hún ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí ló ṣe é fewé mọ̀ ṣùgbọ́n ilẹ̀ adúláwọ̀ ni wọ́n ní wọ́n kó ipa bíi 85 yíká àgbáńlá ayé nínú àkọsílẹ̀ tó wáyé nínú oṣù keje àjọ náà nú àtẹ̀jáde tí wọ́n tẹ̀ bọ́ta inú ètò tí wọ́n ṣe tí ó jẹ́ ti ìkọkàndínní 70 irú ẹ̀ léyìí tí wọ́n fi ṣàlàyé wípé àwọn àjọ ọ̀hún ni wọ́n ṣàlàyé àkọsílẹ̀ pé èèyàn tó le ní 1000 ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ tó sì jẹ́ àwọn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbẹ̀mímì nínú oṣù keje eléyìí tí ó ń fi àmì rẹ̀ hàn nínú ìgbéléwọ̀n ìpín òdo ó lé tó ń dó 5 nígbà tí wọ́n ṣàlàyé pé àwọn orílẹ̀-èdè 11 ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ ti ilẹ̀ adúláwọ̀ ni wọ́n fi ìdí ẹ̀ múlẹ̀ láàrin oṣù keje ọjọ́ kẹfà títí di ọjọ́ 24 oṣù kẹjọ
ben won salaye pe awon eyan to to egberun kan ati die ba kan na ti awon meje mi tun gbe meme pelu ida odo o le tun mefa ile ti won salaye ninu osu keje si osu kejo ni ba mu pelu alaye ti ajo to n se telera ti agbaye yun WHO ti won fi leta won ni ekun ti le adulawo ni won fi die mule wipe laarin osu keje ati osu kefa nigbati ile America ati awon tin be lapa ti iwo orun ekun ti Europe lohun ati awon tin be lapa ti ekun gusu ti la orun Asia ni owoja kini ohun lo ti wale yeka agba laye orilede ti Madagascar Angola China ile ti olominara Congo ati ile ti Kenya ni won wa loke tente inu awon ti won farakasha ajakale arun awonjo labala ti are daraya ajo to nboju to ere bolu alafese gba nle Nigeria ni won ti ni ki igba keja dari ayo kan yo Yakubu Aliyu kolore ro kunle latare wipe o ko lati gbe igbese igbese ti o ni se pelu ofin to de re bolu bi yan ba tayo koja akegbe re ti o si je ki eleyi ki won fagile ami ayo ti ikọ agbabọlu ti Doma United to gba wole nigba ti won wa ko pelu ikọ ti Yimba ninu edeje ti Premier League ti le Nigeria ninu efese won si ojo keta ile to waye Aliyu to wa lati ipinle ti Jigawa ni won ni o dari ni won ni o sise gege bi igba keji adari ayo akoko nu ofese won se na to si je wipe won ti ni kolore ro kunle baye nigba ti won se igbeyewo awon ilana gbogbo eleyo to wa ni bi ifese won se na inu iwe ti won te bo ta lati ore n to je akowe fun ajo tin dari ere bolu alafese gba nle Nigeria won salaye wipe igbese na ni o wa pelu igbonje ati ilana ile ti won la kale Muhammad Aminu no salaye wipe Aliyu ni won ti fi oro won to leti baye to si je wipe won ti ni kolore ro kunle pelu ojo ti o ni gbedeke inu we ti won ko ti won salaye wipe eni ti o je igba keja dari ayo na won ni o kuna lati je ki o gbe opa soke lati fi sami wipe agbabọlu kan in loyo tayo koja awon akegbe re lori ila ile ti o si je ki igbimo na ile ti nbe leka ti re bọlu alafesegba ki won ni ami ayo ti won gba wole eni ko mo sasa to igbesi ohun nu oro ti awon igbimo won ti won so won fi esun kan adari ayo to je igba keji na gege bi eleyi to je pe ko mo sasa to lenu ise re ti ko si je ki ere bolu le Nigeria ki o se bo ti to ati bo ti ye ki n to pari iroyin ye egbo awon koko to si o ninu e le kan si ijoba papo lo ti tepepe eto lati je ki awon iya lomo ati omo ojo ki won wa lalafia eni to je omo oye sipo are labe egbe oselu ti NDC Peter Obi in lo ti soro lori esun ti won fi kan lati odo gomina fun ipele ti Anambra Ihun Soludo wipe ojewo lakoko isejoba re ajo to mojuto eto ilera yika agbanla aye lo wipe ile adulawo in loko ipin toto 85 inu awon ti won lugbade ajakale arun ti gbona mpox losu keje ajo to nbojuto ere bolu inle ti Nigeria ni won ti ni ki adari ayo kan kolore ro kunle latari igbese to waye nigbati ikọ agbabọlu ti Doma United ti won gba mi ayo wole fun awon iroyin ye ati iroyin me ti o nti kan ye jade ele kan si wa lori takun agbaye pelu itana www.lagelufm.com eyi lo pin iroyin to n de se ti gbo yin lati kan ni Lagelu 96.7 FM ele tele wa
lori ate ti X pẹlu itana lagelu FM 967 tabi ki e feran wa lori ate ti banidore yun Facebook loje iwe lagelu FM 96.7 Tunde Olawuwo ni olotu iroyin ye pẹlu ranlowo baba Tunde Moron keji seun are bikola in lo tin royen e seun tem gbo wa e ma yase oni o san wa sire

0: Hello. Yes, sir, Baba. Láti mọ̀ pọ̀. Àdúgbò bẹ̀rẹ̀ tí ń gbà mọ̀ pọ̀. Ó yá kilẹ̀ fẹ́ bá wa sọ abẹ́fẹ́ kí wa.
1: Ìbéèrè lẹ́ẹ̀kẹfà. Ìbéèrè lẹ́ẹ̀kẹfà lọ báyìí. Ọ̀rọ̀ kan wà nínú ọ̀rọ̀ Yorùbá. Kò kí ń ṣe òwe. Àmọ́ a máa ń lò lọ́pọ̀ ìgbà tí ọ̀rọ̀ bá ta kókó tàbí tí ọ̀rọ̀ bá lọ́jú bí ìdí ìgbín. A máa ní ọ̀rọ̀ yẹn ó ti di iṣu atayanyan. Ẹjọ́ ọ̀rọ̀ yìí ẹ bá mi tú palẹ̀ dáadáa. Ṣé iṣu àti ata ni àbí báwo ló ṣe rí? Ṣé iṣu atata ni?
2: Iṣu atata kọ́.
0: Iṣu àti kini ni báwo ló ṣe kó rí?
2: Nǹkan ti dójú ẹ̀ ni.
1: Ṣé gbólò yẹn ṣe wọ́n máa àwọn kan máa tu pé yam pepper scatter scatter?
2: Bẹ́ẹ̀ni.
1: Ṣé bẹ́ẹ̀ náà ni?
2: Rárá.
1: Báwa ló ṣe jẹ́?
2: Wọ́n ló ti di iṣu ata yan yan.
1: Ṣé ata ni?
2: Aka yan yan.
1: Ṣé ata tá a fi ń ṣe bẹ̀ẹ̀ ló wà níbẹ̀?
2: Atakọ̀ ata tá a ṣe bẹ̀ẹ̀ kọ́ aka.
1: Aka.
2: Bẹ́ẹ̀ni.
1: Kí ni jẹ́ aka?
0: Mọ̀.
2: Ta?
0: Iṣu kaka yan yan àbí kí lẹ pé?
2: Bẹ́ẹ̀ni, iṣu aka yan yan. Kì í sata o.
1: Kì í sata. Ẹsẹ̀ ìṣòro pé aka. Kí ni jẹ́ aka tẹ́yìn fi sí?
2: Mo ti gbàgbé kinní yẹn ni.
1: Ṣé nǹkan ni?
2: Ṣá?
1: Ṣé nǹkan ni kinní yẹn?
2: Bẹ́ẹ̀ ni nǹkan ni bí nǹkan èso ni.
1: Báwo lọ́wọ́ wá ṣe papọ̀ pé iṣu aka àbí aka náà lè pè pé iṣu aka yan yan kí laka yẹn ná? Bàbá ẹ má bá wa bọ̀.
0: Ẹ gbọ́. Kọ́mọ yá àfẹlá ó dìde. Káṣẹ́ ẹni tó jẹ 25,000 naira kọ́kọ́ mò ń pe nọ́mbà rẹ̀ kò lọ o. 1139 ló gbẹ̀yìn ẹ̀. Mo ti pe nọ́mbà rẹ̀ bí ẹ̀mẹta báyìí. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú 07062. Ẹ bá ń delete ẹja mélòó mi. Ẹ gbọ́, ẹ márùn-ún mo ti pè é. Irú wọn bá gbé wọn lé láwọn òjẹ́ rí. Bẹ́ẹ̀ wọ́n ti tá láta aago kan àbí méjì. Ó sì ń dùn mí. Ẹ tún gbọ́. Ẹ gbọ́ dáadáa. Mo ti pè lẹ́ẹ̀kẹfà rèé o. Ṣá ń kà mí láàánú ṣùgbọ́n kò tí ń tún mo lè ṣe. Ọmọ ìyá ọ̀fẹ́ ó yẹ delete ẹ̀. Hello.
3: Ẹ̀lọ́ fún ẹ̀rẹ́ ta.
0: Ẹ mọ̀ kúrò lẹ́ máa mi.
3: Ṣèjà pé èdè ta.
0: Yes.
1: Iṣu ata tó. Iṣu ọyẹ bá wa ṣàlàyé.
3: Ìbéèrè rẹ ni mo fẹ́ tú sà.
1: Ó yà wà pẹ̀lú yín sà.
0: Mà.
3: Iṣu ata yẹn lẹ pè sà.
1: Sà.
3: Ó jẹ́ ata yẹn yẹn jẹ́ ẹ̀ka iṣu tó máa ń ta káàkiri inú oko ni sà.
1: Ok. Ẹ ti wà lójú ọ̀nà.
3: So tó bá ti ta yẹn lọ fún wa mọ, ó máa tọ̀ káàkiri, ó máa lọ mọ́ ara àwọn igi tó máa so mọ́ tàbá ara igi tó bá wà lẹ́gbẹ̀ẹ́.
1: Ẹ jẹ́ kí n bá yín tún ṣe. A máa fún yín pẹ́ ìgbà pẹ́ tí ẹ bọ́ sójú ọ̀nà. Àmọ́ tán bá ní iṣu ata yan yan, àwọn èèyàn máa rò pé bóyá ata ìṣebẹ̀ ni ata tí wọ́n mean. ata ti meme ke ata abi kan so pe isu ti o ta yanyan se mo pe ona ti yoruba ma ngba se apejuwe nkan oporisirisi bi nkan ba se ri na se ma se apejuwe re won le so pe isu ta bokwa isu to ba ta yanyan se mo pe o gba suru lati wa o de tun gba suru lati be to je pe eyan gbodo to bo se ta lo ko je pe ko ma lo se mole nigba te n ba fe wu se mo be reason ye pe o fi gba suru lati wu te n ba fe be na se mo pe eyan gbodo be ni be suru ti o gbodo run papa ju la won to ba fi se owo boyan fe fi se dundu so ti ema ba won ye ma ro pe ata ta fi se be lo wa ninu oro yen ke se ata ta fi se be isu ata yan yan isu to ta kakakiri
0: to gbalẹ awon ko kan be to je pe nigba tan ba ta tan ibi to ba yo lori re gan o tun yo green won ni be o tun ta
1: so te ba wa fi oro we iru fe irisele be yen a je pe oro to loju bi idi igbe to je pe o gba suru lati yanju egba o ye mu bere mi oh yeah, mo bere mi. Ah, won ti lo.
0: Abo. Sugbon kin to lo taja. 25,000 naira koko. 0807. Lo bere re. 55 wa tele. 55 lo tun gbe yen. Lo nji o gbe o. 0807 lo be 55 tele 55 be lo jo gbe gba won dan pe le asiko yi won gbe o lo jo gbe keji re o hello mama e ma kuro le
4: Yes sir.
0: Ibole din pe wa di osun kayode loruko mi mo npe yin lati lagelu efe. Mama je ta cash e ni.
4: Bere
0: sir. Kile ta pe yin tele ti number yin o lo ta tun gbe. Won wa gba be nwole. Oluwa di gbogun esu wi. Mama je je ri.
4: Bere mo di je ri dada
0: sir. Ilo le je.
4: I'm going to delete it.
0: Olorun ni
5: Aha! Dangote Refinery don come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this ogbonge deal na for you. Dangote Petroleum Refinery go deliver petrol to you across Lagos, Ogun, River,

0: a store.
1: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
0: Oh, your favorite pen?
1: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
0: Wow, it flows smoothly.
1: And writes up to 3 kilometers. That's why I trust it.
2: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
3: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣe ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́gbà yìí, káàṣe kẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cash Board. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cash board. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò rí bẹ́ẹ̀? Ìwọ gan-an lọ́kàn láti di millionaire wa? September 30 ni Special Independence Cash Board. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta Cashier. Ọ̀yọ́ Stadium Ibodàn ló fòǹtẹ̀ lu Cashier. Káàṣìẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.

0: e ka bo pada lati ka polowo oja. Hello, ta lo npe mi o baba?
1: Abasha sisi.
0: Se ta ka si e ni Abasi ara bo.
1: Isale afa ni.
0: Isale afa ti bo.
1: Isale afa ona oji.
0: Se je ka si e ri sa.
1: Se je ri o ni sin mo ese yin o.
0: Igbo le din ta. Baba, mo fe pin 50 kan. 50 meji 25,000 kan. 50 akoko mo bi bere. Ma ko 25,000 tele bayi. E ma ti je 50,000 bayi.
1: Ah. Alhamdulillah.
0: Kile imara ta won ti e ta dede re fun won mo ran seju kan.
1: Ah,
0: ah,
1: ah,
0: ah, ah, ah,
1: ah,
0: ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah,
1: ah,
0: ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, Obuma let to ten gbo lagelu 96.7 FM let him gbo eje mbo se ni alafi bo ni oku 50 kan 25 kan 0 9 1 2 3 7 0 8 6 7 5 number te fi pe wole niyan sugbon fun ti cash e egbo daada www.kash.ng lo ba dowo be ba wa loyun hello *347*1004*2#. E lo loyun ngba na eyo yo wa gbe yin bo si ipele mi won ko bi pe elo Leveta Meloni after every pe eyo kan je 500 naira ye de ba mu melo le mu e ba mu me ni 2000 o ya mi lagbara baba mi lowo kan o 500 le yo kan won ti bi yin se ti mu o ye send e gba de send e yen e ti send abi be se wa send e yen gangan ko lejo ninu mo o wa bi pada bi pe bawo le se fe san o pe se USSD le fe fi san wo ni abi bank transfer iwo le mo 1 ni bank transfer 2 ni USSD code e mu wa e 1 de mu o ya send e send e send e o ya ngba de design de n to pada gbe wa yen aka number ati ye to wo yin je yen o yen gangan le lo sanwo e wa san si aka number yen tete ba ti pari aka number he expire o e ba sanwo ti leyin igba tete ba pari ko sise mo o e lo kan ko se mo e lo mi study osun e jo wa tan lo smartphone ko e ba bi smartphone se USSD leyin le lo an to ba lo phone to ba je ni nla boya Android phone abi iPhone kankan awon e lo le lo website bonus smartphone go kule ti wo www.smartphone da lo yen te ba ti mu lo do ni POS ti won sanwo si is live mama ko ti wole ni pe ba se message yin la kokon ton send account number si yen won a tun message yin le keji won wa send account number pe e ti sori ire o owo to san ti wole o se pe le oni POS le ti sanwo sugbon odo ti yin lori phone yin ni o ti ki ko rire. Hello. Hello. Hello. Hello. You're gone.
1: ọ̀lẹ́
0: ọ̀hún kúrò ọ̀lẹ́ bàbá mi
1: kọlá tó pẹ̀lú
0: àmì
1: àti mẹ́kọlá gbogbo nọ́mbà kìí
2: nọ́mbà kìí lè sà
0: ẹ̀ sorúkọ yín bàbá
1: ní kọlá kí pẹ̀lú
0: kọlá kí pẹ̀lú alàgbà kọlá kí pẹ̀lú bàbá dáadáa bàbá ó yá ìbéèrè keje
1: rẹ mi
2: ìbéèrè keje lọ́ba ẹ̀ wọ́n ní nílẹ̀ yorùbá àwọn owó ni wọ́n máa ń pè ní ọmọ olókùn ẹ̀sìn
1: ọmọ olókùn ẹ̀sìn
2: ọmọ olókùn ẹ̀sìn
1: àwọn ẹrú ọba yìí
2: ẹrú ọba kò kí n ṣe ẹrú ọba o
0: bàbá
2: àmẹ́jẹ́ ìrìn lọ́wọ́ ó yẹ kán ní
0: bàbá
2: ó dẹ́ wọ̀pọ̀ láti jọ bí ò ti ẹ̀ sí láyé òde òní mọ́ àmọ́ ó lè jẹ́ ó pọ́síbù kó sì wà àmọ́ kò fi bẹ́ẹ̀ wọ̀pọ̀ láyé òde òní
0: bàbá ṣé ẹ wà pẹ̀lú adada ẹ gboríkì yẹn rí ọmọ olókùn ẹ̀sìn ọmọ aké ku yá ọmọ agúnyẹ pupa fàlejò pupa ọmọ ojú ń tàlejò ojú ń tiyán ojú ń tọbẹ̀ nínú àwo tán ganan ẹ mọ́ ìran wọn lóye tí í jẹ ń jọun mo tún fi bá yín kì í ọmọ akẹ́hẹ̀ kúyà ooo olópin ẹ̀sìn ọmọ akẹ́hẹ̀ kúyà ọmọ agúnyẹ pupa fàlejò pupa ọmọ ojú ń tàlejò ojú ń tiyán ojú ń tọbẹ̀ nínú àwo tán ganan ọmọ akẹ́hẹ̀ kúyà àbáti lọ́gán àbáti àbáti sá lọ. Hello.
3: Ẹ kú ọ̀lẹ́.
0: Ẹ mọ̀ kú ọ̀lẹ́ máa mi. Ìyá ìbéèrè ń bọ̀ à ń lẹ̀ ṣé ẹ fẹ́ dáhùn afẹ́fẹ́ mú ti.
3: Ẹ jọ ìbéèrè wo ló.
2: Ìbéèrè keje wà ń lẹ̀. Ìbéèrè keje wà ń lẹ̀.
3: Ìbéèrè tèmi ni kẹ́ ẹ sí wọn sí ìdáhùn kẹ́ ẹ fún mi.
2: Ẹ̀wọ̀n ò tí ì dáhùn ìbéèrè keje yẹn ó lábéèrè tán nísìnyí ṣé ká fún yín.
3: Ẹ fún mi tèmi ẹ jẹ́ kí n mú nọ́mbà fúnra mi.
2: Ọya nọ́mbà wo lẹ mú mà.
3: Ẹjọ nọ́mbà wo ni ó wà lẹ fún wọn.
2: Ẹ mú nọ́mbà.
0: Ìyàrá sàn àwọn ìyá wa
3: rẹ̀. Nọ́mbà wà nǹkan.
2: Nọ́mbà wà wà ńlẹ̀ wọn tí mu.
3: Kí ló wà ńbẹ?
2: Ní tó wà ńbẹ ni pé wọ́n ní ṣé ẹ̀hún pé a ní 20 naira note. Wọ́n ní ọdún wo ni wọ́n píntẹ̀.
3: Kí lọ rí?
2: 20 naira note. 20 naira note. Ọdún wo ni wọ́n píntẹ̀.
3: 20 naira note.
2: Bẹ́ẹ̀ ni mà.
3: Ṣé kìí ṣe pé 2000
0: lè ya
3: 2000
0: lẹ́yìn? Ẹ̀dùn ni ń bi wá. Ṣé kìí ṣe ìwé rẹ̀?
2: Ìwé ni ká mú bẹ̀.
3: Ya 2000 ni.
2: Kò rí bẹ̀.
3: Ṣé kìí gbìyànjú sí?
2: Ẹ gbìyànjú sí. Màá fi lórí ọ̀fẹ́ ìkan àbí méjì sí. Ó yá mà.
0: Ṣé ẹ mọ ni màmá ilẹ̀ ń dáwà dúró?
3: Sá.
2: Yeah, 2005 nǹkan. 2005 nǹkan. Ẹ ń bí mi léèrè ni. Ṣé 2005 lẹ mú?
3: Ṣé tí wọ́n ṣe tán tí wọ́n tẹ̀lé sọ?
2: Bẹ́ẹ̀ ni mà.
3: 2005.
2: 2005. 1,000 naira note. Òní 110 2005.
3: Ya 2000.
2: Ya 2000. 200 naira note ni 110,000.
0: Mama, ẹ ti dá àbẹ̀rẹ̀ mẹ́ta àti fún yín lórí ọ̀fẹ́ tó. Ẹ̀yin tẹ́ wà lórí ti káṣí ẹ̀ ta ló ni nọ́mbà yìí 25,000 naira ló mọ̀ máa jẹ́. Ó ti ṣẹ̀ sọ́dọ̀ rẹ̀ báyìí ọlọ́run jẹ́ ó gbé o.

0: jẹ́ mọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tí fún Alẹ́bùn ká mọ́ fi dáì nọ́mbà ẹni tó jẹ́ káàṣì ẹ̀ báyìí. Ẹ wálé ṣọ̀tẹ̀ akinyin Anthony Bọ́dúnrin ẹ ṣe Abiola Yariyari ẹ ṣe o. Ọ̀gá àwa èèyàn wa alájọrin alájọjẹ alájọmọ alájọsùn alájọjí Abiodun alágbàlá èèyàn ti ọkọ̀ Abídèmí nù. Ìbàrẹ̀ ìbà Ọlọ́run o ayé ò ní lé ẹ̀ kúrò nídìí ẹ̀rù rẹ̀. Ẹ ṣe. Abiola Yariyari bàbá hello. Hello. À ń pè yín láti Lágélú FM. À ń pè yín láti Lágélú à ń pè yín láti Lágélú FM. Ṣé ẹ ta ká ṣe ẹ ni? Ṣé ẹ ti jẹ rí? Èló lẹ jẹ rí? Èló lẹ jẹ rí? Kí lẹ pè é? Ẹ̀jẹ̀ bí ẹ̀mẹ́fà. Èló lẹ́jẹ̀ lákọ̀ọ́kọ́? Ẹ̀mẹ́fà tẹ́jẹ̀ èló lẹ́jẹ̀ lákọ̀ọ́kọ́? 300. 200. 100. 50. Ó di mẹ́ta. Èló nkẹ́rin. Ẹ̀dìjẹ̀ lẹ́ẹ̀mẹ́fà bàbá. Ẹ mọ̀ tó dìjẹ̀ 50,000 naira báyìí. Customer kẹ ma pe ẹyin ti di regular customer. Ẹ rí lẹ́yìn ẹbí mọ́ká ẹ sọ ní káàṣì ẹ o. Ayo Ladi Ọ̀tún Ṣáàdì Ọ̀tún lẹ́sọ̀ wọn yín ni. Wo Infinity ìjà wọn lọ jàre. Káàṣì ẹ mẹ́fà ó dẹ̀ keje lónìí. Ó bílẹ̀ bá àjà yóò ṣe ọmọ ìyá àfẹ́ ikọ̀ sóòbù mọ́. Azizi Adémọ́lá làwọn ojú ẹ̀rọ tó gbaṣẹ́ báyìí. Adéọ̀sùn Káyọ̀dé lorúkọ mi kébùgì lólóòtú ètò yìí ọ̀kẹ́ àti wa dáadáa lápá bí i. Ẹ bá ló ń kóhun tẹ́ fẹ́ bá mi sọ àbí àríwí sí 08034867571 nọ́mbà tó wọ́dọ̀ tèmi nìyẹn. Wo Ọlámilékan dágbére já máa lọ.
1: Títí ọjọ́ Monday tá a tún máa pàdé ní kété tẹ́ bá ti ka ìròyìn pọ̀ ní èdè Yorùbá. Ọlámilékan Ọláwúwo Infinity lorúkọ mi.
0: Ilé àtàrà láàfin pàdé o ẹ ṣe o tẹ ń pọ wa ó dàbọ̀ ẹ máa ń ta káàṣì ẹ àwa la parí o ìmí tó ń bẹ̀rẹ̀

0: adájọ́ kẹni lójú ìyàdé ń bí 96.7 sani ọ̀sani fíìpù ẹ̀sì tí tiwa o ẹ̀sì tẹ́ ń bọ̀ wá.
1: Kárìmọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: Go ahead, sir. You have 1 minute. Want to go on commercial?
1: Now, our security. How will we not be politics? So, can go me. Hello.
0: Okay, all right. 0912370865. That's the studio lines. You are calling from outside Nigeria. It's +234814249106. Blessed Michael Imoha on top Facebook. Many thanks to you. Hello. I talk with you,
2: Dan.
0: I mean, sir.
2: Olúwa ṣẹ́gun Àfọlábí látọ̀mí àjọ alágbẹ̀dẹ. Yọ́mọ̀dá fún ìyàwó tó sọ̀rọ̀ yìí. Kò sí látàkì fúnfún tó sọ. Láyé ìgbà kan táwọn bàbá wọ́ọ̀bà wájẹ̀ ọdún mẹ́ta ni. Ẹjẹ́ oṣù mẹ́fà ti wà láyé. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán tẹ́ ní táàmù wọ́n ń ṣe ni tí wọ́n fi àwọn nǹkan tó tètè mú pọ́n. Kò sí rẹ̀mọ̀ gbà kan. Ọ̀sán ọ̀kan lórí igi ni. Ṣé lórí pẹnápù. Ṣé lórí ọ̀gẹ̀dẹ̀. Kò sí gbogbo nǹkan tí wọ́n ti máa fi àwọn kẹ́míkà tó lè ṣe ara ní jàǹbá tí wọ́n mọ́ bí sí.

0: ẹni bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí lágbo òṣèlú ètò ìlera ètò ẹ̀kọ́ ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ pàdé olólùfẹ́ yín abídèmí àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àrà bí ijó atiro ẹ jẹ́ ká jọ gbọ́.
1: ìlera lọ́rọ̀
2: àlàáfíà ta.
3: Tugas Tugas Tugas ọtọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Tugas Multidynamic Concepts ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntì wí ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pè èèyàn dẹ̀ ń kọ sára sí wọn ilé iṣẹ́ Tugas tó ti bá àwọn òjì ń ṣiṣẹ́ fákọ jẹ̀jì àti ògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí bẹ́ẹ̀ ni àwọn ògùn tí ń jáde láti ilé iṣẹ́ Tugas Multidynamic Concepts kà sí ara ẹ wò gbogbo ìwọ tọkọ jẹ̀jì ń dà láàmú Tugas Herbal Powder ni ó béèrè fún bó sì jẹ́ kíndìnrín ni tiyín Tugas Liquid ni kẹ́ ẹ béèrè fún Tugas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní bẹ́ẹ̀ sì ni gbogbo ògùn wa ni NAFDAC ti lù ló ń tẹ̀ gbogbo èyí tẹ wá fẹ́ mọ bá wa dòwò pọ̀ nílé iṣẹ́ Tugas tẹ fẹ́ mọ kó ògùn wa ní ọ̀pọ̀ kó yọ kú àbẹ́ yìí tẹ fẹ́ mọ ra lẹ́yọ ọyọ torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn ògùn wa nílé iṣẹ́ Tugas Multidynamic Concept fún Akala Express Bravo Bus Stop nílùú Ìbàdàn tàbí kẹ́ mọ pè wá nílé iṣẹ́ Tugas sórí 09032949024 nílé iṣẹ́ Tugas lóní àní fàṣán lùgbà gbogbo tí ń ṣe ọyẹ agbára egbògi ìbílẹ̀ ká.
4: Celebrate!

0: ìjọba ní gbé ọ̀sán ní gbé gbogbo ẹ̀ àbí ká pe àwọn àgbẹ̀ka bẹ́wọ̀n tí wọ́n mọ̀ jẹ́ kí kẹ́míkà pọ̀ nǹkan tí wọ́n bá ń gbìn tí wọ́n mọ̀ fi kẹ́míkà gbé sún bá a ṣe gbọ́ ní ìjàgbá olóṣù méjì ti wà ẹ̀jẹ̀ olóṣù mẹ́fà ti wà tíjọba náà tún gbogbo eléyìí àwọn àgbẹ̀ ní ti sì ń gbinú rẹ̀ torí wọ́n wà lè tètè rówó àwọn dàbí nǹkan lọ́tọ̀ fún ní fi kẹ́míkà ẹ̀mí táwọn jẹ ṣùgbọ́n tí wọ́n bá tá a ta ni wọ́n fi kẹ́míkà gbìn ìjọba kọ́ o àwọn èèyàn ni kẹjẹ kábẹ o kábọ tó yìí ṣe wú para wa dànù pẹlẹ o
1: ẹ pé ètò ẹ ṣe gani sir adéwùmí cousin adékaz why didn't they ban the alcohol inside bottle finally not only sachets that's what adéwùmí adékaz is saying olamiki omobile thank you and also Ishola Accurate Ajibola many thanks to you all right another caller here hello the caller
2: ojú ẹ̀ máa brown yẹn máa rí kókòkò báyìí bọ̀tí ẹ tó ń gùn pọ̀rọ̀pọ̀rọ̀ yẹn ipo ni tẹ́ ẹ bá rò báyìí ọmọ fà ní bí rọ́bà ó máa máa fà ní bí rọ́bà nítorí káwọn ìjọba wa kán mọ àwọn àwọn èèyàn wa ní kí wọ́n yan ọlọ́pàá ọjà tí wọ́n bá ti ń gbé wá sí ọ̀rẹ́ ní rà tí wọ́n gbé wá sọ́jà tí ń dà padà sóko fún wọn wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ipo ni wọ́n fi ń rẹ láfún bó ṣe ń funfun mọ́tò ẹ bá tún rí ẹbí léèrè ìyẹn ló máa ń gùn gbọrọgbọrọ báyìí bọ̀tí ẹ tó máa ń rí rogodorogodo báyìí tó máa ń rí kéékèèké yẹn ìyẹn ni iná máa wọ̀hùn ìyẹn ló jẹ́ pé wọ́n máa rẹ sómi wọ́n máa sá bọ̀rọ̀ tọ́dẹ̀ funfun yẹn lèèyàn mọ̀ wákàtí ọjà so nǹkan tó ń fà nìyẹn àwa là ń para wa irú ọ̀gẹ̀dẹ̀ ta tó máa ń jẹ yẹn tẹ́ ẹ bá ti fẹ́ rí ọ̀gẹ̀dẹ̀ tẹ́ ẹ ti rí nǹka rẹ funfun kambadi ni wọn fi oní fi ń pìsàkù ẹ kambadi ẹ máa rí báàrẹ máa wáìsì ẹ máa ti jẹjẹ dombo gbogbo ìyẹn lọyẹ kán yíyan àwọn èèyàn tí ọmọ káàkiri ẹni ẹ bá rí lórí ẹsẹ kó tí wọn dáná sún wọn ò ní rà sórí igbá mọ wọn ò ní rà àwọn ìjọba ìbílẹ̀ gangan lọ́yẹ kíkí wọn ó gbègbè sẹ́yìn ẹ tí wọn bá ti rí kinní yẹn lórí ẹ pé eléyìí ọ̀dà pọ́n eléyìí wọn fi kẹ́míkà gbin ni àbí wọn bu kambadi parẹ́ tí wọn bá ti mú tí wọn ń kó lórí wọn tí wọn dáná ẹ rí i pé gbogbo wa láì máa dínkù ọlọ́run wà pẹ̀lú wa àwa la ń para wa ìjọba
1: kí. ẹ ṣe gan nǹkan mọ owó ní òkun yìí o nǹkan mọ ọmọ nàìjíríà mọ ń jẹ nǹkan o alright hello the caller off your radio please off your radio off your radio.
0: This is ọlọ́pàá ní oríṣẹ́gun kọ́lùfà lóṣọ́lá jù yà kó fẹ́ sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọ̀nà ìgbòho yẹn. ẹjọ́ nítorí ọlọ́run kí ni ó kàn kí la fẹ́ kí state government gan ṣe ṣé state government lágbára láti ra ìbọn fún àwọn operation boss tí wọ́n wà níbi ibẹ̀ yẹn ṣá. ṣé kò fi ṣe federal government ló ní agbára láti reinforce àwọn soldiers tí wọ́n wà harm dáadáa fún wa kí iṣẹ́ yìí kó lè bàa lè ṣe. Surveillance subject tí ṣe ìmọ̀kidé rà ṣé ó ṣó lè pa àwọn èèyàn yẹn ni láì rí ìbọn láì ní weapons tí ó ṣe tó ṣe lò and then the state government lágbára láti ra àwọn weapons yẹn yẹn gbogbo ní issue gẹ́gẹ́ sí àwọn sọ́jà tó ní arms tí wọ́n wá wá kẹ́lẹ̀ fún àwọn gómìnà lágbára láti lè ra àwọn arms fáwọn èèyàn yìí tí ò bá wá ṣèjà yẹn tí ò bá wá ra nǹkan nígbà yẹn lára lè bú àwọn state government pé wọn ò mú kí security kò dúró dáadáa ní tòsí wọn. Thank you sir.
1: Thank you, you've made your point. All right, hello the caller.
3: Hello, Bayos.
1: Yes, sir. Ọmọ.
3: Ẹkúrọ̀lẹ̀.
1: Ẹkúrọ̀lẹ̀ sir.
3: Ọdún ẹ̀nà báyìí, yàtọ̀ jẹ́rẹ́ tí wọ́n fẹ́ ṣe àbá ni.
1: Ẹ máa wúlò.
3: Ṣẹ́rí ẹ̀rọ̀dì wọ́n sọ wáyé sí o. Ẹ̀rọ̀ ọlọ́kùnrin tí wọ́n ti ń gbé wá o. Àwọn fọ́nà ọkùnrin tí wọ́n ti ń gbé wá lọ́kùnrin ni o. Ṣé ọmọ ẹ̀kan sí o? Àmọ́
1: Okay, hello, ati fe ma lo e je ka gbe pe to kẹyin hello
4: ẹ sa ẹ kúrọ̀lẹ́ bá a ṣe
1: pápá
4: pa
1: ẹ sa bọ́sà lọ́sọ̀rọ̀
4: láti ìbàdàn
1: okay
4: lórí ọ̀rọ̀ security ni pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn operation bus station ní ìgbẹ́kínlọ́pọ̀ for me èmi náà fẹ́ rọ ẹgbẹ́ ìjọba àpapọ̀ ni bá ti ṣe máa ń sọ pé state policing tó bá pọ̀ ti decentralized power ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn sì ó sọ pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìbọn àti àwọn ọ̀dà tí èso kò ní jẹ́ wípé bọ́ọ̀ṣẹ́ àtàkì wọn ìyàwó yẹn náà ní ní gbogbo nǹkan tó necessary to tó mọ kàn fẹ́ opportunity ìrọ federal government kan jọ wọ́n máa wò wá ran àwa ilé ọ̀nà rẹ̀ ẹ̀ ṣe tó kọ́ wá dìbò ìyàwó by 2027 kan save life for ẹ̀ ṣe pé.
1: Ẹ ṣe gan ni ma. All right, thank you. I will be here tomorrow, God willing, on top another edition of Naija Today. Ni le gbe pe kan mo ri pe yin wo e ti di ola lagbara Olorun Oba. Esther Olari pupo de here. Aziz Ademola de here. My name na Victor Pius as Zubike. We enjoy the rest of our day. Peace.
5: La la la la la gelu FM. Jagaba gogo retio.

0: ẹgbẹ́ picture ìyàwó yín ẹ mú dání káwọn nàìjíríà rí àìṣe mọ̀ torí pé ẹ sọ pé ẹ tí ì rí in life picture yìí hàn o
1: bẹẹ mi ò tí ì yára
0: ẹyin lẹwà lẹgbẹẹ rẹ yá bí
1: bẹẹ ni ọmọ mi náà ló gbé dání
0: yẹn. Network yìí rí bákan bákan má ti gbé kalẹ̀ bó o ní ọba lánàá ṣé kí

0: be ba ri won body ja e dakun e ba nta baba yi lolobo tabi ke ta ile ise olopa lolobo tori baba yi so pe won o ti ri yawo e latojo Saturday
1: mi o foju kan o da mi ogun
0: iya na o si ke bo ta pe boya boya ya lo si abi bo la se pe kini
1: mo mo si ni
0: e ma so be e n tesun kan won nu e ma so be
1: be ni ji ma wi ni ji ma wi ni yen
0: pa won mo si
1: ji ma wi ni mo nigba ta won ba fun gun mo osan ko kan yo kun ni oko re
0: picture le won lori kan ni Facebook yi eyin te wa lori kan ni Facebook picture obirin hun ohun le n woye ohun atoko e na atomo ile n weda kun be ba ba won kefin re a sese wa pe yawo li yawo li ki le pe na
1: yawo li fun ke alagbala loyin office ayo loja
0: ni oja agbo abi a pe yawo li a pe ya yawo yin ese to fi je pe yawo goke emi e wa ni kolori pon mi lati biru bi si di odo abala akoko nu abala keji won tun wa n gboko leti gboko ni mu abi
1: ekode en be mi o pe ko ni ma fi ni se o wa ni fun mi
0: se e koko keep recording na e keep e e boya ke ti e fi sowo si wa ke to lo tori aise mo aise mo e ba share to yi e mo Nigeria won ti ah lori ikanni Facebook ti money baba olohun da yin mo daada e ja se bayi e fi number yawo le sile
1: okay sir
0: ẹyin ara ọjà gbó tẹ̀ ń gbọ́ wa lákòókò yìí ẹ máa bá ń pè yàwó lè kọ́ àwọn náà máa gbọ́ rédíò pé tó ẹyẹ ti dá sí o atọpinpin ti ń tọpinpin wọn báyìí àwọn wàá ti gbàgbọ́ pé lóòótọ́ ni nǹkan tí wọ́n fi sọ pé ẹ ṣe ó ṣeé ṣe kọ́ jẹ́ pé ó kọ́ yín lẹ́ẹ̀kan sí iná.
1: Habibu Amusat AB stand.
0: Ó jẹ́ pé Habibu Amusat bọ́jọ́ wa mú ẹrù lẹ̀ fún wa ni láńbà lọ́wọ́ fún wa ṣùgbọ́n ṣé èèyàn máa wá parọ́ pé ìyàwó òun sọnù ni kò lè parọ́ ìyá wòlíì ìyá ìyàwó àti gbogbo ẹ̀yin tọrọ ọkàn tẹ ẹ jẹ́ wòlíì irú ìjọ wo ni ná.
1: Kerubu ni.
0: Kerubu àti Seraphu. Ìjọ dáadáa sì ni o. Ọ̀dà ẹ máa lọ. Èwo ló dé báyìí tí gbogbo yín. Ọ̀dà ẹ fi nọ́mbà ìyá wòlíì sílẹ̀. Nọ́mbà ìyá ìyàwó yín. Nọ́mbà ìyàwó yín. Nọ́mbà tiyín.
1: Kò ní fún lọ́wọ́.
0: Yàwó yóò ní fóònù lọ́wọ́ kí ló dé fóònù rẹ ń kọ́.
1: kò tí ní fún lọ́mọ ìsẹ̀fẹ̀ gẹ́ẹ̀tì fóònù fún mi kò ní fún lọ́wọ́.
0: ẹ ṣàwọn ọ̀rọ̀ kan lábẹ́lẹ̀ náà ṣùgbọ́n tí n tí fẹ́ jẹ́ kí a gbé sórí atẹ́gùn báyìí ẹ lọ jókòó dèmí reception ẹ lọ jókòó dèmí reception ń bọ̀ ná a fẹ́ polówó ọjà bá a bá tẹ ka ìpolówó ọjà dé ọ̀rọ̀ yìí kan gbogbo ọmọ Nàìjíríà gbogbo ohun tá à ń jẹ́nu lé lákòókò yìí. Ogogo ọmọ kú lodo ọmọ kú tí kò gbọdọ̀ pa ọmọ àrùn tárùn ọ̀gbọ́lọ̀ gbédè ọjọ́ lọ́hùn nípè nígbà tí wọ́n ṣàyẹ̀wò wọ́n ní cancer stage 4 ńlọ́gbẹ̀mí rẹ̀ mo ṣèfàrà lọ síbẹ̀ ni o ṣùgbọ́n nǹkan kan ń bẹ tó ti lu ọjà pa báyìí ǹjẹ́ jẹ́mọ̀ pé tó fi dórí epo tá à ń jẹ ìfọnu tá a fi ń fọnu oògùn tá à ń lò ẹja polówó ọjà náà.

0: gbogbo ọ̀nà nílé tí ti fi fani múra láràárọ̀ kọ́ọ̀bù kan bó o nìkan lásìkò kan náà.
1: ọ̀rẹ́ mi tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
2: ìwọ náà kó ojúmọ́.
1: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
2: ó dáná sọ ká gbọ́.
1: àbí.
0: pẹ̀lú lítìntì ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ. ó ń fa àyàn sán mọ́ra lítìntì ó wà fún ìṣọ̀kan.
3: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Àǹdù wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé mọ́tò títà dìrọ̀rùn.

0: aláìsàn fi ṣe bùbá aláràẹ̀dá ló mú alára pé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà lílù pìpì àbádì jẹ̀díjẹ̀dí ìdákọ́lẹ̀ kọmọkùnrin ó má lè tapáí kára ọmọ gbọ̀n rìrì ojú tí ń wò bàìbàì aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 lodge street beside amazing grace school òkè àdó ìbàdàn 0813-885-5308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
1: tó ẹ̀yìn àgbààgbà tẹ́ ń gbọ́ wa tẹ́ sì wá nílé ẹ̀kú kàjàlá tààrọ̀ akí èèyàn wa ti ń sọjọ́ mi dáadáa lónìí alàgbà bisola láti benjamin lọ́hùn happy birthday to you igba ọdún kan ni ojoojú oníṣòwò kọ́ máa lè nájà kòkò kò báyìí lára ọ̀tá lè akíyìn pé akú àjọ̀dún ti orí kádùn ilé ìtẹ̀yìn ṣe lónìí ẹjá tẹ̀síwájú mo sọ fún yín kó tó di pé a lọ sí ẹ̀ka ìpolówó ọjà ẹ̀ ń wò ó pé ó yẹ kẹ́ ẹ dá sí abala àkọ́kọ́ àbí ẹ máa dá sí lórí ìkànnì facebook torí àrọ́jọ musolókun ọjọ́ ń rebi àná òórùn sì ń rebi àtiwọ̀ oríṣẹ́ ìwádìí kan tá à ń bá bọ̀ láti bí ọjọ́ mẹ́ta mẹ́rin kódà bá a ṣe lọ fún bíréèkì ní ìsìn tí mo tún ní kí n wo ojú òpó facebook wò ilé ẹnìkan tún post ẹ̀ pé òun ra tòmẹ́tò tá à ń jẹ yìí náà tá à ń rà lọ́jà ni o ó ní láàrin ọ̀sẹ̀ mẹ́ta tòmẹ́tò máa kọ̀kọ̀ bàjẹ́ gbogbo ohun tá à ń jẹ sẹ́nu yìí ṣé òun kọ́ ní hàn wá lè mọ̀ búrẹ́dì tí èèyàn bá rà ẹ jẹ́ ń ṣàlàyé fún yín tẹ́ ẹ gbé kalẹ̀ tí ìṣin òkun búrẹ́dì ẹ má jẹ́ ń tàn yín ọmọ nàìjíríà ẹ tún búrẹ́dì òun yẹ̀wò dáadáa lẹ́ẹ̀kan sí nígbà tá à ń gbọ́njú bọ̀ bí èèyàn bá ra búrẹ́dì bí ọ̀bẹ lọ́jọ́ mẹ́ta nù lé yóò ti máa ṣèbù tàbí kó ti pa tàbí kó ti le kò ní soft mọ́ bí ìgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe la fi máa ń wá búrẹ́dì òòjọ́ káàkiri ńgbà náà a ní búrẹ́dì òòjọ́ ńgbà tí ọ̀bẹ ìdíjọ́ kejì gan yóò ti yàtọ̀ ṣùgbọ́n lásìkò yìí bẹ́ẹ̀ bá ra búrẹ́dì lónìí láàrin ọ̀sẹ̀ mẹ́ta ó lè má yàtọ̀ yóò sì fúrẹ́ṣì síbẹ̀ náà ni ẹ sì fura pé òun tá à ń jẹ yìí ń pa wá díẹ̀ díẹ̀ ẹ̀yin tẹ̀ ń tẹ epo pupa àjọ NAFDAC wẹ́ akínyìn pẹ̀ ń gbìyànjú o ṣùgbọ́n àwọn ayédèrú èròjà ó ti kunta báyìí eléyìí tó wá bà mí lọ́kàn jù tákọ̀kọ́ mú wá fún yín rọ̀ lẹ́yìn ẹni tí ògún bà malaria drug tó jẹ́ ti fẹ́ẹ̀kì kí n sọ èbó tí ó yẹ gbogbo wa táwọn kan ń ṣe lábala abìkan ẹ máa bọ̀rọ̀ ìkànnì facebook ṣẹ́yìn náà ti ra ògùn yìí rí ẹ rí bí wọ́n ti ń ṣe jáde iléeṣẹ́ ọlọ́pàá ti lọ bust wọ́n ń bẹ̀ nígbà yẹn bá rò ògùn malaria ń gbà kan kò sí bí ibà òun ó ṣe lágbára tó bọ́ ọ bá lo dóòsì kan ó fi ilé lára ẹ pé ògùn kan ti bọ́ sí ọlá ṣùgbọ́n ní ìsìn ó lè complete dóòsì kí malaria kó tún wá increase o kí ló fà á a sọ̀rọ̀ ti conventional drug a sì sọ̀rọ̀ àwọn local product ẹ̀yin tẹ́ ẹ bá dá àwọn nǹkan yìí mọ̀ dáadáa ẹ ṣàlàyé bá a ṣe lè dá original àti òfegè mọ̀ tó fi dórí epo pupa tá à ń jẹ wọ́n láwọn kan ń dọ́gbọ́n wọ́n ń fi dye sínú ẹ̀ ata ń kọ́ ata wọ́n ti pe ata tó máa ń gùn tó máa ń lọ yìí ná gbẹrẹfu ata gúngún bẹ́ ẹ bá dà sínú omi tẹ́ ẹ lọ fún ara yín tẹ́ ẹ bá dà ata gúngún sínú omi tẹ́ ẹ wá ṣe yèpẹ̀ tẹ́ ẹ bà nísàlẹ̀ ṣe tá à ń para wa báyìí cancer wa ń gogò lójoojúmọ́ cancer of the colon cancer of intestine cancer of the kidney kan bá ń gbé fọ́nrán sórí ìkànnì facebook ọbalànà àwọn tó ń ṣe malaria drug òfegè bẹ́ẹ̀ bá dé chemist tán bá tà á fún yín ẹ tètè yarí mọ́ wọn lọ́wọ́ o kọ́ má jẹ́ pé nǹkan tí ó padà pa àyàn lèèyàn lọ fowó ara ẹ̀ rà bí èèyàn lọ hospital a le blame awon lo hospital ebi ton bara na ni won fun yan eyan tun to hospital de aisan tun increase
2: ha
1: mo la ba bara wa de Nigeria se tori ati je ati moye na ni oya papapa ba n gbe video won si nigba ti ile ise olopa debe e ri ile ile eh won ti pele akoti yoruba na alapa bi ka pa alapa eh ile alapa e seun ti won ti produce ogun ta lo ta fi license jade imbi ta won microorganism ti nse meeting le ti produce ogun awon ajakale awon bi to ti nse pade le ti nse ogun ta lo ta fi le omo alagbara o oya papapa e ma bori kan ni facebook ba n gbe forum se bayi jamo nigeria ore jens lamfa ni ati lo audio re lapa bi imbi ta agbe bara wa dere o koda o se fo yin ta n pe ni toothpaste o fe ge ti po nta cream para nko he awon bi si ki lori sirisi iya kan ra mumu fomo tin lo ile eko awon mo kindergarten olohun lo ni ko ja ko to fomo lo school omo ti o da nkan kan mo ngba to ja ko jo bi idin seal material ni o inu kan mumu ko jo bi idin ko jo nkan kan in lo banu e a ma nduro di o obalana ki lo sele gaga o se network abi kini eh under kini ohun duro da kon tori olohun ja tete se papapa tori joba akoko awa be lowo awon ajo tin boju to ati gbe eroja kini jade se ka so pe awon ajo yo sise ni abi won gbowo bobe ngba ba lo inspect factory wo ngba ba ti ni ejo ko si reception ti won ti serve fun won lori series nkan o se se ki won ma lanfani ati debi production say segment gangan a se n para wa die die ni o ipipa n para re o lo mu paja be ni molebi ti yin na o si je nbe molebi temi na o si je nbe o awon ni pure water factory nko ha baba lanfa ni ati muyun na wa loni e ha mu wa fun yin o eyi o ba ri gbe sinu mejeji bi tele polo ba ko ri gbe si ni bi ti ologun malaria ni koko gbe kan si na ka te koko fi bere lapa bi tori akoko ojo nre bi ana orun sin re bi ati wo ni akoko ta waye eyan mo Nigeria ni wa lanfa ni ati dasi oro lo ba mo ku mo ro wa o nigba ta won onise iwadi ojine ti won se iwadi daada won la won opolopo nkan ta nje senu ara wa gan ni fatansa cancer ti wa deru jeje to je pe bo ba ti bo sare eyan bayi a ma fe Olorun bi a ma fo Olorun bi anabi ke eyan to bo nbe ne bo ba ti esi wa ni stage 1 stage 2 eyan si le manage e bo ba ti ngbenu le stage 3 stage 4 to a je pe ke eyan o ti bi eyan ba ni will plot ile kan ati ojule meje te eyan ko be ke eyan ko le ni pe to sakiru o eh lukumanu o baba yin to bayi ya yin Olorun ma jare laabi. E se tan para wa die die. Eyin te n tepo loja. Ire aje pajude lo sun yin debi pe n fi dai. Eh. Aro aro la pe dai Yoruba. Te n fi sinu epo ta nje epo wa pon bana bana. Ngba n dagba bo epo ope o ni orun ti ma run te. E le ma fi je balasan lai ti se lobe. Be ba da epo mi sinu obe ni isin o le bobe unje epo le ma ru pasa bi ose epo mi le o le pawoda ti o pon bi eje ehe imbi to ti be eyan mo Nigeria epo ti nbe loju woran wa yi ewo lo je original nbe se he lo original ni abi bi abi mejeje na lo original bi bo gan la se eje ati bi epo mu ro le yi bo la se da epo to je epo gidi mo tori kini yin pa wa die die eyin te ba je lepo te mo nipa owo epo te wa loje oja ba e ngbo wa ledo ni bini ondo osun e lanfa ni ati pe wole ha mo lanfa ni ati debi tun won tin lo atanjo kan boya ko mo ru eyan ti mo je kini won ojo bi okuta bi amo bayi ton tin lo ata gbigbe ni o te awon ara bi nta fun wa loja ko jo bi amo won ba ti data kongo kan sinu ero won a so kini esi bayi kirigidi bayi won a so sinu e yo wa lo papo mo ata ngba ti o bayi bo ta bayi yo ti pon e da kon seri aje pajude yi na ne awon kan ni bi ni original enikan ni he ni bo la se da mo epo yi ti e ti wa o ti ko mo won tun se test pe bi yan ba depo sinu omi to ba ti ti omi yan ba ti change color pe ke so original sugbon ti o ba ti change color original ni iro tun niyun e ma je ntan yin tori diet won lo lati fi mix epo ko nse water soluble mo tun wonu science yi lo nkan tan pe ni soluble ni pe nkan ti eh o le dissolve ti eh bawo ni yo ba dissolve na eh to le yoro eh seun to le yoro ninu nkan diet won lo e se water soluble o se se ko ma change color omi iyon ni pe theory abi practical yen ko correct sugba won ya tin te poloja yi won do original mo won si mo ba se mo fake eje gbe pe ya ebe je leku tin pe ye won fe salaye fun wa hello iya mi e ma kuro le
2: gbe fun o awon gagan awon pa wa die die
1: eh eh
2: seri e po gidi yo ya dudu fe fe ni I want to get a little bit of a little bit of a
1: I'm a friend. Oya balana pa ba n gbe se bayi gbe video won se bayi ja si lanfani ati lo audio la pa ati bi ni role ye e ri bi won tin pese ogun malaria o fege o beye na ti ogun yi ri te wa lolo e sa re pe malaria yin se ni san sa school bi to lagu ara yin ko loboro ehe ntin sokun pa re re e gbo nkan ti won fi n se ha nigba ti yan ba ko elubo to wa fi nkan to koro die si ton wa plaster e won wa nta gege bi ogun malaria ha he ajo NAFDAC ni pinle oyo akanle kun office yin o ajo se papo ni baba nso nipa ipo ogun papo imo science eh emi na le so die nbe loro gege bi microbiologist eh eh mo le so die nbe loro papa o eh soju opo ba ri bakan dakun je mo ojo won re bi ana o bi iseju bi mesan loku lori eto nigbati o ngbiyanju ati to foran papo eje ngbe comrade wole comrade nbi eh eh nbo o ti tan o ti gbe kini ohun si je lanfani ati lo audio re o eh eh
3: factory in Ikotun area of Lagos.
1: If you want to impress your gun malaria, you will be able to do it. Beba ti rogun yi ri eje amọ ninu comment section.
3: Those have been produced from this.
1: Ah! E wo bo se po to tori ola, e wo awon eyan ti won ti logun yi.
3: That's the floor.
4: Are you a pharmacist?
5: No, sir.
1: Won wa n bi pe sapo ogun po ni onso oko se mo se oni rara. Secondary school dropout lohun. Oju opo yi ni bakan bakan.
3: The powder from these trees are the
1: Oni agbara o, oni agbara o.
3: Ready made.
6: This uninviting environment gives an insight into what is expected from the fake drug factory in Ikoto area of Lagos.
1: Ìpínlẹ̀ Èkó ni wọ́n ti mú wọn o.
4: Are you a pharmacist?
5: No, sir.
6: The powder from these trays are the already made mixture of cornstarch, chloroquine phosphate, potassium and other materials, according to Emeka Madu, a 47-year-old.
4: This is dimopane, which is chloroquine. We buy chloroquine phosphate. Chloroquine phosphate, that's the main active.
1: Wọ́n rògùn díẹ̀, wọ́n wà lọ míìsì ẹ̀ mọ́ àwọn èlùbọ́ nkankan, wọ́n wà rí pákéjì ẹ̀.
4: Ṣé
1: ń gbọ́?
6: Emeka, who is a secondary school dropout, says he was trained on the act by a late friend. He works with other young
1: people
6: in the pharmaceutical field to produce Domiquine, which he says treats malaria. He and the three others are in police custody.
1: Comrade. Abẹ́rẹ́ mi ta bá dé báyìí.
7: Atọ́kùn. Ẹyin àṣà tí wọ́n dáná sìn pé ibi ajá sí.
1: Níbo la tún wá já sí báyìí?
7: Ibi àwa já sí yìí ṣe bí ire o. Ibi ajá sí yìí ṣe bí ire. Kí n kọ́ mo láti bi ológun dé. N tó yẹ kíjọba ó ṣe ni pé ìwádìí kánmọ́kánmọ́ ló yẹ wọ́n ṣe lórí rẹ̀. Ìwádìí kánmọ́kánmọ́. Nítorí gẹ́bẹ́ ṣe wí àìmọye èèyàn ni ogun yóò ti pa. Lápasára àpasára ni ó ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Torí náà ìwádìí kánmọ́kánmọ́ lọ kíjọba ó ṣe lórí rẹ̀. Ẹyin school sat dropout. Ẹ wá o gbogbo
1: nǹkan tí o mọ̀ kankan nípa pàǹtẹ̀ ń pò papọ̀ kò study biology kò study chemistry kò sí nkankan.
7: Bóyá GS1 àbí GS2 ló ti sáko níléèwé. Ìtọ́ gbọ́ ló rò papọ̀ náà fi ń kó oògùn ọjọ́. Torí náà kíjọba ó ṣèwádìí kánmọ́kánmọ́ lórí rẹ̀ ni gbogbo ibi tí ó ti ta oògùn yìí sí gbogbo tí wọ́n jọ wà ní agbọ̀njẹ rẹ̀ tí wọ́n jọ ṣé kíjọba ó kó wọn kíjọba ó ṣèdájọ́ tó yẹ lé wọn lórí ni kò yẹ kó pẹ́ rárá kò yẹ kíjọba ó pẹ́ lórí rẹ̀ rárá. Ẹ tún wo tó ní oúnjẹ náà tá à ń jẹ káàkiri.
1: Epo yẹn ló tiẹ̀ wá lágbára jù báyìí epo àtàtà. Àti búrẹ́dì bí èèyàn bá ra búrẹ́dì láàrin ọjọ́ mẹ́rin ọjọ́ márùn-ún yóò sì fresh síbẹ̀ a sì fura.
7: Níbi èwo láàbò àti ajábà àjàbọ̀ rẹ̀ lórílẹ̀‐èdè yìí báyìí ibo láti fẹ́ jàjàbọ̀ rẹ̀ ètò ààbò ń bẹ́ńbẹ́.
1: Àwọn agbésùnmọ̀ mi ń ṣe tiwọn.
7: Eléyìí náà tún ní ètò ìlera tún lè léyìí. Ṣé bàbá wa láàánú lọ ra nǹkan lọ́jà ṣé gbogbo ohun tí à ń jẹ ṣá lè dá pèsè gbogbo rẹ bí. Nígbà tí mọ́tò wa máa kó jéró tí mọ́tò máa lọ mọ́ epo pupa wọ́n máa lọ mọ́ epo pupa wọ́n máa lọ mọ́ atagúngún. Ẹ wo orú ọjọ́ òun atọ́kùn. Nígbà tá a ṣe wà kéèké bí wọ́n bá fún alábẹ́rẹ́ chloroquine tá a bá abẹ́rẹ́ lágbàdí o a sì mọ
1: ní ọ̀nà
7: ọ̀fun a sì mọ a mọ fílì rẹ pé nkankan wà lára. So lè rí bẹ́ẹ̀ mọ̀ láyé òde ìní báyìí nísìn. Ní wọ́n á fi torí owó wọ́n lọ mọ̀ fi kábàdì.
1: Wọ́n fi pọ́n gẹ̀dẹ̀.
7: Tọ́jú ọ̀ta ara wọ́n fi mọ̀ pọ́n gẹ̀dẹ̀. A sì tún mọ̀ òkú ọ̀gẹ̀dẹ̀ yìí pọ́n a tún mọ̀ pọ́n nu mọ́.
1: Kí lọ́nà àbáyọ.
7: Ṣẹ́ri atọ́kùn ẹ̀yìn ìjọba ló lè gbà wá lọ́wọ́ wọn o. Ó kàn jẹ́ pé ó ṣe mí lànà nígbà tí mo gbọ́ tí ìyá wa tó wà ní agbọ̀njẹ àti ń bójútó oògùn àti ìlera. Bóyá mo gbọ́ dáadáa bí ìgbọ́ dáadáa tí ó ń gbé ròyìn nípa àwọn tí ó ń lọ nǹkan mọ́ epo pupa. Bóyá tí ó sọ ń gbà náà ni wípé awon oja ti o ba ni to ba ni on te lara nikan lawon le
8: lawon boju to
7: lawon boju to so je yeyin epo ti o ni
8: ti o ni lab that number
7: ti o ye ki won idoba wa bi woje ba ni boju to na ni
8: gari elubo
7: je ri ti joba le se pe ki won gba yan kun yan ki se pe eyan gidi ni mo so o ki se to tun gbabode fun joba to gbabode fun lu o ki won je ki owoja awon eyin nafdaki ki won je ki owoja awon o tun fe si
8: awon to don gba na nko to je ko ma ni ko lo inspect factory reception ni won ti ma fa toki ya
7: o na me so pa mo eyan gidi eyan na ni won sa gba boya gba tan ba wa gba eyan tan o yo tun a je pe won tun lawon mi ti o tun ja laboju to labenu jo ja laboju to labenu ati pe ru awon eyan be ti won ba gba ti an ba lo ko nilu ni won gba ki kan je pe won wo pe boya to ba kan jade elewe won kan ku won jo be bi an to ba lo ko lu to je pe won ti sise ijoba tan ti feyinti ti an lo ko daada ki won to feyinti iru won na le gba be ki se awon to je pe an na wo pe ni joba ijoba nja won na mo je labenu ni won gba o bi an ba gba ru awon eyan be po la fi lupe
8: tori akoko e je n fun awon to wa ni alako ni anfani lati dase bi meji si meta awon eyan n gbe awon eyan nu hello
9: hello sir
8: o ko yin ati bi te ti n soro 30 seconds
9: oruko o le ogundare
8: lati bo
9: se ri oro epo lati challenge
8: oya
9: oya se ri oro epo yen ni odun kan mo ra oja ninu bodija mo wa gbe fun alabaru alabaru mo raja mo ko sinu apere ni bi mo se ya lodo elepo yen o wa seju si mi eni to n te po na ti je se ba se bo ye seju si mi ti mo yi se pada ko si eto ki o gbe alabaru yen se
8: o tumo ti pepo yen o da abi
9: o ni epo yen o da pe ki se ko gidi
8: oda e seun hello hello ojo po ohun hello
10: e ma ku eto
8: e seun o koyin ati bi te ti n soro iseju kan loko
10: ni afa abdganiyu lati ida lati ogun state
8: okay oya
10: awon ite ri le so sita
8: okay
10: egusi lilo nko
8: ah
10: lebu gari ti okoko gari yen won tun mi si e mo
8: ha mo egusi
10: lagbara olohun
8: kabiyesi olohun
10: wa ni dide die egusi ton ba si ha akon to no so ye mo na ni tori asiko ti lo
8: oda ewo e seun a gbegbe se kan lori eto ye awara wa na lagbara wa baba joko titi joba o se se ki nkan ti opolopo ti rin ti erupo fine loju aisan ti n ba finra tori nkan ta nje eyan tun olowo tun powora o powora ti eto loke olokan oku ewo o ti roke fun ti akoko yi ojo won re bi ana orun sin re bi ati wo every wa ojo saturday la manda yen lohun tabojo tuesday bayi la gu marun ka to gori eto nirole e ba ndagure fa won ra le poto jo mejo
7: e se wo ani fowora anti opa wa o
8: ami o ka ba na si sora fun awon kan ta ba nra number to ja si odo mi re 0703626 8688 0703626 8688 awon abi obe ni beshu atelese ase benawo an lo loni a tun pada wa njo mejo e ba da ma de bayi la ni de ba ni o se wa ri bi kola ina njo giri osa ina gori ele feju toto onje oni pa wa o ami ase
11: Lagiluwa FM 96.7 La Gelu FM

0: 107.
1: My pen has stopped.
2: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
1: Oh, your favorite pen?
2: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
1: Wow, it flows smoothly.
2: And writes up to 3 kilometers. That's why I trust it.
3: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
4: Scratch FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
5: Ẹyin tèmi báwo ni o ṣe wà.
6: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
7: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
8: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́
4: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Nìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000 0807-112-4000.
4: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: da ṣùgbọ́n ọlọ́run máa ràn olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn ilé yìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbàáyì káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò rí bẹ́ẹ̀ ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347 *1004 *1# lórí ilágelu fm *347 *1004 *2# o sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kaase.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ stadium ibod ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ́ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: Morning is with Lipton Tea. Have a way of connecting us. One cup, one how far at a time.
2: You won't believe what happened yesterday.
3: Seriously. And good morning to you too.
2: Sorry, I forgot. Tea before tea.
3: All right then, spill.
1: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
4: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọ ní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Bí ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fani lápòyà. Wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mòye. Kàn sí wa ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn tàbí No. 1A, Ọba Akran Avenue, Ìkẹjà nílùú Èkó, pé 0704-700-0167 tàbí kó kàn sí www.westmidlands.edu.ng. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria, West Midlands Open University. Kẹ́kọ̀ọ́ gboyè gíga, kó o dẹni ìyìtáyé ń wárí fún láwùjọ.
5: Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association Bond Photo ìsàlẹ̀ òsì ń bàdàn ló ń fi tìdùnnú pé gbogbo ènìyàn àbẹ́ẹ̀rí ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ nínú wá dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rasheed Adéwọ̀lú Ládọjà Arusa 1 bàbá pádùkà lórí àpèrè. Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association ló ń kí kábíyèsí kú oríire wọn ní ká dé lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ kẹsàn ọba ọjẹ́ kú pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ lákébà Olúyọ̀lé olóyè àgbànúrẹ́ ní àkànbí àrólé bá Olúyọ̀lé ń bàdàn kú múra o gbajúgbajà ló kọ lókè ilẹ̀ Ìbàdàn ló ń bọ̀ wá bọ́ba kẹyẹ ní Bond Photo ìsàlẹ̀ òsì ń bàdàn àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè Jubril Dọ́tún Sanusi Ọkọ́lọ́mọ Odua Sinetọ Sarafadin Abiodun Ali Engineer Adéremi Abbas Oseni Honorable Stanley Ikrulai Olajide Odidi Ọmọ àwọn ògbóǹtarìgì eléré chọ́kẹ̀lù sí wa níbàdílé Fẹyọ Rasheed Ayinde Merengue King Alhaji Tayololu Akande Currency Haji Fatai Adisa Fakus ọjọ́ 27 oṣù kẹsàn-án bá ṣe o aago mẹ́wàá àárọ̀ ìletò gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo èèyàn la pè lórí ẹni àfiwé pè gbogbo ọmọ bíbí sàn-án ìsàlẹ̀ òsì ń Bond Photo àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní Bond Photo lọ́jọ́ 27 oṣù yìí.

0: adájọ́ kẹni ilé olóyè àdẹ́ńbí 96.7 sani ọ̀sánì fíkwẹ́sì títí wa o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárímọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágílú ẹfẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: ètò ìdìbò 2027 ṣe ń bọ̀ lọ́nà yìí. Ó ṣe kókó káwọn olùdíje àtàwọn ẹgbẹ́ òṣèlú máa tàtẹ̀ jáde ṣèkéde ìpolongo ìdìbò káàkiri ìlú. Glory Print ti ṣetán láti jẹ́ kó rọrùn pẹ̀lú ẹ̀dínwó nígbà tí ẹ bá ṣe printing sára aṣọ, fìlà, bánà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wa. 2027 is here. The campaigns have started and it's time to get your message out in style. For quality prints on t-shirts, face caps and other campaign materials, get in touch with Glory Print and enjoy big discounts. Pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣe printing, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀gá iṣẹ́ àti ìrírí ọdúnmọ́dún. Glory Print ni ẹ̀yàn fún printing tí yóò mú yín dáyàtọ̀ láàrin àwọn yòókù. Don't wait until campaign season gets hotter. Place your order now. Call 0915-3886-921 or 0701-1398-978 or visit Glory Print Shop H24B Heritage Shopping Mall opposite Merike Pharmacy, Dubai, Ibadan. Glory Print. Ẹ jàǹfààní ẹ̀dínwó lórí printing tó quality.
1: Glory Print, put your message on display.
2: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó, tòun èyìí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù ú fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká. Truck, bus, trailer, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Scrap Recycle. Dr. Scrap Recycle dé, mọ́tò títà dì rọrùn.
3: Laguna FM 96.7.

0: afia yin mo ba wa sin gbala dura pe olorun mo fi bukun tori se ni kokan wa on ki gbogbo wa ka bo sori akotun eto oju taye iyun fun toni oneti si ojo karin din ni ogun ninu osu kesun odun 2026 oko sumeta atabo haya ya destiny miri o ku olohun 2026 wa lo tun lo yin mo ti se nkankan anu olon yesu talon ba se setan lati ran eda lowo lati gbori eda lati gbori eda soke alai bi magic ni ohun ti o gba ni seju marun ni lele to wa kokodun yi pare anu olon yo ba emi yo ba iwo sila ni fenikeni sawati mungi yika abosuri etu yinuru kwa olu utu etu gawa kene etu gunje makana ni mungi yinuru kwa gami binga uya tola yola ati luru kwa asi isa dimola asisu ati niki monsu okwe inyava ati ki monsu okwe inyanyo kore isi mo Olumuyiwa Adeye iloruko titemi ti mo yin mo se ni la posto. Posto le lori afefe lo nkin ka bo sori akoto eto fun ta leyin. Destiny na nbe nle agbara. Destiny ka won ara le kan ma po wa.
1: E ka le ni gbogbo te tin bo fun ta sale yin. Oruko temi ni Babatunde Abib Destiny. Mr. Destiny yin na re lo nkin yin pe e ka bo sori eto yin eto wa. Oju taye fun ta sale yin to njare lati ile ise wa lagelu 96.7 FM oke gajoke ile funfun balawo felele nile ibalo nibi ta ti mojo aje koni so ateni to fe ra ateni to fe ta ibi gangan ni meeting point ibi gangan ti n pade eka lesa eka lema
0: lálẹ́ yìí lórí ètò gẹ́gẹ́ bí ìṣe wa ó dáa lọ́sẹ̀ tó kọjá ṣe rí ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́ ń kritisáìsì mi lórí ètò mọ́ ń láìkí ẹ̀ gan kí sì ṣe pẹ̀ ń kritisáìsì náà ìfẹ́ wa lẹ́ni bàbá kan tún pè mí lẹ́yìn ìgbà tá a ṣètò tán ní jẹjọ́ ó ní àfàyílẹ̀ dáadáa àwọn ń pè pè pè pè pè ó wọlé àgbẹ̀ ó ní bàbá ọ̀nà méjì ní bóyá ìgbà tá a lọ polówó ọjà lẹ́pẹ̀ sí àlégbé nígbà náà torí kò sẹ́ni tí ó gbọ̀ yín tàbí kó jẹ́ pé ìgbà tá a ń dágbére tó kú fẹ́rẹ́fẹ́rẹ́ bí ìṣẹ́jú kan àbí méjì lẹ́pẹ̀ sí ìgbà náà a tún nílẹ̀ gbé ìpè yín mo wá ṣèlérí fún pé ó dáa lálẹ́ yìí a tún fààyè ilẹ̀ dáadáa ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè láti lé ẹ̀ pè ètò yìí ló ní ṣe pẹ̀lú káràkátà ilẹ̀ ilé tàbí mọ́tò ẹ̀yin ò ní pé ẹ̀yin tẹ́ ẹ bá nílé tẹ́ ẹ fẹ́ tà ẹ̀yin tẹ́ ẹ ní ilẹ̀ tẹ́ ẹ fẹ́ tà ẹ̀yin tẹ́ ẹ ní mọ́tò tẹ́ ẹ fẹ́ tà ẹ̀yin tẹ́ ẹ ń wá ilé tẹ́ ẹ fẹ́ rà ẹ̀yin tẹ́ ẹ ń wá ilẹ̀ tẹ́ ẹ fẹ́ rà ẹ̀yin tẹ́ ẹ ń wá mọ́tò tẹ́ ẹ fẹ́ rà irúfẹ́ ilé ilẹ̀ tàbí mọ́tò tẹ́ ẹ bá ní tẹ́ ẹ fẹ́ tà tàbí tẹ́ ẹ ń wá tẹ́ ẹ fẹ́ rà orí ètò yìí lẹ̀ ti tà orí ètò yìí lẹ̀ ti rà ohun tó ṣe pàtàkì jù ni pé ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ta nǹkan lórí ètò yìí ẹ̀rí dájú pé ń wọ rẹ̀ wálẹ̀ dáadáa fún àǹfààní tiyín ni fún àǹfààní tiwa ni fún àǹfààní tẹni tó bá fẹ́ rà ni ìdí tó fi jẹ́ àǹfààní tiyín ni wípé ẹ tètè rí tà ní pápá ìdí ìdí tó sì fi jàǹfààní ti wà ni pé ìdùnnú ti wà ní kẹ́ ẹ fẹ́ tàǹkọ́ lórí ètò yìí kẹ́ ẹ tètè ríta. Ìdí tó sì fi jẹ́ ìdùnnú tẹni tó fẹ́ rà ni wípé ẹlòmíì nígbà míì ó lè lówó kan pamọ́ tí ò lò tí ò sì ronú pé ń fẹ́ fi invest. Ṣé rí tẹ́ ẹ bá wá sọ nǹkan lórí ètò yìí ilé tó jẹ́ wípé lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti describe ẹ̀ tán àwa gan ti rí pé value ilé yìí value 10 million naira ni kẹ́ ẹ wá sọ pé ẹ fẹ́ tà ní 8 million. Orú àwọn investors tí mò ń sọ yìí wọ́n kàn sáré lo ó kan pẹ̀lú wéjì ni pé ó da ti ń bá ra ní 8 million láàrin oṣù méjì ti máta ní 10 million àbáàrin oṣù mẹ́ta ti máta ní 10 million mo ti rí nǹkan kan lórí kódà kí n ta ní 9 million mo rí nǹkan kan lórí ẹ̀. Wọ́n á dẹ̀ wò pé yá jẹ́ kí n sáré invest. Ṣé ti rí wípé ìdùnnú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni. Kẹ́ ẹ mọ́ sì gbàgbé ìdí tí ilé-iṣẹ́ lágbèló FM 96.7 tá a fi gbé ètò yín kalẹ̀ ní pé ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ bá ní tẹ́ ẹ fẹ́ tà pàápàá jùlọ mọ́tò kàkà tẹ́ ẹ fi lọ mọ́ lẹ báyì mi tàbí kẹ́ ẹ mọ́ gbé kí omi le lórí táwọn èèyàn mọ́ béèrè pé kí ni ìdí tẹ́ ẹ fi fẹ́ ta property yẹn tàbí kẹ́ ẹ lẹ fọ̀sẹ́ẹ̀lì tàbí kẹ́ ẹ kọ fọ̀sẹ́ẹ̀lì sára lé káwọn èèyàn wá máa ń yín mú pé nǹkan ti ba bàbá alágbájá ni ìdí tó fẹ́ ta property ni. Kàkà tó rú èyí ó fi ṣẹlẹ̀ láti máa ní pé kẹ́ ẹ pè lórí ètò yìí fún àǹfààní yín láti ta ohun tẹ́ ẹ bá fẹ́ tà ní láì polongo fáyé láti láì jẹ́ káwọn èèyàn mọ̀ pé yín ni. Sábà ní pé tẹ́ ẹ bá ti wá pè sórí ètò ẹ mọ̀ dárúkọ yín ẹ mọ̀ sọ̀bi tẹ́ ẹ ti ń pè. Ìyẹn sọ ohun tẹ́ ẹ fẹ́ tà oye tẹ́ ẹ fẹ́ tà. Ẹgbàágbè jẹ́ àwọn ọmọ Nàìjíríà tó ń gbé tòyín nílé lóko wọ́n á ti jọ́ ti ẹ̀ dáhùn lẹ́yìn ètò làwọn wá sẹ́ndì mẹ́sẹ̀jì báwọn ní interest. Bákan náà ohunkóhun tẹ́ ẹ bá ti pè fún lórí ètò yìí pé ẹ fẹ́ tà. Ẹ tún bá wa wá sẹ́ndì as WhatsApp message sí nọ́mbà wa tá a mọ̀ ń fi síta kí tòótọ́ parí mu. Bá ní kí n pe nọ́mbà náà báyìí ṣùgbọ́n òun làwọn èèyàn máa pè. Kàkà tí wọ́n á fi pé studio line òun ni wọ́n máa pè òun máa ń fà tó jẹ́ pé tó bá ku díẹ̀ kí tó parí la máa ń pè nọ́mbà yẹn WhatsApp nìkan ni. Nọ́mbà méjèèjì tó wọlé agbára tẹ́ ilé pèsè lálẹ́ yìí láti sọ ohun tẹ́ ẹ bá fẹ́ ta destiny pé fáwọn èèyàn.
1: 091 2370 8675

0: number ti le yi tawon yan pe si ni 0912370867509123708675. Hello, tani bembe
1: e kale
0: baba ki le feta
1: fry ofun ogari
0: ki le pe
1: fry ofun
0: fine ofun fun gari
1: ben
0: yo je pe eni ibi ton tin yan gari tele nu
1: ben
0: e wa feta ofun ni kan na ni abi
1: o ni kan na ni
0: kí ni condition tí ovun yẹn wà ṣé kò sí nǹkan kan tó ṣe
1: kò sí nǹkan tó ṣe 2017 yẹn mọ́ra
0: lè rà á
1: but machine tó máa run rẹ̀ ni ò sí ni ò já lò mọ́
0: ìyá agbègbè ebo ló wà sàn
1: èrúwà ni
0: ìlú èrúwà ó mà sanwó èrúwà lálẹ́ yìí èlò lè fẹ́ ta jálẹ̀
1: túmọ̀ ìlà fẹ́lẹ̀ fẹ́lẹ̀
0: ni ọjà báyìí kí ni price yẹ téèyàn bá fẹ́ rà lọ́jà báyìí.
1: Mi láìpẹ́ ṣùgbọ́n 2013 ti mọ́ra. 1,500,000.
0: 1.5 million lẹ́rìn nígbà náà.
1: 2017.
0: Ní 2017.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó ṣe é ṣe kó ti mọ tó bi 2.5 báyìí.
1: That is it.
0: Bàbá ṣùgbọ́n tẹ́ ẹ bá rí ni tó kówó le tó wá yọ díẹ̀ nínú 2 million F. Consider abi
1: ben
0: o down ti mo fe gbonu
1: ben
0: esun yes sir oda eja lo ki lohun ka lo taja ta ba ti pada de eto oju tayo mo tesi wa je mo ti kuro nbe o ta ba tojo jade ke pe esun te fe ta esun te n gbo wa
2: Olagiri FM 96.7
3: o balẹ̀ bàgẹ́ owó ní pẹ̀lú steeds gbogbo ìtàkì ìyá 50 peters jatulabi ọkùnrin gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe peters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà 50 peters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára 50 peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà david ká ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o tẹ́pọ̀ pẹ̀lú 50 peters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 peters is produced by the 50 webs limited ẹsìn lè rírà káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni plus 3 light and craft building Lasun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajá Lagos PBR distributor call 0704-318-3929 50 peters nadaki tolote.
4: Lọ́rọ̀ bàbá ńlá kì í yé ní bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí lágbo òṣèlú ètò ìlera ètò ẹ̀kọ́ ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ pàdé olólùfẹ́ yín abídèmí àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àrà bí ijó atiro ẹ̀jẹ̀ ká jọ gbọ́.
5: Javis PL Eye Care Foundation ló ń lọgun tatata wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà àtàgbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń ṣokùn fún àrùn lọ́kàn ọjọ́ kẹ́ságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ́ba ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání N1,000 péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ má nílò ẹ̀ ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó ní ìpèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR Eye Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Consult Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó dín fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn án rọ̀ṣọ́ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
6: 0701-01-522-55
5: ojúlọba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
7: Country people, the Ember Motors, them don't finally land. Hey, time for for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember month, sir. With the Ember winning galore. First of all, make a letter on a

0: ja moriba ki n to wole o ogudugba logun akawo moriba ki n to kankan moriba ki n to gbode ai pagun o ai jegun ademola enike ifigun bori suru lagba ni agba ti oba ti ni suru ile le daru o afiko olorun oba ko ma ko wa ma se mo ti juba fọlọrun oba mo se ba fe eyan afike to wa ba nse lale n o le da se o eh adase ni omi ni igba kan ogbodo hun ni akan o po mo juba fọlọrun oba mo se ba fe eyan o aja pe ni o ko olootu eto yi eto yi eto wa eto ako ni igba wa se ni seredi elero ami ojiji ni seredi o ti lagilu ikani merin din ni 80 to ndole to le meje oke ito gajo kita wa kale sile funfun bala opona felele ti nbe ni ilu Ibadan temi tayo omo iradun aboro lolootu eto ako ni igba wa se Ademola Asisi Asiso hein jeje legun agbajo maroro agba tororo ko yanjo maroro eh bawon agba se mo ko ninjo nananu bo se rinu eh loko awon ta jo ntuko eto akoni igba wa se japo o wa lo mi ajo oju ni ti o oga mi I ni e wa jamala gbo na lo mi ajo to luwa me lelezo oluwa me lelezo to lo fo fere gbere se ti o fi ranse enu re lo nu iwa na be de bola o ma pe nu e ko gba pe ni o ko eye to si gboku aparo apa lo gbe eni baba o bo gudugba ni o wa ma sade to ni mo se ah eni o po eni o gboku aparo ogba apa o ero je re fun so ero je re fa je itu wa rojo re fun tani te adukwa bolo ando no sira wa ni Oluwa nbe leleso ipinle ogun odibe mu daada ile ajo ta fe rin laipe yi baya lati ose ti nbo lo ni ipinle ogun kọlọrun oba kokun wa bakan na ni mo ki baba mi Peter Agboola nilu Fiditi oju oni ti yo ogurugba kan o lo ko mi ara ya ma je wa na nira inira o da o iti gbogbo ti n gbọ mi ẹyin naa ni wa naa nira ṣugbọn to ba ara mi ẹ se emi e parọ o wọn ni e ta se lawe ẹnikẹni yan lẹ lodi ma ba n sabosi ma si ba n sọ wipe nkan ka bataye eyan jẹ ma gbe waju mi inigba owo bẹẹ yoo si jade ka se bayi ma gbe waju mi inigba ìtọ́lọ̀rọ̀ bá bá se fún mi ó ti tẹ́ lọ́rùn ìtọ́lọ̀rọ̀ bá bá sì ni wọ́n jẹ́ láyé ó ti tẹ́ lọ́rùn o ọlọ́run ò sì fẹ́ bí pa mí kò fi pa àwọn ọmọ mi kò fi pa àwọn ìyàwó mi ẹ dákun kí ni mo tó ń lé àti kọ́lé ara mọ́tò ara kìíní ara kejì bá a bá wa mú mọ́tò ń ta àbá ta torí pé ọfẹ máa fún wa ń wàhálà ẹ dákun ẹjọ ṣé nira ni tí ò tí ẹ ń ká àwọn nǹkan kan wà tọ́jẹ́ pé ọmọ ẹ̀dá yóò sì máa lè káàkiri tọ́jẹ́ pé ò ní ọmọ nira ẹ̀ la èmi fi máa sọ pé ayé ẹ méje wà náà nira ìnira ọ̀dá ayé ọ̀wá fi mí nínú sínú nira sẹ́mi ni ń wà sọ pé nira ló tún wù mí ṣùgbọ́n ìwọ tó o bá fi ọmọ làkejì sínú nira méje ń parọ́ fún ọ èpè kọ́ o àdúrà sì kọ́ ìwọ náà wà náà nira iti ese ti e to ni ti eni ile ti ese ti e to ni ti eni o wa ni awon omo la keji la iwo na wa na nira o ti nira ti e ba wa de apa ri o ni ka aye e ma je wa na nira inira oda e ku kale
1: ori ti ameji to pe

0: tó jí ire ní fi gbé pẹ̀lú owó tí ń fi kún. Àwọn kan pọ̀ nú ọgbà wọn lóòótọ́ o, ṣùgbọ́n wò mí ò ka. Àmọ́ wọ́n tó olóòfẹ́ rọkọ̀ tuntun yìí. Ọ̀dọ̀ Deluxe Auto Hub ni o já ti lọ rà o. Kò sí irú ọkọ̀ tẹ́ ẹ wá débẹ̀ tẹ́ ẹ ní rí. Deluxe Auto Hub. Deluxe Auto Hub ni. Àwọn ọmọ tó oríṣiríṣi ọkọ̀ níbẹ̀ bá ṣe fẹ́ sí. Kódà tí wọn ò bá ní tẹ́ fẹ́ lẹ̀ wọ́n bá yín ọ̀dà látòkè òkun. Tí o sì ní pẹ́, bó sì jẹ́ Nigerian Use. Kíákí àwọn ó bá yín gẹ̀ẹ́tì ẹ̀. Àyípọ̀ rẹpẹtẹ àti kọ́kọ̀ sí pẹ̀lú ètò ààbò tó fọkànbalẹ̀. Nigerian Use ilẹ̀ yìí fẹ́ tà ní àbí tó kúnbọ̀. Ẹ máa gbé bọ̀ ní Deluxe Auto Hub, wọ́n bá yín ta. Gbogbo ẹ̀yin iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ kéékèèké, ilé ìwé àti ilé ìjọsìn. Deluxe Auto Hub ti ṣe tán àti bá yín ṣe pè ọ́dà lọ́dọ̀ wọn nírúfẹ́ ọkọ̀ tẹ́ ẹ bá fẹ́ látòkè òkun. Àní o lọ bá wọn ní Deluxe Auto Hub lolúyọ̀lé, behind a small, 7 up road, ní kété tá a bá kọjá Mobi Junction lolúyọ̀lé, 0816982848487. Deluxe Auto Hub, gbogbo tó ní ṣe pẹ̀lú ọkọ̀, ìrọ̀rùn ni.
1: Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association Bonfoto ìsàlẹ̀ òsì ń bàdàn ló ń fi tìdùnnú tìdùnnú pé gbogbo ènìyàn àbẹ́ẹ̀rí ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ nínú wá dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ Ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Rasheed Adéwọ̀lú Ládọjà Arusa 1 bàbá pọ́dúkà lórí àpèrè. Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association ló ń kí kábíyèsí kú oríire wọn ní ká dúpẹ́ lórí kí bàtọ́ pẹ́ lẹ́sẹ̀ kẹsàn-án bá jẹ́ kó pẹ́pẹ́pẹ́. Bẹ́ẹ̀ Lákébà Olúyọ̀lé Olóyè Àgbànúre ní Àkànbí Àrólé Bá Olúyọ̀lé ń bàdàn kú múra o gbajúgbajà ló kọ lókè ilẹ̀ Ìbàdàn ló ń bọ̀ wá bọ́ba kẹyẹ ní Bonfoto ìsàlẹ̀ òsì ń bàdàn. Àlejò pàtàkì lọ́jọ́ náà Olóyè Jubril Dọ̀tun Sànúsí Ọkọ́lọ́mọ Odua Sinetọ Sarafadin Abiodun Ali Ẹnjiníà Adẹ́rẹ̀mí Abbas Oseni Honorable Stanley Ikrulai Ọlajide Odidi Ọmọ àwọn ògbóǹtarìgì eléré chọ́kẹ̀lù sí wa ní Bàdìrè Fẹyọ Rasheed Ayinde Merengue King Alhaji Tayololu Akande Currency Haji Fatai Adisa Fakus. Ọjọ́ 27 oṣù kẹsàn-án bá ṣe o aago mẹ́wàá àárọ̀ ńlẹ̀tọ̀ gbogbo ti bẹ̀rẹ̀ gbogbo èèyàn la pè lórí ẹni àfiwé pè gbogbo ọmọ bíbí sàn-án ìsàlẹ̀ òsì ń bọ́n fọ́tò àtẹ̀yìn àlejò tá a pè à ń retí ní bọ́n fọ́tò lọ́jọ́ 27
2: oṣù yìí. Lágìlú FM 96.7.
3: Ìwọ̀n tó mú bá lélẹ̀ fọwọ́ fati.

0: sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìmí rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wà wá.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ èké fún ọ. Kúrúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Ìyá Lẹ́kan, bóò ní ṣáájú wá lónìí?
7: Bọ̀dá Ṣọlá, tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí, èyí tí ìtàn kankan, kí wá làwọn mo jẹ láàárọ̀ làbáyé?
6: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀, àìṣègbàmọ́ra rẹ ní owó tó nítumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí. Ṣó o gbọ́ polówó Better Life Bakery ni kí wọ́n fẹ́ ìbádòròpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba? Ẹ ṣe èrò káàkiri àdúgbò yí káàlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread, búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí ò ní ṣe o, torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread. Gbogbo ayé ló ń wa láti rà, ibikíbi tó wù kó gbé sí kó o ti mọ̀ tà láàrin àdúgbò. Bíbò wọn bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyépọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́nìkan àdúgbò kan ni o. Tó o bá ṣetán àti gbàṣẹ, nọ́mbà yìí ni o pè 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.
8: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yìn ẹlẹ́dàá ti wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Ilé yìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí, káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó ti tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò rí bẹ́ẹ̀? Ìwọ gan lókàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*1#. Lórí Ládìlú FM, *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium Ibod ló fòǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
9: Ó balẹ̀ gbàgẹ̀ ẹ̀rọ wọlé pẹ̀lú Steve. Bitters yàtọ̀ labẹ́ ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀yá àjà. 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra. 50 bitters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal. Bitters is produced by the 50 Webs Limited. káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters.

0: tó orí ètò wa ètò yín ètò akọni ìgbà wáṣẹ òun náà láwọn iléeṣẹ rédíò ti ẹlẹ́ra mi jẹ tó pàápàá gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀ ogun kiriji bó o ló ṣe bẹ̀rẹ̀ fọ́ọ̀mù orí fọ́ọ̀mù mi òkè mẹ́sì ni ló ti bẹ̀rẹ̀ ṣe mọ̀ pé nígbà náà àwọn ìbàdàn wọn a máa gbé àwọn kan lọ sí àwọn ìlú kọ̀ọ̀kan tí ó jó lórí ṣùgbọ́n ẹ tó ṣẹlẹ̀ nígbà náà ó lágbára àwọn tó jẹ́ ìyàwó fábùnmí òkè mẹ̀sí ni àwọn tí wọ́n fi ṣe aṣojú ìbàdàn nígbà náà lọ bá ní àṣepọ̀ òkìkí kan fábùnmí òkè mẹ̀sí fárígá bó ti ẹ̀ jẹ́ wípé wọ́n ti ń kàn án ná nígbà náà wípé irú ìyàwó ni ìbàdàn fi ń jẹ àwọn èyí lára àwọn ọmọ ogun ti fábùnmí òkè mẹ̀sí iná ni òpélékí adékáyà ó já ara wọn ni àtijọ́ lọ òkè mẹ̀sí gbogbo ẹ̀ lájọ́ rí ọmọ ṣe o adémọ́lá àṣìṣì àti kò sí o mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ olóyè kamaru dean ọ̀ṣúngbẹ́kún balógun tó jẹ́ ààrẹ fún gbogbo ẹgbẹ́ warlord àwọn ni warlord ìdílé jagunjagun ńlẹ̀ ìbàdàn lónìí ojú òní tì í òun làárẹ̀ olóyè kamaru dean ọ̀ṣúngbẹ́kún balógun ààrẹ gbogbo ìdílé jagunjagun ńlẹ̀ ìbàdàn ọ̀yẹ̀ káwọn náà lè wá sórí ètò òkè mẹ̀sí ọdọọdún ó tún ti kù báyìí àátòjọ lọ ni pẹ̀lú àṣọ tó ibi tí àárìmọ lálẹ́ yìí ni torí kò sí àsìkò kankan mọ́ bí ti ìwòlẹ̀ ọmọ ibi tí ọmọ lálẹ́ yìí òun leléyìí o tó adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tí ẹ gbọ́ wa lórí ètò lálẹ́ yìí barisa daniel aramide ojú òní tì yín ẹ̀ẹ́dà kúnlé bàbá dagun dúró ayọ̀ ní sam mason store alhaji ramani eléyìn gold mo kì yí o ojú òní tì yín pẹ̀lú àṣẹ ti ọlọ́run ọba bákan náà ni àfọ àti rímìsíù ọmọ ọlọ́lá rẹ̀ǹtà ní ọmí àdìó ẹ̀ṣẹ̀un olóyè engineer saheed abiola lawa mọ́gàjì ilé ẹ̀fọ́ ṣetán mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín olóyè alàbá adéoyè mọ́gàjì ilé mọ́gánánu tó fi dórí olóyè àìdédélé solú bàbá lọ́jà òjé mo kì yín o mọ́gàjì ilé àjọbọ ní tèmídìrí mo kì yín gbogbo yín mo kí o ojú òní tì yín pẹ̀lú àṣẹ ọlọ́run ọba tó a máa dágbére lálẹ́ yìí ibi tá a rí mọ́ni ṣùgbọ́n ẹ má gbàgbé tó bá ti di ní ọ̀tún la ẹ pàdé mi lórí ètò yín ètò wa orí kì í lẹ wa láago mẹ́fà àrọ̀lẹ́ ẹ pè mí sórí 08038215909 ṣé ẹ kàn ní fòkó forí sọ́gi àjàkan ò sì ní jìn kó jìn bó ló ń gbò lẹ́sẹ̀ ògúrúgbà lóògùn àkàn ó ló kọ́ mi aráyé ẹ mọ̀jẹ̀ ń wà náà nira ìnira ọ̀dà orun ayọ̀ làásùn ọ̀kọ̀ọ̀kan láàjì àní dìmọ̀ ayíbírí ó dàárọ̀.
1: Lágelo FM, gàgàbá gbogbo rédíò.

0: Bàbá Ìbàrùbá ọba Iṣan ara lorúkọ mi. Ó ti pẹ́ tèmi àti yín ti ń dà papọ̀ kò síjà kò sásọ̀ nítorí òótọ́ ọnú orúkọ wa ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ wa. Ó sọ wá dọ̀rẹ́ yín, ó sì sọ wá di dókítà yín lọ́nà ti ìbílẹ̀. Bàbá ń sọ̀rọ̀ nípa ìwòsàn ìbílẹ̀. Àwọn bàbá wa ti ṣe láyé àtijọ́. Àwọn bí kùdìẹ̀kudiẹ tó kùdìẹ̀ káàtó sí làwa sì tún ṣe nípa báwo ni oògùn ìbílẹ̀ yóò ṣe ní òdiwọ̀n báwo làá ṣe mele èyí tó bá àwọn èèyàn lára mu bàbá ń bárí ẹ̀ wá ní ọ̀nà àyẹ̀wò lọ́nà irinṣẹ́ ìgbàlódé eléyìí tá a ti bọ inú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ ó wá jẹ́ kó tàwọn èèyàn pátápátá gbáà ni ìwòsàn lọ́nà ti ìbílẹ̀ ewé àti egbò pọ́nbélé níṣẹ́ wa o ṣe é gbàgbé wípé ọ́fíìsì wa wà ní opposite people's girls grammar school lẹ́yìn ilé bàbá adédìbú mọ̀lété nìbàdàn ẹgbẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ná 070-182-11111 àbí 080-3388-1008 làwọn nọ́mbà tẹ́ ẹ fi lè pè wá ẹ jẹ́ kí n sáré sọ bíi méjì mẹ́ta nínú àwọn àìsàn tó sábà máa ń dojú kọ àwọn èèyàn ilẹ̀ áfíríkà alákọ̀ọ́kọ́ ni gbogbo wàhálà tó lè mú kí iṣan ara kó dí lójijì kó má sì jẹ́ kí ẹ̀jẹ̀ ó ráyè kọjá sáwọn ibi tó yẹ kó kọjá sí ẹlẹ́ẹ̀kejì ni pé kí iṣan ó ti fà kó ti nà kọjá bó ṣe yẹ kó nà nítorí àwọn iṣan ara wa yẹn ó ní ìwọ̀nba bó ṣe yẹ kó gùn tó àti bó ṣe yẹ kó súnkì mọ́ tó bá súnkì púpọ̀ jù ìṣòro ni tó bá nà púpọ̀ jù ìjàngbọ̀n ni kí ló lè máa mú kó rí bẹ́ẹ̀ ó ní àwọn àìsàn arọmọ nínú eegun àbí àwọn ọ̀nà tá a gbà lu ara wa nígbà èwe àbí àwọn nǹkan míì tó yẹ ká máa jẹ tá ò jẹ nítorí tẹ́lòmíì ti dáyé kò mọ́ pàtàkì èso kò mọ́ pàtàkì ẹ̀fọ́ ewébẹ̀ kò sì mọ́ pàtàkì omi àti eré ìdárayá lára rárá béèyàn bá wá ń ṣe gbogbo tí mo sọ yìí náà nítorí pé a ó máa dàgbà lójoojúmọ́ iṣan wa nílò àmójútó tí ẹ̀jẹ̀ tó ń kọjá nínú iṣan ò fi ní di pé kò ráàyè sàn mọ́ tí iṣan ó fi bẹ̀rẹ̀ sí í wú níbẹ̀ lẹ máa ti gbọ́ àwọ́ká lẹ máa gbọ́ làkúrò ègbé lẹ máa gbọ́ eéwo ńlá lẹ máa gbọ́ ẹ̀yìn romi ìbàdí èjìká orúnkún àti ọrùn ẹsẹ̀ gbogbo nǹkan wọ̀nwẹ́ ó ní ṣe pẹ̀lú ìgbà tí iṣan ò bá ti ráyè gbé ẹ̀jẹ̀ lọ bó ṣe yẹ kó gbé mọ́ ẹ̀jẹ̀ a máa dúdú yóò sì máa ní kòkòrò nínú nígbà míì kòkòrò ló wọnú wa látara nǹkan tá a jẹ tàbí ibi tá a ti ṣẹ̀yọ́ tàbí ibi ilé ìgbọ̀nsẹ̀ tá a lò tàbí àwọn nǹkan tó gún wa lẹ́sẹ̀ tá a fọkàn sí tí kòkòrò bá wọbẹ̀ á di àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ kò sì ní jà nínú ẹ̀jẹ̀ láì jẹ́ pé fọwọ́ ba iṣan ara wà dà gẹ́gẹ́ bí wáyà iná tó máa ń gbé iná láti ibì kan lọ sí ibì kejì tó bá takú sọ́nà yóò jẹ́ ìṣòro tó bá débi tó lọ tí ò rí ẹ̀jẹ̀ gbé débẹ̀ yóò di ìṣòro bàbá Ìbàrùbá ọba iṣan ara kò ní iṣẹ́ méjì kọjá ká tọ́jú àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ ọgbà nígbà tí iṣan ò bá ráyè ṣiṣẹ́ dé inú ọpọlọ wa yóò di kí apá kan orí máa fọyàn ó sì lè padà wá fọwọ́ bá àyàn lójú nígbà tó bá yá a máa fọwọ́ ba ẹlòmíì létí o tí wọ́n máa bá sọ̀rọ̀ tí ó sì ní máa gbọ́ dáadáa mọ́ nígbà míì wà tí ó di pé ọwọ́ àti ẹsẹ̀ kan ẹ̀dá kan bẹ̀rẹ̀ sí í kú riri lẹ́yìn tó bá ń kú riri yóò máa gbọ̀n ni o tó bá ń gbọ̀n ó ti ń di nǹkan míì nìyẹn tá à ní fẹ́ dárúkọ lórí afẹ́fẹ́ àwọn èèyàn kan a máa sọ wípé àyà wọn ń lù pípípípípípí ní gbogbo ìgbà wọn ò gba owó o eléle wọn ò gba owó o másùnmásùn wọn ò jẹ̀yàn lówó wọn ò sì dáràn síbì kan ṣùgbọ́n wọn kì í ní ìfọ̀kànbalẹ̀ nínú ọkàn wọn ọkàn ti ń ṣiṣẹ́ eléyìí tó ń ṣe sódìsódì a sì gbọ́dọ̀ kíyèsí nígbà míì wà ẹlòmíì a máa sọ pé àti rórun sùn gan diṣẹ́ tó bá sùn láago mẹ́sàn-án alẹ́ tó bá máa jí padà ó máa jí láago méjìlá kò sì ní sùn mọ́ tílé òfin mọ́ ẹlòmíì sì rèé ara ríro àrò òdàbọ̀ ó máa ń dà wọ́n láàmú nígbà míì wà tẹ́lòmíì bá rìn ó máa dàbí ẹni pé wọ́n fẹ́ tì í ṣubú ẹlòmíì kì í sí mọ ìyàtọ̀ ìgbà tó wọ bàtà àti ìgbà tí ò wọ bàtà ẹ yọjú sí wa nílé iṣẹ́ wa tó wà ní opposite people's girls grammar school lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn 080-3388-1008 àti 070-182-11111 àlàáfíà ara ò ní gbọ̀dànù gbùbí èlùbọ̀ àti kádìde nílẹ̀ ká ṣe lọ́gán kó má di pé wọ́n máa fà wá wọ mọ́tò gbé wa bọ́ọ̀lẹ̀ bá wa gbẹ́sẹ̀ bá wa gbé apá gbogbo ohun tó wà lára ẹ̀dá ìyẹn kọ̀ọ̀kan ló nílò àmójútó ewé àti egbò tá a sì fi ń tọ́jú yín láti ìgbà ìwá náà làá fi tọ́jú yín tẹ́ ẹ bá dọ́dọ̀ wa tẹ́ ẹ gba káàdì tán a kọ́kọ́ ṣe àyẹ̀wò ọ̀fẹ́ fún yín náà ká tó wá tẹ̀síwájú nípa ìtọ́jú yín ohun tó iṣẹ́ lára táyé ó lè yàtọ̀ sí ti kẹ́hìndé torí ẹ̀ ló fi nílò ká ṣe àyẹ̀wò dáadáa bàbá Ìbàrùbá ọba Iṣan ara wà nìbàdàn gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi náà lẹ lè ti wá tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ lọ sọ pé lọ sí mọ̀lété opposite people's girls grammar school lẹ́yìn ilé bàbá adédìbó nìbàdàn 080-3388-1008 àti 070-182-11111 àìsàn kò ní ká ọrọ́kọ́ bí àwọn gángan kò ní tẹ̀wá ọrọ́kọ́ bí ọ̀pá ìlú àlàáfíà ara wa kò ní gbọ̀dànù gbù bí èlùbọ́.
1: Lagiliwa FM 96.7.

0: ẹ̀rìmọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.
1: Ẹ̀yin ẹ̀mí ó tún yá. Ẹ jẹ́ ká jọ gbádùn ètò lóyìn ládùn. Lóyìn ládùn. Pẹ̀lú Coladex International. Coladex International gbóyin gbádùn dé. Lóyìn ládùn lẹ́tọ̀ọ́.

0: ẹjẹ́ tí máa kíra wọn ká lẹ́ káàbọ̀ sórí ètò yìí ó tó jọ méjì ó tó jọ mẹ́ta èyí tí a ń gbòòrò èyí tí a lórí ọ̀dà á tún ti kí yín káàbọ̀ sórí ètò tá a pè ní lóyin ládùn lápá bí ó tún máa dùn gbogbo máa kọ́ sí torí pé kiri àjọ kó jẹ bíi nódù sunday naira pẹ̀lú àtàlódò waters.
1: ọmọdé àpẹẹrẹ mo pe kó wá jẹ mi.
0: ìkànnì lágẹlú 96.7 FM náà wọn ń pe bí bọ́ọ̀ bá wọnú bí ò ṣe àwọ̀ ibi tó ẹ kọ́ wà náà lọ wà yí o. òye bá yín òkè lálá.
1: olùkúlù sọ mo pe kó wá jẹ mi o.
0: inú ilé lẹwà tẹ ẹ ti ń gbọ́ mi inú ọkọ mi ìkìlá lẹwà tẹ ẹ ti ń gbọ́ mi ìrìn àjò lẹ́ ń lọ lásìkò yìí tẹ ń gbọ́ mi ni mo kí yín kàálẹ̀ o.
1: ọmọdé àpẹẹrẹ.
0: a tún gbádùn ara wa bíi kà sí nǹkan tí kì í ṣeré tí kì í ṣàwàdà èmi a máa sọ pé bẹ́ẹ̀ bá wọnú yàrá ẹ ṣe àwọ̀ ibi tó yẹ kẹ́ ẹ wà náà lẹ́wà ẹ̀ lágẹ̀lú 96.7 FM òkè gajòkè ńlẹ̀ ìbàdàn ẹ bá ń sọ pé láńgbẹ̀ yẹn ti jiná àti gbédé o.
1: pélé fọ̀rọ̀ adé ṣàwàdà.
0: a tún gbádùn ara wa bíi ti sọ lẹ́ẹ̀kan ọ̀pẹ́ dídá lóúnjẹ ọlọ́run ọba mi kálọ́lọ́run ọba mi mọ yajulẹ̀ kí gbogbo ẹ̀dá tó dá sórí òkè ìpẹ́ ni ará amẹ́ríkà kò ní jóyọjú sórílẹ̀ èdè nàìjíríà ará bòdìjà ò ní jóyọjú sí fẹ́lẹ̀lẹ̀ ará fẹ́lẹ̀lẹ̀ ò ní jóyọjú sọ́lọ́run ṣògo ará ọlọ́run ṣògo ò ní jóyọjú.

0: àmì á ló wọ́lọ́wọ́ rí mọ̀ nílò gba.
1: Tọ́tọ́ sí mi lọ́sàn-án.
0: Ìrẹ́ wa ò dẹ̀ ní fòwárú. Ẹ kú iṣẹ́ látòórọ̀. Ẹ kú bí ó ṣe dá tẹ̀ ń bá kiri. Ẹ sì ti mọ̀ pé tó bá ti dọwọ́ alẹ́ báyìí, eléyìí lẹ́ra mọ̀ fi gbé stress kúrò lára.
1: Bàbá tó àdúrà.
0: Ẹ̀dá tó bá ti ṣiṣẹ́ látòórọ̀. Wọ́n nílò orú ètò báyìí láti fi gbé bọ́dì. Orí ẹ̀mí náà fi máa kó wá fún yín dáadáa, eléyìí tó ẹ́ pà láǹfààní àti gbádùn ara wa. Bóyá mo bá ń pèrò sọ́kọ̀ yẹn, pèrò sọ́kọ̀ yẹn pé láńgbè yẹn ti jiná àti gbédè. Ó ti gbédè o. Àti fọ́kọ̀ ọlọ́run ọba mi òkè síwájú, wọ́n léèyàn tó bá ń lọ sí bẹrẹ tírú wọn ò bá fọlọ́run bẹ̀rẹ̀ irú wọn máa ń sáré bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ni. Àtẹ̀mí àtẹ̀yìn àní sáré bẹ̀rẹ̀ mọ́lẹ̀, bẹ́ẹ̀ sì láàní rìn bẹ́rẹ̀ bẹ́rẹ́ o.
1: Àmì
0: èmi náà ò ní tọrọ jẹ.

tilẹ̀ kú ẹ̀ síbẹ̀. Orí Alimi, Alimi Choyib, wọ́n ní ẹ kú ètò lovely program More Wisdom from Àpáta. Yàá bẹ́jì ẹlẹ́gùsí, wọ́n ní Wedonsa from Odùọba. Wahid Salahuddin, wọ́n ní Wedonsa. Ọ̀làdélé Sunday mú ìwà, wọ́n ní ẹ kú ètò lovely program More Wisdom from Gbaremu Ọlọ́ba. Ige Kayinde Amos, wọ́n ní ẹ kú ètò. Abidemi Adisa, wọ́n ní ẹ káàlẹ́ káàbọ̀ sórí ètò yìí. Ẹ máa bọ̀ lójú òpó Facebook. Ìjà máa kíra wa káàlẹ́ lápá abẹ. Orí àtò láǹfààní àti gbádùn ara bíi kà sí nǹkan lálẹ́ yìí. A gbé stress kúrò lára. Ẹ ti mọ̀ abala tá a fi ń ṣíde lórí ètò yìí, abala gbé Adébẹ̀, bí a ti gbéra wa káàkiri inú Lungu, ibo là ń gbéra wa gangan lọ nísàn. Ó tún máa dùn gbọ́ngàn máa kọ́ sí i. Ó máa dùn gbọ́ngàn máa kọ́ sí i torí àjọ gbádùn ẹ̀ ni. Bẹ́ẹ̀ bá wá ti wọnú yàrá ẹ̀ bá ń sọ fáwọn tán ti gbọ́ o, àwọn tí ò tí ì gbọ́nà ẹ̀ bá ń sọ fún ọ pé ètò yẹn ó ti ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ o lórí ìkànnì Lágelú 96.7 FM. Olórí tí ó mọ̀ ṣá. Ẹ sì mọ̀ gbàgbé pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ akétékété lórí rédíò tí yín tẹ́ ẹ ti ń gbọ́ wa yẹn. Bẹ́ẹ̀ tí ń wò wá lójú òpó Facebook tẹ́ ń wá Lágelú FM 96.7. Mo rí talented Mida, wọ́n ní Wedon Mr. Colades Mida from Elebu. Imafiejo Peters, wọ́n ní Colades bàbá. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàlẹ́ sórí ètò atọ́kùn tó pèdè tó mú yanyan. Ẹ ṣeun o. Abiodun Oluwadele, wọ́n ní Wedon. Ẹni ẹ̀ máa bọ̀ lójú òpó Facebook yẹn. Ẹ sì mọ̀ gbàgbé pé lábala gbé Adébẹ̀ abala àkọ́kọ́ lórí ètò yìí. A lọ yí koto fún káàṣì ẹ o. Ó ti di dandan ká yí koto fún káàṣì èèyàn méjì. Wọ́n gbẹ̀nu sí 25,000. Ó jẹ́ 50,000 lápá abẹ èèyàn méjì kọ̀ọ̀kan fi ṣèfàjẹ́ ná. Kì í wá ṣeré kì í ṣàwàdà. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lẹ lọ fi mọ ta káàṣì ẹ̀ báyìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ mọ rẹ sí iná. Ẹ lè ta méjì, ẹ lè ta mẹ́ta, ẹ lè ta jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ bá ṣe ta sí ní ṣe ń fún lókun láti lè tètè jẹ́ kí ó gbéra sọ dáadáa sí. Kóòdù ẹ̀rí *347*1004*2#. Bẹ́ẹ̀ bá ti tẹ̀ sójú fóònù yín báyìí tẹ́ tẹ̀ yóò kì í kàbọ̀ pé àti Lágelú lẹ fẹ́ ta iyo pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500. Bẹ́ẹ̀ bá ti fi lè mú wà báyìí yóò gbé USSD wá, yóò gbé bank transfer wá, ẹ mú bank transfer yẹn yóò á generate account number kan sí ibẹ̀ lẹ́rọ alẹ́ owó sí. Bẹ́ẹ̀ bá ti lẹ owó síbẹ̀ báyìí yóò send message fún yín pé ẹ ti tanu. Account number yẹn ẹ̀yin nìkan lẹ́lẹ́ lò ó, kò sì lè lò ju 40 minutes lọ tí ó fi expire. Bẹ́ẹ̀ bá ti ìta láàrin 40 minutes, bẹ́ẹ̀ bá tuntun ń kóòdù yẹn ta again báyìí yóò tún generate account number mi. Orúkọ báǹkì tẹ́ sowó sí yóò ti gbé wá, ẹ sowó bẹ̀ yóò wá message yín pé ẹ ti tanu. *347*1004*2#. Ṣùgbọ́n ẹ tún lè tanu lójú òpó website www.cashier.ng www.cashier.ng. Olúdóye Túnmíṣẹ́ ara, wọ́n ní Wedonsa. Ọjẹ́ Ọ̀jẹ́lérìn Akeem Olúgòkè, àwọn náà ń kí wa ọmọlára ìyákọ́, wọ́n ní Wedon. Abiodun Oluwadele, wọ́n ní Wedon. Ẹ mọ́ gbàgbé agbọ́n ti Job Connect náà, agbọ́n ti Job Connect náà. Ọ̀jẹ́lérìn Akeem Olúgòkè, contact tẹ́ ń béèrè fún Elifa Tẹ́jíṣẹ́ ṣọwọ́ ń bẹ̀. 0806878493 2 0806878493 2 0806878493

0: ojú òpó yẹn náà lẹ́ra fi n tẹ́ bá fẹ́ sọ ẹ̀ra fi sanwó síbẹ̀ ṣùgbọ́n lágbọ́n ti job connect ẹnìkan ẹni ta bá lè rí ilé iṣẹ́ kan wà ní tòtò àkóbọ̀ ń bí ilé ìtàn wa ẹnìkan ṣoṣo náà wọ́n wá tó lè mọ bá wọn ṣe cleaning ilé iṣẹ́ bí ilé iṣẹ́ gbafẹ́ níbi àwọn tó dé tí mọ́ lọ tí lọ mọ́ jayé orí wọn tí lọ mọ́ ṣe gbogbo nǹkan tí fi mọ́ palash ibẹ̀ ni o bẹ́yìn bá wò pé ẹ lè ṣe kó sì súnmọ́ bóyá bí tí ò ní jìnà sákòbọ̀ ni tẹ́ni tún ní mọ fowó tẹ́ni tún ní mọ fowó ṣòfò fún ọkọ̀ òun ló sì wà lẹ̀ báyìí.
1: wọ́n pè nìkan hàn tó sì yẹ ẹni tó ní ò dáa ó lè dá sí mi.
0: a gbọ́ tọrọ ọ̀mọ̀ràn náà
1: ó lè dá sí wọn.
0: a tún láǹfààní àti gbarawa ní ìmọ̀ràn.

0: Ọlọ́run tó lè máa bá ní jàlágbo ara. Bàbá olóyè lọ́lọ́run fi rán o. Ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Ìṣọ̀ni wáyàrá bàbá kájú ẹ̀. Ìta ti máa ṣàyẹ̀wò gbogbo èèyàn mọ ohun tó ń ṣe wọ́n. Ká tó mọ irú ìtọ́jú táwọn máa fún yín. A kìí rẹ́fọ̀ ń ta lẹ́ẹ̀mejì. Tètè máa bọ̀ báyìí o. Báwo ló ṣe ń ṣe é? Àìrórun sùn. Ẹ̀gbẹ́ korí tó ń sọ ni. Ká máa ṣẹ̀yọ́ sérésére. Iṣu apá àbí iṣu ẹsẹ̀ ti ń fa níso. Àgàgà àwọn ọmọkùnrin tó lè tàtẹ̀ kọlẹ̀. Má doní yẹ̀yẹ́ lọ́dún obìnrin rẹ̀. Wá yọjú sí bàbá olóyè. Ìṣọ̀ni wáyàrá. Iṣu èyí ló gbẹ̀jẹ̀ wọlé sí gbogbo oríkèríkè ara. Ìwọ náà mójútó kó tó dá ogúnlẹ̀. Obìnrin Tyson Balùkọ ti dá nǹkan sí lágọ̀ọ́ ara. Kí nǹkan àlejò má ṣe déédé. Àbí ká máa wojú Ọlọ́run fèrè ìgbéyàwó bàbá olóyè. Ìṣọ̀ni wáyàrá bàbá kájú ẹ̀.
1: O lè pe bàbá sórí nọ́mbà yìí 08067958800. Bọ̀ dáadáa lẹ́ẹ̀kan sí 08067958800.
0: Bàbá olóyè Ìṣọ̀ni wáyàrá ló pé a ò ní fàìsọ̀lùgbà.
2: Mo kí gbogbo ibi tí afẹ́fẹ́ kàn yín bá ń fẹ́ dé.
3: Orúkọ iléeṣẹ́ wa náà ni bàbá olóyè Ìṣọ̀ni wáyàrá tí gbogbo ayé a máa pè ní bàbá kájú ẹ̀. Ọ́fíìsì wa ò yí padà, a wà ní ibi onílé aró lẹ́gbẹ̀ẹ́ NEPA office lọ́jọ́ láti ọ̀nà UI ló ti ń bọ̀ wá ni. Kò tó dé ọjọ́ roundabout ńbẹ̀ lónílé aró wà. A wà lẹ́gbẹ̀ẹ́ NEPA office tó wà lónílé aró ńbẹ̀ ló ti máa rí mi. Kí ni bàbá Ìṣọ̀ni wáyàrá máa ń gbà nímọ̀ràn láti ká wà nílẹ̀ ìlà pípé ni? Kí ni ń dà wọ́n láàmú nínú àgọ́ ara rẹ? Yálà Ìṣọ̀ ló ń dèwọ́ ni àti bẹ̀rẹ̀ àti rìn ó ti dìṣòro fún wọn. Báyà wọ́n ti ẹ̀ wà lérí bẹ́ẹ̀dì àti nẹ̀rọ dìde àfi kọ fọ́ mú nǹkan kó tó dìde. Gbogbo èyíkéyìí yòówù ti ń dà láàmú lágọ̀ ara. Yálà àti bẹ̀rẹ̀ mú nǹkan ti dìnira fún wọn àti nẹ̀rọ àti rìn bùsọ̀ké ní sí bùsọ̀kejì ó ti dìnira fún wọn. Báyà wọ́n ti rìn wọ́n kú wọ́n kú òun tẹ̀ gbòlùbà gbòlùbà. Bí bàtà ó ti ẹ̀ ti jábọ́ lẹ́sẹ̀ ẹ̀ tiẹ̀ ìwò tiẹ̀ nímọ̀ pajápajá lọ́wọ́ pajápa lẹ́sẹ̀. Ẹ wá ṣe àyẹ̀wò bóyá ọfà ló ti ẹ̀ wọlé sí wọn lára tí wò mọ̀. Oríṣiríṣi ọfà ló wà. A ní ọfà asakatu, a sì ní ọfà adẹ, a sì ní ọfà bàbà, a sì ní ọfà òjé.
4: Ọfà àrùkánà ẹdẹ wà tí wọ́n máa gbéni káàkiri.
3: Tí ọfà bàbà àbọ̀fà asakatu tó bá wọlé sí yẹn lójú. Àṣírí tí mo rí gbà ní Lomẹ̀ lọ́dọ̀ àwọn ìlú ìyáàyá mi ní Lomẹ̀. Agboolé wọn wọ́n pè ní kójú ọmọlẹ̀. Ìyáàyá mi dáhùn sọ yóò ti lé ní 140 years. Fúnra ẹ̀ ní kòwú bára abẹ́rẹ́. Àṣírí ìtọ́jú ojú ni mo rí gbà lọ́dọ̀ ìyáàyá mi. Ìwọ wa ti pogójì ọdún, o ti pọmọ ogún ọdún, o ti ń lógo. Bóyá wọ́n ti rí àwọn kùndẹ̀kùndẹ̀ nínú ẹyinjú rẹ̀ tẹ́lẹ̀ pé ó ti ń ṣe àkóbá fún ọ. Lẹ́gbẹ́ àtirínẹ̀ kàwé ti dìnira, àbí àtirínẹ̀ wakọ̀ lálẹ́ ó ti dìnira fún wọn. Bóyá bí kùrukùru ni wọ́n rí, àbí bí wọ́n máa rí bí ọyẹ́ bí ọyẹ́.
4: Nígbà míì kòkòrò rẹ ayọ́kẹ́lẹ́ ba ìrìn rẹ̀ jẹ́, a máa fa ìtọ́jú ojú tẹ́lẹ̀ pé ojú èèyàn ò ní rìn dáadáa, àbí kí nǹkan ti alé sí ni lójú, tàbí kí ó dàbí pé wọ́n da eérú sí yẹn lójú,
3: tàbí kí ojú tiẹ̀ léwó. Wọ́n lè pè ní cataract lónìí, wọ́n pè ní glaucoma lọ́la, wọ́n pè ní pterygium lọ́la. Báyọ̀ wọ̀ tiẹ̀ ti rí yẹn kan tó ta kíní di ọ lójú bíi tẹ́ẹ́nẹ́ báyìí. Àṣírí yẹn ti wà ní ọ̀dọ̀ èmi.
4: Bàbá olóyè
3: tó gba ayé a máa pè ní Ìṣọ̀ni wáyàrá. Ó sì lè pín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
4: 08067958800 08067958800. Bóyá kòkòrò náà ẹ̀jẹ̀ ní tiẹ̀ ń dà wọ́n láàmú. Bóyá bí ọba ti wẹ̀ tán lọ́ máa yan ara bíi pé èèyàn fi atapara bẹ́ẹ̀ láró sì máa yun ẹ.
3: Bóyá àwọn tiẹ̀ jẹ́ ẹni tó yẹ kó ti wọlé ọkọ ó ti lé lọ́rọ́ mẹ́wàá ó dójú bẹ́ẹ̀ lọ. Tó yẹ pé yálà tí ọba tiẹ̀ fẹ́ rí nǹkan oṣù rẹ. Ara alẹ́ ọ̀tún ara alẹ́ oṣù wọn ó ti mọ̀ pé nǹkan ti fẹ́ dé sí alágbájá nìyẹn. Kò dá tó yálà bóyá ọ̀tí ẹ̀jẹ̀ lọ́mọ ọkùnrin tẹ́gbẹ́sẹ̀ kan sùn lọ láàrin ìṣẹ́jú kan sí kejì wo ti dàtọ̀ wẹ́ẹ̀lẹ̀ ẹ̀ngbà tí ọba jẹ́ kó lólùfẹ́ rẹ̀ ọgbádùn rẹ̀ báwo ni wọ́n ẹ̀ fẹ́ gbádùn ara rẹ̀.
4: Jẹ̀dí-jẹ̀dí ni tẹlòmíì.
3: Ẹlòmíì dẹ̀ níyì omi lọ́bọ̀lọ́bọ̀ tó wà lára ọmọkùnrin tó yẹ kó sáǹfààní tó yẹ kó dọmọ tàbí kí wọn máa ṣẹyọ ní ẹẹmẹta ẹẹmẹfà wọn máa tọ igi ọdẹ òkun ní kojúmọ tó mọ.
4: ọgbẹ ẹnu ni tẹlomi àìró ohun sùn déédéé ni tẹlomi.
3: gbogbo àwọn ọdún kan báyìí a máa fa àìlera sí èèyàn lágọ̀ ara tẹ́lẹ̀ pé èèyàn ò fi ní sàlááfíà bó ti yẹ kó ṣe. ọlọ́run ò ní jọ́fà ayé ó bà wá o. fa lè wọlé sẹ́lòmí lára tẹ́lẹ̀ pé apá kan ẹsẹ̀ kìíní dasẹ́lẹ̀ lẹ́ra tí wàá sọ̀rọ̀ ẹnìyẹn
4: a máa pè ní bàbá kájú ẹ. A wà ní ibi onílé aró lẹ́gbẹ̀ẹ́ NEPA office lọ́jọ́ láti ọ̀nà UI ló ti ń bọ̀ wá ni. Kò tó dé ọjọ́ roundabout ńbẹ̀ lónílé aró wà. A wà lẹ́gbẹ̀ẹ́ NEPA office tó wà lónílé aró ńbẹ̀ ló ti máa rí mi. O lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08067958800 08067958800.
3: Àìsàn ó kéré tóbi kò ní fara ṣe gbé.
5: Lagilu FM 96.7. Lagilu FM 96.7.

0: tó sì ni ká lòun náà tiẹ̀ ṣe ní ṣe ilé ìtọ́ ẹ pé ó kàn rán mọ́ fẹ́ ó tiẹ̀ tún mọ oríṣiríṣi ìtútótó wà pé tó kàn rán fẹ́ tó yẹ pé kò ṣe pé ó tún arùn ó ní ẹ ti tún ṣe ṣe. ẹ gbọ́ ṣe nǹkan tí arábìnrin yìí ṣe ṣó ti burúkú jù tó bá jẹ́ ẹ̀yin náà níṣẹ́ ẹ̀yin náà lè ṣe irú ẹ̀ fún tó bá jẹ́ pẹ́ ẹ̀yin lẹ́wà ní pòsíṣàn ọ̀rẹ́ ìwà yìí. ẹ jẹ́ ń kọ́kọ́ lọ sọ́dọ̀ Túnde Adégbènrú Àmọ̀wò TP Túnde bò ní àkóṣe látàrọ.
1: Adúpẹ́ ò Adúpẹ́ ò Kọ́lá Kọ́ládex. Ẹ káàlẹ́ o gbogbo ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yìí lóyin ládùn ẹ ṣe wẹkú ìfẹ́ wa ní gbogbo ìgbà wọ ní súra wa gẹ́gẹ́ bí ọ̀gá wa ṣe máa ń sọ ní gbogbo ìgbà ẹ ṣe o. Ṣé rí n tẹ́ mú aláṣàlẹ̀ ìlẹ́yìnwó tó lágbára tó dẹ̀ kẹnu tí bá ní kí n sọ̀rọ̀ nípa iṣu ọmọ burúkú ọmọ aláìlójútì adójútì ni wọ́n pe iṣu. Ṣé rí tá bá ní ká sọ̀rọ̀ nípa iṣu oríṣiríṣi iṣu ló wà ẹ̀fúfìlẹ̀ ló wà iṣu ara wà iṣu àgbáyamíyamí wà tó pè ní bọ́ǹbù oríṣiríṣi iṣu ló wà iṣu aláriwo wà iṣu olóhùn kẹlẹ́kẹlẹ́ náà sì wà iṣu olóhùn burúkú náà wà ṣùgbọ́n tá bá ní pé ká wo ìbéèrè tẹ béèrè ṣe tó burú nu kéèyàn ya sọ ṣùgbọ́n so fi caution si so fi tìjú si oríṣiríṣi relationship ló wà tá bá ṣẹ̀ṣẹ̀ jọ mọ́ra wa tá ṣẹ̀ṣẹ̀ jọ pàdé wọ́n pè kankan ní initiating wọ́n ní pé mo mọ̀ ọ́ mọ̀ mí tá ṣẹ̀ṣẹ̀ jọ mọ́ra wọn irú ẹni máa ń lè sún ṣe ju ẹ̀láyé kò lè mọ bí oṣù mi sí lè yá wèrè tó kò lè mọ owó oríṣiríṣi ẹ̀ mọ̀ ọ́ mọ̀ mí mo mọ̀ ọ́ ni wọ́n pè ní initiating pipo ìgbẹ́ ibi tí àwọn èèyàn bá ti jọ mọ́ra
0: wọn. Àwọn kan máa ń sọ pé àwọn kan ò lẹ́kọ̀ọ́ so gbọ́ ẹ̀kọ́ tún wà lórí ọ̀rọ̀ so
1: ẹ̀kọ́ wà sá ẹ̀kọ́ wà lórí ọ̀rọ̀ so ó kàn lè máa sún ẹni àwọn láìsí pé wọ́n ń gbé ọ sí pè ṣe rí iṣó kò sí ọdún ọlọ́run ló ń da iṣó ọlọ́run ló dá ìgbọ̀nsẹ̀ ọlọ́run ló dá nǹkan pè ní ìtọ̀ ṣùgbọ́n bí ọlọ́run ṣe dá náà ó pin kankan ní ilé ẹ̀gbìn láti lọ ṣe ṣùgbọ́n iṣó kò síbi tí ò ti lè báyàn ó lè báyàn lẹ́bi ẹni ìgbìyàn tó bá ti wọ̀ wọ́n ló wà mọ bí wà ṣe package ara rẹ̀ tí wà á fi ṣe delivery
0: iṣó yìí so bẹ́yìn tiwa ẹ mọ package
1: iṣó a mọ package iṣó sa mi ò lè kàn lè so mi ò lè rí mi nínú èsì kí n so láyé èsì ya wèrè gan sa èsì yóò tún yín láti rí ni torí yóò kárí ilé bó ṣe ń fẹ́ gbogbo ẹ̀yẹn iṣó yẹn máa spread káàkiri lẹ́kẹ́ máa mọ̀ kí
0: ẹni máa ti tu ẹ̀
1: àánú kan tó wá nǹkan tó wá máa ń ṣẹlẹ̀ mísì kankan máa ń ṣẹlẹ̀ nípa ẹni tó bá ya so mo ní kọ́kọ́ sọ pé iṣó rùn olóṣo
0: a de bẹ́hùn
1: so ká mọ̀ ti lọ síbẹ̀ wọ́n tún wá pè kankan ní experimental nínú relationship mo fẹ́ mọ̀ mi ṣe rí níbi mo fẹ́ mọ̀ mi yẹn náà àlétí mo fi so àlétí mo fi mọ ara wa o ní ilé jẹ́ kó mọ̀ pé bóyá mo ń so olólùfẹ́ mi náà lè jẹ́ mọ̀ pé a mọ̀ pé àjọ ń so lọ́kàn ara wa èmi ara wa mọ̀ pé yes ẹni yìí ó mọ̀ ń so kò sá dá a mọ̀ so o ń so mo ń so ṣùgbọ́n báwo ni iṣó yẹn ṣe ń rí ìyẹn nìkan ni mi ò mọ̀ bóyá iṣó tiẹ̀ bóyá alágbà yamuyamu ni bóyá tó bá ti yẹ̀ níbẹ̀ àwa kan gbọ́ pàápàá àwọn kan nìyẹn àwọn kan tó bá ti jùlẹ̀ báyìí òórùn lẹ́ fi mọ̀ pé iṣó wà so experimenting kìíní yẹn a tún wá pe relationship kan ní integral ni ẹni pé ibi tí àwọn ẹgbẹ́mọ̀kẹ́ ẹni yìí wọ́n jọ ń fẹ́ ra wọn gbẹ̀yìn ṣẹ̀gẹ̀t so ìyẹn náà ẹ̀sìn lè mọ̀ tí mo so ibi tí ẹni tó wá lè bá ọ̀rọ̀ so dé tẹ́fìmọ̀ ìyàsó síra yín lẹ́nu o ni wọ́n ń pè ní bonding ibi tẹ́ bá ti mọ̀ pé yes àwọn eléyìí wọ́n ti mọ̀ wọn pé tọkọtìyàwó ni wọ́n wọ́n ti mọ family pé tẹ̀gbọ́n-tàbúrò ni wọ́n wọ́n ti mọ family wọ́n ti mọ àwọn eléyìí pé ọ̀rẹ́ ìmùlẹ̀ ọ̀rẹ́ òdodo ilà àwọn eléyìí o so àwọn yẹn ni èèyàn lè so lójú wọn kì í ṣe ni pé bóyá pé àwa wà ní conference a wà láwùjọ kan a bá wà ní mo ṣẹ̀ṣẹ̀ mẹ́ni yìí mo wá òkè wẹ ẹ ṣe bí mo ti mọ láti rí ìjẹta náà mo yẹ kí n lè so lójú ẹ irú èlì ní ṣe ní ìmọ̀ bí ṣe ń so ní ìmọ̀ bóyá ń so gan ṣùgbọ́n nǹkan tí mo ṣàgbìyànjú àti sọ ni pé kó tó di pé o so ní ìṣèjú èèyàn wípé yẹs ẹni yìí mo fẹ́ so ní ìṣèjú èmi gẹ́gẹ́ bí alára kí n personalize ẹ kí n tó lè ya iṣó ìṣèjú èèyàn a ti jẹ́ pé ẹni yẹn mo ti a ti jọ wà níbi débi pé a ní choice máa lè jọ fira wa lẹ́mọ̀
0: kí n bèrè báyìí kó tó di pa lójú ọjà mo mọ̀ pé ìwà àti olúwa tó sì yín dọ̀dẹ̀
1: asúmọ̀ra wa kan ìyìn sóṣèjú ẹ̀rì tó bá fi tá bá fi lè padà sóṣèjú ara wa á ti jẹ́ pé a ti jọ wà ní lẹ́vù relationship kan tó jẹ́ pé mo ti mọ̀ pé kò lè
0: ṣé ìwọ lè so pa Túnde
2: mi ò lè sọ
1: kò ti yes bó ṣe wà nìyẹn
0: ẹ yá lọ tajà náà
1: à ń bọ̀ ọ̀rọ̀ só kẹnu
0: ó dàbí eré ni kì í ṣeré dàbí àwàdà ni kì í ṣàwàdà à ń bọ̀ náà.
3: ó balẹ̀ bàgẹ̀ ọ̀wọ́ ní pẹ̀lú
2: bitters ti jatu labi ọpọlọgun gentleman on the body system ogbontariji akanse bitters ito ba orisirisi aisan bi adota ninu agbo ara wo ya aja 50 bitters be ti gbogbo obirin ko dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david lati se sise ki ati sun ko ma fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun baby eto nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 bitters is produced by the 50 waves limited esile ya ka kiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni plot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters na daki tolote
3: lọ́rọ̀ bàbá là kì í yé ní bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí lágbo òṣèlú ètò ìlera ètò ẹ̀kọ́ ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ pàdé olólùfẹ́ yín abídèmí àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó àtirò ẹ jẹ́ ká jọ gbọ́.
4: Show Market Road Drive, Telele Street End, Challenge in Badon.
5: Kilo Shelembe.
4: Mewa Shelembe. Nibeni Asalam Community Group of Schools, a co-educational school. Wa. Bi wan shen koma ni la rawa, ni wan koma oma ni e de gesi. Tok pegede, ki wan le bad deni giga lojo waju with well-equipped laboratory and standard computer rooms under the watch of skilled, qualified, and God-fearing tutors. Igi lala soma luma, emwa oma yi wa si Asalam Community Group of Schools. Ki wan le diekan la lo jo waju admission is on in Gretch, nursery, primary and college. Nitori pe kawon omo yin tuto jade won ti ha odidi alukurani sori. We are government approved. Asalam Community Group of Schools is at Keshi Road Drive, Belele Street End, Challenge Ibadan. Call us now on 08053088007 tabi 08034544

Eco àti tomato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tomato ní cash and carry no delay Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yóò kí mọ́tò ọ̀hún wà Dr. Strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 090-8301-3333 090-8301-3333 090-8301-3333 and do one lorry two

0: ami olorun oba mi oke oni pakara mi ati yin de pe akara mo awon eyan kan ni so Ojo opo yen tin seju latekan lanfani ati mu ipe dada ojo opo te pese re 0912370865 lati le okere +23481424290106 ena gbagbe ati lo ma yi koto fun kaase tori eyan meji ni nbele ile ti won gbenu si 25000 eyan meji ni nbele baun ti won lanfani ati gbenu si pelu code we *347*1004*2#. *347*1004*2#. Be ba ti te code yen sori phone yin, yo yi boroboroboro, yo ki ka bo pe e fe ta lori ragelu pelu 500 naira, 500 naira. Be ba ti mu one lowo kan, yo so pe se USSD le fe fi ta ni o abi bank transfer. Ba ti gbe bank transfer wa te ba ti mu, yo generate account number kan ti o send si yin loju ese. Bo ba ti send account number yen ni keyin mu ke lo sinu app bank ile te ba ti fe se bi en pe fe sowo si tun de te fe sowo si bola be le se se be ba ti fi le mu te ti paste lowo kan o ko bank yin o ti wa nbe to ba ti gbe wa e te si e ba ti send owo lowo kan ba owo te kere ju te ni fi ta na 500 naira e le ta meje ni ta meta e le ta merin be ba ti ta lowo kan ba e wa mo reti ipe ayo ile ti won o pe yin Along about me, Okuni, Pakara, me, me, at you.
1: Only Joe look at the Unil. I like Yamaji look at the Arab. Let me
0: like your Losado, Lua Tosin Edward, Bonnie Tosin, Aku Shella Toro, along with the Juana day.
2: I'm not sure. I can't wait till no matter. Titan, no, no, no, no, no, no, no, iso je nkan to je pe iso ni le de ni yan gbodo yan so
0: ko si bi ti o ti le ba yan
2: ti o ti le ba yan amo yan gbodo lo IQ na to ma fe yan so
0: eko
2: eko nitori pe iso po orisirisi gege bi amo ti pe se so le kan
0: okay
2: awon so kan wa to je pe iso won ni pe pe fere fere ni awon awon so ba yan o je so te pe o ma dun yan ninu okan teyan ba yaru so yan ento burewa one be ento like ento to fine one be e le wo pe ento fine yan so yin ento burewa le fere wuju e ki ah buju e se ri o de tun yan so yin amo nkan to funny ju ni pe awon se ra awon to ma re wa yen awon no ma se nkan bi ogunju awon ma ya mo iso buruku ba yen awon ma ya awon so to buruku ba yen so ni odo temi ni apa to do temi bi o le yaso nibi ti mo wa obodo mo bi wa se ko bara e to ma yaso yin ma je kin mo nitori pe o le fa nkan te pe arin jo tan sira mo
0: iwo na le se nti arakunrin yin ore mi nse
2: be ni o
0: ni to ni fe yawo yen mo
2: ko se pe mi ni fe mo se understanding lo mata okay si o ko ju si mi lekan e ki jo su ju si mi be I don't like it tẹ́yìn yẹn má bàa fẹ́ yín kó ba lè mọ̀ pé nǹkan tó ń sọ yìí ó mìnà bí ìwà tó ń láìkì tí má yóò sọ báyìí ní ìlú ẹ̀kẹ́ wọn tó bá gbà síbínú láàrin òru pé nǹkan tó ṣe lẹ́ẹ̀kan yìí tẹnu mọ̀ kó ba lè mọ̀ pé o ò láìkì sọ yìí èmi náà máa yaso bọ̀ tí wọ́n máa yaso tẹ́ni máa kúrò níbi táwọn èèyàn bá wà ní o máa kúrò níbi táwọn èèyàn bá wà so láàrin olólùfẹ́ méjì o ò lè sọ fún mi kó fẹ́ máa fi as in I want to be plain to you mo fẹ́ kó o mọ orí ìwà tí mo ní o wá ń fi só bá mi ṣeré àìrọ o I will not take it
0: o ti da
2: àwọn sókè dẹ̀ tún wá wà tó jẹ́ pé ìwọ́gun onímọ̀ kò ti ń yaso bọ̀ èso dẹ̀ ni bí kò fẹ́ bí a fẹ́ rù kù o fẹ́ tẹ̀rí ba nǹkan kan báyẹn atẹ́gùn kan máa ń jáde nínú òdì a máa wọlé a máa jáde èyí tó máa ń jáde yẹn kò ń ṣe kò kí ń mú dọ̀ gidi jáde wá ó máa àwọn kọ́ǹkì ó dọ̀ ni wà máa ń pẹ́ mi ò kí ń yaso mi ò kí ń yaso irọ́ ni àwọn nǹkan tó ń mú jáde ní táìmì yẹn téèyàn bá gbé e mú sí i ẹ kàn máa rí i pé èèyàn kan dọ́gbọ́n kù lẹ́yìn ni ẹ náà pé ó dọ̀ tó ń mú jáde yẹn
0: ohun tó ń ṣàgbìyànjú láti sọ ni pé ìmọ́tótó dáa
2: ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo
0: ara ìmọ́tótó náà ni ká mọ̀ bá a sì mọ̀
2: ìyá ti mọ̀

0: lójú òpó Facebook mo rí Alaba Yusuf wọn ní ẹkú ètò Alaba ọkọ ìyàwó ẹ̀ láti olómi ọmọọba Fashina láti ìrúwà wọn ní wẹ́dẹ̀ ọ̀sán alágẹ lóko ní jóná àmì o ẹṣẹ mu Fọlákẹ́ Fomiláyọ̀ kí ààrẹ o wọn ní ẹkú iṣẹ́ wọ ẹkú ètò òní á dára o ẹṣẹ mu o. Ẹnẹ́ máa bọ̀ lójú òpó Facebook ẹ̀ wá lágẹ̀lú FM 96.7 lọ lójú òpó Facebook.
1: Ayíra ẹni ta ń bẹ̀.
0: Ọ̀rọ̀ ọ̀mọ́tótó ń là ń sọ ń pa ẹ̀.
1: Mo ṣàkóso
0: táyé. Ṣé láwọn nǹkan kan tó jẹ́ ń pé ó máa dájà lẹ̀ tó yẹ pé ẹ̀yìn ò kakún ṣùgbọ́n bó ló ṣe máa fi kí ni kí n pèsè ìgbádùn ara ti ẹni àbí ìdọ̀tí ara tiẹ̀ ò fẹ́ máa fi ní ọmọ làkejì lára kọ́dá. Fúnni kan táwọn èèyàn tó máa ń ṣe bíi tó máa harun síra wọn àwọn èèyàn òun ò tún gbà tìyún náà. Ẹ tó sì lè láìkì ìyanrun tiẹ̀ ó láìkì ìyanrun.
2: Ìyanrun yẹn jẹ́ nǹkan tó pé èmi ò láìkì ìyanrun. Ibi tí mo ṣe ẹ̀kan kan dé lọ́jọ́ kan arákùnrin bí àwọn àbúrò mi ni ó hàn mo lè fara balẹ̀ ó máa ń sọ fún kí n kí ohun mo lè fara balẹ̀ mo ṣe voice kí ni mo lè record ẹ sórí fóònù ìgbà tí girlfriend ẹ wá mo complain ẹ ni a connect bluetooth everything ó wọn ó ń bá wọn sọ pé kí ló ń gbìn yẹn mo ní ìrọrùn tó wọrùn ní alẹ́ àná mo máa complain ẹ ni kó ba lè wọ fọ́pọ̀ ẹ ṣe máa rọrùn yẹn in case tẹ bá ti jọ wà nù ilé tó bá ti rọrùn máa wòye ọ fi ṣe ká o. Bó ṣe bá ṣe bí mú un rèé. So èmi ò wulẹ̀ láìkì kí n.
0: Ó ní ọ̀rẹ́ wa kan tí mo ràn láwọn. Bí o mọ̀ pé tí alẹ́ bá ti lẹ́. Bíbi ṣe wà ń bí ìsìn. Kò wá wà níbi bí n pa lọ sọ́nà ìdí odò yẹn. Bí ibi ìfẹ́ jẹ́ ó dàbí ìpolówó ọjà ni. O bá ti kọjá bíbi n pa lọ sọ́nà ìdí odò. Ó sì máa gbọ́. Pé èèyàn dùn.
3: Láì ṣe mọ̀ ní.

0: ẹ mú ìpè láti ọ̀dọ̀ àwọn ará alẹ́ àlàáfíà bọ̀ láàmú fi ṣe 0912370675 0912370675 láti ilẹ̀ òkèrè +234814249106 ojú wo lẹ́yìn fi wo ilé ìta ọ̀run bọ̀ yìí. Hello.
1: Hello.
0: Ẹ kalẹ̀
1: kú
0: ètò. Yẹ sà, ó kọ́ mi lẹ́sìn pé.
1: Inú mi dùn gan pẹ̀lú programu pẹ̀lú ara lẹ́ yìí.
0: Ẹ ṣeun.
1: Orúkọ mi ni Adéníyí ọmọ ọ̀dẹ látàtípẹ́. Tẹ́ ẹ rí programu tẹ̀sán yẹn, òótọ́ ni ọ̀rọ̀ mi. Ṣùgbọ́n wọ́n máa ń sọ kíníkà wípé Ọlọ́run ò dá àtàn iṣó. Torí wípé kò síbi tí sò sí ègbọ̀n yẹn. Tó wá jẹ́ pé èèyàn bá ń lọ gan, bí tó bá gbọ́ yẹn, tó wá pé ibi tí èèyàn ti lè fi so alátẹ́gùn ni, ìyọ́ra fún ìdìmọ̀, yọ́ra ṣe fún. Ṣùgbọ́n tó wá jẹ́ pé onílé àrá ni àdúgbò lẹ́ẹ̀kan náà, torí pé kí ìyàwó mi kó só nínú ilé, kí wọ́n wá sọ pé kí ni irú nǹkan sọ pé òun lòún só, kí wọ́n kọjá. Máa lọ sí eyín. Bí àwọn fámílì rẹ̀ tó bá pè mí pé kí ni nǹkan tí olùdíje mi àti ẹ̀ka fi jọjà, kí wọ́n sọ yí pé ó mọ̀ sọ mọ̀ ni. Ṣéwọ̀n ni pé kí ló mọ́ ọkọ rẹ̀ fẹ́ kì í ṣe pé bóyá pé nǹkan kan ti o ti fẹ́ rán
0: gbogbo. Bẹ́ẹ̀ni náà máa ń sopa wọn.
1: Tó ṣẹlẹ̀ ni pé Ọlọ́run wulẹ̀ dá kan so èmi náà máa ń so, wọ́n kì í ṣe pé bóyá máa sopa ibi tí tó bá ti bá mi mo ti máa ń fẹ́. Ni mo jókòó sí ní ṣe tí tó bá gbọ́n mi ìrù afẹ́ náà ni. O rí pé
0: Ọlọ́run ò dá kan so. Tẹ bá wà láàrin àwọn ọ̀rẹ́ yín kọ́.
1: Ẹ ṣe kẹ́rí fún tí ẹ sọ yẹn. Mo ti ń lọ sọ́nà Èkó ìjọ kan, mo wà ní mọ́tò. Wọ́n gbìn àga pọ̀ fẹ́ pé mọ́tò ti fi tá a ti ń lọ. Ìgbà tí tó gbọ́n mi, ṣé ń rà pé mọ́tò dúró mo fẹ́ so. Mo so alátẹ́gùn ni mo so. Ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi gan, èmi gan ni tó kọ́kọ́ lọ́kọ́ lùlù. Ó tó di pé ó fọ́nká gbogbo inú mọ́tò, ó ń kálukú mu mọ́ra náà ni. Ẹgbẹ́ Ọlọ́run ò dá tán so, ibi tí tó bá ti báyàn lè ṣe ti lè so. Ẹ kú ètò ẹ̀ máa dé tó.
0: Ẹ ṣeun.

0: Hello, ẹkálẹ̀ ọkọ̀ ibùlẹ̀ ti ń pè yìí. Hello.
1: Hello, ẹkálẹ̀ ẹkú ètò.
0: Yes, ma, ọkọ̀ ibùlẹ̀ ti ń pè yìí.
1: Abilékọ Akore Dédé Sọlá Látàgọ̀.
0: Ẹ káàbọ̀ sórí ètò ma.
1: Ǹjẹ́ ẹ mọ̀ pọ̀ ọ̀rọ̀ sókà ń sọ yìí? Ó ti dá nǹkan mi lẹ́sìn náà lónìí. Obìnrin kan só láti ojú oorun. Ọkọ rẹ̀ sì mú ìgbájì. Ó sì fún lébéńdé fáì. Ìyàwó wa ta jí wìrìwìrì kílódé kílódé. Orísòrí bó ṣe bú sónú. Ìyàwó ní ṣé òun tóun sò lóun ọmọ pé òun bú só. Ìyàwó náà bá fọkọ lábàdà. Wọ́n mọ̀ nara wọn gidi ń gbádà. Wọ́n nara wọn gidi o. Ṣé ẹ rí ọyẹ kéèyàn lẹ́kọ̀ọ́ so ṣùgbọ́n kì í ṣe bí ìtọ́jú oorun. Ẹni tó ti sòó lé máa ń tí ń ṣẹlẹ̀. Téèyàn bá fẹ́ só, ọyẹ kéèyàn lẹ́kọ̀ọ́ rẹ̀. Téèyàn bá wà láàrin èèyàn, kéèyàn yẹra kúrò bẹ́ẹ̀. Ìyá ẹ̀yìn àti ọ̀nà tọ́wọ́ bú só lákọ̀ọ́kọ́ tóun àti ọ̀rẹ́kùnrin rẹ̀ ṣẹ̀ṣẹ̀ pàdé. Ṣé ẹ rò pé ọkùnrin máa ń lo gbàǹkó lórí obì? Tó bá sọ pé ló sóru só, yóò mú jẹ, wọ́n tó máa bẹ́rẹ̀ àníyàn wọn lọ. Ṣùgbọ́n bí gbogbo nǹkan ló kọ́ lóbi lè mú jẹ o, orí yóò ní dàrú.
0: Àmì ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa, orí ètò yín ètò wa lóyìn ládùn náà làwà lórí ìkànnì Lágbélú 96.7 FM òkè gájù kí nílẹ̀ Ìbàdàn. Ilé ìtẹ́ ti ń ná àǹfààní àti mọ gbádùn abala àkọ́kọ́ lórí ètò yìí. Abala bí wà débẹ̀, ibi tá a ti ń ná àǹfààní àti mọ àgbẹ̀ wà débẹ̀ lápá àbí. Onírẹ̀ ti ń gbọ́ eléyìí tá a ti jọ ń takọ̀rọ̀ sọ pẹ̀lú àwọn olùkọ́ nínú ilé agbára ń bí àtàwọn èèyàn tó ń pè wọlé lára àmọ́tótó ò ṣe dáadáa. Oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́tí ń gbọ́ lẹ́nu àwọn èèyàn. Ẹnìkan pè àwọn máa ń só lọ́dọ̀ ìyàwó tàwọn, ìyàwó àwọn náà sì máa ń só lọ́dọ̀ tàwọn tó pè tọ́lẹ̀ kan. Ẹja tún gbé pè yín. Ẹ̀rọ ẹ kalẹ̀ o. Hello.
2: Hello.
0: Ẹ kalẹ̀ ma.
2: Ẹ kalẹ̀ kú ètò.
0: Yes ma, ó kọ́ níbẹ̀lẹ̀ tí ń pè.
2: Ìyá Fẹ́mi ni láti Lágùn.
0: Ìyá Fẹ́mi láti Lágùn, ẹ káàbọ̀ sórí ètò ma.
2: Bẹ́ẹ̀ni, ẹ kú ètò.
0: Yes ma.
2: Ọlọ́mọ fún mi ṣe.
0: Àmì o.
2: Ọlọ́run ní padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan.
0: Àmì. Gbìyànjú ẹ pè padà, ojú òpó yẹn tọ̀ ni o. Ojú òpó yẹn tọ̀ ni ẹ gbìyànjú kẹ pè padà. Ìkànnì Lágbélú náà lẹ wáyé o. Òkè gájù kí nílẹ̀ Ìbàdàn tẹ ti láǹfààní àti máa gbádùn orin ti lù lọ́lọ́kan ọ̀jọ̀kan àtàwọn nǹkan tá a kó wá fún ìgbádùn yìí.

0: ẹjẹ agbọ lati ọdọ ile to nti etun je obi ile bo ni gbogbo nkan be o soke dada kale o akuse latara ọlọrun di yanju wa lade kí ló rí sí eléyìí tá à ń sọ yìí.
1: Èmi ò mọ ẹnu ìtàn èmi àti ibi yàtọ̀.
0: Ok, ká ní ìwọ ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé o lè so?
1: Mi ò lè so bẹ́ẹ̀.
0: Láwùjọ àwọn èèyàn, láwùjọ àwọn ọ̀rẹ́ rẹ̀, eléyìí tẹ́jọ ṣeré dàgbà.
1: Tó bá jẹ́ àwọn ọ̀rẹ́ mi o.
0: O lè so pa àwọn. O lè ṣe náà.
2: N tá n sọ bọ̀, o lè ṣe o ti yé mi.
3: Tó máa bọ́ sí kú o, ìbẹ̀rẹ̀ ènìyàn tó máa bọ́ sí kú o, láti kò sí mọ́.
2: Hello.
4: Hello, ẹ̀kalẹ́ o.
2: Ẹ̀kalẹ́ ma.
4: Ẹ pẹ̀lẹ́ gbé amá ló ń pè láti Olúyọ̀lé o.
2: Ẹ káàbọ̀ sórí ètò ma.
4: Ṣé ẹ mọ̀ iṣẹ́ ọ̀lọ́fíìsì o? Ṣùgbọ́n kàn mọ sọ fọlọ́run pé gbogbo ibi tí ọba ti jáde kọ́ mọ̀ jẹbi ìtìjú. Tí báyìí pọkọ lọ bá tó ń bi tó ti ń jẹun sọ máa dó ń jẹ lọ ni àbí kò ní jẹ mọ́.
2: Ibi ìtìjú tún wà.
4: Ní kọ́ mọ̀ jẹbi ìtìjú. Kọ́ mọ̀ jẹbi ìtìjú tó wà láàrin ọmọ Ọlọ́run tẹ́ ṣe mímísìnì tí gbogbo yín jókòó kọjá sí ipò tẹ́ ń jẹun kọ́ wá ní kú. Àwọn so pírọ́bílẹ́mù kan bẹ nínú móòlù ẹ̀ tọ́ bá so wọn ò ní mẹ́ tó so. Gbogbo yín ọkàn mọ̀ hàn wúdúdìsọ̀ ni kò sẹ́ntì ọmọ. Bọ̀sì kò sẹ́nikẹ́ni tó lè mọ̀gbà tí so jáde. Nǹkan tí bẹ́ẹ̀ nìyẹn téèyàn bá lò máa rí torí pé ìyàwó ẹ sórí òun ló ṣe kọ̀ sílẹ̀ ọmọ tó ń ṣe nu. Tọ́ bá bímọ tọ́mọ ẹ bá sóbi tó ti ń jẹ sọ máa gbé sọnù wọn sọ pé wọ́kọ́ ni wọ́kọ́ ló bí.
0: Ẹ ṣeun
4: ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun
0: ẹ ṣeun ẹ ṣeun
4: ìfẹ́ ni kókó.
0: Ẹ ṣeun ẹ ṣeun. Kí n tó lọ borin là á ẹ mọ́ gbàgbé àti lọ́mọ rẹ káàṣẹ sí ọgbọ́n tó bá ti di owó aago mọ́kànlá àbọ̀ máa lọ yín kó tó fún káàṣẹ. *347*1004*#*347*1004*#* pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 tàbí kí ẹ lọ ta lójú òpó wẹ́bsáìtì www.kaase.ng. ẹ ṣeun o tẹ́ ń gbọ́ wá.
3: Ìṣẹ́kíṣẹ́ ẹgbẹ́ ibi ìṣòdẹ̀ ṣe fi ń bí ara ìyòdẹ̀ lè fa.

0: Hello. Ẹ ká lẹ́sà, ó kọ́ ìbílẹ̀ tí ń pè.
1: Ẹnu tí ń pè láti wò.
0: Láti ìlú wò, ẹ ká bọ̀ sórí ètò. Yes, sir.
1: Very simple, ní àtà. Ẹni kún dáwọn bẹ́ẹ̀ ni pé ìrìnbọ́lọ̀ fi ọ̀kọ̀kọ́ ara èèyàn pé obìnrin ò lọ sórí ẹ̀kọ́ gbọ́dọ̀ ọ̀kan máa sófin ní àwọn èmi máa ń ṣèṣì gbọ́lẹ̀ àpé àti nípa ara sọ àtọ̀ra wa ní ọ̀rọ̀ tó bá dẹ̀ sì ṣùgbọ́lẹ̀ náà èèyàn yìí owó náà lẹ́ta kẹ́yìn ọ̀gbọ́n ní báyìí náà ẹ̀ka ọkùnrin lè ṣòwò lóde ìsìnkú jẹ́ kí èso ewu lẹ́gà ń sú
0: wọ́n lọ gbàdúrà wa. Ẹ ṣeun.

0: tó tó ṣe pàtàkì ṣe kókó.
1: Eyo Oluwa mo sì ma kọ́ mi o.
0: Ẹjẹ́ lọ sọ́dọ̀ Tunde Adegbenro Amòwò TP Agbára Ṣẹ́gun Yorùbá.
2: A jẹ́ wípé ká tún máa kíra wa nìyí lórí abala yìí. Abala Ṣẹ́gbòwe Ṣẹ́gbọ́ Yorùbá ni ó tún ti gbé látún ti gbé dé fún yín ní gbàgede láṣálẹ̀ yìí. Ẹ̀yin tèmi ṣe ti ṣetán ohun ẹmọ̀ kó àtàárọ̀. Orúkọ mi náà ni Tunde Ọmọ Adegbenro Amòwò TP yín náà ni MC TP yín tó san lẹ́nu. Bí Kọ́ládé sì ṣe máa ń pè mí tó máa ń mórí mi mú mo ti jẹ́ kékeré ká ṣe ń di àbúrò àgbàdo kankan ní lákùnrin mi sábà mú ọlọ́ṣàánú mi.
3: Ẹyin tí a ṣe wà pa ṣe báwo ni ọjọ́ yín lónìí. Ẹ káàbọ̀ sórí abala ṣe gbòwe ṣe gbọ́ Yorùbá. A tún ti gbé dé lórí kẹ̀kẹ́ lúkẹ̀kẹ́ tó máa bá wa fìfẹ́ jẹ́ o. A tún máa jọ jù síra wa lálẹ́ yìí. Mo kó wá ni o lónìí bàbí. Ṣé ẹ ti ṣe tán? Are you ready? Bóyá ẹ̀jẹ̀ agbára wà débẹ̀. Kí ni mo wá mú wá ní àṣálẹ̀ yìí? Màá jù síta sìn, màá dẹ̀ pé ohun bẹni sọ̀rọ̀ bá ṣe máa ń ṣe. Ẹ̀yin tẹ bá mú, ẹ̀yin tẹ ní òye ráńpẹ́ nípa ẹ̀. Ẹ máa pè wọlé, a máa jọ fi òye gbé òye, ìmàgbé ìmọ̀, ọgbọ́n gbé ọgbọ́n. Kí wá ni mo mú wá? Ìbéèrè mi alákọ̀ọ́kọ́, Olùbá yìí. Kí ni Yorùbá ń pè ní sẹ́lẹ̀rú? Sẹ́lẹ̀rú àgbọ̀ kí máa lọ ju pé mo ti fún yín lórí ìjó orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè mí sí òun náà lélẹ̀ 091-2370-8675 láti ilẹ̀ òkèèrè +234-814249-1006. Kí ni Yorùbá ń pè ní sẹ́lẹ̀rú? Ṣàlàyé fún mi lẹ́kùnrin akódé yín gbogbo wa ni o. Dákun. Wọ́n jẹ́ kí àlàyé yẹn wọ́n jẹ́ kó yé wọn nìkan o.
4: Hello.
3: Hello, ìyá mi dáadáa, ẹ mà ká lẹ̀.
4: Ìyá mi ò ní wá tó.
3: Èmi náà ò ní wá yín tí ò lágbára ọlọ́run àmì o.
4: Ìpàkọ̀rọ̀ tí a fọ́lá. Látàgbọ̀.
3: Ẹ ṣe o, ìyá mi.
4: Tẹ́lẹ̀ ni omi wẹ́rẹ́wẹ́rẹ́ tí máa fẹ́ yọ láàrin kan gbogbo tẹrùn. Kèé gbẹ, yọ̀rọ̀ la máa fẹ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́.
3: Ìtàkùnṣẹ́lẹ̀ ọ̀hún ẹ gbà dáadáa ṣùgbọ́n yìí níbi ilé ẹlẹ́ẹ̀kejì ẹjí ń bèrè lọ́wọ́ ẹ̀yìn mi torí tí má bèrè lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì náà ní ìsinmi ẹ̀tún gbà náà ni.
4: Àbí
3: kí mo fẹ́ ṣe sọ̀rọ̀ yín bá ṣé kí n bí yín.
4: Bí mi wo ẹgbẹ́ ọ̀tún rí mi ìdálẹ̀ mi.
3: Ok, ó yá.
4: Kò ní tán bẹ́ẹ̀.
3: Kò ní tán bẹ́ẹ̀ o, a ṣe o, ó yá jẹ́ gbèrè ẹlẹ́ẹ̀kejì. Tí Yorùbá bá pe ènìyàn ní òpìjẹ́, kí ná gbìyànjú àti sọ.
4: Mo ṣe kí ni?
3: Òpìjẹ́.
4: Òpìjẹ́ sátán. Nínú ọmọ.
3: Inú mi dùn sí.
4: Ẹ jẹ́ kan tó àbá mọ́ ẹ.
3: Inú mi dùn sí. Bẹ́ẹ̀ ṣe mọ.
5: Olùjàgbà Ọ̀làdá ìbá. Ọ̀làjúdé o, Ọ̀làjúdé, Ọ̀làjúdé.
3: Hello.
6: Hello.
3: Ẹ kalẹ̀ ìyá mi, kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá? Ẹ jọba mi gbóhùn sókè díẹ̀ sí, ẹ dákun.
6: Àtìlẹ́mádé
3: láti kòsódò. Ẹ káàbọ̀, tí Yorùbá bá ń pè é ní òpìjẹ́, kí ló ń pè é jọ àti sọ, kí ni ìtumọ̀ ẹ̀?
6: Bí ẹni tó jẹ́ akínkanjú.
3: Ó ṣe mí lànà kí mi ò gbóyin dáadáa.
6: Ẹni tó jẹ́ akínkanjú
3: ènìyàn. Akínkanjú ènìyàn ọkùnrin takuntakun. Ẹ gbìyànjú ni o, ṣùgbọ́n ẹ gbà o. Ẹ ṣe gan-an ni láti kòsódò.
5: Ọgbọ́n bá ṣe ìjọba ni a ṣe ní máa jẹ.
3: Hello.
7: Hello.
3: Ẹ kalẹ̀ sà.
7: Yes.
3: Yes sà. Kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá?
7: Owó wa Ajibọlá Fàtáyì ni lábẹ́ ìṣẹ̀yìn.
3: Láti ṣẹ̀yìn, ẹ kalẹ̀ sà.
7: Yes. Hello.
3: Mo ń gbọ́ yín.
7: Mo rò pé fẹ́ béèrè ìbéèrè.
3: Mo ti béèrè, mo ní kí ni Yorùbá tí wọ́n bá pè yàn ní òpìjẹ́, kí ni ìtumọ̀ rẹ̀?
7: Nǹkan tóbi fòye gbé ni pé ó dàbí pé ẹni tí kò jẹ́ ọ̀lẹ́ tó ní akíkanjú láti ṣiṣẹ́.
3: Ẹ ṣe
7: o. Ẹ ṣe o.
3: Kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ ṣe tẹ gbìyànjú ẹ̀. Ẹ ṣe o. Ẹ já fẹ́ lọ nínú láǹfààní.
5: Ọ̀làjúdé.
3: Hello.
8: Bẹ́ẹ̀
3: tó. Yes sir, Ọlọ́run ló ń tò ó. Kí lórúkọ yín mi ti ń pè wá?
8: Orúkọ mi ni Tunde Poli Látọ̀mí.
3: Tunde Poli tó pe Tunde Adegbenro ẹ káàbọ̀. Kí ni à ń pè ní òpìjẹ́?
8: Kí ẹ ṣe òpìjẹ́ àbí òpìjẹ́? Hello.
2: Mgbọ yin. Ọmọ sanu.
9: Oyinbo lo sewe bibi, Olaju ṣalaṣe. Olo fi da yo ti pẹ ti pẹ, Olaju ṣalaṣe.
2: Hello. Orí lápá bí yé o, orí ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tẹ́ máa pè mí sí lélẹ́yìn jẹ́ pé jáde lẹ́ẹ̀kan sí 09123708675 láti ilẹ̀ òkèèrè ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ +23481424910 ẹnìkan ti wà níbẹ̀. Hello.
10: Hello, hello.
2: Yes sir, kí lorúkọ yín sàn ìbílẹ̀ tí ń pè wá?
10: Gbanira láti wọ́n ti wálẹ̀ mọ́nà tán.
2: Láti mọ́nà tán, bàmí ẹ̀ka lẹ́sà. Yẹ̀sà ẹ̀ bá ń gbìyànjú òpè jẹ́, àwọn òun là ń pè wọ́n pè jẹ́.
10: Ìyẹ̀jú tí o lè gbà ní pé.
2: Ẹ̀tì ẹ̀kọ́kọ́ bá yí rédíò yìí ńlẹ̀ tàbí kẹ́ pọ̀ lọ́gbẹ̀
10: sá. Èdè méjì lè jáde ń yẹ.
2: Sá kí lẹ pè.
10: Èdè méjì lè jáde ń yẹ.
2: Èdè méjì ló jáde ńbẹ, ẹ bá ń tú kalẹ̀. Yẹn sì jẹ́
10: yẹn. Ẹtí tó ní akékeré.
2: Tá a pè tó sì jẹ́.
10: Akékeré yẹn lọ́wọ́.
2: Tá a pè tó sì jẹ́. Ẹ ṣeun, ẹ súnmọ́ ni ṣùgbọ́n ẹ̀gbà. Ẹ̀gbà. Hello.
11: Hello, Ambali Asista ti America.
2: Bami Eka Lesa, ó tó jọ mẹ́ta sá.
11: Òpin jẹ́. Ó tó bẹ̀rẹ̀ pẹ̀lẹ́jẹ́.
2: Yẹ sá.
11: Òpin jẹ́ ọdún parúkú ọjọ́ ń pa orípo fẹ́ ṣe ni.
2: Èèyàn ni wọ́n ń pè bẹ́ẹ̀ tá bá pè èèyàn ní òpin jẹ́ kí ni
11: òpin jẹ́ ti. Ẹni tó ń pa koríko fẹ́ ṣe ó ní òpin jẹ́.
2: Kí wá ní ìtumọ̀ rẹ̀.
11: Àmì ẹni tí ń pariko fẹ́ ṣe tó ń pariko tó ń pa koríko fẹ́ ṣe tó ń
2: pariko fẹ́ ṣe jẹ́. Kò rí bẹ́ẹ̀ sà, kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀ sà. Ẹ ṣé o, ẹ ṣé o, ẹ ṣé o.
9: Oyinbo ń paṣá wọn sílẹ̀ yìí. Lágbá ṣàánú lárugẹ.
2: Hello.
12: Ẹ̀ka
2: lẹ́sà, kí lorúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè wá? Ẹ kúrò lẹ́gbẹ̀ rédíò yín tàbí kẹ bá wọn pa.
12: Kí mo ti lọ pé láti sẹ́yìn?
2: Láti sẹ́yìn, àwọn ará sẹ́yìn, sọwọ́ sẹ́yìn lálẹ́ yìí. Ẹ dákun ẹ bá ń táyà bá ti sùn.
9: Ṣé làwọn àgbààgbè àṣà ìbílẹ̀ wa ti ní láṣẹ?
2: Hello.
13: Hello.
2: Yes sir. Ẹ̀ka lẹ́sà. Yes sir. Olúwa ló ń tọ̀.
13: Kọ́lọ́dẹ̀sì.
2: Ó ń dàrún.
13: Kí ló ń kọ́? Ẹ̀kí ìtọ́lọ́wọ́ máa bá a tù. Orúkọ tèmi ni Ọlálékan Bọ́lárìnwá.
2: Bọ́lárìnwá yìí káàbọ̀ sá. Kí la ìyẹn wò la ń pè ní òpin jẹ́?
13: Ẹgbẹ́ mi máa ti ń jẹ́ òpin jẹ́ ni pé Alhaji wa sáà ti kọrin kan gbà kan.
2: Ẹyọ.
13: Olúgbẹ̀dẹ̀ ṣe ń pè mí ní oúnjẹ yẹ sàá oúnjẹ ẹgbẹ́ ṣe ń pè mí ní oúnjẹ yẹ sàá oúnjẹ ẹgbẹ́ bá ti mọ̀ tí wọ́n ní gbàgbọ́ nínú ẹ̀ tó sábà pè é
2: yóò dáhùn dandan
13: bóyá tó bá rí bẹ́ẹ̀.
2: Ẹ ṣe ẹ kú ìgbìyànjú kì í sòun ṣe rí ẹ jẹ́ kí n pe gbólóhùn náà dáadáa mi ò sọ pé òpin jẹ́ ọ̀tọ̀ ní òpin jẹ́ ẹni tá a pè tó jẹ́ wa òpin jẹ́ la pè é kò ń ṣe òpin jẹ́ o so ìtumọ̀ tí wọ́n pè ní òpin jẹ́ dòdò mí ni mo ń gbìyànjú àti bèrè ní àṣálẹ̀ yìí ó dè máa dùn mí nú tẹ́nìkan bá lè gbà á ẹ jẹ́ ń pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan sí 09123708675. Hello. A ti gbé o. Hello. Yes sir. Ẹ kalẹ̀ sá. Yes sir. Ìjọba mi gbé òun sókè díẹ̀ sí.
14: Ẹ̀nà akó ètò akó ètò.
2: Yes sir. Kí lorúkọ yín bẹ̀rẹ̀ tí ń bá wọn sọ̀rọ̀ sá?
14: Ó kọ́ mi ní sọ pé ẹ̀
2: mi ò gbọ́ yín dáadáa sá. Ẹ ti ń sùn sá.
14: Mo tó ń ṣe ní sẹ́lẹ̀ ni mo tó máa ń sọ̀rọ̀ nínú òjò.
2: Àti kúrò ní sẹ́lẹ̀ òpinjẹ́ orí òpinjẹ́ la wà báyìí. Orí òpinjẹ́ la wà báyìí àti kúrò ní sẹ́lẹ̀ rú. Ẹyọ tá bá jẹ́ pé àwọn ará ẹni tí ó padà gba ìbéèrè tí mo fi síta nípa òpinjẹ́ yìí àdẹ́pẹ́dẹ́ kí n tètè sọ ká lè tètè bọ́ sórí ìtókàn. Ẹ̀tọ́ máa ń pèèyàn ní òpin jẹ́ ní ilẹ̀ Yorùbá ìtàn gbìyànjú àti pè ẹni tí ò ní owó lọ́wọ́ ẹni tí ó ya olùṣẹ̀dá lágbára Elédùmarè àní olùṣẹ̀dá o gbogbo iṣẹ́ tá a bá ń ṣe Elédùmarè wọn bá ń fèrè sí o àní olùṣẹ̀ láṣẹ Elédùmarè ìtàn pè ní òpin jẹ́ nìyẹn. Òpin jẹ́ ní ìtàn gbìyànjú àti pé kò rí jájẹ kò lówó.

0: dájú.
1: Ẹ̀hẹ́ ó wá di ìbéèrè ẹlẹ́kẹta báyìí tí mo tún fẹ́ náà síta fún wa. Tí wọ́n bá sọ pé Orisawo ní Inagijẹ́ rẹ̀ ń jẹ́ bàbá arúgbó. Orisawo ní Inagijẹ́ rẹ̀ ń jẹ́ bàbá arúgbó. Ìyáraṣọlá wọ́n lè pè báhùn wọ́n lè mọ̀ báhùn. 0912370865 +234814249106 ẹnìkan tó mọ̀ ti ń pè. Hello.
0: Ẹnìkan kọ́ ìyá tó le sí ni.
1: Ìmọ̀ pẹ́.
0: Bí bọ̀mọ̀ bí wọn ọmọ wọn gbìyànjú.
1: Gbìyànjú ẹ̀ ó yà
0: mú mi pàtàkì. Bọ̀mọ̀ náà ó lè yànjú ládé.
1: Àṣẹ o ó yà ẹ bá.
0: Àbí àgbègbè wa ni ọgbà.
1: Àmì o àmì o.
0: Ẹlẹ́sàwo ni wọ́n ń pè ní bàbá arúgbó. Bàbá
1: arúgbó òrìṣà kan.
0: Ọ̀run mìlà ni.
1: Ọ̀run mìlà. Ẹ̀sùn mọ̀ ṣùgbọ́n kì í sọ òun.
0: Pẹ̀lú àti ikọ́ ẹ̀kọ́ ni.
1: A tún fi kẹ́kọ̀ọ́ ni ẹyọ ẹ̀kọ́ ò tún kẹ́kọ̀ọ́ lálẹ́ yìí.
2: Ìlà ìdẹ́jọ́ ló dá ìgbà ìgbà dá ìgbà kò lájú dé.
1: Hello, a ní gbàgbé ta dá yébá. Hello.
3: Ọ̀run mìlà kọ́.
1: Ẹyọ
3: ọ̀run mìlà kọ́.
1: Ẹ bá ń dáhùn rẹ.
3: Ọlọ́run ni Ọlọ́run Olódùmarè.
1: Olódùmarè.
3: Ẹṣẹ́
1: ẹṣẹ́ ẹṣẹ́ ẹṣẹ́ kò ń sòrò.
2: Àtùtù ìyàwó sì kì í sọ báwọn òde sí àrò tí ó ní iná.
1: Àkókò sọ pé kì í sọ lọ́n bọ́ lára àwọn òrìṣà Yorùbá ni àwọn kan ní tó ń kálukú nígbàgbọ́ náà ṣùgbọ́n lára àwọn òrìṣà Yorùbá ni. Hello, ẹnìkan ti wà nílẹ̀.
4: Hello, ẹ kú ètò.
1: Yes sir, ẹ kàlẹ́ sà.
4: Adéníyí ọmọ ọ̀dẹ́
1: láti ṣe. Ẹ káàbọ̀ sà, ẹ bá dá ìbí àyà. Yes sir, olúwa ló ń tọ́.
4: Oṣogìyàn ò ní òṣà kan pè má bàa rúgbọ.
1: Kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ ṣe tẹ bá wa dá sí i ẹ ṣe.
2: Ló dá gbà lójúmọ̀ dáadáa ẹ bá.
1: Hello. Hello. Ẹ
5: kalẹ́ sà.
1: Yẹ kalẹ́ màá o, kí lorúkọ yín mo lẹ ti ń bá wa sọ̀rọ̀ o.
5: Ọdún bá fúyà ló sọ̀rọ̀ láti Ìbàdàn.
1: Láti ìlú Ìbàdàn bí.
5: Yes.
1: Ẹ bá mi dáhùn béèrè mi, Orisawo náà ń pè ní bàbá arúgbó.
5: Orisa Ọbàtálá.
1: Ọbàtálá, ẹ jọ inú mi dùn sí ẹ̀dá bá mi fi ọwọ́ méjèèjì yẹn bá mi pàtẹ́wọ́ fún ara yín torí pé ẹ gbà dáadáa. Ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o. A jẹ́ wípé a ní rí jù báyìí lọ fún abala ṣe gbóhùn iṣẹ́ gbóhùn ìbọn aláṣálẹ̀ nìyẹn. A tún máa pàdé tó bá tún di ijọ́ mẹ́jọ fún àkọ́tún ẹ̀. Orúkọ mi náà sì ni Túndé ọmọ Adégbòrò. Àmọ́ ó ti pe yín náà ni o, mi ò ní gbọ́ láabi sí yẹn, inú ò ní gbọ́ sí mi láṣẹ Ẹdùmàrè. Ó yá mo tún ti gbé bọ́dì rẹ̀.

0: Ọlọ́run Elédù Maria tó dé o. Ọba tí gbẹ̀nu wa sọ̀rọ̀ a tó dé o. Ọba tí ń bá wa wí a tó dé o. Ni wọ́n ní ká wí fún wa ní àṣálẹ̀ yìí. Wọ́n ní wí fún ọ pé ẹsẹ̀ mẹ́fà nílé ayé o.
1: Bàbá mi mọ́.
0: Gbogbo mo lè gòkè mo lè sọ.
1: Gbogbo
0: èmi ni ń rí ìbàdàn, èmi ni ń rí Lẹ́kọ̀ọ́. Gbogbo kò ní lárí tó wà, kò rí jájẹ tó wà. Níbi a bá ti ń sọ̀rọ̀ báyìí, yẹ kí irú ẹ tiẹ̀ máa fọhùn ń bẹ̀. Níbi a bá ti ń fọhùn báyìí, kò yẹ kí irú rẹ̀ máa wà ń bẹ̀. Sákù ti wá yàtọ̀ sí sákù tiẹ̀. Wọ́n ní wí fún ọ pé ẹsẹ̀ mẹ́fà nílé ayé o. Gbogbo bó ṣe ń ro ìkà sọ́mọ làkejì.
1: Bàbá wa
0: fọ́. Ó ń rò ó pé lágbájá.
1: Ọmọ.
0: Báwo ni ó ti ṣe á dáa fún? Báwo ni ó ti ṣe wá wà òkè jù ẹ lọ? Báwo ni ó ti ṣe wá wà lókè tí ó mọ fọhùn lókè? Gbọ́dọ̀ ṣáájú rẹ dókè náà.
1: Torí kò mọ ọmọ.
0: Gbọ́dọ̀ mọ fọhùn lókè. Ó ní sọ fún ọ pé ilé ayé ilé asán ni o, ẹsẹ̀ mẹ́fà ni o.
1: Kò ní ṣiṣẹ́, kò ní ṣiṣẹ́, kò ní ṣílẹ̀ṣẹ̀, kìrìsí ẹ̀ kò ní báyé nú.
0: Wọ́n náà mọ bó ṣe ń gun àwọn òṣìṣẹ́ abẹ́ rẹ̀ galegale.
1: Onítàhùn kò ní.
0: Ipò onílárí jù wọ́n lọ.
1: Ẹ kò ní
0: sí. Ipò oríṣẹ́ jù wọ́n lọ.
1: Iṣẹ́ kò ní báyé nú.
0: Ó gùn wọ́n galegale, ó ń jẹ́ kán máa ríra wọn bí ẹni pé wọn ò ráyé wá. Àwọn náà ò sì kúkú ní ìrètí kankan jọ̀dọ̀ rẹ̀ náà lọ. Wọ́n ní fún wí fún ọ pé ọmọ mi kan gbogbo ohun tó ní hun.
1: Kò tí
0: ì tí ń jọ lójú. Ẹsẹ̀ mẹ́fà ni o.

0: Ìdílé ni àwọn ayálégbé lára.
1: Kábíyèsí kábíyèsí lẹ́, àfọ̀pẹ́ fún tí ó fà, ó bá wà lọ́wọ́ ta.
0: Lẹ́yìn tí ò bá ti gbọ́rọ̀ sí ọlẹ́nuba, ẹ kó kúrò nílé mi, ṣé wàhálà ni? Ṣógun ni wọ́n ní wí fún ọ pé ẹsẹ̀ mẹ́fà ni o. Àti pé ilé tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀jẹ̀ ló mọ̀ kó lè ní sùn ju yàrá kan lọ ńbẹ̀. Bó o bá tún apapòdà tún wálé lẹ́yìn ìta gbangba báyìí ni wọ́n sin ọ sí ẹsẹ̀ mẹ́fà.

kẹrẹ rẹ torí àti sùn òun náà ló ni orin team gold ogun àgbáyé náà mò ń tẹ̀sí létí ẹsẹ̀ mẹ́fà náà pàkọ́lé.

ẹ jẹ́ sáré ikọ̀ tó fún káàṣẹ 09025 62 wá parí nọ́mbà yẹn ẹ já wò bóyá yóò lọ ẹ já wò bóyá yóò lọ ẹ já wò bóyá yóò lọ.

Ogbe eje tuntun pe lekan si, eje tun pe lekan si, boya yin lo.

jẹ́ máa kíra káàbọ̀ sínú ọjọ́ tuntun. Ọjọ́ tuntun yìnyínfíà. Gbàládùá pé eré ajé eré owó Àìkú ti ṣe balẹ̀ ọ̀rọ̀ yóò tẹ̀ á lọ lónìí o. Bá a ṣe ń gbèrò láti lọ sí wá lọ sẹ́yìn lónìí.

0: 0912370865 láti ilẹ̀ òkèrè +234 814249106 +234 814249106 lójú òkúta ẹ pè sí ilé yìí tí ẹ fi láǹfààní àti dá sí ètò ìlú. Yes sir, ẹ kalẹ̀ o. Ẹ kú àjẹ o, ẹ kú àjẹ. Yes sir.
1: Ẹ mọ̀ kẹfì agbèrè lágbàá náà.
0: Àmì ẹ pọ̀.
1: Mo lágbàá bí ọlọ́gbẹ̀dẹ yín náà mọ̀ pé láti lágbàá fún kí ni àlágbàá.
0: Ẹ káàbọ̀ sá.
1: Ó ní mò ń dùn sí àbá ẹ̀ẹ́tẹ̀ tó ń gbé wára ẹ àtàlẹ́yìn.
0: Láàjì yín, yes sir.
1: Láàjì náà, nígbà ni owó àtàlẹ́wọ́ gbímọ́. Ẹ mọ̀ kẹfì agbèrè.
0: Yes sir.
1: Rẹ́kọ́ọ̀dù tó ṣe fún Sàláwà pẹ̀lú ọmọ mẹ́ta ẹ̀kí ẹ̀ ni.
0: Okay.
1: Okay. Ẹ bá lápàdé àti bá wa lò.

0: sẹ́ ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ikọ̀ ní lágẹ̀lú 96.7 FM náà lẹ́wà yìí a máa ṣe lálàáfíbọ̀ ni orin táwọn èèyàn ti bèèrè fún ẹja sáré tẹ̀ sí wọn létí ẹja sáré tẹ̀ sí wọn létí torí pé orin náà ó ṣe kókó ẹja fún àwọn èèyàn láǹfààní eléyìí tí wọ́n bèèrè fún rìn kí wọ́n gbọ́ orin eléyìí tí wọ́n bèèrè fún ẹni bí ṣe bèèrè fún orin tí Alhaji Kollington Ayinla tó kọ fún Alhaja Salawa Abeni Atilu ẹja sáré lu làlà kúkú làlà lápá àbí ẹlẹ́mẹ̀rún ẹ̀kú kalẹ̀ ẹ̀kú tẹ́tí sí wa bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gajòkè òun náà ni wà yìí.
1: alaye nbẹ o iwájà alaye nbẹ ayinla o iwájà alaye nbẹ o iwájà alaye nbẹ ayinla kì í ṣolórin ìjọsí. Ẹ tún wá gbọ́ tuntun ẹ̀yìn ìlú òdodo. Ayinla kì í ṣe olórí ìjọsí. Ẹ tún wá gbọ́ tuntun pẹ̀lú ìlú òdodo. Kò lè rẹ̀ wá. Akọ̀lẹ́wọ́lẹ́ mi kò lè rẹ̀ wá o. Àwa lòjò gbádùn dáhùn mọ́lẹ̀.

Facebook àwọn èèyàn wa wà ń bẹ ilé ìtàn ti kàn sí wa àfà àbáníṣe láti Suka ọgbẹ́ni Kọ́ládé Zekaria Ekwu Ètò ẹṣeun ọ̀rẹ́ mi Ṣọ̀lá Jimoh Aisho Pepe Ekwu Ètò Mr. Kọ́ládé Ọlọ́run á sọ agbára dọ̀tun mọ́ grace to your elbow sir ẹṣeun gan o Alaba Yusuf wọ́n ní Ekwu Ètò Alaba ọkọ ìyàwó ẹ̀ láti Olúmi ẹṣeun ẹ̀kú tẹ́tí sí wa o.

ajẹ́ tó ṣe báyìí kí n lo ilé láti apá bí ìjà parí ẹjẹ́ ń lo láti apá bí ẹjẹ́ ń lo láti apá bí tẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ ma ìkànnì lágẹ̀ẹ́lú 96.7 fm òkè gajòkè ńlẹ̀ ìbàdàn náà lẹ́wà ètẹ̀ tí ń gbádùn ètò yín ètò wa lóyìn ládùn ilé tí a ti ń lò láti gbé owó aago mẹ́wàá títí bọ aago kan gbèrè eléyìí tá sì láǹfààní àti gbádùn ara wa bí ìka sí nǹkan a gbádùn ara wa bí ìka sí nǹkan bí bá ṣe ń darapọ̀ mọ́ wa. Ìjà parí eléyìí tí Dr. Sikiwende barista ti Alhaji General Kolintia Ila eléyìí tó ń ṣe ẹni mẹ́ẹ̀kú kalẹ̀.

0: Aláfíbọ̀lá mo fi ṣe torí àwọn ìlọ́lọ́kọ̀ ọ̀jọ̀gbọ́n ilé ìtàtò lẹ fún ìgbádùn yín ẹjẹ́ kí n lò Nàìjíríà ẹjẹ́ ń lo apá kìíní torí méjì ni ẹjẹ́ ń lo apá kìíní ẹbí bá ti á láwọn orin ohun tán á tún máa mọ mú ìpínlẹ̀ lẹ́kan ọ̀jọ̀kan.
1: Wọ́n bá mi ṣe tèmi olúwa, wọ́n bá mi ṣe tèmi.

și trăbătoare, ca și dea și jăgea mă, eu bai, dar voi ropa, da.